0: pé ẹgbọ́n wọn kan ó ń bẹ ní òkúta lákọ̀ọ́kọ́ kíkà tó pẹ bàríkà ẹgbọ́n wọn kan kọ́lé síbẹ̀ ìgbàjàwó kan kọ́lé síbẹ̀ bí ìyẹn ṣe ní kí ló ṣẹlẹ̀ ó ní nǹkan báyìí ó ní òun ò mọ tó ṣẹlẹ̀ ó wá parọ́ fún wọn ó mọ tó ṣẹlẹ̀ ló fipá jù mo wá pe mọ̀mọ́ ẹ̀ àti bàbá ẹ̀ pẹ̀lú nọ́mbà ní nọ́mbà tí mo fi pè wọ́n wọn á fi pè báyìí ọmọ
1: That's 18 years. Hey. Yeah. Oda, a show. I do well. Hey. Ndi mo ma nso ni pe awon ti wa fe fe yawo ta fe loko tan ma wa sodo mi. O ti mo ma nso fun wa ni pe
2: koni baje.
1: Ite mu gan fun ara yin laaro ojo.
2: Koni baje.
1: Temu temu e wa nsisi ngba te wa ni boy ngba te wa ni opepe temu funra yin gan ko ba yin kale obere mi o ni en to ti ni le ni ke bun wa o en to ti ni moto ni ke bun wa en okorin to ti ni moto okorin to ti ni le okorin to ti ni wa I okorin yen mi le fodun meji ju e lo to ni to ti college to ti ni moto kini wo gangan ti se laye re se wo na ti kole se o ti ni moto to be ni o ba ti feran okunrin kokunrin mo wule dabai kokunrin mo dabai o
2: ilu ogba
1: eni tokunrin gbodo fe obirin ti o feran okunrin ti o feran to obirin ba feran okunrin wa laitalai oni fe ki ya je ki okunrin ki obirin ko feran okunrin denu denu iyen lo se pataki ju wallahi because to obirin ba feran okunrin ko le fun majele je to obirin ba feran re ko le fun o ni nkan kan ko le se laburu ko le se onika wallahi to obirin ba feran okunrin ah bo ba nji ya won ojo ma je ni te ma nse gbogbo won ojo ma se ni sugbon ti o ba je pe okunrin lo feran obirin ojo ale okunrin yen lo nje oda laye hello daddy wa yes sir
3: ogunwale mi na ni lati fidide
1: yes sir
3: seri baba ti o soro tan lekan
1: ti
3: an pe bo ba je awon ni
1: ben
3: awon o ye ko jade
1: ben
3: igbagbo mi ni pe omi ki ni won yo mi ki si wa lara won ni ó rántí kó bọ́bá jẹ́ pé ó gbọ́ kílọ̀sì kan tí màmá àlùyàwó sọ nígbà tí wọ́n ń narí ti iriri won ti an so iriri won nipa enikan
1: ben
3: ki ya ya wo so wi ti ya ya wo so wi pe e ko ti fomo un ti yeye
1: ben
3: eh o na fi se yeye niyan ko ma ba yi ah baba yi o ma yi o olohun ni je o ma yi o
1: ami o ami o
3: o ti ri firi firi lo ko da olohun ni jori firi firi te ko jade o
1: ami o
3: ami nbe ni ba npin lo o ku jade o fi ni le fun ah iku la pe seri be won ni eni ti ja o ba ni pe lokunrin meta atabo ti ja ba de omo mi pe aye nbe pele pele ni iyan fi se nkan ni se pe esese lo ti a pe video mi e ma wo bi e ma wo e ma wo bi inu ya re o ni dun inu awon eyan re o ni dun o fi se yeye ni gbangba o pe lagbaja o pe temedu o wa pe apeje kan won ma bo won wa wo video re wo o na si ri ah iku lu e ti se re o inu awon binu awon eyan ti e dun inu awon eyan re ni dun ore re nkan to na wo ra re nbe inu ni dun gbogbo ti a ba ninu won fi bo ja so olohun ni jori wahala o imoran ti awon eyan so ni pe ko gbe ni ko se be de ko fi suru yanju e first thing ni pe ko jade na ko lo fi ko ma ti e ma bi to wa o ko be ko change phone number ko change everything ti ti yo mo ba pariwo fun e ni ko jade abi mo ba pariwo to ba pe ama awon eyan wa ba nbe so pele ni ko fi se o ko ma ku giri bi baba yen ti so o do jo iyan le ku giri be telomi mo je elomi o ku giri be ko ni mo je o tori pe gbogbo awon to show video won ni ohu o ni ronu ori o ni robi o ni rode ka o ore re timatima to fi han ni ohu gbogbo kini re to fi han tun gbogbo awon eyan ah awon baba re ya re ti gba nbe ko si se o imara ti imara Solomon gba gbe o gba mara awon apere o te o imara gba ni o lo wa pelu re
1: ami o ami o
0: o daro
1: sa she gan sa nti baba ya jamani re e ka re ma e ka ro hello e ka ro ma mo mi wa
4: dare ya be ki jamani
1: lo mo ti ri na mo ti pe yin ni
4: lo do
1: ta mi jesu
4: awon ko
1: alafia be ni ebe ni gbohun soke diẹ si mami ejo ko fi suru se Ah, what is sorrow?
4: Edison.
1: Me too, boom, 1 to 1.
4: Amio.
1: Yes, sir. Shima. Yes, sir. Hey. Hello?
5: Hello,
1: sir.
5: Ekale,
1: sir. Yes, sir. Yes, sir. Yes.
5: I'm
1: going to show you the poro.
5: I'm going to show you the poro.
1: Okay.
5: San you.
1: Okay.
5: I'm going to show you the poro. So, I'm going to show you the poro. I'm going to show you the poro.
1: Coco,
5: Emire, Lucy Patati. tẹni bá wà lẹyìn mọ abìrì ọmọ o tẹni bá wà lẹyìn fẹ jà pé a mo fẹ mọ nǹkan mo fẹ gbádùn tó ń ṣẹlẹ gangan nígbà tẹni bá wà ní àwọn bàbá àwọn àgbàlagbà wọn sọrọ kan pé òkú ìbáláyé ìgbẹjọ tẹni tó ti kú ó lè béèrè pé báyìí lọrọ sí jẹ àmọ nígbà tí ó bá lọ tara tu náà tí ó nǹkan yẹn tó gbé kú lọ kàn ń rọ ọrọ yóò padà sọra rẹ fúnra ọrọ
1: yóò padà sọra rẹ
5: fúnra yóò padà sọra rẹ fúnra yóò sọra rẹ torí pé gbà tí obìnrin bá dààmú tó dààmú gidi gan tí ò mọ bí tí ọkùnrin wà tí ò mọ bí ó ṣe rí yóò padà fẹ́ná rẹ sọrọ pé a nǹkan báyìí nǹkan tó ń ṣe ṣe so tọ́ sí kó o ti sá èmi ni wọ́n bá ń sọ̀rọ̀ kí ṣẹlẹ̀ sí mi o. Ó ṣẹlẹ̀ sí mi.
1: Bóòlù sì ṣẹlẹ̀.
5: Bẹ́ẹ̀ ọmọbìnrin ẹni àti ẹ̀fẹ́ra ọjà àdẹ̀lẹ̀ yọjú sílé wọn. Padà yọjú sílé wọn àgbéga nìyẹn. Kẹrẹkẹrẹkẹrẹkẹrẹ. Àti ẹ̀kan wá wà àti ẹ̀yẹ. Àti ẹ̀fẹ́ra mi gan. Àti ẹ̀láìkì mi gan. Nítorí pé ẹ̀jẹ̀ bó ni gbà láti gbà tí mo fẹ́ ṣàdúrà àwọn. Ilé ìyípadà ti dé bá ti ayé àbúrò àwọn. Kì í dúró bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ bá sọ̀rọ̀ bá lóògbé náà ni sọ. Àwọn rí pé ìwà tí ó ń wù lágbàdé ní àjẹjù fẹ́ra. Ó tún mọ fẹ́ bàrẹ́ ni pé èmi àti àjà àti ẹ̀yẹ wọn sọ pé sábà ti ẹ̀ lọ́pẹ̀pẹ̀ jù mí. Àti ẹ̀ pàdé ọ̀sìpìtì mọ̀ ìwọ́n tí mo gbé ni àti ẹ̀yẹ. Wọ́n sọ pé àwọn fẹ́ wá sẹ́ lọ lẹ́kọ̀ọ́ kí ló dé ṣé wọ́n fà.
1: Bàbá ó dẹ̀ dùn mí o ọ̀dọ̀ yín ló ti já káàdì yín lọ́tàn o ẹjọ́ ẹ tún tún mi pè ẹ dákun ẹ tún tún mi pè mọ́ mi.
6: Hello
1: ma.
6: Yóò dára fún yín.
1: Àmì o Jésù.
6: Ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé obìnrin tí bá ti ní irú rìn báyìí.
1: Bẹ́ẹ̀ni.
6: Pé wọ́n ti ń tọ́ ọ̀la. Oríṣiríṣi nǹkan ló sì ti lè wà lárọ̀ọ́wọ́tò fún wọn.
1: Ok.
6: Ẹyin ewúrú bàbá tó sọ lẹ́ẹ̀kan tó ní ìyàwó òun ẹni tó ló ń ká ẹni ìgbọ̀gbẹ́ àti ìyàwó tí wọ́n ṣòwò fún lórí tọ́ka wọn.
1: Bẹ́ẹ̀ni.
6: Tọ́ wá fi poison sínú oúnjẹ.
1: Bẹ́ẹ̀ni.
6: Ṣé lójú ẹsẹ̀ yẹn ló lọ ṣe poison?
1: Rárá o, poison ti wà ń lẹ̀tẹ̀lẹ̀.
6: Wọ́n ti máa tó sẹ́mọ́kùnrin yẹn lára. Tọ́mọ bá rí kọ́mọ lè sọ̀rọ̀. Kọ́mọ rí káṣìírí ọmọ tù. Bẹ́ẹ̀ni. Kódà obìnrin mi láwùn àwọn oníranù yẹn oríṣiríṣi là ń rí tí mi ó ti máa ṣe pé tó ń bá sọ ha kọ́kọ́ òun ṣe wo ni tó ń bá ní jókòó bẹ́ẹ̀ ń kó jókòó ni kó lè jẹ́ lọ pẹ̀lú rìn àrètò fẹ́ rìn. Ẹ̀yin ẹwọ́rú méjèlé tí tó lójú ẹsẹ̀ ló dẹ̀ ti ya gbọ́dọ̀ kẹ́kẹ́ ti fi méjèlé sí. Can you imagine that? Yóò bá pé o wọ́n ní ọkùnrin tí ò tí ì kú. Ìyàwó rẹ̀ ni òṣìṣẹ́ táà ti pa. Bó lọkùnrin ṣe fẹ́ rò pé òun lè ṣọ́ra. Ẹ́. Ṣásọ̀rin òsì náà lé ni.
1: Lọ.
6: Òun ṣokùn tó fi là. Rọ́ọ̀ṣì ẹnu rẹ. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ bá jọ dàgé gan tọ́ bá kaṣọ rẹ tó lòun fọ̀ tí ẹ bá ọ. Tọ́ bá fọ gbọ́ bá fọ mi aṣọ rẹ ṣe nǹkan kọ́. Bẹ́ẹ̀ lọ. Ọkùnrin mi kan gbé bẹ́líìtì sókè dúdú kọ́mọ ṣe pé àmì dìé ẹ̀dì.
1: O sì tán.
6: Nǹkan máa ń bẹ̀. Nṣe kàn máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ ìgbà ni pé àwọn obìnrin tí wọ́n bá wá lè dúró tọkọ wọn jẹ́mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ máa ń sọ́fà. Bẹ́ẹ̀. Pọ̀pọ̀lọpọ̀ wọn máa ń sọ́fà. Torí ọkùnrin yẹn yóò kàn máa ṣe wọ́n bá ṣubáṣu ni. Ó sì tó kọ́mọ nǹkan. Ẹ ǹgbà gbogbo mọ̀ṣọ́ máa ń sọ. Tàbí olùṣọ́.
1: Bẹ́ẹ̀ni.
6: Wọ́n ní àwọn responsible men wọ́n máa ń sọ́fà normally. Báyìí náà ni responsible women náà máa ń sọ́fà. Bẹ́ẹ̀ni. Wọ́n kàn ṣe pé ju gbogbo ẹ̀ lọ. Nítorí ó ṣẹlẹ̀. Téèyàn ò dúró nínú àlàáfíà ló ti pe ni. Torí téèyàn bá ya wèrè tàbí tí stroke bá dé. Nígbà tí nǹkan kan ò tí ì mọ sórí ọ ni. Bẹ́ẹ̀ni. Mé yan ba da to run dun se ma tin nkan kan ti mo sori o se mo ba wa to ba wa wo se legere ti toluwe toluwe bi pe kini tabi ti opolo ti ganu ti an wiru ti nwiru se ma na ni o ti wa wo bi te yan wa le yan se godo kiss lo fi de pe te yan ba pe laye teyin pe yan ba ri ko se bi pe ori
1: teyin ba ri ko se bi pe ori to ba gbo ko se bi gba ko wo gbo
6: mo ra ti kankan pe eh bi ni da o ni gba kini o gba lo ke lo sapo ba lati le ya yin wa lati le baba re wa won fi o gba su lo nbe yen ke o mo pe nkan nbe nbe to se se fe be tan ti ta ti ke ti le o lo ida wo wo le se nkan nbe nbe o ko lo won sa no wa
1: emi o
6: Amen,
1: Jesus. Amen.
6: You go look. Eh, awa la kisi. Kasim kasu mo ele da awa. Look me jeje. Tori a mo bere kan na. Mo ma fe gbegbe se to buru. Sugbon pa je mo se se nbe lori oko won ni oni gba. Te ma. Pa je mo se se nbe lori okunrin yen ni oni gba. Bo ba ti fe gbegbe se kan asiri o tun ni. To ba ti fe tin kankan asiri o tun ni. Fúnra rẹ̀ ni ọ̀rẹ́ rẹ̀ bọ́wọ́ pé ń rò pé mo lè jẹ lọ́ndì kìíní. Bẹ́ẹ̀ ni àwọn ìyá tí wọ́n sì ya bí agbá kalẹ̀ tó ṣe pé àwọn ti yí olóró ní lọ́dọ̀ ọkọ wọn tí wọ́n fẹ́ sàwọn ọmọ náà dún lóró bí wọ́n wà. Àwọn ni ọlọ́run nu. Àláfíà ni fún yín.
1: Àláfíà máa ṣe o ẹ ṣe máa wà dúpẹ́ o. Ẹ̀lọ́ ẹ̀lọ́ sá o. Hello. Ẹtí wà lójú òpó. Láti san ok ẹ̀yin lẹ́pẹ̀ lẹ́ẹ̀kan àbí. Mo ń bọ̀ mo fẹ́ kí kiní yẹn kó mo ń bọ̀ nà. Ok. Hello?
7: Hello.
1: Hello, sir.
7: Mo
1: gbo yin bayi.
7: Ase mo so pe ohun wa ise lo pe o fe ka be gun bo se ma be gbe won se ku ni hospital. Ase lo kunrin mi lo lo. Ilo kunrin mi lo lo.
1: Yawo yin e lo.
7: Be ni, ilo kunrin mi lo lo. Bo se wa lo. Ah, de ga. Ko si ara, mo ti wa o pe kilo fe sele. Àjẹ́ yẹn wọ́n á pọ̀ pé báyìí wọ́n láwọn olóòrí lẹ́ẹ̀rí rẹ̀ èmi náà sáàrí àṣé oyún bẹ́ẹ̀ láyẹ̀ bó ṣe lọ ọkùnrin mi tó wá lọ fún tó lọ ọjọ́ rẹ̀ wà ìyẹn sá rò pé bóyá bí ọ̀sẹ̀ bóyá bí oṣù kan sígbà yẹn sá wọ́n sọ fún yẹn fún lóyún ìyá sọ pé ìgbàwó làwọn ìgbàwó ní àwọn pàdé ìgbàwó ní o wa sọdọ o fi wa di pe olo oloyun iyan sa sọ fun pọ lo ni o da di pe iyan ba le iyan ba le iyan si le danu o wa n lọ n gbe lọdọ ẹgbọn wọn patapata ibẹ ni n lọ gbe iṣẹ wa n gbe lọdọ wọn lọwọ owulẹ ka lati lẹ lọ lọdọ awọn ẹgbọn rẹ ya wọn ti ku baba wọn ti ku àwọn ẹgbọn tó àwọn ẹgbọn ọgbẹ náà pọ ju ní àwọn ẹgbọn rẹ ọkùnrin kan péré ló wà náà àwọn ẹgbọn rẹ tó kálukú òrí àwọn kálukú ń bá ọrọ ìyá àti ayé rẹ kiri ní ọjọ kékeré gbọdọ rí àṣìṣe ara wọn ní òkè mo fẹ fàyọ níta lè dá mo kàn ní nọmba yẹn jọ kàn wọn kàn ẹjọ pàdé àtàríyọ nínú tí ẹgbẹ rí ohun kíní kan kan lágbájá olóòní kílò ṣẹlẹ ẹ kíní kan lọgbà kàwó kan kílò ṣọ òun dára àwọn òyà ẹsẹ òtídé ni olóòtídé. Olóòtídé nítorí olóòtídé wọn ni àkọ́kọ́ náà ó ń lọ bìkan olófẹ́ wá ṣẹlọ ó kẹ́rùkù nìyẹn ìtumọ̀ eléyìí dáàbò sí pé o ti kó orúkọ
1: nìyẹn. Bẹ́ẹ̀ni o ti kẹ́rùkù nìyẹn.
7: O ti kó orúkọ nìyẹn kí wọ́n sáré fọ́ọ̀rọ̀ ẹ bá ní ara àwọn òyà ilé kan ni wàá wù wọ́n lè yọ̀ọ̀rọ̀ yìí o bá ní ẹ̀sẹ̀ kan wàá wù ọ̀ ni wàá wù oyún kí ló ní nǹkan kan bẹ́ẹ̀.
1: fẹ́
8: bẹ́ẹ̀ ni
1: kábíyèsí
8: bó tó jẹ́ bí ẹ̀gbọ́n láàpẹ́ ẹ̀gbọ́n àdúgbò ilẹ̀ ni yẹn sèmi ọ̀rọ̀ náà ló ń sọ yìí ó mà kẹnu gẹ̀mọ́ ẹ̀lẹ́
1: ọ̀ṣùwárí ọ̀tọ́
8: nígbà tí ó di pé ẹ̀mí mi fẹ́ pin kí n wà nù ní wọ́n sọ pé ẹ̀ ń pọ̀ ọmọlọ́fẹ́ tó lọ mọ́ ní gbàngàn kan mo kàn jáde ní láàárọ̀ ọjọ́ náà mo kọ́kọ́ ya jọ yìí tí mo ní mo kí jáde gbàngàn kò pín tásì nìyí nínú mi kan bẹ̀rẹ̀ sí ní bí mi mi bínú tí wọ́n ṣẹlẹ̀ sí pé inú kan bí mi mo ṣe ń bọ̀ gbáragbáragbáragbáragbára mo ṣe ń lọ fẹ́ máa lọlé ẹ̀mí ẹni ya chọọchì kálímì ya chọọchì ń bẹ́sà mo fẹ́ẹ̀lì sọ pé mo mọ ibi tí màá wà jù ó yẹ wọn lọ́tà mi bá wà torí pé ló ti ń bí níbọ̀ yẹn nǹkan búkú pọ̀ àṣẹ bí kí n pa àtọmọ mi èmi ló ti ń bí níbọ̀ mo ti wá ya chọọchì bá ní mọ́mì mo ti dé wá ní pásítọ̀ kì í ṣẹlẹ̀ ilé ìsìn rẹ àwọn ọmọ wọn ló dé. Bẹ́ẹ̀ni pé pásítọ̀ yìí dé jìnnì ẹ̀yin tẹ́ ló ń lò bí pèpè tásì mi yìí ìkan náà sọ̀rọ̀ jẹ́jẹ́ ìṣòjẹ́ sí pé inú bí ẹni yìí ni inú bí ẹni ògbé alágbèsè ìyàbá ni ọ̀yá jókòó pásítọ̀ kì í ṣe bí mọ́mí inú bí ẹni inú bí ọ kí ló dé mi nínú bí mi bẹ́ẹ̀ èsì ló kúrò ọdọ àwọn kí ló ṣe ó dé inú bí ọ àkọ́bí wọn ní ṣé irú nǹkan ti ṣẹlẹ̀ sọmọkùnrin ní jíjà ayé rẹ̀ àkọ́ kọ bi omo re to wa je pe nikan wa so ko lo gbe ah e wa ni do le bi yani omo to sele ni ta se ri sori mo lo sun le mo wa mo ti church to ba ti se lo to ba ti dari ri wa mo ti church laaro kan lo le go wo ti dari pada mo se ni laaro je meta ya wo ba ki le ya so se le ri ya ai le gba so do ile ko eni ko mo wa le mo komo wa le mo ko wa bi ki komo wa sun mo o je lo file la je ta to wa nbe yi ko je o ti gba kankan o da di wa ran bi mi se mo to sele e lo ba se lo nlo wa lo kan bi grammar se mo to sele e ya mi lo mo ni gbe lo fe gba le mo fe gba le mo ni mo mi mi fe bo mo ke se pe ko fun mi ni nkan jo ama ni ti mo wo bi ati ti mo bo o ni mi la e mo ko ara ni pe okan ko ko mo ya yen lo wa ya bi 20,000
1: Baba e. Sana. Adeyinka mo dukun lo wo eyin te ba mi da se to ni e se gan e te pe mi le bi ko mo la le te ni o o di je mejo ni lo ko gbo awon ta jo se to te ni emi o tun ba isi ka adeyinka n dagbere ni wi pe eyin te ni glaucoma eyin te ni cataract eyin toju yin wa pe to n se mi ṣùgbọ́n tẹ́ ẹ̀ ń rí náà ni o ẹ̀yin tẹ́ ẹ sì ń rí díẹ̀ díẹ̀ tẹ́ ẹ sì ń rí ni o ẹ̀yin tẹ́ ẹ bá ń rí ẹ pè nọ́mbà mi lẹ́yìn ètò tàbí ká ẹ pè mí lọ́la ọ̀la ni ẹ pè mí sórí 08064474794 ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ ìyàwó tàbí tẹ́ ẹ fẹ́ ọkọ tẹ́ ẹ síríọ̀sì ni o bóyá ọlọmọge ní tàbádélébọ tàbí ọkọ yín ti kú tàbí ìyàwó yín ti kú tẹ ń fẹ ọkọ tẹ ń fẹ ìyàwó ẹ kàn sí mi padà nọmbà tẹ ẹ pè sí náà rèé 08064474794 08064474794 bàbá kan bẹ ní gbọra o ń bá wa ṣe n tó jẹ mọ fibroid ẹni tó bá ní fibroid mo fi títóbi ọlọ́run dá inú ju pé yóò lọ láṣẹ lẹ́dùmarè lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹni tó bá ní fibroid obìnrin tó ní fibroid ẹ̀jẹ̀ kan pè mí lẹ́yìn ètò 08064474794 08064474794 agbe mi se ton le daro aloko mi se ton le koso mo dupe lowo gbogbo eyin baba ati mama te ba mi seto leni mo dupe lowo yin o e se gan pelu bi oju ojo se ri tututu mu e tun san mo dupe won mo re gan o e se gan lopolopo oju oni tin e dagba e darugbo lagbara lọ́wọ́lọ́ oúnjẹ ọmọ ó sì jẹná fún gbogbo yín jẹ wá ṣe lẹ́dùmarè ọtúnba isaac adéyinka lorúkọ mi emi lo tun ba yi tutu bi oba bomi
2: eyawo yi
1: emi na ni mo ndagbere fun leni wipe to ba di ojo saturday ya jo pade ni kani yi ojo saturday la go mesa sa go mewa ago mesa le sa go mewa le ka jo pade lori eto feyi kogbon iriri aye gan niyan pambele
2: gbadan baje o
1: ke pade mi
2: bu gbadan baje
1: e se kupo modupe o o da rosa o da roma o da ro eyin ore number mi lekan si 08064 47 4794 e se pupo o da ro.

0: Splash FM 105.5.
1: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
2: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
1: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
2: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
1: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gbá ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
3: I see

0: pe nje yen wa ni pe pe oluwa ni ka san 7000 oluwa ni ka san 7000 baba na ni ya pe abi en pe won ti mo pe oluwa ni ka san 7000 pe nkan ta mo na so ninu re owuro na ni ye pe 7000 dadi yen wa so pe 7000 to ta ba le san en ti o ba ti ti o ba ti ri janu abi ti o ba ti rowo pe àwọn adáwó rẹ̀ àwọn adáwó yẹn padà mo ti sáré rí bọ́síta eré ni mo sá bọ́síta kò sí káàsì lọ́wọ́ mi o mo mọ sáà ti sáré bọ́síta wọ́n pè fún wa níwájú wọ́tà bá ti bọ́ síwájú bá ti dé wájú wọ́tà báyìí wọ́n pè fún wa báyìí mo wá fọ́mọ mi nípò kò sáré bá mi ṣe 7000 yẹn sílẹ̀ mo mọ̀ mi wá sọ pé 7000 yẹn pọ̀ lójú rẹ̀ mo ní ó ní 7000 tí ìgbà kan ní ẹ máa wá gbà padà tí wọn máa wá fún un ní owó yẹn padà tẹ báyìí ẹ fọlẹ mi orí yanu lórúkọ jésù onípe ìpè wọn dájú tí bàbá sílé ọba ọlọrun sílé ọba ló yà mí lẹnu àránú gbà lórúkọ jésù mo lé mi orí yanu lórúkọ jésù onímọ nígbàgbọ nínú gbogbo nǹkan tó ń sọ nínú pé àtàn ṣe fún mi mo nígbàgbọ yá sáré bá mi ṣe 7000 sí wọn rò mí lẹjọ bá mi ṣe 7000 mo mọ yẹn sáré sí 7000 ó tún délé báyìí kò tún pé 10 minutes báyìí wọn tún máa mi send 100,000 mo fi 7000 mo tún fi gba 100,000 ọlọ́run sáà ń yá mi lẹ́nu bẹ́ẹ̀ àwọn àánú lóríṣiríṣiríṣi ọlọ́run yá mi lẹ́nu o ọlọ́run yá mi lẹ́nu o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba o dúpẹ́ o dádì ìpẹ́yìn òní dòkú lágbára ọlọ́run ilé ológo tẹ̀ ń kó wa lọ ẹ̀kọ́ adélu ológo ẹ ṣe o ẹ ṣe mo dúpẹ́ o ẹ̀ ní pọn sí ìrànṣẹ́ ẹ̀ ní payá sí ìrànṣẹ́ ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ o.
1: Ẹ káàárọ̀ sàdádì, ẹ kú iṣẹ́ olúwa, olúwa ń sọ agbára yín dọ̀tún. Ẹ ṣeun wa sàdádì, ẹ kú àdúrà wa, ẹ ṣeun mo dúpẹ́ o. Èmi náà rí ìyanu ni mo ní kí n rekọ́ọ̀dì kí n sọ fún yín. Ilé tí mò ń gbé ni last week ni àwọn èèyàn kọ̀ dédé ni wọ́n láwọn làwọn ra ní pé wọ́n ti ta ilé náà ń pọ́n fún mi lọ́jọ́ mẹ́wàá kí n fi kó jáde. Mi ì sáàbá wọn jiyàn mo ní tò mo ti gbọ́ wọ́n bá ní tó bá dọ̀là àwọn ò mọ ẹni tó ra lé wa. Mo bá mú fọ́tò yín stíkà tí mo ní my year of capital miracle tí mo laminate mo bá gbé jáde mo bá sá kọ̀nẹ́ẹ̀tì mo fi gbàdúrà mo ní tán bá wà o mo gbé ìpè yín síwájú wọn. Mo mọ̀ pé gbogbo ẹ̀ yóò dá wọ́n ṣe dé nìyẹn. Haúsá ni aláàjì tó ra lé náà bó ṣe wọlé tí mo kì í lọ bá jókòó lọ bá ní ọ̀nà ra lé ń pé sónílé mi ò pè ní mi mo ní kò pè mí. Ó nínú oṣù wọn lowó mi ó tán mo bá ní inú oṣù kẹwàá òní owó mi ó tán lọ bá ní tó ń pé òun dẹ̀ fẹ́ ṣe àwò sínú ilé náà ní ọjọ́ mẹ́wàá ń pé kí n lọ wálé láàrin ọjọ́ mẹ́wàá. Wọ́n á ní kì í ṣe àti wálé láàrin ọjọ́ mẹ́wàá pé tí n bá wá ní láàrin ọjọ́ mẹ́wàá pé kò sí owó tí ń fi gbalé ló bá ní kí n sáà lọ wà mo bá sáà gbọ́ síta ń gbà tán lọ tán mo tún gbé fọ́tò yín mo tún fi gbàdúrà ń gbà tán lọ mo lọ dúró síbi géètì mo tún kọ̀nẹ́ẹ̀tì mo tún gbàdúrà ń pé tò mo bá sáà wálé mo bá gẹ́ẹ̀tì lé ní ìjẹta mo bá pè ń pé tò mo ti rí lé o 1.150 òun ni ilé ló bá ní tó ń pé lọ́jọ́ náà kó tó di ń pé lọ bó ṣe wọlé ló bá ní mò ń ṣe ń wò mí pé ẹ̀mí òun sọ pé kó ń ràn mí lọ́wọ́ mo bá ní tò ló fi ní kí n lọ wá ilé mo bá sàpè níjẹta pé mo ti rí lé 1.150 ni ló bá ní kí n lọ gba àkáǹtì àwọn onílé náà mo bá lọ gbà mo bá sẹ́ndì ẹ̀ sí ní àná ló bá sẹ́ndì 1,000,000 sí pé kí n fi lọ gbalé ń pé kí n lọ fi 150 tó kù kí n fi kún dádì mo rí ìyanu dádì ẹ ṣé ohun bá o ẹ kú àdúrà wa o lórúkọ jésù iṣẹ yín ránṣẹ yín ò ní bàjẹ́ o ìjọ seed of Christ golden church yóò mọ tẹ̀síwájú ni.
2: 1,000,000 ẹnáwó báyìí sá níbi tó ṣe sí wàá jẹ ń bẹ̀ ní tẹ́ pẹ̀ ní fàánù sọ́pọ̀ olúwa.

0: love.
1: Àwọn obìnrin la lọ mọ ní ìsìn. Ẹ̀yin bá lè wa ẹ mọ́ bínú o.
0: Àtijọ́ gan ni torí àwọn tí mo gbé yẹn rábí ní ọwọ́ yàrá
1: rẹ̀. Ṣé bí baba gbogbo ayé ni?
0: Baba gbogbo ayé ni.
1: Baba gbogbo everybody.
0: There's no vex.
1: Kí ló fẹ́ bínú? Ó mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ la ń sọ. Òótọ́ ọ̀dẹ rè é. Kò lè mọ jáde látọ̀dọ̀ tiwa. Ẹwọ eléyìí la fi ń kíra wa pé a kó ojú máa kó ojú máa sì kó ojú máa máa
0: o.
1: Ní gbogbo ibi tí ẹ̀ ti láǹfààní láti máa gbọ́ wa ilẹ̀ yìí ni àbí láti òkè òkun. Akinyin pé ojúmọ́ tó mọ́ lónìí ọ̀yẹ̀ tó là lónìí ó là sówó ó là sọ́mọ ó là sí àìkú tí ṣe báàlì ọ̀rọ̀ ire gbogbo yóò sì ṣe bẹ́ẹ̀ sún gbogbo wa bọ̀ láṣẹ lọ́wọ́ elédùmarè o ti fún wọn tẹ̀dọ̀ ròyìn tẹ́ ẹ máa láǹfààní àti gbádùn láti 19 tó ti pẹ́ ọdún kankanlélógún ogún rèé ó tún ti gbìnà yá láàárọ̀ tòní o ẹ mọ bá a ti máa ń ṣe é bí àwọn ọ̀wé ìròyìn ojoojúmọ́ ilé wa tó bá jáde lójoojúmọ́ báyìí àkójọpọ̀ rẹ̀ làwọn gbàjọ tẹ́kìntẹ́kìntẹ́kì á wà á jẹ́ kẹ́yìn ọmọ ibi tí nǹkan dé dúró látara gbogbo àwọn ìròyìn ọ̀hún àwọn àkòrí tó bá gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ o ọ̀gbọ́n bó bá dójú ọ̀gbagadì gan ẹ máa ní àǹfààní tó pọ̀ rẹpẹtẹ láti fẹ́ tí ìyín kóyàwó ròyìn ìlọ̀rọ̀ bá lẹ́jọ́ nu ẹ dà gìrìgì wá sí ìtàkùn ẹ̀jọ́ àyẹ̀lẹ́ tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí splash fm 105.5 ìbàdàn ẹlẹ́ẹ̀kẹ́ kó pọ̀ rẹpẹtẹ o ẹ lọ́ọ̀fẹ́ kó pọ̀ jaburata ẹ bẹ̀rẹ̀ sí ní fi àwọn àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí wa kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtọ̀ ọ̀dọ̀ tiyín bẹ́ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀ ìfẹ́ ló so wá pọ̀ olúwa ọba kò ní í jó já láéláé o ìyá àdínní yín náà rèé o aminat adétun badmus òun lorúkọ tèmi mọ́tàlá yẹn eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́ ó ṣe dáadáa.
0: Tá èmi náà kí wa àmùní àkójúmọ́ àtúkójúmọ́ àkójúmọ́ mọ́ òní yóò san wá yóò gbè wá láṣẹ elédùmarè iṣẹ́ wa ò ní di iṣẹ́ mọ̀ wá lọ́wọ́ ẹni ẹlẹ́ni ò sì ní gbà ṣe wá ṣe tèmi ládé àlòkò ohun lèmi ń jẹ́ èmi náà kí yí káàbọ̀ sí àkọ́tún ìròyìn ti fún tẹ̀dọ̀ ní ìkànnì ọmọlúàbí splash 105.5 fm àwa làgbà àwa làkọ́kọ́
1: àwa
0: náà ni bàbá
1: wọ́n ti gbà bẹ́ẹ̀
0: ẹ̀dí
1: ọ̀bá ti wá gbà bẹ́ẹ̀ tọ́ ogun sanwó onítọ̀hún ó dé ẹjọ́ bẹ̀rẹ̀ sí ní mọ àwọn àkòrí eléyìí tó ti jẹyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa fún tàárọ̀ tòní ìwé ìròyìn the nation ó gbéròyìn yìí o punch náà gbé àwọn ìwé ìròyìn tó kù vanguard ni guardian ni daily post ni daily trust ni nigerian tribune gbogbo wọn ló sọ nípa ròyìn yìí ṣebi tá a bá wá pè lórí ẹnìkan kì í fi bẹ̀ẹ́ tẹ̀lẹ̀ ní
0: o
1: wọn ní ẹni tí í ṣe ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà síwájú bọ́lá ahmed tinubu òun náà lọ́mọ ti gbósùbà káre o nínú fún àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀‐èdè wa nàìjíríà àwọn òṣìṣẹ́ ọlọ́pàá òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àti gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò tó kù pátápátá fún ìgbésẹ̀ akin eléyìí tí wọ́n gbé láti dóòlà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn eléyìí tó jẹ́ pé ọ̀ọ́dúnrún báyìí ó lé mẹ́jọ lé ọ̀ọ́dúnrún ni 308 rescued victims eléyìí tó jẹ́ pé àkàtà àwọn ikọ̀ ajínigbé ni ẹ ti wà láti bí ìjọ díẹ̀ sẹ́yìn bó o gan lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá yá àwọn ìpínlẹ̀ wo gan ni ẹ ti láǹfààní àti jí àwọn èèyàn gbé mélòó ló ń ka àwọn èèyàn tí ẹ jí gbé gan ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní ṣé ẹ rí pé ó tì fún ó sì tẹ̀dọ̀ ròyìn bẹ́ẹ̀.
0: tó a jẹ́ kẹ́mi ó lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun o gẹ́gẹ́ bí ìròyìn tó ń léwájú lójú ìwé ìròyìn the punch tó jáde fún tòórọ̀ ti tò ní ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún 2026 òun náà ló ń sọ ọ nípa bí wọ́n ṣe ń gbáradì fún ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀ṣun tá a sì mọ̀ pé gẹ́ngẹ́ tù òun náà ni ètò ìdìbò ọ̀hún sí ipò gómìnà wọ́n ní báyìí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè yìí náà ló ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ tí àjọ efcc gbé o gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé ẹsẹ̀ lé àpò àsùnwọ̀n owó ìpínlẹ̀ ọ̀ṣun eléyìí náà ń kọ́ ló sì ti ń fa rògbòdìyàn ló ń fa lọ́bọlọ́bọ ní ìpínlẹ̀ ọ̀hún o kódà wọn ní àwọn tí wọn jẹ ẹgbẹ alátakò náà ni wọn sì ń nàka lébù sí ìjọba àpapọ̀ wípé ńṣe ló ń lo àjọ efcc láti lè sọ adeleke di akúrẹ̀tẹ̀ ní ìwọ̀n ọjọ́ mẹ́wàá péré tó kù tí wọn ṣe ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún àjọ efcc wá dáhùn ó wá ní àsìkò tí ètò ìdìbò kù èyí ò ní nǹkan kan ṣe ṣùgbọ́n o àwọn fura sí àwọn ìfowósọwọ́ kan nínú àpò àsùnwọ̀n ìpínlẹ̀ ọ̀ṣun
1: wípé
0: ìdí sí rèé o ti awon fi gbe igbese eleyi ti awon gbe sugbon gomina ipile osun na ko ohun na o ba won mu ni kekere o
1: tori
0: ohun na face o o face amo awon agbejoro si nso ni pe rara o ajo EFCC nko o ye ko gba ase lati ile ejo ko to di wi pe o gbe ese le apo asuwon owo ti ipile osun gbogbo eleyi ti fun te do re e gbo lo ro yi
1: who does that ni re yen so yen o da je lo sinu we yon daily post ri pe egbe oselu ti APC ni pinle osun ana ma nta bi elegbe bi o temi temi o pe kini en wi ni
0: won
1: ni se ri ijoba won ni pinle osun le to je pe ademola adeleke ni dare e lowo lowo bayi won ni owo kan e tin tari sasun awon osise eleyi tin tari sasun awon to wa si rulu pe afun yin ni o by relative lo bade e ma fi yen sorun ajija yin won ni se ri ilana rira ibo o na ni won gun leun beyin o ba ja tan e ja ja yin tan kini to fa sababi ti a egbe oselu APC tef gbegbo lo nkale be elo gan lowo tan so nipa re ti e tari sasun awon osise ni ipinle osun eyan mo gbo laaro toni ba koko re ba ti toni o
0: to nipa ti ayederu ajo kan eleyi to ni won ti bonu abe ajo ijoba apapo lori lede
1: yes oh my god
0: je mo pe iwadi si nlo lowo lori e won ni eni to wa pera re ni oga agba ajo na Adeyemi o ni wi pe ohun o fe ki won se iforowani lenu o fohun lo ni da konko o o ni ko si nto jo won ni san bayi laarin
1: aje ni
0: mu ni pekoro
1: gbangba wa ni lo fe
0: ni be gele lo se so fun ile igbimo asoju sofi agba ile yi
1: wi
0: pe rara o e mo je ase ni alatile kumori e je ka se ni gbangba walia ni o
1: iwe
0: royin the punch lo gbe oju iwe keta ni ekunrere wa
1: o da iroyin eleyi iwe royin the nation lo gbe laaro yi oju iwe kefa lo lori ijoko si ori lo mu benu o o gbe bo ni tin ko ni o
0: pe
1: ore la o ma ore la o ma ore la o ma se o ore la o ma awa oja mo ore
0: la o ma
1: se e be ni mo baba agbalagba ohun eleyi to je pe o ti gba kan ri je igba keji alaga apapo fun egbe oselu ti PDP baba so nipa tekun gusu orilede wa Nigeria oloye olabode George bode George bode George bode George ebe ti mo won dahun awon na ni ma gbegbo lo nkan le ti en pe are Tinubu te wo mu atawon awon ki shota na o ilo chele
0: shota mo se mu
1: awa o ja na la wa gbo ta ma bara wa bara ka di titi tai wa dogbo ni ko si nto jo be ni bo gan ni bode george ti gbogbo lo jade ki wa ni to fa sababi ti fun te do ni o e gbo laaro toni
0: to iroyin eleyi na lo so wipe ajo wayeki eleyi to nse eto idanwo alase kagba ni awon ile eko girama nile yi
1: yes
0: na lo tin so di mimo wipe awon esi idanwo eleyi to jeyo to jade ninu idanwo wayeki ti awon omo wa se gbeyin na lo safihan re wipe awon to to bi ida meji din logoji abo na ni won o se daada ninu awon eko eleyi to se koko koko koko koko ninu idanwo won
1: bi math english
0: be ni
1: te te bi chemistry bi government bi literature bi account bi come
0: ah se sijari
1: mo tizi ni primary school je to pe ma tu lo se
0: te ti ori grade 2 ni ami wo
1: oni grade 2 ni be ni
0: a lo vere si se wa
1: e ba mi e po
0: iwe royin the punch ohun na lo gbe eyan oju iwe keta lo wa emi na ti ti si ri o
1: emi na ti si
0: ti si o
1: baba mi o gbagbo ko ba
0: ni so itan ti si mi fun
1: to wa ni mama to mi lo ma awon o ti e gba keyin mo rin agbade secondary school ba won lo ya
0: awon ko
1: grade 2
0: o ya
1: juma ti saturday
0: wala emi na se grade 2 ti mo ni
1: ah mo se grade 2 ko da mo ni state paper ati federal paper gan
0: ikara ti
1: mo ni
0: mo ro se ke mo se teach practice ni school are mo
1: ah so ti ri mata mo se teach practice won da sele ngba na awon private school la lo
0: ah
1: koda ba se fe pari bayi la won ni wo pe awon product ti en wa sibi e ma ja lo won ba mu emi le
0: eh
1: won si se dada
0: won go na bo se nka kinu ba ara mi yo ti ko ti sari
1: o de je tun si waju tori pe waju ti ope mi ti re si lope mi ti wo mo re si ni tire lase lowo eledimare ọdọ to ba n gbọ lọwọ laaro yi tẹni ma kọkọ se leyin na ko to se le to fe se to ba lo ni se alai ni kan se ni o
0: lo wa ke se ma bi e lọwọ ni
1: ma ma fe se gba geography kiri aye o de je lo sodo ijọba apapo lede wa Nigeria tori pe won tun ti de bi won se de o won ni awon ajele afikun owo osu to da bi ebo njo ni e ti won pe ni wage award ati awon owo kan le to je wi pe owo ayipada igbega ile ti won pe ni promotion arrears won ni awon owo yi nigba ta fa fun mo ri bi ose bi melo kan ni isin e to je ajele won ti en ti je awon osise won be si ni san lodidi lodidi lodidi ala ti o ba ma ro tololo tololo tololo
0: abigbemu gbemu gbemu
1: yo mo dugbi bi bi ninu account ko wa
0: awon yo wa mo bi happy
1: now
0: mo paint town red
1: igba wala wo gba tu
0: ah ah ijọba apapọ ni wo ni ale eje ki atu gbera ka li so nibe won ni awon ti won je mo lebi Nnamdi Kanu na ni won ti kominu o won si ti soro sita won ni wipe eru nba won mi ni nko awon o lori ipo ti ilera Nnamdi Kanu to wa lowo lowo bayi awon wo na ni won wa nke gbajare si awon wo ni won ba wi ti fun tedo re egbo lo ro ye
1: o de wero Daily Post lo mo ta ri royin bo de o bo tu ki oro owo wo to enu na la fi so ah bo tu ki oro to bi to aga na la fi joko ta fi so lu fe oro be o won en to ti gba kan ri je omo legbe ma sofe le to soju ekun idibo ti wo run ipile Kogi iyen dino melaye
0: baba ko mi
1: otoni otonde ni you na relate oni ni ana ti se ojoru weze lomo gbe gbolo nkan kale olagba po o kini gbolo won hun enu mi gbo ninu obe la dino melaye lo so o ke se ya dini temi temi
0: yes o
1: o pe kilo wi ni
0: kilo wi
1: oni olodun te nwo ohun bo ti pe abasa njo ni ana o le pe tinubu be sodo ki eto dibo to wa lodun 2027
0: cuz that it o le pe
1: emi come mo wi be
0: o oju tolorun lo
1: dino melaye o lo so be ki wa ni to fa sababi te gbe gbo lohun to lagbara bayi kale kini awon to wa je ninu royan hun awo ni fi dun yin laaro yi o egbo ba koko re ba ti toni
0: boyo ruko re lo si ro te soro mi laye eni ko laye
1: laye be ni
0: eni ko laye be ba te ngbo ro ruko ti won gan tan pe o be o ye ko mo fi ronu gbogbo gba ke mi gan ki rora se
1: bolohun to ti e wa wa ni eyin lo kuro yan ni
0: abi
1: e lo kuro yan
0: iwo eni ke ju saye iwo to ba ro te yan kan iwo na nko
1: o na lo
0: se yan kan
1: o na lo
0: iwo na mo ro
1: ti ara na ko na mo mura le ni ajo ni kaluku ti eje alejo la je laye yi
0: alejo laye la je
1: ba ti pe pe pe pe to ka lo gorun odun ka lo gba ka lo odun a lo na ni yun le ju me ti se la lo yo lo na ni awon tana nko won lo
0: ti wo ni ya bayi la se leju ma ni
1: ami
0: to e tu je ka le se ni be o eje ka lo si ekun ariwa orilede yi won ni eri ti se bishop agba ijo catholic ti ipinle sokoto na lo ti soro sita oni wipe ise ohun gangan lo sokunfa wahala ti won ni nipa eto eko ni ekun ariwa orilede yi oni ki se esin bi ti wo mo oni ise ohun osi to dabi eni wipo ti da agbada ati iru ati buba si opolopo lorun ohun gangan lo n sokunfa awon ipenija eto eko ti won ni o ni ekun ariwa orilede yi
1: o da ko to di pe a ma lo sodo de si oloye agba owo niyan eleyi to je pe o se be o tun di agba owo yo pada dawo le fa wa laaro toni emi ati temi temi a ba pin ni bamba se awon waye wa gbowo nti a ni I know. Lẹ́yìn tí mò ń ṣe lálàyé o pé Peter Obi tẹ̀ ń wò ó ṣe ẹ rí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú adarí eléyìí tó lè fún àwọn tó kó lẹ́yìn tí ń tẹ̀lé tí ẹ pè ní obedient movement wọn ni ẹ kò ní charisma yẹn àwọn characteristics yẹn kò ní níbo gan ni a ti fi gbọ́dọ̀ jáde kí ni tó fa sábàbí ọ̀nà wo gan ni a fi ń ṣàlàyé pé obedient movement ojú òbí fúnra rẹ̀ alára fúnra rẹ̀ lọ ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní o bakoko re ba ti toni o oye je gbara pa bayi o di wo lakata de si oloye baba olowo ti wa e polowo oja o baba padade ti fun tedoro yi yo tesi waju Eku Kale.
2: Babe, why are you frowning for me now?
3: Woman, make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
5: Golden Penny noodles, now available in stores near you.
6: Street Tree is the safety-first ride-hailing platform for the way Lagos, Ibadan, Abuja, Port Harcourt, and all our cities moves. Giving riders control, comfort, and confidence with female driver options, flexible ride scheduling, transparent driver earnings, pidgin language booking, instant ride, and seamless in-app tipping.
7: This is our city traffic again. I need a ride. Sharp, sharp.
6: Relax. You can book now on Street Tree.
7: What if I need a driver for like 2 weeks?
6: Use Ride Later or Chartered Ride and book for hours, even weeks. Street Trip app offers a feature that allows female riders to request a female driver.
7: Driver, this ride is so smooth. I fit tip you on top the app.
6: Thank you. With Street Trip app, drivers can set their earnings per trip. Download Street Trip now from the Google Play Store and App Store or visit www.streettrip.com/download.html.
8: No, mommy, this medicine is smelling and the taste is yucky.
9: Come on, take. It will help you get better.
10: Hey, yeah, mommy and daughter still struggling over this medicine palava.
9: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
10: Awful taste? Have you tried Moxie?
9: Moxie? What's that?
10: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
8: This tastes great. I love it. More, please.
9: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amounts. And don't go sneaking back for more, okay?
10: My sister, she can't because every Moxie medicine bottle has a child-resistant cap which prevents children from opening it.
11: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofenyramine syrups. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
12: ADC, arise and shine. Ẹni tá a bá ṣe lórí ẹgbẹ̀fà tí ò dúpẹ́ gbégi dínà ègbèje, èyí ló fà á tí ọ̀nàrẹ́bù Fáṣọlá Ẹbínísà Olúbọ̀wálé ṣe ń fi ẹ̀mí ìmoore hàn sí gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ADC ní ẹkùn ìjọba àpapọ̀ Ìbàdàn North East àti Ìbàdàn South East àti gbogbo àwọn àgbà ẹgbẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe fà kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje dupò sí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àgbà fún ẹkùn ìdìbò àpapọ̀ Ìbàdàn North East àti Ìbàdàn South East ní Abuja ní abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC. Ọ̀nàrẹ́bù Fáṣọlá Ẹbínísà Olúbọ̀wálé ló ní pé kágbárùkù ti ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àṣejèrè ni yóò jẹ́.
13: ADC, arise and shine.
14: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
15: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
14: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
16: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
14: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
16: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun.

0: O de kaabo pada o. Iroyin ti fun tedo ti wa se tan bayi.
1: Lati gbera tan.
0: Lati gbera tan o di aja wa n gbera. Won ni en ti sha ile de wa Nigeria Asiwaju Bola Ahmed Tinubu. O na lo mo ti ko ni re o. Ki awon osise leto abo. Eleyi ti won se takutakun lati dola ogoro awon orilede wa Nigeria. E ti o ka won o to mejo o le ni odurun. 308. E ti an jigbe. Niyen ninu igbo oba to wa ni Kanji. Won ni se ri igbese yin. O safihan re. Nipe awon ise leto abo. O na ni won fojojumo gbogun ti awon isele jinigbe. Ati awon iwo daran mi. E to foju bade lorilede wa Nigeria. Nigba ti o bere si ni konire to nti dupe to ni agbara. Sakata awon ise leto abo ohun. Nibe lo ti wa se lalaye o. Pe ba tin konire ki won yi. Eje tun se ki lo o. Yini fun awon oniwo daran. E to je pe won fe mo sapa bi tan. Won fe mo seyin bi aya. Irufe won ki won lo re mo o. Te won ni aye kankan mo in lorilede wa Nigeria. Are le yi eni to konire o. Yini ki awon osise ologun lede wa Nigeria. Awon osise otelemuye. Awon osise agbofunro ta mo si olopa. Ati awon osise ajokan ile to je wipe won gbogun ti ko agbesumomi lorilede wa Nigeria. Won se lalaye pe igbese ti won gbe yi la ba ma pe ni igbese to da gba o tori pe awon eyan ti lanfa ni ati dola lo ojo kan soso o na lo po si ti awon isele eleyi to ti waye seyin ninu atejade ke ile ti eni ti se amugbalegbe ini se olede wa Nigeria lori iroyin ati ato gbogbo niyan bayo ona nuga oni se ri awon eyan ti dola won yi baba ni ka so omo po o won ni be ba fe mo ijoba agbegbe kan le to pe ni woro e ti be ni kaihama ni ipinle Kwara won ni jeje mo pe awon eyan ti dola nbe 163 ni won e wa tun fe gbo won ni ipinle Niger nikan awon eyan ti lanfa ni ati dola nbe ti e jigbe 145 la won eleyun won tesi waju nu awon oro le ti e gbe kale pe se ri ise sowo sise po awon ise leto abo o na lo mu won o ki won wo igbo oba ile ti nbe ni Kanji won ni wo be won si se be dola awon eyan ogoro awon eyan ti e ti jigbe de to je pe inu igbo ohun ibe ni oko won da si are orilede wa Nigeria ninu oro eku orire esiku se eleyi to nti akata re bode sakata awon osise leto abo orilede wa Nigeria nibe lo ti gbesuba fun won pe eleyi te se yi o na ni won pe ni igbesi akin e beru e sojo e se ise ohun nilana akosemose leyi to je pe ifowosowopo to jeyo laarin yin o na lo mu aseyori alailegbe yi foju bade o tesiwaju na awon oran leyi to gbe kale o pe baba se bayi adun baba se bayi adun bi awon ose leto abo lorilede wa Nigeria bi o ti fori kori ti a fi kuluku ti a se ifowosowopo laarin ara won yo mu ki eto abo tubo fese mule si jubo ti wa tele lo orilede wa Nigeria en to wa se lalaye pe gbogbo awon ti ti lafa ni ati dola won ile lo je pe mejo o le ni odun ni won 308 oni gbogbo won bayi o na ni ati ko lo si ile ewosan ni bi ti ati koko lo fun won ni itoju akoko na pe o ya e wo won ta ni o te di enu won ta lo farapa ta lo fapada ta lo forun ro e toju ko wa won won leyin ti e ba se itoju ohun toju ore tan gbogbo won patapata ni won bere pe ipinle ebo ni won ti wa ipinle ebo ni ti je ogbe ipinle ebo ni won ti wa omo adugbo obo ni won mo bi kaluku ba ti le so bi to ti wa bayi won o da won pada sekata ijoba ipinle ko wa won won lati be won o da won pada sodo ebi ko wa won iwe iroyin the nation lo gbe laaro toni ti fun tedo lo da lori tablet wa
1: to e je ki ti fun tedo ko ma te si waju lagbon bi won ni wipe egbe awon agbejoro ni orilede yi na ni won ti benu ate lu igbese ajo eleyi to ngbogun ti sise owo ilu kumokumo lori wipe o gbese le apo asun owo ijoba ipinle osun oni eleyi nko na ni o kuna lati o na ni o tapa si ofin orilede yi o ati ofin eleyi ti a fun ajo na lati mo gbe ese le apo asun owo ipinle osun lai se wipe o gba ona eleyi toto nipa ti imo ofin o gege bi aserika náà ni wípé àjọ EFCC ní ọjọ́rùú náà ló ti pa á láṣẹ wípé ìpínlẹ̀ ọ̀ṣun kọ́ náà ni kò gbọdọ̀ gba owó kankan jáde nínú àpò àsùnwọ̀n owó rẹ o gẹ́gẹ́ bí ara ìwádìí eléyìí tí òun ṣe lọ́wọ́ ìwé kan tí ó kọ ní ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún 2026 eléyìí tẹni tí ṣe olùrànlọ́wọ́ fún ẹni tí ṣe olórí àjọ EFCC Adenike Babalọla tó buwọ́lù tó sì kọ́ sí ẹni tí ṣe olùdarí àti ẹ̀ka eléyìí tó ń ṣe ìwádìí eléyìí tó ti pa á láṣẹ fún báǹkì tí àpò àsùnwọ̀n owó náà wà wípé wọn ò gbọdọ̀ jẹ́ kí ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun kó gba owó jáde o títí tí wọ́n fi parí ìwádìí rẹ o gẹ́gẹ́ bó ṣe wí o wọ́n ní lẹ́tọ̀ ọ̀hún náà ni wọ́n sì kọ́ sí ẹni tí ṣe olùdarí ilé ìfowópamọ́ tá a mọ̀ sí First Bank eléyìí tó sì ń pe àkíyèsí ẹni tí ṣe olórí ní ẹ̀ka ìgbòkègbodò iṣẹ́ gbogbo ní báǹkì ọ̀hún ibẹ̀ náà ló ti sọ wípé àpò àsùnwọ̀n owó náà nẹlẹ́yìí tí wọ́n kọ orúkọ rẹ̀ tí wọ́n sì fi nọ́mbà rẹ̀ ṣọwọ́ sí báǹkì náà ó jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde ọ̀hún ní ọjọ́rùú wípé ìgbésẹ̀ yìí náà ni àwọn gbé o látara ìfura bí owó kan bó ṣe ń jáde nínú àpò àsùnwọ̀n owó ọ̀hún eléyìí tí àwọn sì fura sí o wípé owó náà náà ló tó bíi bílíọ̀nù mọ́kànlá náírà eléyìí tí àwọn fura sí wípé ó ń jáde nínú àpò àsùnwọ̀n owó náà nínú àtẹ̀jáde ọ̀hún gẹ́gẹ́ bó ṣe tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹni tí ṣe olórí nípa ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ ní àjọ EFCC Délé Oyèwálé tí ó buwọ́lù gẹ́gẹ́ bó ṣe wí o ní wípé eléyìí náà kọ́ náà ni òun gbé ìgbésẹ̀ o ṣùgbọ́n o tí kìí ṣe wípé ìgbésẹ̀ náà wáyé láti fi dènà ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà gẹ́gẹ́ bí àwọn kan bí wọ́n ṣe ń sọ ó nítorí wípé àjọ EFCC ńkọ́ náà ni ó ti ń tọpinpin àpò àsùnwọ̀n owó yìí láti inú oṣù kẹta ọdún 2026 látara àwọn ẹ̀sùn wípé wọ́n ń ṣe owó ìjọba kúmọkùmọ ó ní wípé pàápàá jùlọ látọ̀dọ̀ ẹni tí ṣe olùṣirò owó àgbà fún ìpínlẹ̀ ọ̀ṣun ó ní kódà wọ́n ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún olùṣirò owó àgbà fún ìpínlẹ̀ ọ̀ṣun náà ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ẹgbẹ́ àwọn agbẹjọ́rò nílẹ̀ yìí látọ̀dọ̀ ẹni tí ṣe ààrẹ rẹ̀ afam osigwe nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ìwé ìròyìn punch ṣe fún ní ọjọ́rùú náà ni ó wá ṣe ìkìlọ̀ wípé ìgbésẹ̀ kí ìgbésẹ̀ eléyìí tí ó bá ṣe ìdíwọ́ fún ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun láti má gba owó jáde nínú àpò àsùnwọ̀n owó rẹ̀ náà ni yóò sọ ìṣèjọba ìgbòkègbodò ìjọba ní ìpínlẹ̀ náà yóò sọ di àkúrẹ̀tẹ̀ bẹ́ẹ̀ sì ni yóò jẹ́ àṣìlò agbára láti ọwọ́ àjọ EFCC Osigwe náà ló jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ tó yẹ kí àjọ EFCC ò gbé òun náà ni kó tọ ilé ẹjọ́ lọ kó sì gba àṣẹ láti ọ̀dọ̀ ilé ẹjọ́ wípé òun fura sí àpò àsùnwọ̀n owó yìí àwọn ohun báyìí ni àwọn tọpinpin dé àpò àsùnwọ̀n owó náà lẹ́yìn tí àwọn sì fura sí wípé ìwà jìbìtì ni wípé ilé ẹjọ́ náà ni ní òfin ní àṣẹ láti wípé ó da o ẹgbẹ́sẹ̀lẹ̀ títí tí ìwádìí yín tẹ̀ ń ṣe yóò fi kẹsẹ̀ járe o ó nítorí wípé kò sí àjọ kankan tó jẹ́ ti ìjọba tàbí èèyàn tó ní ẹ̀tọ́ tàbí agbára láti gbé ẹsẹ̀ lé àpò àsùnwọ̀n owó ti ìpínlẹ̀ ó ní àkọ́kọ́ ó ní ìpàṣẹ yìí ńkọ́ yóò kọ́kọ́ jẹ́ kí gbogbo ìgbòkègbodò ìjọba kí ó di akúrẹ̀tẹ̀ wọn ò ní lè ṣe nǹkan kan mọ́ ó ní wípé bẹ́ẹ̀ sì ni àjọ EFCC ńkọ́ náà ló mọ̀ o wípé àpò àsùnwọ̀n owó yìí náà ni wọ́n ń lò fún ohun kan eléyìí tó ní ṣe pẹ̀lú ìwà jìbìtì ó ní irú eléyìí kò ń ṣe ohun tó le rárá ó ní yóò tọ́ ilé ẹjọ́ lọ ni ó ní ṣùgbọ́n kó kàn wá gbé ìgbésẹ̀ náà lójijì kó gbé ẹsẹ̀ ní àpò àsùnwọ̀n owó tó jẹ́ ti odidi ìpínlẹ̀ ó ní kò bójúmu bẹ́ẹ̀ sì ni àṣìlò agbára náà ni àwọn ń pe irú ẹ̀ a sì gbọ́dọ̀ mọ rírú rẹ̀ láwùjọ ìròyìn ọ̀hún kọ́ ó pọ̀ púpọ̀ síbẹ̀ ojú ìwé kejì ìwé ìròyìn the punch ló ṣe ń gèrè ara sí ẹyin náà lè kà síwájú.
0: ó dáa tó bá dé bẹ́ẹ̀ wọ́n ní tó bá jọun la fi wéwun ìpẹ́pà ó ṣe bẹ́ẹ̀ ó jọ pọ́ sí ẹ̀ lérí o.
1: àdígbọ́ná kújọ kó ṣe alába
0: ó jọra wọn pọ̀ lápọ̀jù o. ìròyìn yìí òun náà ló ń dúró láti ìpínlẹ̀ ọ̀ṣun torí pé àwọn ẹgbẹ́ òṣèlú ti apc eléyìí tó wà ńbẹ̀ òun náà ni àmọ̀ ti ń fẹ̀sùn kan ìjọba wọn ní ìpínlẹ̀ ọ̀ṣun wípé owó kan eléyìí tó tó ẹgbẹ̀rún lọ́nà ogún náírà èyí ti ń taari bóde sákàtà àwọn òṣìṣẹ́ tó ń taari bóde sákàtà àwọn èèyàn kan eléyìí tẹ́ jẹ́ àǹfààní owó ọ̀hún wọn ni ẹ̀ka sí ẹ̀yìn ńlẹ̀ o ìjọba wọn nípínlẹ̀ ọ̀ṣun àti rí yín afẹ́fẹ́ ti fẹ́ àti níbi tí adìyẹ ti ń ṣẹ̀yọ́ won ni se ri ilana ma tari owo won e te pe ohun itura le pe ohun iran lowo le pe fun awon eyan nipinle osun won ni a ona lumon koro yi lati ra ibo lowo awon ara ilu o na ni ijoba won ni agun le o ninu atejade kan eleyi ti an filede lana ti sojoru weze nilu osogbo won ni agbarijopo awon igbemo eleyi to so ipolongo ibo ni fun egbe oselu ti APC won ma sapejuwe owo eleyi ti atari sekata awon eyan won o gege bi ona lati ra ibo lakata awon eyan eleyi ti nbe nipinle osun won a tesowo waju pe igbese yen ki se gbe boya kan fe sanu awon eyan lasan nipinle osun sawon eyan si nbe lati bi odun bebe le melo kan seyin ke be si tari owo si won won ni kojo lake be na si ni kojo loko won ni se ri ona ti egbe kini ohun gba o ti lowo oselu ninu ninu atejade ohun eleyi ti o ti akate ni ti se adari ni fun iroyin ati ibara ilu soro won olurẹmi omo waye won ni ase laraye pe owo ti n fun awon eyan yi omo po die o nje lo lowo ohun won ni se ri gbogbo awon osise o na ni alati ndu tololo lasun won ile ifowopamọ won le to je pe mi ba ti ye wo bayi egberun lona ogun 20,000 naira o na ni won ri won ni koda awon eyan kan le to je pe olugbe ni an je ni ipinle osun awon na mo ngbenu si kini ohun le to je pe won ko boju wo bojuri ni tara so se owo ti dun ninu asun won won gege bo se tesiwaju na awon oro le to gbe kale won ni se mo pe owo pe aran awon omo tin sin ru ilu lowo ni ipinle osun egberun 5 la mo ti an ma fun won won ni tololo lakata awon agunbaniro na nbe egberun lona ogun o na ni nde si akata awon nigba ti won o mo sapejuwe owo ohun o won ni se ri won ti e se kini oni koro mo gbangba wali ani tin se won tin je ko di mimo fa awon eyan pe owo te ngba yi bo ba ti di job ijoba won ni ipinle osun o ni e lo mo te fun won ni se ko ri be won ra ebo ni ta gbangba loju awon eyan won o ti e fi bo mo o na ni oro hun lo ba de ohun e wa ja lo sakata ijoba won ni ipinle osun tori pe awon na fesi sori oro na eni ti se agbenuso eni fun gomina won ni ipinle osun olawale rashid nigba to won pe kelu oro hun ti e oni a awon osise tin be ni ipinle osun won se daada igbaye gbadun won ko o si je ijoba logun idire o ti ijoba won ni ipinle osun te fi gbe igbese didun ko wa won nu pe e tin sise bo lati jo yi egbele yi e fi sorun ajija yin egbele yi e fi sorun ajija yin won ni bi awon ijoba to ku na ba nse be yo mu ki aye ko derun fun awon eyan ni ipinle ko wa won ni iwe iro daily post lo gbe laaro toni ti fun tedo loda lori tabili ti wa
1: to gege bi iwadi bo se nte siwaju lori arakunrin eleyi ti won fi esun kan wi pe ajo to lohun lewaju ayederu ajo ni o won ni iwadi se nte siwaju iwadi ohun na lo se ti wa ni tabili ile igbimo asoju sofin agba eleyi latodo igbimo eleyi ti won gbe kale o gege ba ti se mo adeniyi adeyemi na ni o si ti ko wi pe ki ile igbimo asoju sofin agba eleyi igbimo te koto re to gbe kale lori iwadi ohun eleyi to ti pinu wi pe won o se iforowa lenuwo fun o si ti so sita wi pe ohun o fe o ki won se iforowo ohun lenuwo ni oni idakonko tabi alatilekun mo ri se oni tori wi pe itagbangba bayi gangan lo n fe o ki won ti se iforowo ohun lenuwo oni ohun gangan na ko ohun fe yoju sita ki gbogbo aye ki o ri ohun ni o adeyemi nipase agbejoro re ademola oyedokun na lo so ni ojoru o wi pe looto lo n fara mo ki igbimo te koto eleyi ti won gbe kale ni ile ohun lati se iwadi ohun o lo fara mo ki won se iwadi ohun oni sugbon o ohun o fara mo ki won se ko ma bere lowo ohun o ni alatilekun mo ri se won ni agbejoro re na lo si so sita wi pe ko ni da to bi obo se sori be na nina ki se se tori wi pe gbogbo awon eyan eleyi ti won fi oro wa lenu wo lori oro to wa nle ye gbogbo won pata na ni won foju won sita o ti gbogbo aye se nri won oni be si ni awon ti ka iwe o wi pe igbimo te koto awon na lo fe se foro wa ni lenu wo fun onibaro ohun ni alatilekun mo ri se oni sugbon o àwọn òrò wípé eléyé ó bọ ojúmu ó nítorí wípé gbogbo àwọn tí wọn ti gbọrọ lẹnu wọn ìta gbangba náà ni wọn ti gbọ ó ní bẹẹ sì ni àwọn náà fẹ kí wọn ṣe bẹẹ fún oníbàárà àti tàwọn o ó ní kí wọn jẹ kó dáhùn ní ibi ibì kan náà tí wọn ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn tó ti ṣe é sẹ́yìn kìí ṣe onídàkọ́ńkọ́ ni kí wọ́n ṣe fún oníbàárà àti tàwọn o eléyìí náà ló wá fi ké sí ìgbìmọ̀ tẹ̀kótó ọ̀hún wípé ṣe bó fi wà ńlẹ̀ ẹ lọ wo inú ìwé òfin wà ẹ̀ka ìkọkàndínníàádọ́rùn-ún ibẹ̀ náà ló ti fún ìgbìmọ̀ yìí ní agbára láti kànpá fún iléeṣẹ́ ọlọ́pàá láti mú Adéyẹmí wá sọ̀rọ̀ ní ìta gbangba ó ní ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí òun náà ni ẹ̀ka ìkọkàndínníàádọ́rùn-ún yìí ló wà fún o torí wípé ó fún ìgbìmọ̀ náà ní agbára láti ké sí ẹnikẹ́ni àti láti kànpá fún ẹnikẹ́ni ibi tí àwọn bá ti fẹ́ kí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bẹ́ẹ̀ náà sì ni kò yọ oníbàárà àwọn Adéyẹmí sílẹ̀ kí wọ́n pè é sí ìta gbangba wálíà kóun náà sọ̀rọ̀ ti tẹnu ẹ̀ kí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò níta kí gbogbo aráyé kí wọ́n sì rí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe é fún àwọn àtàtẹ̀yìnwá ìwé ìròyìn the punch ojú ìwé kẹta ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà.
0: ó dé ẹjẹ́ wo ìròyìn eléyìí ìwé ìròyìn daily post ló gbé láàárọ̀ tòní àwọn ọ̀rọ̀ tó lákàkì náà lọ́jẹ́ yọ́ǹbẹ̀ o wọ́n ní ẹni tó ti fìgbà kan rí jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà èyí tó ṣojú ẹkùn ìdìbò wọn láti ìpínlẹ̀ kogi ìyẹn dino melaye lánàá tí sọjọ́rú wẹ̀ze òun náà ni ọmọ bẹ̀ṣùgbẹ̀gbà o láti gbé gbólóǹkà alágbára láti gbé kalẹ̀ ká gbólóhùn ọ̀hún ó lọ rèé ró lórí tábìlì ẹni tí ṣe àìlórílẹ̀‐èdè wa nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu ni tèmítẹ́mí ó pé kí ni gbólóhùn ọ̀hún tó lákàkì bẹ́ẹ̀ wọ́n ló ṣe lálàyé pé tinubu tẹ̀ ń wóhun bó bá wọ lọ́hùn ọba asòjòdè ẹ̀rùn bó bá wọ lọ́hùn ọba asẹ̀ ẹ̀rùn dòjò bó bá wọ lọ́hùn ọba asòkèdílẹ̀ bó bá wọ lọ́hùn ọba asọlẹ̀dòkè ó ní bó bá wọ lọ́hùn ọba ó lè pe tinubu sọ́dọ̀ bó ti ṣe bẹ́ẹ̀ ìní fún sani abacha ní jò ní ìyànà ó ló lè pe tinubu náà sọ́dọ̀ tí ó di iná líláyí wà iná ilé ìràjì una tàbí tí wọn mọ kọ ni pé àwọn òpàdé lè ti yóòdo ó ló lè ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ó lè gbé ìgbésẹ̀ ọ̀hún ṣáájú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 ni ẹ̀rí pọ̀ kà sí ara mélaye ẹni tó tẹ̀síwájú náà wọn lè tó gbé kalẹ̀ lórí ìtàkùn ayélujára ti x níbẹ̀ náà ló ti ń ṣe lálàyé pé ẹwọ́ ẹjẹ́ akọ́gbọ́n lára agẹ́ ọ̀pọ̀tọ́ o ẹjẹ́ akọ́gbọ́n lára sani abacha torí pé nígbà tí sani abacha ń bẹ láyé ó fẹ́ gbìyànjú láti tún di ààrẹ alágbádá nígbà náà ebe ẹ mọ̀ pé ológun ni ó ní bó tilẹ̀ jẹ́ pé nígbà náà àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún ni ẹ dúró tán pé ìwọ la fẹ́ fi ṣe olùdíje wa o ìwọ la tari síwájú o tá a gbé gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ o táwọn èèyàn ó sì bá wa dìbò fún ọ o lẹ́yìn tó jẹ́ pé nígbà náà ó ti di dandan pé ọ̀nà yóò tọ́ fún sani abacha ó ní ṣùgbọ́n ṣe ẹ mọ ọwọ́ lọ́wọ́ bá tòun ti ara ilé tí máa dá ó ní bí sani abacha bó ti gbé agbádá lórí kakí nígbà náà tó múra pé òun ó tún di ààrẹ alágbádá yóò ṣe ìjọba lábẹ́ ìṣèjọba àwa ara wa lórílẹ̀‐èdè wa nàìjíríà ni òfú ìtúfẹ́ tẹ àṣà tí ò ní kánú ní kinní ọ̀hún padà já sí o torí pé ó kù dẹ̀dẹ̀ báyìí òun náà ni ọba tó ni sani abacha ló pè é sọ́dọ̀ lára àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé sítàkọ́ ìjọra ebe ẹ mọ̀ pé ó ti di ọmọ ẹgbẹ́ òṣèlú ti adc báyìí ó ṣe lálàyé pé lára àwọn àrà tí ọlọ́run máa dá tí ò sí baba ńlá kú baba anybody tó lè mú ọlọ́run sí i òun náà ni pé ọlọ́run tẹ̀ ń wò ó ó ní ìpín ó ní agbára ó sì ní ìdásí nínú ayé ọmọ ènìyàn bàbá sọ̀rọ̀ nípa ìgbésí ayé ó wá ṣe lálàyé pé ẹ sọ fún ààrẹ o torílẹ̀‐èdè wa nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu pé ọgọ́rọ̀ èèyàn ń pè ọ lóògbọ́ ó lọ́rọ̀ ọlọ́run ọba ó ní bọ́lá ń bá mú ẹ̀rọ ìléwọ́ báyìí bó bá pe ẹnikẹ́ni nínú àwọn ẹ̀dá tó dá pé mo fẹ́ mú ọ sọ́dọ̀ lónìí ó ní kò sí ti jẹ́ network failure o mú ọgbọ́n tẹ̀ wí ò sí ń bẹ o bó bá ti pe olúwa rẹ̀ báyìí pé ó yà ìlọ́yà oníbodè apòmù kò sí ẹnikẹ́ni tó lè dárúfẹ́ onítàn dúró ó sọ̀rọ̀ ilẹ̀ kún o ẹ̀yin fẹ́ wo ibi tí ọ̀rọ̀ ọ̀hún fulẹ̀ sí ìwé ìròyìn daily post ló gbé ti fún tẹ̀lẹ̀ ló dà lórí tábìlì tiwa.
2: ẹ kú ilé o ibi ń pa kà á sí nǹkan sí mi la.
3: ẹ káàbọ̀ ìyá mi kí lẹ wàá jẹ báyìí o.
2: ìwọ náà mo fẹ́ oúnjẹ tó yẹ eruku lálá tó sì ta lẹ́nu. mo fẹ́ kó lọ tìrín kó má wọ́n sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkútù ọ̀ o. Kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
3: Bẹ́ẹ̀ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
4: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
2: Mo ṣe ọmọ ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe ṣe yìí.
3: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
4: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ̀ báyìí.

0: àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
1: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
2: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
3: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
4: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
4: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: came in by the blood of the Lamb and by the word of the testimony. Christ Power Evangelical Crusade International presents a powerful praise night themed Victory in the Blood of Jesus. Ọ̀rẹ́ ojúlùmọ̀ ìṣòro wo ló ń dojúkọ ẹ́ tí agbára nínú ẹ̀jẹ̀ Jésù ò lè ṣẹ́gun wá bọ́ ọlọ́run Christ Power pàdé ọlọ́run bàbá kíbi ìmà kò ṣetán láti gbọ́ àdúrà rẹ nínú ìyìn ìṣòro ti oṣù yìí ó máa yàtọ̀ gan ministry wetbar prophet and evangelist Ezekiel Akibima general overseer pastor Layinka Oladejo pastor Gboyega Omisore pastor Bloodwon Lawuwo pastor Felix Boriire ministry in sons minister Gohill evangelist Titi Adogo minister Soji Adeleke minister Deep Ray Super Mass Choir and Super Racing. Date Friday, 7th August 2026 by 10 p.m. from venue, kilometer 6, Christ Power Bus Stop, Adigba Ibadan, your state. It's your route, Yoshiyi. Oh my yatogo. Ma shalai wow.
1: Gonna the days, man. Kọlọ ko ṣaanu wa ni
2: ah
1: o wa la ti se e ja ma muro yin lo ale kada go mokara gan
2: amurele
1: ale ka ti fe mo lo yin ki akadi ago mokara o se o de ja lo si inu iwe iroyin the nation tori pe awon iroyin bi meje kan je yon be je simon papapa
2: beni
1: won ni joba papapa o le de wa nigeria ni mo ti se lalaye pe ngba ta ba fi ma ri bi osu die bayi ose die sisisin yi o na ni alati owo kan yo moro gbi ninu asuwon awon osise o nje owo wo lowo awon won ni be la bi ni afikun owo osu to do gege bi ebun eleyi ti won pe ni wage award ati awon owo kan le to je pe afikun ayipada owo eleyi to ni se pelu igbega lenu se fun awon osise o na ni owo awon yo mo dale lori nigba ti won tesiwaju ninu awon oro eleyi ti e gbe kale lati akateni ti se alakoso yini fọ́ọ̀rọ̀ ètò ìṣúná nílẹ̀ yìí taiwo oyedele wọ́n ṣe lálàyé òun pé ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí kú iṣẹ́ ní máa ń borí iṣẹ́ yá ọ̀rọ̀ owó òǹkulẹ̀ ti wà nílẹ̀ tẹ́lẹ̀ léyìí tó jẹ́ pé ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ ni àfi kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ń kọ kó san owó ọ̀hún wọ́n nígbà tá a bá fi máa rí bí ọ̀sẹ̀ díẹ̀ ní ìsìn tá a bá sọ pé díẹ̀ bóyá bí ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà káwọn náà mọ̀ múra hálẹ̀ ni o torí pé tololo òun náà ni àlá tí ó mọ ró nínú àsùnwọn kó wa wọn bàbá wo ìròyìn kan léyìí tó jẹ pé ó dúró tì lẹgbẹẹ gbágbágbá báyìí ni o wọn ní ẹni tó ti fìgbà kan rí jẹ igbákejì alága àpapọ fún ẹgbẹ òṣèlú ti pdp Olabode George ló kọ wọn àwọn ní ẹmọ ti kéde o pé ẹ wo orogún òwò láíláí tá a bá sọrọ òṣèlú èyí tí ń bẹ láàrin òun àti ẹni tí ṣe orílẹ̀-èdè wa nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu òun náà ni ò lè yí padà kó wá lọ rèé di ọ̀tá láíláí láàrin àwọn méjèèjì wọn ní kọjọ́láke bẹ́ẹ̀ ni òjọ́lóko ọ̀rọ̀ òun náà ló bòde lẹ́nu wọn o ẹni ní ìtàkùn móhùnmáwòrán kan eléyìí tó ti lọ rèé sọ̀rọ̀ lánàá òde yìí Bode George ẹni tó gba àmọ̀ràn pé bá a bá ń ṣòṣèlú ìyẹn ò sọ pé ká wá sọ torí òṣèlú ká di ọ̀tá ara ẹni o wọn ní báwo ti ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kì í ṣe ọ̀tá tinubu mọ bó ti wúwo mọ wọn ni àwọn náà ti wá ń dàgbà tinubu tẹwọ náà ti ń dàgbà àgbà ti ń kọ àwọn méjèèjì náà lọgbọn bẹẹ yẹn bá ti ń dàgbà bẹẹ yẹn máa tún gbọn sí ni wọn ni báwọn ṣe wà yìí o báwọn bá rí tinubu tó dúró báyìí àwọn ó kí bọ́ọ̀ náà bá rí àwọn náà yóò kí àwọn náà àwọn méjèèjì lè jọ dì mọ́ra wọn nítorí pé kò sí ọ̀tá láíláí láàrin àwọn méjèèjì wọn ni báwọn ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ ẹgbẹ́ òṣèlú pdp làwọn sì ṣe o báwọn bá sì rí àwọn nǹkan kankan tó kù díẹ̀ káàtó nínú àwọn ìgbésẹ̀ eléyìí tí tinubu ń gbé nínú ìṣèjọba rẹ̀ àwọn láǹfààní àti sọ àìwí bí akú bẹ́ẹ̀ òun náà ni ọ̀rọ̀ òun ló bá dé ẹ fẹ́ ṣẹ̀rí ìròyìn náà ojú ìwé kẹfà ìwé ìròyìn the nation ibẹ̀ ló takú sí níbi gan láti máa wá ṣẹ́nu dédé ṣíbí lórí ìròyìn tá a pè ní ti fún tẹ̀dọ̀ ròyìn ó ti róke fún tàárọ̀ inú àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa tẹ́ bá rìn àjò ròyìn o a tún padà bọ̀ bó bá di láago méjì ọ̀sán fún ìròyìn lè tá a pè ní gbáǹkọ gbé back to back lẹ́ẹ̀mọ̀jẹ́ látún àwọn ètò wa gbogbo eléyìí tí ó mọ̀ jáde láti ìkànnì ọmọlúàbí splash105.5fm títí wá di ọ̀sán tá a tún jọ pàdé ìyá àdínníyìn náà ni o aminat adétun badmus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́ o ṣe dáadáa.
2: tó àtẹ̀míládé àlòkò òun náà lorúkọ ti tèmi ò tún dìgbà kan náà èrè o.
3: balaba ni baba ori lori o ma je aji se bi oyo laari
4: aji se bi oyo laari
5: o fun mo jere iwa topolo lo nlo

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Gbẹ̀ngbẹ̀nìkẹ ọ̀rọ̀ akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run àgbàlagbà tí gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà mọ́nígbà tọrọ gbanigbàǹgbà láwùjọ àwọn àgbààgbà. Gbanigbani alágbára ti gbanilọ́wọ́ alágbára ti fipá gbagbádá lọ́wọ́ alágbádá sápáta málágbádá lọ́rùn málágbádá ṣòbóyà kàtàǹdì ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà. Eléyìí gbẹ̀n tọ́wọ́ takà gbàǹgbà sí gbàǹgbà wálíà yíká àgbáńlá ayé tẹ ti ń gbọ́ wà láàárọ̀ tòní akíyin kò dédé àkókò yìí o ní gbogbo ibi tí ilẹ̀ gbé tẹ́kádé fún ti àárọ̀ tòní. Akíyin alòyìn lọ́gọ ẹnu pé ẹ ṣeun tẹ́ ẹ wà ń bẹ̀rùn ẹ káàbọ̀ sórí ètò àdìtú lórí ìkànnì ti splash 105.5 Ibadan 105.5 Ibadan tunde ọ̀làwọ̀ lólóòtú ètò yìí Desmond Adégbòyega bàbá aládò tó ládò tí sinmi yọná lẹ́nu fẹ́rẹ́fẹ́ làmójú ẹ̀rọ ti ń bẹ̀ fún sáà ta wà yìí Akinade Fọlákẹ́mi senior girl àti bẹ́ẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n bọ̀ bẹ́ẹ̀ àwọn atọ́pinpin eléyìí tí àwọn náà ń fojú sí bá a ṣe ń ṣe tí wọ́n sì ń mọ̀ bọ́lọ̀ ti fẹ́ àti bí ó ti yàn wọ́n wà nínú ilé agbára ń bí láàárọ̀ tòní náà. Ṣéwọ̀n Aríbikọ́lá ló kọ́ mi the special one èmi ló torí ijókòó àgbádá ńlá mìlẹ̀ǹgbẹ̀ níwájú Olódùmarè ọmọ ajípolówó ọpẹ́ tatata iná ń jó ògiri ọ̀sá iná gorí ẹlẹ́fẹ̀jú tuntun ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí tàbí ká sọ pé ẹ kú dédé àkókò yìí torí àwọn tí ń láǹfààní àti gbọ́ wa lókè òkun ètò àdìtú lẹ̀ ń gbọ́ o ṣùgbọ́n ṣáájú ohun gbogbo ná ẹ jẹ́ ń ké sí amọ̀nà kọ́ wa síwájú wa láàárọ̀ ìgbà ọba ti síwájú wa táwa sì wà lẹ́yìn rẹ̀ adàgbàdonú gònú ó dàwọ̀ mọ́jú fádìẹ̀ adinánu adòrùnnú bí iná mi bá ń ra ọ́lá tó rò pé ná ní jó tí ó sì fẹ́ bomi pa òrùn níran tí ń ta ọ́lá bí náà mi bá ń ra ọ́lá tó rò pé ná ní jó tó rò pé òrùn níran tó wá mọ́ bùrẹ́là tó fẹ́ ta bí aga sí orí rẹ̀ náà mi ní jó ọ́lá ó rí pàtì wà tọ̀mùrẹ́là pátápátá porongodo ó di wọ̀ iná òjò amọ̀nà wá síwájú wa lónìí kí gbogbo ẹ̀ ó le dùn kí gbogbo ó sì lè kan sí ẹ̀kú kalẹ̀.

0: tú agbára rẹ dà sí mi lórí, tú ẹ̀mí rẹ dà sí mi lórí, tú àìdíà ọ̀tún dà sí mi lórí láàárọ̀ yìí àti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ mi pátá. Ẹ̀yin yìí ká àgbà ńlá ayé, a kì í yín lẹ́ẹ̀kan sí ẹ̀ka àbọ̀. Àrọ́jọ́ múso lókun, a mú kinní ọ̀hún ló ní pápá, pátá ń ṣe ní pápá ká má bàa wá farapa. A tẹnubọnú ẹ̀, ṣùgbọ́n ọmọ mi dáadáa, ara àwọn atọpinpin tóun náà ń fojú sí lọ́dọ̀ mi àyín Adémọ́kùn wá Gbẹ̀ngà Ọ̀túnba pèdèpèdè tọ́lágbà á pọ̀. Bí bá ń sọ̀rọ̀ báyìí bí ìgbà tí èèyàn bá ń fẹ́ràn jẹ̀kọ ni ọkọ sí ọ̀hún ó sì fojú sí i dáadáa. Ọjọ́ òbí rẹ̀ kò lónìí, happy birthday Adémọ́kùn wá Gbẹ̀ngà. Ìgbà ọdún kan ni ojoojó ní ìṣòwò kó má lè nájà kókó báyìí lára ọ̀tá le. Wọ́n tó sọdún òyìí ó tún ṣe àṣọdúnmọ́dún àwọ̀ àṣọdúnmọ́dún. Bá ti wá parí ètò báyìí Sulaimon bò ní ṣé ó ti búùkù hall lẹ̀ àbáǹkárá àbí kílẹ̀ mú kọ́ bá ń kó chicken wá fún dẹ sí àti àwọn ẹlẹ́rìn dòdò tó dáa ọ̀kàrẹ̀ yóò dà fún. Ẹja bẹ̀rẹ̀ ètò báyìí lónírà bájìgá àtúnirẹ̀ gẹ́dẹ́ fín bá ti gbéra báyìí lísì ní ń bẹ ọ̀kàrẹ̀ mẹ́ríàmù ò ní lísì bá ṣe pè é náà ọmọbáyọ̀dé ti ń bẹ ẹlẹ́ka àti social media lọ́hùn-ún iṣẹ́ ti bẹ̀rẹ̀ o. Ti máa dẹ́ tílẹ̀ wípé ọ̀rọ̀ olóòlù àti wásílá àbí eléyìí tí gbọ́ eléyìí tí mọ̀ iṣẹ́ ìwádìí alágbára gbìnàyá adéọ̀dọ̀ àwọn olóòlù adọ́dọ̀ wásílá náà kí ló ṣẹlẹ̀ gangan náà. Àwọn ọ̀rọ̀ kan ń takora wọn tó di wùrùrùn kíní kankankan 400,000 àgbà ṣùgbọ́n mo tiẹ̀ ń kọ́kọ́ bọ̀ sápá abẹ̀ ọ̀nà ẹja kọ́kọ́ ṣíra wa níyè lórí nǹkan tí ń wáyé yíká àgbáńlá ayé. Bẹ́ẹ̀ bá lọ ṣerun lè bábà ẹ dákun ẹ máa fura o mo tún gbé mi ìdé oníkọ̀ǹkọ̀lúkọ̀. Kíní ohun ti kọ́ wá nígbà kan bíi 1999 ó ti kọ́kọ́ fẹ́ wá àwọn tó bá gbé agbègbè olómi lákòókò ìgbà náà bíi 1998-99 lọ sí ọ̀nà Lọ́nkẹ́mi owó dé nǹkan kan. Kíní ọ̀hún kọ́kọ́ fẹ́ wá ń gbà kan pé bẹ́ẹ̀ bá lọ rèé ṣerun lè bábà ẹni kí bàbá bá yín kóorun yín ẹ bá ń gba ẹkọ oṣù nílálọ́ọ̀nù ẹjẹ máa kó nǹkan mi lọ. Ngbò ó sì yá mo rò pé ó tún jẹrodò lọ́rẹ̀ é mú mi torí pé gbà náà wọ́n láwọn tí ń ṣe onígbàjámọ̀ tí ń báyàn gérun wọ́n ló dàbí ìgbà tó jẹ́ pé àwọn tí máa ń lorun èèyàn wọ́n ti ń búùkù láì sí pé èèyàn búùkù òtẹ́ẹ̀lì wọ́n ti búùkù rúnlẹ̀ pé dákun bá ń kó irun sínú àpò kọ́ ga dáadáa irun ọkùnrin irun gbogbo irun ọmọdé irun àgbà ohun tó wà fi ń ṣe nìkan ni òye èèyàn. A wá lérò pé a tiẹ̀ ti jagun oyún ó ti lọ ní àfìgbà tó tún ó hẹ́ nígbà tí wọ́n lọ túlé bábà kan táwọn èèyàn kẹ́ fi pé mo rò pé nìkan lọ kẹ́ fi pé ọbẹ̀ lọ́rẹ̀ ṣe interview mi kan ó wá ní kóun lọ rèé gẹ nice kóòtù tó jẹ́ pé táwọn tó bá fẹ́ ṣe interview fún gan tán bá rí wọn ni ọmọ ló dúró tán yìí àṣọ́ṣe nice kóòtù dáràn nígbà tí ó débi interview orí rẹ̀ gbàbọ̀dẹ̀ èmi àti yín bọ́lọ́run ti ń bẹ tẹ́mi rẹ̀ sì wà orí wa ò ní gbàbọ̀dẹ̀ láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè. Wọ́n sábẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí nígbà tí wọ́n ti rè sí ẹ̀ ọ̀dọ̀ bábà tí àwọn èèyàn ń bẹ nílé ayé o gbogbo orun tó bá ṣe báyìí tílẹ̀ ó fi ṣú yóò sì kó gidi gan ó ti ní ìkòkò àdáyébá kan tó gbé sínú kọ̀rọ̀ yàrá tó dáná sí tí náà ń jò yìí. Ibẹ̀ ní ń kórun àwọn èèyàn tó bá ṣe sí. A wà lórí ìkànnì Facebook Splash FM 105.5 FM Ìbàdàn jágbálàyé ọ̀rọ̀ táwọn èèyàn ṣe nígbà tí wọ́n ń ṣàlàyé nípínlẹ̀ ọ̀hún ọ̀yà pàápàá.
1: Who owns this thing?
2: Honest.
1: Yeah. Carry it. What is this? What is this on your hand? Nothing for.
0: Adetu. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Today is Wednesday, 29th day of July 2026 at about
2: Tell me the time.
1: This native pot is recovered in the house of this, in the room of this young man. His name is Mr. Michael Ikechukwu. He's a barber.
2: He hired the services of somebody he called a soldier
1: to eliminate his co-neighbor.
0: Adetu tem gba laye ti won se n to je kasiri e tu gangan aten ti o sakese pori ohun gbabode ni pe o tun wa pa elomi to je eh nebo ati pe nebo na alabagbe re on ba lo re ran saki ile e o ye ma bo lori kan ni Facebook mo tun mara mi de o oso kutu wowo olagba po laaro toni ko lohun lodumare kojo ko ma gba wa lowo awon eni bi ti pomo re lewe. Hey, Lisi, omo bayode ba ngbe kini ohun sori ikane Facebook ngba owo te koko ti o gba irun awon eyan to ti ko nu kini yo bi o ba ti le bi si nkorun si irun o si ga soke irun si nwole sinu koko koko ohun o si ju koko te eyan le fi sagbo nkan o ti gbe foran ohun si o eyan mo Nigeria koko le nwo yo lori ikane Facebook Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan ohun re o o kalu ko sare gila gila pe ru ki leleyi o ma ni bowo se koko awun le won le yo
3: please don't make noise from where which side of the human panel who owns this thing
0: won ni ogbe
3: what is this
0: ki lo wa fin se
3: nothing for please today is Wednesday, 29th day of July, 2026.
0: Osi ato kojalo sele o.
3: Tell me the time.
0: Ewa duru,
3: this native pot is recovered in the house of this young man.
4: Michael
3: Ikechukwu. A native of...
0: Olagba apo ewo bo se wa moya owo ti te won ti ko mamu gare le lowo koko ohun lo gbe dani ohun
3: today is Wednesday 29th
0: day be ba woju ori omo yi ko le ti ju bi 30 years lo Eda kon kini nle.
3: Put your video on record. Today is 29th day. July 2026.
0: Hey, yeah.
3: Wednesday. This native pot is recovered in the house of this, in the room of this young man. His name is Mr. Michael Ikechukwu. He's a barber.
0: Chengbo.
3: Residing at, what's the name of this place? Residing at... this is a matter that is reported at the station. He hired the services of somebody he called a soldier to eliminate his co-neighbor, Mr.
0: Otupayan
3: Hussein Ikenga,
0: ha.
3: A native of Ohafia, Abia State. We recover this thing in the room of this young man, and then we ask him, what is it? He said it's a native pot, so I don't understand. I want the whole world to see.
0: Gbogbo agba nla aye ohun le nwo yi edakun bon ba korun eyan sinu koko ikoko bile ti won wa gbe si bi kan koro yara ti won dana si kini tumo re e ba eyin te ba mo ijile daada e ma ba nko tumo re sori ikanni Facebook e ba nko tumo re sori ikanni Facebook tin ba ti wa bo nka se se na e je kokopolowo ajana e ma ba nko tumo e sori ikanni Facebook bi n ba pada de alafala ti soju opo le ka won baba wa money baba wa mayan ki won lanfani ati tumo re fun wa ngbo kere to bayi kini nle oka akere na ha e ja polo waja
4: Mo tun bere ku le salai ma panilerin lakoko apejopo itakuro sori la molebi mi
5: o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse
4: o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
6: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
4: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
6: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko ma ni gbagbe
7: My brother, I hear say Lafarge don't change name.
8: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement, another building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge, them, Cocoa House, National Theater, plus plenty of

0: Africa PLC, beyond buildings.
1: Here you go, dear.
2: Mom, you didn't add milk.
1: No need to. Taste it and see why.
2: Wow, but how?
1: Is it milky?
2: Yes.
1: Is it creamy?
2: Yes.
1: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
2: I love it, Mommy.
3: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
4: Milo!
5: Ite meji omi orombo lemon sibi eduko ati iyo.
6: Kí ló ń popo? Kí ló dé tí edu ṣe ku gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
7: Chai, my hair do.
8: Oh, God, landlord. Why you dey shake like ceiling fan? Eh?
7: My village people don't come again, oh.
8: Ah, this one with your body hot so. You don't do test?
7: Yes, see result, oh.
8: Oh, God, landlord. No be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oh, yeah, see him. Take him.
7: Thank you, Oga Luta. I don't dey, can't pay.
9: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
10: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
11: Tí ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
12: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
11: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
12: O lè fẹ́ ni kò yàwó ẹ lẹ́nu.
11: Nísìnyí, o lè jẹ́ alábàápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
13: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
14: Tó ẹ̀yìn àgbààgbà tẹ́ ẹ̀wà ń bẹ̀ ń tẹ́ ẹ sì ń gbọ́ wa. Akínyìn káàbọ̀ padà látẹ̀ka ìpolówó ọjà. Àdìtú ń tẹ̀síwájú pẹ̀lú ṣé wọn máa rí Bíkọ́lá Nánjò ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tótó. Kọjábọ̀ tá a mú dé láti ìpínlẹ̀ ti Abia lọ́hùn-ún. Ọ̀dà ẹjẹ́ ń kó papọ̀ báyìí. Ká tó lọ sọ́dọ̀ ti olóòlù àti wásílá lọ́rọ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn tí gbogbo ẹ sì mè jègèjègè. Ó lọ́rọ̀ kan tí ọ̀dà ẹjẹ́ á ṣe báyìí. Jẹ́ ǹka kọ́mẹ́ǹtì lórí ìkànnì Facebook fáwọn èèyàn tí ń dá mi lóhùn nǹkan tí wọ́n ń fi kí wọ́n kórun sínú pọ́ọ̀tì kí wọ́n sì láǹfààní àti ẹ̀dáná sí ń dè é. Jẹ́ ǹka ná ṣé Bísáyọ̀ ni àbí Bísáyọ̀? Bísáyọ̀ dúpẹ́. Wọ́n ní ẹkú iṣẹ́ Ọlọ́run yóò máa darapọ̀ mọ́ yín o. Àmì Alájà Ọláyinka orí ìkànnì Facebook mọ́ wà yí o. Bámidúró Emmanuel Olúwọlé, Matthew Ajíbádé, Ẹ̀míọlá Anifat Salam. Wọ́n ní ẹ̀ka àárọ̀.

0: irúfẹ́ nǹkan báyìí bá ṣẹlẹ̀ tí wọ́n sì kóru èèyàn sínú kòkò. Ẹyìn kí ni túmọ̀ rẹ̀? Ẹ dákun. 0706949 3000 0706949 3000 tàbí 0701447570. Ìlójú òpó méjèèjì ilé tí ọjà sí apá àbí sáwọn fóònù sì wà títàn báyìí 0706949 3000 tàbí 0701447570. Ojú òpó ọ̀hún ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́. Èèyàn méjì péré la fẹ́ dẹ́lùn lápalẹ̀ ní abala àbẹ̀ òun fún ti àárọ̀ tòní ká wá tó wọnú kùnkùn dùn. Ètò gangan láàárọ̀ tòní lórí ìkànnì Facebook wa ní Olúwapọ̀ Aishat. Wọ́n ní ẹjọ́ ó ti yé mi. Wọ́n ní ẹjọ́ ẹ sọ̀rọ̀ wá sí láti yẹn ní full details. Ẹ̀yẹn sá farabalẹ̀. Ẹ̀bẹ̀ báyẹ̀ ṣe ń gbọ́ mi. Ẹ farabalẹ̀. Àwọn tó ti ń gbọ́ ètò yìí ti pẹ́ tán sì mọ ṣe wọn Aríbikọ́lá. Wọ́n ti mọ̀ pé oníṣẹ́ ìwádìí tí ó sì sọ gbogbo ẹ̀ bó ti tó àti bó ti yẹ ni. D1 Kọ́láwọlé. Ọlámìídayọ̀ Ọlágúnjó Táíwò Fresh Tea. Nígbà tá à ń to ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lọ́wọ́ ẹnjiníà wa ń tò lọ́wọ́ ẹjá lọ sí òde ajé nìbàdàn. Kí ló ṣẹlẹ̀ gan láàrin olóòlù àti wásílá? Ṣó ti bọ́ sí nàbí ká padà síbẹ̀? Jí múyùn. Hello.
1: Hello, ẹ káàárọ̀ sáà.
0: Ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
1: Ẹ kú ètò olùbàdàn
0: ọdún. Ẹ ṣeun.
1: Ẹ wò ó tí.
0: Ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
1: Hello.
0: Ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
1: Èmi kì í sábẹ́.
0: Kíní wọ̀ tọ́ dáadáa bá mú kó à ń pàdábọ̀ wá sórí onípèdé ẹja kọ̀ntínú ètò fún tààrọ̀ tòní. Kí lọ wáyé gangan láàrin olóòlù àti wásílá? Ọ̀rọ̀ ń kọjá kà sí nǹkan o. Ọ̀rọ̀ ń lọ lọ́tùn-ún ń lọ lọ́sì. Àwọn ará ọ̀tún ń sọ pé báyìí ni, ará òsì ń sọ pé báyìí ni. Kí ló bí ọ̀rọ̀ 400,000? Ṣé lóòótọ́ làwọn olóòlù gbowó? Ẹ fara balẹ̀ láàárọ̀ tòní. Àwọn tó jẹ́ atọ́kùn tàbí ká pè é ní àwọn tó wà ní ìgbọ́njẹ ti ìpàṣẹ olóòlù náà ó sọ̀rọ̀ láàárọ̀ yìí á sílẹ̀kùnlé agbára yìí sílẹ̀ fún wọn gbọ́ bá tákòókò. Játì ẹ̀ kọ́kọ́ gbọ́ bí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń ganá. Ẹ fara balẹ̀ láàárọ̀ tòní o, yóò lágbà pọ̀ ẹ kú kalẹ̀.
2: Lẹ́yìn ìgbà tára ogun nǹkan tán ní kárà, wọ́n sì wá gba 400,000.
3: Mi wọn ò gba 400,000 lọ́wọ́ ẹ̀ o. Láti ìgbà náà òun náà dẹ̀ sọ fẹnu ara ẹ̀ sọ fún wa pé ara àwọn ò balẹ̀ láti ìgbà yẹn.
2: Ọmọ mi pé kí n sọ bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ ń dà lára mi. Bóyá gbà mo fi ẹ̀jẹ̀ létí àti ìdí. Èmi ò dẹ̀rẹ̀ jẹ́ kankan mi fi kankan sára. Kódà mi pílọ̀dù kò tíì dé.
3: Àwọn ìyá rẹ̀ àtàwọn èèyàn ìyá rẹ̀ àti ìyá ayé ẹ̀ gan wà ńbẹ̀. Àwọn ni wọ́n wá bí ti wọ́n béèrè pé ẹ dákun kí lè tutọ́ ọmọ ìlẹ̀sẹ̀ tọ́ náà mọ nǹkan tó lè padà ṣẹlẹ̀ sí.
4: Ṣé lóòótọ́ ni ọmọbìnrin yìí ya fọ́nrán olóòlù?
3: Òtítọ́ ló yá, òótọ́ ló yá.
4: Olóòlù gangan ló yà bí àwọn èrò ti ń bẹ lẹ́yìn olóòlù.
3: Ẹnìkan ń bẹ tó gbé orí dání, ó wà nù fọ́nrán yẹn.
4: Orí èèyàn.
3: Tí orí tẹ́ máa ń gbé tẹ̀lé, orí èèyàn. Ìlú Ìbàdàn, wọn ò fi kura ní tẹ̀bàdàn. Ó ní kálukú lónìí tí ń ṣe ń lu ẹ̀. Wọn ò fi kura ní tẹ̀bàdàn. Wọn ò fi bíbélì tẹ̀bàdàn ọ̀sẹ̀ méjì.
4: Ibo ni olóòlù ti gbéṣẹ́ wa?
3: Ìtẹ́ ìbéèrè yẹn.
0: Ẹyin àgbààgbà tẹ́ ń bẹ́ ńlẹ̀ yìí. Kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ ò ní òrò. Ó ya ẹtì ẹ̀ kọ́kọ́ máa bọ̀ lórí ìkànnì Facebook náà. Ritual ètùtù tí wọ́n ṣe fún wásílàtù bó ni wọ́n ṣe ṣe ẹ̀já kọ́kọ́ wòyún gan-an lórí ìkànnì Facebook. kí ni wọ́n fi ṣètùtù fún un wọ́n ní pẹ́pẹ́yẹ ẹran ó kọ eléyìí tí jẹ́ èyí tí máa ń yíra mọ́lẹ̀ yìí tí jẹ́ ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó yẹ máa bẹ̀rù ìkànnì Facebook ẹja kọ́kọ́ wò ìgbà tí wọ́n ń fa orí ẹ̀ rèé o orí wáṣílá ni wọ́n ń dán kodoro yìí. Kò ní ọ̀la gbà á pọ̀ nígbà yá wọn ni wọ́n máa jó. Agboolé òde ajé nílùú Ìbàdàn. Wáṣílá ló jókòó sílẹ̀ yìí tí wọ́n ro aṣọ pupa mọ́ nídìí tó sì mú ẹran dání wọ́n sì sòkara wọn dín wọ́n so mọ́ ọlọ́run. Igba kasa igba igba kasa igba. Ìgbà wọn ni wọn máa jó tí ìlú bẹ̀rẹ̀ sí ní dún ẹni tó bá ní ẹ̀mí kínní bóyá kò yín rédíò lẹ̀ ò torí kínní a máa transfer ibi kejì rèé o ọmọ nàìjíríà. Wọ́n ti pa ẹran bí wọ́n sì ti tú ẹ̀jẹ̀ ẹran sí i lórí. Wọ́n ní kọ́ máa jó yíká òsà alágbára hàn. Life and Direct lóde ajé. Nílùú Ìbàdàn.

0: ti wáyé lórí ọ̀rọ̀ yìí. Àwọn èèyàn ti soríṣiríṣi ṣùgbọ́n ǹtẹ́ gbọ́ lára èèyàn làgbà pọ̀. Ẹ̀yìn wá sí láò, kí ló ti ẹ̀ ṣẹlẹ̀ gangan náà? Ṣé ní òótọ́ nìwọ ya fọ́nrán olóòlù àbí òótọ́ kọ́ lo yá? Ńgbọ́ yá tán, ńbo lo fi sí? Èló ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n fagídí mú ọ lọ sídìí òòṣà láti lọ ṣètùtù ni? Àbí àwọn ọ̀yá rẹ ló mú ọ lọ síbẹ̀ tí wọ́n lọ rèé sọ̀míìtì rẹ? Wásílá ṣàlàyé fọmọ Nàìjíríà, jọmọ Nàìjíríà ò gbọ́.
1: Ẹni ọjọ́ Thursday tí olóòlùwà sí ẹ̀bùn orí báyìí, mo wà nínú ilé ní òkè bẹ́yẹn. Nínú ilé ní òkè bí ta ti kókó, ibẹ̀ ni mo wà. Bọ̀ nínú yàrá bí ta wà, nẹ́ẹ̀tì wà níbi ojú oúnjẹ òun. Ibẹ̀ ni mo ti ṣe fídíò mọ́tò àwọn àmọ̀tẹ́kùn àti àwọn èrò tí wọ́n wà ní títí káta ti pé wọ́n dóde olóòlùwà kọjá níbí báyìí. Pé káwọn èèyàn lè máa sá lọ pé olóòlù sàrá atọ́lú ni mo kọ síbi fídíò yẹn, káwọn èèyàn mọ̀ lè bá gba ọ̀nà bí báyìí wá padà. Bọ̀ mo ṣáà pósìtì fídíò yẹn, bó ṣe dálé àwọn èèyàn ní kí n dìlíìtì àwọn èèyàn méjèèjì mi ti tọ̀ fọ́, ní kí n dìlíìtì àwọn fídíò yẹn pé mo dá ikọ̀, mo lè dìlíìtì ẹ̀ lójú ẹsẹ̀. Mo ní mo pé wọ́n ti screen shot fídíò yẹn. Wọ́n ṣáà wá bá mi lọ́jọ́ Saturday, lọ́jọ́ Friday ní bí ọwọ́ ọ̀sán, mo ṣe lọ́wọ́ mi àwọn sokoti àtẹnìkan àwọn méjì náà wá. Wọ́n ní ṣé mi ni mò ń jẹ́, mi ì sí ní ṣọ́ọ̀bù mo lọ àdúgbò. Bí mo ṣe dé ṣọ́ọ̀bù padà ní ẹ̀ka-jọba tó sọ pé ṣé mo láwọn tí wọ́n wá mi, mo láwọn ò mọ̀tọ̀ bí wọ́n fẹ́ dúró níbi pọ́ọ̀pù tó wà ní ọ̀pọ̀ ọ̀dọ̀ wa. Wọ́n wá ní kí n wá mi wá lọ bá wọn, wọ́n ti bá mi ní ṣọ́ọ̀bù nìyẹn pé ṣé mi ni mò ń jẹ́ Adé lásìkò pé mo wá ní ẹ. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí bí àwọn tó ní mi ṣe pé wọ́n ní bàbá mi kì ní bàbá mi dẹ̀ ti kú. Ìyẹn ò ṣe mú. Bó ṣe wá di ọ́sà ni àwọn gbé mi lọ ní nǹkan kan, àwọn tí wàá gbé mi bọ̀ ní ìsìn, fọ́sì pa àwọn ọlọ́pàá ní ẹ̀kọ́ ẹ̀gbẹ́. Wọ́n sá àwọn èèyàn sábà mi bẹ̀bẹ̀ nǹkan tó kọ àwọn tó wà lọ àwọn balógun àdó amúkọ. Wọ́n ní kò sọ́wọ́ mẹ́fà àwọn sá gbé mi lọ. Bó ṣe wá di àwọn adé bí ọ̀rẹ́ méjì ní Sokoto sọ pé kọ́njá káwọn òde ọ̀dà àwọn eléegun ní ọjà ajé tọ́mọ gbé mi lọ́dọ̀ àwọn kábíyèsí gbọ̀ngàn. Wọ́n sá ń pariwo pé olúbàdàn ní káwọn wá gbé mi, olúbàdàn ní káwọn wá mi rí, olúbàdàn ní káwọn wá mi kàn. Àwọn mi yóò sẹ́wọ̀n ẹlẹ́wọ̀n, mà sẹ́wọ̀n pé tí mo ṣe yí ìwé wọn ni ó jà sí nǹkan kan tó tóyè sí wẹ̀. Olúbàdàn ló ti lọ́wọ́ sọ́rọ̀ mi nǹkan. Wọ́n ṣáà mú mi lọ, wọ́n mú mi lẹ́wẹ̀, wọ́n ti ẹ̀kúnlẹ̀ mò ń bẹ́ wọn, wọ́n ní àwọn èèyàn tó wà mí ní pé wọ́n gbé mi lọ sí police station padà pé àwọn ò dàrú kí mi. Wọ́n ṣàṣẹ dọjọ́ Saturday, òun ni wọ́n ní wọ́n tán wọn gba bẹ́ẹ̀lì mi. Mo sun ǹdẹ̀ mọ́júmọ́, mo sa kúkú mọ́júmọ́. Wọ́n ti gba bẹ́ẹ̀lì mi tán. Ní wọ́n sọ wípé àwọn bọ́ta mo ti ẹ̀kọ́ bàtà mi dání pé ti máa wá ní ẹyin pé kí n lọ wọ́n ní mọ́tò. Ibo ni a tún lọ, wọ́n sọ pé mo lọ sí òjàjẹ́ pé wọ́n fẹ́ ṣe owó fún mi. Àwọn èèyàn mi tọ́lẹ̀ tẹ̀lé mi náà, àwọn náà tẹ̀lé mi. Wọ́n ní fáwọn ọmọ ìṣòkò tọ́sọ́dé bẹ́ẹ̀. Wọ́n ní fáwọn ọmọ mi lọ́ra ẹran, wọ́n lọ́ra sọ pupa, wọ́n ra bíléèdì torí mọ́mì mi yóò bá mi fa irun orí mi. Wọ́n sáà sọ wọ́n ṣe gbogbo ẹ̀bọ̀ nǹkan sí. Wọ́n kàn ní pé kí wọ́n wá gbé ẹran sí mi lọ́rùn. Wọ́n ní kí n máa gbé nìṣó níbi ogun, kí n máa kí n jókòó sórí odó. Mo sáà dọ̀kẹ̀ mo ṣe bẹ́ẹ̀, mo bọ́ṣọ mo ṣe gbogbo ẹ̀. Bó ṣe wọ́n sáà ṣe tán, wọ́n wá mú ẹran yẹn, wọ́n pa ẹ̀jẹ̀ rẹ̀, wọ́n pa sí mi kásáà ni wọ́n pa orí mi gan-an ti pa torí orí mi ẹ̀jẹ̀ rẹ̀ tún lé straight. Wọ́n pa sí bẹ́ẹ̀, wọ́n dẹ̀ dà sí mi lórí. Wọ́n sáà ṣe tán, sáà ṣe tán ta wá wọ inú ilé. Náà wá sọ pé wọ́n fẹ́ ṣe láìfù fún mi pé wọ́n máa ṣe fídíò fún mi, wọ́n máa ṣe láì. Kí ló ti ń ṣe kíní yẹn náà? Àwọn èèyàn náà ń ṣe fídíò táwọn èèyàn ṣe ń ṣépè fún mi tán. Àwọn kan tó ń ṣàdúrà àbá àwọn gẹ́ẹ̀ tó wà bíi àwọn ọmọ tó kàn mẹ́ ti pè làwọn ń ṣe pé kí wèrè gbórí òkè nǹkan. Wọ́n dẹ̀ ní kí n jó káàkiri ìdí ogun wọn. Mo ṣáà ṣe gbogbo tán ní kí n ṣe, tán ti wá ṣe tán, mo ṣáà wọlé. Wọ́n ní ẹ̀jẹ̀ yẹn gbọ́dọ̀ gbọ́n lápéjọ́ kejì ní kí n tó wẹ̀ àárọ̀ ọjọ́ kejì. Mo ṣe gbogbo ẹ̀. Wọ́n wá ní wọ́n fẹ́ ṣe láìpọ̀ pé wọ́n máa ṣe láìpọ̀ mi. Láìpọ̀ dẹ̀ máa ṣe mi. Ó láwọn nǹkan tí mo gbọ́dọ̀ sọ nínú láìpọ̀ tọ̀tẹ̀ sí. Àwọn nǹkan tó wá ní kí n sọ ni wípé ẹ̀jẹ̀ àgbà tí mo ti fojú kan olóòlù ara mi ò balẹ̀ láti sọ ẹ̀ tí mo fi wá sí òde ayé táwọn èmi fi mọ́ mi wá síbẹ̀. Níwà àwọn náà dẹ̀ wà gbé mi ní ṣọ́ọ̀bù mi. Wọ́n wá ní pé kí n sọ bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ ń dà lára mi pé àgbà mo ti ní ẹ̀jẹ̀ létí àti ìdí. Èmi ò dẹ̀ rẹ̀ jẹ́ kankan mi ìfín kankan sára kódà mi ìfílẹ̀ ìdìgbò tí dè mi ṣe. Mo sáà sọ gbogbo tán ní kí n sọ gbogbo ẹ̀ pátápátá. Ó sì ní kí n sọ pé ara mi ò yá, ara mi ò balẹ̀ nǹkan kan. Gbogbo ẹ̀ ni mo sọ. Wọ́n dẹ̀ ní pé nǹkan táwọn fẹ́ ṣe ti tán pé àwọn èèyàn mi ni wọ́n lọ. Bọ́ wọ́n ṣe wá ṣe tán ná wá pé ẹ̀yìn dáàdì wa àti ọkọ mi wọlé. Ìyẹn sáà bínú jáde ó yá ó ní wọ́n sí pé nǹkan kan bú òun pé ìgbà tóun ní kán báwọn rìdúùsì owó tán fẹ́ gbà. Lẹ́yìn ìgbà tára ogun nǹkan tán ní kárà wọ́n sì wá gba 400,000. Lẹ́yìn ìgbà tára ogun nǹkan tán ní kárà wọ́n sì wá gba 400,000. Lẹ́yìn ìgbà tára ogun nǹkan tán ní kárà wọ́n sì wá gba 400,000 lọ́wọ́ ọkọ mi. Ó ṣe fúnṣọ́ yẹn fún wọn láti ó pè ní rìsíìtì ẹ̀ wà lórí fóònù ẹ̀.
2: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Gbogbo yẹn sáà ń pè mí sẹ́mi ìsìn náà láyé ni sẹ́mi nítorí tó ń lọ ni wọ́n ní o ti kú mọ́ lẹ́mìí òkú èmi ni mò ń báyé. Àwọn tí mo lè bá sọ̀rọ̀ mo bá wọn sọ̀rọ̀, àwọn tí mi lè reply wọn mo ti ẹ̀ fún wọn lẹ̀ mi reply. Ibi wo lọ́rọ̀ ẹ̀mí kan gan sí ẹ pé mi ì sí ẹ fọkàn sí pé Òun nìkan ló pòsì pé mo ti kú àti bọ́sẹ̀ ń fárí fún gbogbo ìbáṣe ṣe. Ọ̀rẹ́ mi yẹn ló pòsì ẹ̀ ní WhatsApp ní tí mo rò pé àṣírí ẹ̀ ló yẹ kó o pòsì irú nǹkan yìí tó dẹ̀ mọ̀ pé mi ni mo wà lórí ìdókòwò. Bọ̀ àwọn èèyàn sáwọn inú gúpẹ̀ wọn gbèsè pé ó ṣáàjú wípé. Ó ṣe ń sàn pariwo ti kú ti kú. Èmi ò kú ọ, èmi ò kú ọ. Àwọn nìkan wá ní pé kí n ṣe èmi náà ṣe fídíò kí n jẹ́ kán mọ̀ pé mo wà ní àyè. Mo ní mi ìrètí ìlú TikTok mi wọ̀. Àṣé wọ́n ti gbé TikTok mi gan. Ìgbà tí mo fẹ́ lọ́ọ̀gì padà, mo gbé àkáǹtì mi wá, mo ṣe sí àkáǹtì mi ni.
2: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
0: Mo rí kọ́mẹ̀ntì yín lórí ìkànnì Facebook ẹ̀yìn ẹ̀yà. Yóò làgbà pọ̀ lónìí. Wásílà sọ̀rọ̀ ilẹ̀ ẹkún ẹbẹ́ gbóhùn lẹ́nu Wásílà àbí. Ẹ kúkú mọ̀ pé oníṣẹ́ ìwádìí ńlá wa. Tọ́ ẹ bá ń sílẹ̀kùn yàrá yìí kalẹ̀. Fún mọ́gàjí Kasim Ọmọ́tọ́ṣọ́ tó jẹ́ mọ́gàjí agboolé òde ajé gangan tó sì jẹ́ ìkàkùgù ìpàṣẹ ti ilé olóòlù lòde ajé ńbàdàn. Bàbá ẹ mà káàárọ̀ o, ṣá lè mú kọ yín. Ṣé lóòótọ́ lẹ lọ rè é fagídí wọ́wá sílá? Ṣé lóòótọ́ lẹ parọ́ pé lẹ sọ fún un wípé kó sọ pé báyìí báyìí báyìí ẹjọ́ ń dàlára òun nǹkan kan òṣìṣẹ́ ọmọ ọlọ́mọ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lóòótọ́ ni. Ọyẹ ìjókòó ẹ ṣàlàyé fọmọ Nàìjíríà bọ́rọ̀ ọ̀hún ṣe rí gangan láàárọ̀ tòní. Yóò mà lágbà pọ̀ lónìí, ta ló gba 400,000? Kí lẹ fi ṣe? Ọ̀yà ẹ bá ń tan maikurofóònù fáwọn náà káwọn náà sọ̀rọ̀, ẹ kú kalẹ̀.
3: Orúkọ mi ni Olóyè Kazeem Ọmọ́tọ́ṣọ́. Mo jẹ́ mọ́gàjí nílé ajé lóde ajé olóòlù Ìbàdàn. Mo dẹ̀ jẹ́ olúwayé ọba ògbó ní àgbáyé. So pẹ̀lú gbogbo awuyewuye tí ń lọ lórí social media, ẹ mọ̀ pé ibi tí èèyàn bá ti ń ṣe àánú, wọ́n máa ń fi àánú, wọ́n máa ń fojú olóore egungi ni. Lórí ọ̀rọ̀ ọmọ tí wọ́n ní ó ya fọ́tò kò ya fọ́tò, mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ díẹ̀. Fẹ́yìn ọmọ Nàìjíríà lé báyìí, torí pé igun alábìámọ́ lé igun olóòlù, kì í ṣe igun àpamọ́. Àánú òun la ṣe pẹ̀lú ọmọ yẹn o. Gbogbo ètùtù tí wọ́n dẹ̀ ṣe fún un kì í kú ṣe pé bóyá pa wàhálà wa, àwa la sọ yìí pé ó ya fọ́tò. Àwọn èèyàn rẹ̀ náà ni wọ́n sọ, ni wọ́n sọ fún àwọn tí wọ́n rí fọ́tò tó bó ṣe ṣe tó ṣe fídíò. Àwọn èèyàn àwọn náà wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé ẹni báyìí ló ṣe nǹkan báyìí. Látìgbà náà òun náà dẹ̀ sọ fẹnu ara ẹ̀ sọ fún wa pé ara àwọn ò balẹ̀ látìgbà yẹn.
2: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
3: Ìgbà tá a dẹ̀ gbọ́ a ní gbogbo nǹkan báyìí, ẹ jẹ́ wọn lọ fọlọ́pàá mu, a dẹ̀ mú lọ sí police station. Wọ́n mú lọ, ó dẹ̀ kọ́ statement ńbẹ̀. Àti statement yẹn tora àwa ni wọ́n máa gbé lọ sílé ẹjọ́ ni. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ ti pọ̀ jù, oríṣiríṣi àwọn èèyàn ni ń pè wá ló jẹ́ pé ok ni a fi nípa fi bá a wulẹ̀ fílẹ̀ náà. Ntí ọ̀sẹ̀lẹ̀ sí ọ̀sẹ̀lẹ̀ sí. Ṣùgbọ́n ìyá ọmọ yìí pẹ̀lú àwọn èèyàn tí wọ́n tẹ̀lé wọn ni wọn bí wá lérè pé kín ni àwọn lè ṣe pẹ̀lú ẹ̀. A dẹ̀ sọ nǹkan tí wọn ó sì fún wọn, wọ́n dẹ̀ lọ rà á, wọ́n dẹ̀ sí fún un sáà tí wàá jẹ̀bi ẹ̀yìn ọmọ Nàìjíríà.
2: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
3: Àwọn àáfàá tí wọ́n ń tutù kutù, àwọn tẹ́sìn òye, àwọn àáfàá gidi wà o, àwọn àáfàá gidi ń bẹ. Àwọn bàbá ìmọ̀ọ́mù Ìbàdàn, àwọn àáfàá nù bàbá ńlá Nasẹ̀, àwọn àáfàá nù aláwọn àáfàá àtọ̀ tó wà ńlọrin, aláwọn àáfàá àtọ̀ wà ní Kánò, aláwọn àáfàá àtọ̀ wà ní Kaduna, tí wọ́n gbọ́ àgbọ̀ yé dáadáa, tí wọ́n gbàgbọ́ yé ẹ̀sìn. Ìlú Ìbàdàn wọn ò fi kura ní tẹ̀bàdàn, oníkálukú lónìí tí ń ṣe ń lu ẹ̀, wọn ò fi kura ní tẹ̀bàdàn, wọn ò fi bíbélì tẹ̀bàdàn. Ọ̀sẹ̀ méjì eégún lọ́tẹ̀ Ìbàdàn, ati ewusa awon ti en fi tebadan niyan e lo kan ti qurani e lo kan to so se ti e kin se temi suratu kafiru o ni se ti e kin se temi ololu e si wole ti won o ba ti o ba leyan be o o ni bi to lolu ma nlo ibi ti o ba lo o ko awon ti nlo ba o ko won ti wa ninu wi de bi pe boya pe abi en o ka jegun ti ma rin regbigbe kakiri no aimoye bi lololu o to de ti en ti reti re lololu o de oro omo ti won ni o ya foto lololu in ta wa se fun niyan o etutu la wa se fun o tori abi amo la wa na awo de gbadura kenikan ko ku sugbe ogbe ta won afa nse yi ki se n to ran ki se n to ran lowo niyan sugbon to ba je pe be ba ni o to to ni nkan to to ni ko ri be nti o bi o ololu o bi o
0: oda e seun sir ki emi ola ogun e ku won lataro e ja mu lati bi ibere se looto ni omobirin yi ya fanran ololu
3: otito lo ya oto lo ya
0: ololu gangan lo ya bi awon ero tin be leyin ololu
3: ah ti abawo ti abawo ti abawo fo ti abawo fanran yen awon to je awon to je bi awo ololu wa nbe so ti enikan nbe to gbe ori dani o wa nu fanran yen
0: ori eyan
3: ti ori te ma ngbe tele ori eyan o wa nu fanran yen so to n ba de ni be ko to o ku okurun mole
0: ara nkan ti a wa safomo e ti a si gbo to ko wa lominu ni wi pe nigbati oro yi sele won ni awon to je alatele ololu ni won lo si iso omobirin ton lo babe je kini kan kan kan pe ke se pe nkan kan wule se gan ni taratara se looto lawon omoleyin ololu nu agbole na lo si shop re ton lo babe je ti won si fagidi wo wa lati wa se tutu
3: no ara o o fi agidi wo o enikan kan o si lo ba shop e je emi temi nsoro yi mi o mo shop e o da awon obirin yen gan mi riri mi mo so ti ye so enikan kan o de shop e rara pe boya enikan lo shop e won lo wo ni shop e rara o nkan ti won ri lori phone to di toro kan toro fakale o ni won lo mu olopa ti olopa fi mu so olopa de gbe lo sodo ngba ta won family e ti de bere si bebe lo to lo si o ni ki la won o se ti nkan ko fi ni so mo yi lo je ki won wa sile won de saraye nkan ti won o se fun won won de se si se ti won wa se hun se bi wa nbe
0: o tumo si pe fun ara omo yi lo wa ba yin pe nkan sohun
3: pe lawon family e an family e ni wa ti ni pe kini o ki lo ma se iya re alawon elerin nawo awon iya re wa nbe nawo iyawo aburo mi kan nbe ti an to lo sokun ba nigba to wa ni police station ti iyawo aburo mi e pe mi pe ki ndako ki njo aburo o ma aburo mama won ni odamu oro ina oro ile na ni won pada yanju e na ni mo de jo keji fun amu ba won ara ile soro pe e wo e je won fi ile so ti ye so awon yen ni de so pe o keke la won ma se ti aburo ofi ni se tori awon mo pe igbe ipeyin bo re ko da so won de ni oke nkan te se ni won de na agree lati se ke se clean force won lati se nkan kan na
0: ara won nkan ti won salaye ni pe mi n fe so pe mi n fe so pe yin le gba bo won so pe awon ti won se etutu yen fun pe won gba 400,000 naira lowe yato si awon nkan ti won ni ku won lo ra wa lotun losi e ton won le sarin yen sa
3: seri timba te ba ni pe kin ton mo le sarin yen pe won gba owo lowo re bet mi won gba 400,000 lowe o
0: okay yes
3: won ba for won ba 400,000 lowe awon ti an ba se tutu mi mo ye ti an gba
0: ti won sa won eyan yin na ba se tutu ni sa
3: e ko si nkan to ke mi nbe mi o le ma bere pe nkan te fe se bawo le si so ko kan mi na
0: won si fi abo je fun yin ke bayi bayi la won se se
3: be mi na sadua fun be so mi de bere pe okay o nkan te fe nte gba yi o bawo le ilo le gba nu be o se pe mi o le mo wadi te ba ran mo nse ati mo wadi mo ran mo nse yen se wadi pe en oda o nte se o kilabo be ngba se ju mi won fi se gbo nkan ti an si fun so ngba to da to ku nbe sa etu ti to pada se leyin re pe ki nkan ko mo so me ngba ti an lo ti lo pada lo boyegun tori a pada lo boyegun fun nigba to nlo tan ti won o ba se be amo di en di e so ngba te ti wa so pe ele fe gba yan creator le gba tan yan yan oya won de lo boyegun fun gbogbo nkan te ki won fi boyegun fun gbe ni won ra so bo se ri niyan o ki se ki boya pe abi won lu won jibi tabi gba nkan kan no ara o ti o ba je pe nkan ti won se pe won gbo ni gba 400,000 won gba 400,000 lowo re sugbon won gbo wu lowo re sugbon
0: se le so fa awon Nigeria pe o ke ye bayi la gba lowo e
3: e ri pe mo so nsin ki se mi ni mo gbowo in si mo sugbon mo mo pe won owo ti won gba won pada lo fi ra nkan ti won fi se tutu fun nigba to nlo tan that is why never so yi pe to ba di jo keji ni ko to we o ko mo we njo yen so
0: bo se ri awon kan won fi se tutu fun sa aya agbagba tan ben le ye te sin lanfani ati gbo wa tan fo kan ba wa lo en te mo lori kan ni Facebook ba n share to ye ni ko kan e share ogogun eh

0: knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NRIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NRIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó so àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútòrò ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. TrueTube ó jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún. O lè pè fún ìrìnà tó sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chárter tàbí kó o bú òkú rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè Òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti bẹ̀rẹ̀ fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èrèjẹ àti àjẹmọ́nú kọ́tà kọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbá káàbọ̀ ọmọ kúlé ti street trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1,000 náírà lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 40 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú 100 wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 alẹ́ sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró bankan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti download app Street Trip lónìí tàbí kí o kàn sójú òpó ayélujára yìí www.streettrip.com.
2: Here you go there.
3: Mom, you didn't add milk.
2: No need to. Taste it and see why.
3: Wow, but how?
2: Is it milky?
3: Yes.
2: Is it creamy?
3: Yes.
2: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
3: I love it, Mommy.
4: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
5: Milo!
6: Ẹyin àgbààgbà tẹ́ ń gbọ́ wa ńlẹ̀ yìí akẹyìn káàbọ̀ látẹka ìpolówó ọjà lọ́hùn-ún. Tó ẹjẹ́ àpadà sóde ajé. Mo ń rí gbogbo àwọn kọ́mẹ̀ntì àwọn èèyàn lórí ìkànnì Facebook o. Ẹnìkan ní kí wọ́n tẹ́ndà kí wásílà tí ó tẹ́ndà àti ipò kọ rẹ̀ náà. Rìsíptì tó fi sẹ́ǹdì 400,000 kódà ńgbà tá à ń polówó ọjà ní ìsìn mo tún pe wásílà pé ṣe tó jẹ́ pé àárí sí ìtìwó tó wọ́n sọ pọ̀ náà sẹ́ǹdì 400,000 ọmọ nàìjíríà sì ń béèrè lọ́wọ́ rẹ pé ọ̀dà múrì sí ìtìwá àwárí ìkànnì facebook live and direct splash fm 105.5 ìbàdàn. À ń retí rìsíìtì o wásílá bó bá sì ṣe é ṣe a tún lè padà pé ọ náà kó o tún bọmọ nàìjíríà sọ̀rọ̀ lórí ètò láàárọ̀ tòní. Tó mọ́gàjì kazeem ọmọtọ́ṣọ́ ẹ ṣàlàyé síwájú nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ kú kalẹ̀ ẹ má fọkàn bá wa lọ.
7: Ẹran wà nbẹ, pẹ́pẹ́yẹ wà nbẹ, ẹtù wà nbẹ, ẹyẹlé wà nbẹ, ẹlẹ́dẹ̀ wà nbẹ, so nǹkan tí a fi ṣètùtù fún nìyẹn.
6: Tọ́n bá ṣètùtù fún kí ni nǹkan tí ó lè ṣẹlẹ̀.
7: Olóòlù ti pàdé ọmọ rẹ̀ rí tí ó gbé tutù.
6: Ọmọ tó bínú fúnra rẹ̀.
7: Bẹ́ẹ̀ni, yes. O ti pàdé ọmọ rẹ tí ó gbé tutù.
6: Kí ló wá ṣẹlẹ̀ sọmọ yẹn?
7: Ọmọ yẹn kú ni. Ó kú.
6: Ọ̀dà ẹja padà ẹ̀yìn àgbàlẹ̀ sọ pé bí ọmọdé ò bá bá tàn yóò bá rọ̀ bá àrọ̀ bá sì ni bàbá ìtàn tó tó ṣe bí òwe ẹ̀yìn àgbàlagbà. Ibo ni olóòlù ti gbéṣẹ́ wa?
7: Ìtẹ́ ìbéèrè yẹn. Àwọn ìyá rẹ̀ àtàwọn èèyàn ìyá rẹ̀ àti ìyá ayé ẹ̀gán wà ń bẹ̀. Àwọn ni wọ́n wá bíi tí wọ́n béèrè pé ẹ dákun kí lè tutù ọmọ ìlẹ̀sìn tó náà mọ nǹkan tó lè padà ṣẹlẹ̀ sí. So tó nígbà dẹ̀ ń béèrè táláwo ń bẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ tí àwọn tójú ọmọ obìnrin náà lé wa náà tí wọ́n bẹ̀rẹ̀ sí sunkún ló jẹ́ kí àwọn èèyàn náà rí kàn sí pé gbogbo wa la bí ọmọ àwa náà bímọ náà gbogbo wa la bí ọmọ. So that is why tó fi jẹ́ pé wọ́n fi gba ẹ̀bẹ̀ rẹ̀ táwa bá mọ̀ pé n tí ó máa padà ṣẹlẹ̀ ní àná ẹ̀fílẹ̀ ẹjọ́ máa lọ a ní sọ nǹkan kan. So ilé olókùú wọn ti sọ.
6: Hello. À ń gbọ́ yín o, gbogbo Nàìjíríà ń gbọ́ yín o.
8: Mi ni wá síláàsì tí wọ́n dákọ̀.
6: Ok.
8: Àwọn èèyàn mi wà bá wọn o, àwọn ni wọ́n wá bá mi ní ṣọ́ọ̀bù tó kó tí ló wá bá mi ní ṣọ́ọ̀bù tó wá gbé mi lọ sí ọ̀dọ̀ wọn tó ti pẹ́ mi padà ṣàgúgú o.
6: Ṣùgbọ́n ẹni sòrò wọ́n ní mọ́mì yín àti grandma yín ni wọ́n wá sóde
8: àdé. Àwọn ni wọ́n gbé wa lọ síbẹ̀ o. Àwọn
6: ẹ fara ẹni sòrò ẹ fara balẹ̀ sọ̀rọ̀. Ṣé wọ́n wá gbé yín ṣọ́ọ̀bù ni?
8: Wọ́n wá gbé mi ṣọ́ọ̀bù ni tẹ́lẹ̀rì dẹ́pọ̀ táwọn èrò pélé wa lórí báyìí. Wọ́n wá gbé mi ní ṣọ́ọ̀bù ní nǹkan kò dẹ̀ ṣe mí.
6: Ṣé pẹ̀lú ọkọ̀ àbí pẹ̀lú ọ̀kadà?
8: Márúwárọ̀ ti gbé wa, márúwárọ̀ ọlọ́pàá méjì gbé wa. Àwọn ọlọ́pàá ló wá gbé mi ní ṣọ́ọ̀bù tí wọ́n pè wọ́n sọ́mọ bàbá wọn ti rí mi.
6: Ok, tán gbé yín lọ sí station lágúgú àbí?
8: Bẹ́ẹ̀ni sà, wọ́n wá
6: gbé mi ní kọ́. Ngbà tẹ́ ẹ wá kú ní agúgù ńkọ́.
8: A tó lọ ságúgù wọn kọ́ gbé mi lọ sóde ayé. A pa àyẹ̀wò wa ní Sunday ní padà ságúgù.
6: Ẹni sòrò ṣé wọ́n ti kọ́ lọ rèé ṣe ẹni sòrò tí wọ́n ti lọ ṣe tutù fún yín lóde ajé kí wọ́n tó gbé yín wá.
8: Wọ́n lọ fi mí hàn bẹ́ẹ̀ pé èmi nìyí kálukú wọn lẹ́yìn ṣe pèpè ò ní sórí àwọn tó ní òní jẹ́ rẹ̀ báwọn mímí tiẹ̀ bẹ́ràn pé wọ́n sàlẹ̀ kan máa ń gbé mi lágúgù padà.
6: Ok, ngbà wọn wá gbé yín dé station lágúgù ńkọ.
8: Ìná wa ní pẹ́kan sí mi mọ́ wọ́n sá sí mi mọ́lé wọ́n ní pé mi lé lọ lọ́jọ́ náà wọ́n gba statement kalẹ̀.
6: Ọlọ́pàá ti yín mọ́lé.
8: Bẹ́ẹ̀ni.
6: Ẹ̀sùn wọn náà fi kàn yín.
8: Ibùn gbàtọ̀ sí wọ́n ní pé mo ya píṣọ̀ olóòlù ní ilẹ̀ ya olóòlù. Kódà àwọn ọlọ́pàá gan sọ fún wọn nínú rìsíìtì tó nínú fíṣọ́ọ̀fù yẹn pé kọ́ọ̀dù lé lẹ́yìn pé kò lè àwọn gan
6: Bóyá
8: bíi 12 ọ̀sán jẹ́ pé ìyìnà tó wá bẹ́ẹ̀lì mi.
6: Wọ́n bẹ́ẹ̀lì yín ọ̀fẹ́ ni ibáwọn ọlọ́pàá ò gbowó lọ́wọ́ yín àbí.
8: Wọ́n gba 40,000 owó bẹ́ẹ̀lì.
6: Ọlọ́pàá agúgù gba 40,000.
8: Bẹ́ẹ̀ni sà.
6: Ẹ transfer abẹ fún wọn káàṣì.
8: Wọ́n dábàá wọn gbà ní POS ni wọ́n fún wọn ní káàṣì 40,000 ni. But àwọn olólùfẹ́ wọn transfer làwọn gbà 400,000.
6: Ṣé ti dẹ́? Àǹtí Wásílà gbogbo ayé ló ń gbọ́ yín báyìí. Ẹyìn bẹ́ ẹ bá ń gbọ́ wàá bọ̀ látẹ̀yìn àwa ti dé òde ajé lọ́dọ̀ mọ́gàjé Kasim Ọmọ́tọ́ṣọ́ tó jẹ́ mọ́gàjé ilé òde ajé ilé olóòlù. Wọ́n sì ní àwọn ọ̀gbà 400,000 lọ́wọ́ yín. Rìsíìtì WhatsApp number mi leléyìí.
8: Òkín ṣe mo ti
6: mẹ́sẹ̀jì yín kò mú wà kò ń ṣe òun. WhatsApp number náà ni ṣé WhatsApp number ti yín lẹ́yìn fi ń pè mí yìí?
8: Bẹ́ẹ̀ni
6: sà. Bóyá kémi ẹ farabalẹ̀ ó ti wáyé báyìí. Ẹyin ẹ sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ sọ eléyìí tó jẹ́ òótọ́ ni kì í ṣe rọ́ o. Ṣé lóòótọ́ lára yín bẹ̀rẹ̀ ara yín ò padà lélẹ̀ mọ́ ńgbà tẹ́ ti ya fọ́nrán o.
8: Rárá o, nǹkan kò ṣe mí fẹ̀, àmọ́ mi ìmọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀, àwọn gan-an wá bá mi ní ọ̀lẹ́ ìjọ náà ti fẹ̀, nǹkan kò ṣe mí, mo lọ́bọ̀ wọn ríra nǹkan lóje ni mo bá wọn ṣọ́ọ̀bù ni, tí wọ́n dúró sáfà pa ọlọ́pàá káwọn ti rí mi.
6: Wọ́n mà ní wọ́n ṣe yín láàánú ni fún ètùtù tán ṣe fún yín pé
8: nǹkan. Àwọn tí wọ́n ní pé gbogbo nǹkan tó ń sọyìn àwọn náà sọ pé kí ó kí n sọ bẹ́ẹ̀ nínú láìsí tó fẹ́ ṣe fídíò torí àwọn gan náà ṣe fídíò àwọn ò ṣe fídíò àwọn náà ṣe tán pòsì ẹ̀.
6: Wọ́n kọ yín ní nǹkan tẹ́ ẹ sọ ni.
8: Bẹ́ẹ̀ni sà, wọ́n ní sọ, wọ́n kọ́ra èmi nìkan kọ́nà pé nígbà tó sọ, wọ́n pe balógun wọlé, wọ́n pè mí náà balógun ọ̀dọ́ wa, wọ́n pè wọ́n wọlé.
6: Balógun wájú ṣọ́ọ̀bù yín. Ṣé balógun wájú ṣọ́ọ̀bù yín?
8: Bẹ́ẹ̀ni sà.
6: Torí a wá ṣọ́ọ̀bù yín lánàá o, ṣé ebe mọ̀?
8: Mi ì fi ní ṣọ́ọ̀bù.
6: Ẹ á pè yín ẹsẹ̀ lẹ́ẹ̀ ti lọ sí ọ̀dọ̀ girama yín àbí kankankan.
8: Bẹ́ẹ̀ni.
6: Now, nǹkan tá à ń béèrè ni wípé àǹtí Wásílá, ẹ má rò kó bóyá ẹnìkan ti bá yín sọ̀rọ̀ lẹ́yìn tó ní kẹ́ ẹ má sòótọ́ fún wa, ṣé lóòótọ́ lára yín bẹ̀rẹ̀ sí ní gbọ̀n nǹkankan
8: kó tó.
6: Nǹkan kò mú yín lóòótọ́.
8: Ní nǹkan kò mú mi ṣèbí inú sẹ́ẹ̀lì tá a wà gan, àwọn márùn-ún la wà bẹ́ẹ̀. A dẹ̀ jọ ń sọ̀rọ̀ ní nǹkan kò mú mi níbẹ̀ àwọn tó ṣí.
6: Ẹ ṣe wá gbà kí wọ́n ṣètùtù fún yín nígbà tí nǹkan kan ò mú yín.
8: Nǹkan pa ọkọ nǹkan pa àwọn náà lọ pé kódà àwọn àmọ̀ gan bọ̀gbà bó ṣe gba bẹ́ẹ̀lì mi tán sọ pé àjọ ń lọ sí òde ajé padà.
6: Ok.
8: Wọ́n bẹ̀ fún ọdọ́jà ajé wọn ni káwọn mímí lọ ra ẹran àti aṣọ pupa pẹ̀lú bíléèdì wa ó ti tán. Wọ́n dẹ̀ ra wọ́n dẹ̀ ní mímí lọ́wọ́ bá mi fá irun.
6: Ok. Ṣé mọ́mì yín ló ń ba yín farunu fídíò òun?
8: Bẹ́ẹ̀ni.
6: Ok, why tí ẹ wá san 400,000 tẹ́ ẹ lọ́kọ̀ yín transfer owó kíni yẹn?
8: Nígbà tí wọ́n wá fáwọn tán, wọ́n wá ní pé wọ́n pa irun yẹn, wọ́n pa ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀, wọ́n pa ẹ̀jẹ̀ yẹn sí mi lórí. Wọ́n wá ní sí mi bá mi fọwọ́ ra. Bó ṣe wá ṣe ogbó nǹkan yẹn tán, wọ́n ní ká wọlé. Ìgbà tó wá wọlé náà wá mọ́ ipá pé ọkọ mi àti balógun wọlé náà lẹ́ẹ̀kejì. Bó ṣe wá fún wọn wọlé. Wọ́n bá yẹ fún 500,000 náà fẹ́ gbà. Bàbá ológun wá ní kán gba 300. Wọ́n lè ráwọn ò gbà.
6: Àlówó kíni wọ́n pè é?
8: mi mọ emi o si nbẹ.
6: Ẹ ọkọ yìí náà ṣe wá kówó kalẹ̀ sọ fi wọn tí wọn fa gidi mu wọn ni.
8: Kódà wọ́n ṣe kódà wọ́n ṣe pẹ̀ gidi mọ̀ ni sọ́n gbé ṣe pẹ̀ pé kó máa gidi kàn sọ̀tọ̀ sọ́n ṣe pẹ̀ lé lórí ìjà tó ó fà fún wọn ní 400,000.

0: ọjọ́ bíbẹ̀rẹ̀ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀.
1: Ìwọ náà lè jẹ olúborí. Oṣù kẹjọ ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
6: Ǹjẹ́ òun la àwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
7: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
6: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
8: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
6: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
7: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
6: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
8: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
7: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ẹyin àgbààgbà tí ń bọ̀ wá ńlẹ̀ yìí, akínyìn kan àbàlá tẹ̀ kẹ̀ polówó ọjà. Ẹyin nẹ́tíwọ́ọ̀kì òun ti padà á ti bá àwíjọ́, ó ti padà báyìí. Ó yẹ máa bèrè kan ní Facebook Splash FM 105.5 Ìbàdàn. Rìsíìtì owó tí wá sí lásẹ́ndì lẹ̀ ń wò yìí o, live and direct. Ẹ̀hún lẹ̀ ń wò yìí o, pàápàá ìṣẹ́jú tá a ní òpọ̀ mọ́ o, ìfẹ́ gbọ́ pé ń rí o. Òun lẹ̀ ń wò yìí lórí ìkànnì Facebook yìí. Ó kọ tó wà ńbẹ̀, ẹ̀yin náà kà á fúnra yín kẹ́ ẹ bá ń kọ́. Èmi ò ní sọ jáde, ó kọ tí ń bẹ tí wọ́n sẹ́ndì owó ọ̀hún sí. Ẹ̀yin ẹ̀ rí lórí ìkànnì Facebook wa Splash FM 105.5 Ìbàdàn. Ẹ̀ rí pé ó pè ní àkáǹtì ọ̀hún. Èló náà sẹ́ndì tẹ́yìn náà rí èló ni. Ẹ ṣàlàyé fúnra yín kó má di pé èmi mọ sọ àbí kinní kankankan. Òun lẹ̀yìn náà ń wòye lórí ìkànnì Facebook wa Splash FM 105.5 Ìbàdàn. Splash FM 105.5 Ìbàdàn. Mo ti láǹfààní àti pe mọ́gàjì Kasim Omotoso. Wọn píkẹ̀ bóyá wọn bísí ni torí bàbá dáadáa ni wọn mọ láìkí wọn pọ̀. Àná ajọ sọ̀rọ̀ ní gẹ́gẹ́ bí ọmọ sí bàbá ni, wọ́n sì gbà wá tọwọ́ tẹsẹ̀. Wọ́n ṣàlàyé kódà àwọn míì nǹkan míì wà gẹ́gẹ́ jẹ́ bí ìtàn tá a fẹ́ gbọ́ tán tún ṣàlàyé fún wa. Bóyá wọn tó bá rí kọ́ọ̀lù mi padà, wọn ó pè mí bóyá lẹ́yìn ètò a sì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ 400,000 yìí. Bóyá wọn mọ̀ pé wọ́n sẹ́ǹdí ẹ̀ torí kì í ṣe orúkọ wọn ní bẹ́ẹ̀ lóòótọ́. Ẹ̀yin tẹ́yìn tẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ rí fọ́n tẹ́ ẹ rí òun lẹ̀ ń wò yìí o lórí ìkànnì Facebook wa Splash FM 105.5 Ìbàdàn. Splash FM 105.5 Ìbàdàn. Ẹ ṣí ààrẹ ẹjọ́ kárí ilé kọ́ kárí oko. Kó tó di pé ń lọ láàárọ̀ yìí, ó tún ní nǹkan kan náà tó tún ṣẹlẹ̀ tá a sì gbọ́dọ̀ tètè. Ẹ̀yin jẹ́ kí ẹ̀yin ara ayé kẹ́ ẹ mọ̀, rìpọ́ọ̀tì pọ̀ ńlẹ̀ lónìí kọjá kà sí nǹkan o. Yọlágbà pọ̀, wọ́n jọ ọmọ kan gbé lánàá lágbègbè arápájà tí ó sì ní agbára kọ àti ìparí tó lóòlù o. Mo fẹ́ sáré yàbàrá díẹ̀ sí abala bí ni kó tó di pé a lọ fún tòní torí yàjó yàjó lòun náà. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti padà rí ọmọ náà, yàjó yàjó ni. Adéròǹkẹ́ Adéṣọlá rìpọ́tà tí ń bẹ lápá abẹ ọ̀nà. Hello Adéròǹkẹ́.
2: Hello ẹ kàárọ̀.
1: Gbogbo ayé ní ń gbọ́ báyọ̀ wà lórí ètò.
2: Gbogbo ayé ń gbọ́ mi.
1: Bẹ́ẹ̀ ni.
2: Gbogbo ayé
1: o. Kí ló ṣẹlẹ̀ ní arápájà lánàá? Èsè tún wọ́n ta lọ́jọ́ ọmọ gbé.
2: Ó lágbára lárápájà lánàá o. Torí àtẹ̀lérò wípé àyàn lè wà nínú ilé, káwọn ajínigbé tó wá lu ọgbọ́n àlùmọ̀kọ rẹ́, obìnrin náà ló wọlé ti àwọn òbí ọmọ lára. Kódà ó ti kọ́kọ́ lọ kanlẹ̀kùn àdúgbò, ó tún ní ẹ̀wọ̀n béèrè ibi tán ti ń ṣe wọn nídìrí nǹkan kan. Mọ̀mọ́ tó sì kọ́kọ́ lọ kanlẹ̀kùn kúnlé rẹ̀ yẹn rí àwọn ọmọ rẹ̀ tán ṣeré níta pé ó kọ́ àwọn ọmọ wọlé pé ẹ̀ ń béèrè ẹ̀ tó ń dirun ṣé àgbẹ̀ percent ń dirun síbi, ṣùgbọ́n a lè júwèé létí ẹ̀ sì lè rí ọmọ tí ń dirun fún yín o. Náà nọwọ́ ọbẹ̀ sí mọ̀mọ́ kan ti ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ lé ohun tí ń ṣe àwọn ọmọọṣẹ́ ẹ̀kọ́ yẹn gan tiwọn. Àwọn wá ní àpé ẹni tó ń dirun pé ẹnu ọbẹ̀ yẹn tó bá wà ní ẹ̀bìrí rẹ̀ àfi bó ṣe débẹ̀ lóòótọ́. Ẹ tọ́ wọn ní ọmọ kan dirun bí òun bèèrè ọmọ tó

0: gẹ́gẹ́ bí ọmọ ṣe ṣàlàyé pé kí ó mú òun lọ sí ṣọ́ọ̀bù ẹgbẹ́ tó ń jẹun pé kóun lọ ibi bẹ̀ ìyọmọ yẹn bá fi fóònù lọmọ rẹ̀ lọ́wọ́ pípé yá tẹ̀lé wọn kó níwájú ọlọ́run àtẹ̀yàn ìyọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ máa rán ọmọ yẹn lọ sí ṣọ́ọ̀bù ẹgbẹ́ yẹn.
1: ọmọ ọdún mélòó lọmọ ọhún.
0: ọmọbìnrin ọdún mẹ́sàn-án.
1: Wọ́n wá ní kó tẹ̀lé ẹni tó lòun fẹ́ dirun lọ sí ṣọ́ọ̀bù ẹ̀gbọ́n rẹ̀ tí ń ṣerun.
0: Láti bí aago méjìlá, aago kan lù, aago méjì lù, aago mẹ́ta lọ lù wọn bàárọ̀ ọmọ. Àwọn tẹ̀rù pé tí ṣe ní ṣọ́ọ̀bù ẹ̀gbọ́n ẹ̀ ni ìyá bá tẹ̀sẹ̀ lọ pé fóònù wà lọ́wọ́ ọmọ ẹ̀ fóònù àwọn ó ti fẹ́ fóònù pa. Ọmọ dà ẹnta ní kó mówó yẹn wá bó bá ní ìṣẹ́ nìkankan tó wá sí ọ̀dọ̀ òun látìgbà òun ti kúrò bí gbogbo ọ̀rọ̀ bá di páàyè.
1: Ọmọ tí wọ́n ní kó mú yàn lọ síbi tí wọ́n ti ṣerun wọn rí ẹni tó fẹ́ ṣerun náà wọn rí òun náà mọ́. Ẹni tó fẹ́ ṣerun yẹn tó bí ọmọ ọdún mélòó ọkùnrin àbóbìnrin.
0: Obìnrin ni kódà ó pupa ó dẹ̀ jẹ́ ọjọ́ orí ẹni ọ̀hún ò lè ju ọdún 55 sí 50 ọdún lọ.
1: Kábíyèsí Ọlọ́run ìgbà ọ̀nà wa tó rọ̀ mọ́.
0: Ó tóbi aago 5.
1: Ìrọ̀lẹ́ ìmọ̀ wọn ti wá rí.
0: Ó ní bàbá ọmọ ti wá wá gbogbo àdúgbò ti dàrú àti wá kódà lágbélú àti kàní ọmọlúwàbí splash wọn kéde rẹ. Ọmọ yẹn bàbá ẹ̀ náà ti wà ní police station. Wọ́n ti lọ dúró bẹ́ẹ̀ ti lọ fi ọ̀rọ̀ lọ pé àwọn ọ̀rọ̀ ọmọ láti di aago méjì náà san o. Kò pẹ́ sígbà tí wọ́n kéde rẹ̀ lórí rédíò. Òun lẹnìkan pe nọ́mbà kan pé jáde. Pé àwùjọ bí ẹni pé ọmọ tẹ́ ẹ̀ wá tẹ ló wọ ṣòkòtò àwọ̀ báyìí ẹ̀wọ̀ àwọ̀ báyìí àwọn rí o tí ń dá bàbàlá ibìkan bí o.
1: Kábíyèsí Ọlọ́run
0: ó ṣeé ṣe kó jẹ́ pọ̀ mọ́ yín ni o.
1: Fódì di wákàtí 5.
0: Bẹ́ẹ̀
1: wọ́n ṣáàtì rọmọ báyìí àbí.
0: Wọ́n bá ṣáàtì
1: rọmọ alhamdulilayi olúwa ṣeun.
0: Olókàn gba fún lọ́wọ́ wọn jó òun síbi kan pé bí wọ́n jó òun sí òun ò mọ bẹ̀.
1: Ó
0: ó tẹ gba fóònù lọ.
1: Ọ̀dà ọ̀dà òṣèwọ̀n òṣèwọ̀n òṣèwọ̀n.
0: Ojúlọ alákan fi sọrí ẹyìn yan wa.
1: Òṣèwọ̀n. Ẹyin ìkọ̀jẹ́ bó ti jẹ́ ẹ̀yin ọmọ Nàìjíríà lápá abẹ́ ọmọ ní sáré tún mú yàn náà wá. Ẹyin ìkọ̀ àgbọ̀lọ̀ postpone lórí nǹkan báhùn. Káwọn tí ń bẹ́ńlẹ̀ láǹfààní àti lè máa ṣọ́ra nínú gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe pátápátá. Ká wá padà síbi tá a ti ń bọ̀ wá yìí. Ẹyin bá ń tún píktọ̀ rìsíìtì ń gbé sórí ìkànnì Facebook torí àwọn tí ò tí láǹfààní àti rí. Ẹyin ìfẹ́ gbọ́ pé ẹ bá ń sẹ́ǹdì ẹ̀ lẹ́yìn èmi ò ní sẹ́ǹdì ẹ̀ sí ìyàn eléyìí tí ń bẹ lórí ìkànnì Facebook náà lẹ́ẹ̀rí. Bàbá tí wàá parí ètò ìtò láǹfààní àti pé mọ́gàjì àjọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bàbá àtọmọ. A sì jẹ́ kí a wo ibi tí ọ̀rọ̀ ọ̀hún tó gbede dúró. A ṣèwádìí ẹ̀ mo sì fi dá ìyàn ọmọ Nàìjíríà lójú wípé dídùn báyìí náà ni ọ̀sán ni yóò so. Ẹyẹ tẹsẹ̀ bọ́ọ̀nù gbogbo ẹ̀ pátápátá náà ni ó sì níyànjú. Jẹ́ ń dáhùn èèyàn méjì lòun sí tí ń bá ní kí n tẹnubọ rìpọ́ọ̀tì ní ọjọ́ òun ti lọ. Hello. Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀. Atakọ́kọ́kọ́ rèé kọ̀ wọ́ bí o. Èmi náà ò gbọ́ ẹ ní sùúrù ẹ má tí ì kúrò mẹ́ ẹja láǹfààní àti. Ọya.
2: Hello. Bẹ́ẹ̀ ni ìsáré àtàwọn kan náà ni. Nǹkan tẹ́mi kàn fẹ́ sọ láàrin ẹ̀ ni pé àwọn ìdílé olóòlù pàápàá àwọn tí wọ́n lọ wọ arábìnrin èmi ò mọ̀dí tí wọ́n fi lọ wọ o. Ó ya fọ́tò ṣé bóun ló ya fọ́tò fúnra rẹ̀. Ihun tójú ẹ̀ bá kàn gbogbo alámọ̀ yìí pé ó dá obìnrin o kò ń rí olóòlù àbí. Fáìn ó dẹ̀ ti rí nìyẹn tó bá yẹ pé bọ́jọ́ rí lóòótọ́ o àbó ya wípé kinní o. Ṣé tó bá yẹ pé wọ́n wò ó ràn wípé àkólóòlù ṣèdájọ́ ààrẹ náà wọ́n ṣe lè máa gbé ìdájọ́ olóòlù lọ police station. Ṣé wọ́n sọ yẹ yín? Ṣé ìmọ̀gbẹ́ tó lòlù bá ṣèdájọ́ ààrẹ tí ò ṣẹ̀dí bọ́ṣẹ̀ ń wọ lọ police station bí gbà yín pé kéèyàn kú ọlọ́run sìn kéèyàn wá mọ owó onítàn lọ police station ṣọ́lọ́run ò lè ṣèdájọ́ fún rẹ. Sóhun rí àwọn náà fa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó bá gbọ́ ni fílẹ̀ ni kò ní sí wípé bóyá ẹjọ́ pé kinní kan lọ́tún ló sì yìí. So tó bá di next time gẹ́gẹ́ bẹ́ẹ̀ kan ìsọ lẹ́ẹ̀kan ẹni tó bá fẹ́ pé wọn rí olóòlù tó bá dé òun fẹ́ rí olóòlù tóun ẹni tó bá rí kó fara mọ náà kò sáré polóòlù ló lọ lù kó ń kó lórí. Ẹ kú ètò.
1: Ẹ ṣeun tẹ ìpè tẹ ẹdá sí orókè báhùn lórí onípèdé ẹjẹ ńka kọmẹǹtì méjì sí mẹta. Owó labí lè kan ẹja ìtumọ̀ ìwà àti slogan àgbákò mọ̀ dé yìí ọlágbà ọ̀pọ̀ Láyọdé Adéyẹmí wọ́n nídìí àfẹ́wọ̀gbọ́n bí kinní ọ̀hún ò sì ní kọlù bábùwáyà àwọn NBC ni o. Adébáyọ̀ Philip, wọ́n ní bàbá ọ̀dà nígbà tí pòsì rìsíìtì àbí ọmọ alágbára pọ̀ Lockman Adékunlé Saladin Adéribigbé Anthony Ọmọbọ kò séèyàn Ajimati Sunday Michael àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wo ẹ má jà fa kiní ọ̀hún lọ́wọ́ ná mọ́ àyí ń pè wá mọ́ gàjé bàbá tó parí ètò ń tún gbìyànjú àti pè wọ́n a sì jọ sọ̀rọ̀ nítòbí nùbí ibi tá a bá gbé kiní ọ̀hún gbà mo ń ṣàlàyé wípé bàbá dáadáa ni bàbá mọ́ gàjé Akeem Kasim Ọmọ́tọ́ṣọ́ mọ́ gàjé òde ajé bàbá dáadáa ni wọ́n ẹ̀mí ọlá ó sì gùn lára wọn. Wọ́n nílé iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ à ń pè ń ṣàkíyèsí sáwọn ọlọ́pàá tó jẹ́ pé wọ́n ń sọwọ́ kú dúró páàkì páàkì bá mú ní ọ̀nà Muslim sí Mosfala tí Edogbèrè lọ́hùn-ún. Ẹ bá wa kọ́sàn wọn orí wà burúkú ni ìwọ̀ ọ̀hún wọ́n ń sọwọ́ kú dúró lápá abẹ̀hún. Ẹ bá wa kọ́sàn wọn o ẹ kọ́sàn wọn ẹ olóko dáná ti kóròyìn dé àti gbogbo àwọn èèyàn tí wọ́n jọ wá dáná ròyìn ọ̀hún lónìí. Kóòdù tó mú lọ́wọ́ yìí kóòdù yóò wá gùn jù ṣé ọ fẹ́ fa iná lọ sílé yín láti bí ni àbọ̀nà o oróke fún tòní láti pè mí lẹ́yìn ètò 0703626 8688 lójú òpó tọ́já sí ọ̀dọ̀ mi a máa bí ọ̀bẹ ní ibẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà wo a lọ lónìí a tún padà wá jẹ́ mẹ́jọ ẹ bá ní a máa dé báyìí láàánú dé bá ń lé ṣé wọn aríbi kọ́lá iná ń jó ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tuntun ẹ ṣeun.
3: O ń kílẹ̀ o ń milẹ̀ o ń kílẹ̀ o ń milẹ̀. Ṣebí ẹ ń gbọ́ bó ṣe ń dún.
4: Splash 105.5 FM, The Integrity Station.

0: ya ka tun ba ki ra wa ku dede akoko yi iyan ni gbogbo bi ta ti mo lanfani lati mo je gbaladun eto yin eto wa ta lo ta ta lo ta o ta nje ope ni ogbodo foisa o atun ti kode loni tutun tutun lọwọ ọlọrun to so wa lo fun tana ta de tun lanfani ati pada sori eto lọsọ tini layo ati ni alafia bakan na gbogbo eyin ololufe kan ye eji ta fi n gbọ wa oju ta fi n wo wa ikankan nu mejeji oni yọnu debi ti o di te mo nawole ta si nigbagbọ pe bawa se wa lalaafia lapa bi oun naa leyin naa wa lalaafia lapa ọdọ ti yin bẹ yen alaafia ti yin ti wa oni di fiafia logun ọlọrun Ọlọ́run ti ń gbà fún wa kò ní kọ̀ fún wa o. Ọ̀gá wa Túndé Ọláwọlé lóòótọ́ ètò Alex Ferguson. Desmond Adégbéyega Desmond to the G. Àgbáwo Mẹ̀síálà ti wa òní ó jẹ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa ìyẹn lápá ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn. Tìjáde olóko dáná ló kọ mi olóko ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ léde yorùbá tíantíá ẹ wò wá facebook splash 15.5 ìbàdàn. Àbí ní tiktok àti tìjáde olóko dáná sport actor tiktok náà àádùn gbọngbọn akánsì lọ́sàn-án yìí. Ayẹ gbàgbé gbà tún mọ ayé koto ti káàṣì ẹ as usual gẹ́gẹ́ bá ṣe mọ yìí fẹ́ẹ̀n tí ó gbọ́ pẹ́ ìyẹn lọ́sàn-án yìí *347*1004*#*347*1004*#. Intẹ́fì yìí káàṣì ẹ nu. Nípa ayé koto lọ́sàn-án yìí ẹ̀yin lẹ ti ń pè káàṣì ẹ jẹ́ káàṣì ẹ láàárọ̀ nìkan lẹ̀ ń plè káàṣì ẹ̀ ẹ ti gbìyànjú tọ̀sán kálẹ̀ ti gbìyànjú tọ̀sán ni ẹ ti káàṣì ẹ̀ láàárọ̀ yẹn nìkan lẹ̀ ń gbìyànjú ẹ gbìyànjú tọ̀sán náà wo bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Ṣé ẹ gbàgbé lórí ètò jẹ́kọ́ mọ̀ láàárọ̀ yìí mo já yín tán pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea ikọ̀ ti Chelsea bí wọ́n ṣe ń sign player ni Chelsea ń jó di mímọ̀ pé owó ti kú ṣéńjì báyìí o ṣéńjì ló kú nílẹ̀ báyìí o àwọn nílò láti yọ̀ǹda àwọn agbábọ́ọ̀lù tí àwọn sì fọkàn sí owó ti lọ bí £494 million láti pa wọlé £494 million àwọn agbábọ́ọ̀lù wo òun Chelsea kàkalẹ̀ pé ẹ wọ àwọn eléyìí wọn ò lọ o àwọn eléyìí they are not untouchable. Kìí ṣe agbábọ́ọ̀lù tọwọ́ ò le kàn kìí ṣe agbábọ́ọ̀lù tí ò sí fún títà bàbá rẹ tó kówó wọn wá agbábọ́ọ̀lù mọ́kànlá ni. Gẹ́gẹ́ bí n ti ń tẹ̀ á lọ́wọ́ àwọn agbábọ́ọ̀lù ọ̀hún fẹ́ tó mọ́kànlá tí ikọ̀ ti Chelsea ti ń fẹ́ yọ̀ǹda wọ́n sì fi iye ti ń fẹ́ ta àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan sí. À ń bọ̀ lápá abẹ yẹn bákan náà Up Gunners. Insert ibo die die. Eni kini insert ibo. Iko ti Arsenal. Won ti kan si awon igun ti Vinicius Junior pe ewo. Ti en ba le ni ibikan le yan dari si o. Inta le se leleyi. Into wa wa nle ta Arsenal pe amole. Ninu ti iko ti Madrid ti en be fun Vinicius Junior. Àti nǹkan tí Arsenal ti ń pe amọ́lẹ̀ fún Vinicius Junior ewo ló ní kìmí jù. À ń bọ̀ lápá abẹ yẹn. Ẹjẹ́ abẹ́rẹ́ ni tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Bá a bá ń sọ nípa ti annual general meeting ìyẹn AGM tí àjọ elétí ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pàápàá jùlọ ìdíje sí líìgì orílẹ̀-èdè wa Nàìjíríà annual general meeting yóò mọ̀ láǹfààní àti wáyé lọ́la ìyẹn nílẹ̀ Ìbàdàn ọ̀la ọjọ́ keje oṣù kẹjọ yóò mọ̀ láǹfààní àti wáyé tó sì jẹ́ pé ibẹ̀ náà ni wọ́n ti máa yí. Bàbá ń sọ nípa fixtures ìyàwọn ìfigagbága tí ó mọ láǹfààní àti wáyé nù díje líìgì àgbọ̀jẹ tó orílẹ̀-èdè wa Nàìjíríà. Lọ́la òde ìhò náà ni wọ́n gbé gbogbo ẹ̀ jáde. Ó jẹ́ sí pé n tá a gbọ́ ni pé ti fixtures ní yíyí yẹn òun náà ni ó kẹ́yìn. Lẹ́yìn àwọn àjọsọ pẹ́pẹ̀pẹ́ kan, àwọn àtúnṣe tó ṣeé ṣe kó dé bá líìgì àgbọ̀jẹ tó orílẹ̀-èdè wa Nàìjíríà ti sáà 2026-2027 season. Ọ̀la òun náà ni ìrètí wà pé wọ́n yanjú gbogbo ẹ̀. Bí nǹkan bá ṣe wá lọ nípa ti fixtures yẹn, pàápàá jùlọ èyí tó bá kan ikọ̀ ti 3S gbọ̀ngbọ̀ngbọ̀n, à á fi tó yín létí. Láti bẹ̀yẹn ká sanwó iwájú, tó bá ń gbọ́ ara sán wọ́n ya. Ìyìn tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Thailand lánàá, àbí lọ́jọ́ Tuesday, ọjọ́ ìṣẹ́gun ló wáyé. Ìyẹn nínú ìdíje kan FA Cup, Amateur FA Cup, ìyẹn láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjì sankọ-sankọ, ìyẹn ní Amateur àwọn ìdíje lẹ́sẹ̀kùkú, ilé tó wáyé, ìyẹn láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Sam Court àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Nok Siren, ìyẹn ní Golok ní Thailand ló ti láǹfààní àti wáyé. Bàbá ń sọ nípa ìfigagbága èèmọ̀ kan ṣẹlẹ̀ nínú ìfigagbága yìí níbi tí Thunder Lightning Strike tó ya látòkè ó sì ya wọ pápá ìṣeré ọ̀hún. Ìtànsán àrá ó ya wọ pápá ìṣeré ó sì mú ẹ̀mí agbábọ́ọ̀lù kan lọ. Agbábọ́ọ̀lù yìí agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀gbẹ́ ẹni ọdún 24 years. Ilé tí ó kọ tiẹ̀ ń jẹ́ Sovan Awe òun ló kọ ẹ̀. Agbábọ́ọ̀lù ọ̀hún àrá ló pa ìyẹn ní Thailand. Ìwáṣọ òun nìkan kì í ṣòun nìkan òun làrá ló àfẹ́ktì o, ó súnmọ́ àwọn bíi méjìlá kan náà tó sì ṣe wọ́n léṣe o. Ṣùgbọ́n eléyìí àrá ló pa òun tiẹ̀. Nígbà tó kọ́ ṣẹlẹ̀ sí i, àwọn akẹgbẹ́ rẹ̀ lórí pápá wọ́n gbìyànjú àti dóòlà ẹ̀mí ẹ̀. Ṣùgbọ́n gbà wọn ó súnmọ́ tí wọ́n yí padà báyìí ẹlẹ́ran ti tù. Ọlọ́run bá fọ̀rọ̀ kẹ́ agbábọ́ọ̀lù yìí Sovan Awe lórílẹ̀-èdè ti Thailand. Wọ́n gbà figagbága FA Cup Amateur Cup òní wọ́n gbà lọ́wọ́ tí nǹkan tó ṣẹlẹ̀ ọ̀hún fi ṣẹlẹ̀. Ọlọ́run mọ kó dá àkókò sàánú. Ṣé ihun tó ṣẹlẹ̀ yìí lóòótọ́ torí pé ó ṣẹlẹ̀ sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àbí ká ní tó ní ṣe pẹ̀lú eré ìdárayá òun ló jẹ́ kó di pé news yẹn ó spread jákèjádò lè àgbáláyé. Jẹjẹ́ mọ̀ pé irú tó pa agbábọ́ọ̀lù yìí ó máa ń ṣẹlẹ̀ dáadáa ní orílẹ̀-èdè Thailand. Kódà iṣẹ́ ìwádìí eléyìí táwa ṣe pé ǹjẹ́ kọ̀ọ̀kan ní máa ń ṣẹlẹ̀ bóyá bí ẹ̀ẹ̀kan lọ́dún bíi mẹ́wàá ó máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà o. Ó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Wọ́n ní láti ọdún 2020 wọ ọdún 2024 àkọọ́lẹ̀ tí wọ́n kà á lẹ̀ àwọn èèyàn tí àrá tó sán tó ti mú lọ ọ̀run àrèmọ́bọ̀ wọ́n náà ń lọ bíi 283 òun làrá pa lórílẹ̀-èdè Thailand láti ọdún 2020 wọ ọdún 2024. Kọ́lọ́n sàánú wọn lórílẹ̀-èdè Thailand o, kó sàánú àwa náà ní Nàìjíríà o. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wa bíi Facebook Splash 105.5 Ìbàdàn tàbí ní TikTok àti Tijani Olóko Dáná Sport Actor. Bá ti wọ TikTok máa bá wa dọ̀bù táàpù kó lọ fà. Àlíà Dádì Bruno ẹgbẹ́ kínní ìsókè Lover Boy 28 Mr. P. Àbí Bàtì Olúwa Àlíà Ọláyíwọlá ní TikTok ẹgbẹ́ láìkì ìsókè. Ọ̀jẹ́làbí Ọbaṣà láti òkè o ìlú ọ̀gá wa nu. Ọ̀gá wa Ọláwálé Hamzat Alhaji Abidin Ọláwálé Hamzat the top striker. Ara ń fẹ̀sìnmi ni gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè top striker. Kò sí wàhálà kankan. Ara ń fẹ̀sìnmi ni àlàyé máa tó wọlé padà. Isaac Jiboye àbí Ìbílóye òun náà ti wọ TikTok báyìí. ọpẹ mi pọ náà ti wọlé ayọlá ọpẹ mi pọ ẹjẹ sun ọwọ iwájú ẹjẹ sun ọwọ iwájú Gianni Infantino ẹni tó jẹ ààrẹ àjọ FIFA ojojúmọ ni àṣírí Gianni Infantino ojojúmọ láṣírí rẹ ń tú ojojúmọ ni wọn ní gbogbo tó ti ṣe ojojúmọ ní cast Muritala Yusuf òun náà ti wọ TikTok ǹjẹ́ jẹ́ mọ̀ yí pé kò sí ọgbọ́n tí Gianni Infantino tó fẹ́ dá sí àjọ UEFA wọ́n lè gbà láyé láti jẹ́ pé kí Gianni Infantino kó tẹ̀síwájú gẹ́gẹ́ bí ààrẹ àjọ FIFA o gbogbo tó bá gbà láti yọ́ lóye wọn sàn ǹjẹ́ jẹ́ mọ̀ yí pé gbogbo àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n fẹ́ kópa nínú ìdíje European Super League ọdún 2020 tó jẹ́ pé láti 2021 òní oníkálukú ti ń yọ dànù pàápàá jùlọ àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù nílẹ̀ Gẹ̀ẹ́sì lẹ́yìn ìgbà tí àwọn olólùfẹ́ wọn tí wọ́n fi àìdùnnú wọn hàn pé lọ kópa nínú ìdíje European Super League ẹ fẹ́ ba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jẹ́ lẹ́yìn ìgbà táwọn olólùfẹ́ tí wọ́n fẹ̀hónú hàn lóyìn àwọn ikọ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan nílẹ̀ Gẹ̀ẹ́sì lóníkálukú bá ń yọ dànù kí ó dáná ẹ̀yìn olólùfẹ́ mọ́ bínú àkópa ń bẹ̀ mọ́ o ǹjẹ́ jẹ́ mọ̀ yìí pé Gianni Infantino ṣekúṣẹyẹ tẹ́ ẹ bá ń gbọ́ ṣekúṣẹyẹ àdán gbogbo àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó fẹ́ kópa nínú ìdíje European Super League pàápàá jùlọ àwọn tí wọ́n gbé ìdíje ọ̀hún dání gangan tí wọ́n fẹ́ kí ìdíje European Super League kó wáyé ǹjẹ́ jẹ́ mọ̀ yìí pé backup àjọ FIFA kì wá ṣe pé àjọ FIFA nìkan kì í ṣe gbogbo ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ ló mọ̀ sí Gianni Infantino nìkan pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ gbé ìdíje European Super League kalẹ̀ wọ́n jọ ń ṣe pọ̀ ni ò ní fi wọ́n lọ́kàn balẹ̀ pé ẹ mọ̀ dáhùn o gbogbo everybody bá sọ ẹ mọ̀ dáhùn lóhùn European Super League ó dé láti dúró ni kò ní lọ́bì kankan mọ́ wọ́n ló fi wọ́n lọ́kàn balẹ̀ pé ẹ mọ̀ wọ́ọ̀rì àjọ FIFA ó dúró tì yín European Super League ó ti dé báyìí ó ti dé kó mọ̀ tẹ̀wájú ni wọ́n sì ní gbogbo ìgbà tí àjọ UEFA bá kàn sí Gianni Infantino pé àlàyé European Super League táwọn ọlọ́tẹ̀ tí wọ́n fẹ́ gbé kalẹ̀ wí kankan ni wọ́n ní yóò tún mọ sọ fún àjọ UEFA pé ẹ la fọkàn balẹ̀ Alexander Severin lọ fọkàn balẹ̀ Nasser Al-Khelaifi lọ fọkàn balẹ̀ kò ní wáyé wọ́n ní Gianni Infantino kò ní sọ fún àwọn ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ àjọ FIFA kò ní sọ fún wọn àtijẹ́ àti mú tiẹ̀ àpò tiẹ̀ nìkan ní sán yóò mọ fọkàn àwọn tó fẹ́ gbé ìdíje European Super League kalẹ̀ pé ẹ̀yin yín mo wà gẹ́gẹ́ bí dọ́kúmẹ́ǹtì kan tó lu fótó jáde wọ́n ní October 2020 òní Gianni Infantino ló ti ń gbìyànjú pẹ̀lú àwọn tó gbé pírójẹ́ẹ̀tì European Super League kalẹ̀ ni wọ́n ti jọ ní àjọsọ kódà wọ́n ló fi wọ́n lọ́kàn balẹ̀ pé tó bá sẹ́ẹ̀tì tán yányán àjọ FIFA gan ó tì wọ́n lẹ́yìn tí wọ́n mọ lo brandi àjọ FIFA láti promote ìdíje ọ̀hún gbogbo àṣírí ti tú báyìí wọ́n lóun nìkan ní dáa ṣe àwọn tó wà nínú ìgbìmọ̀ àjọ FIFA àwọn gan ò mọ̀ sí Gianni Infantino wọ́n ní àjọ UEFA ni ó tún ṣe léyìí náà ìwọ àbó ti tẹ̀ wájú ni dìbò kó wọlé wò a fọ gbogbo ẹ̀ lójú pọ̀ ó tiẹ̀ ní wọlé ìwọ ó wọlé ìwọ alábòsí ni ọ́ àbó ti wọlé ni wá wọlé wò wọlé kan máa wò ọ́ látọ̀dọ̀ àjọ FIFA ṣó o ti yin káàṣì ẹ̀ ṣe ti yin káàṣì ẹ̀ a nípẹ́ yí kó tó ti káàṣì ẹ̀ lọ́sàn-án yìí *347*1004*#. kóòdì láti gbẹnu sí káàṣì ẹ̀ nu láti bẹ̀yẹn ká sún ọwọ́ iwájú ẹ mọ̀ yìí pé wọ́n ní ikú tó bá pa ẹlẹ́dìyẹ kò gbúdọ̀ pa onímọ̀ọ́lù tó bá ní làákàì tonímọ̀ọ́lù ò bá ti ní làákàì yóò bá lọ o wọ́n ní Mohamed Salah ó kó ẹ̀kọ́ lára tó ń ṣẹlẹ̀ sí Victor Osimhen lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray ẹ mọ̀ pé Victor Osimhen bí oṣù bíi mẹ́ta ní ìsìn wọn ni wọn fún lówó wọ́n jẹ́ lówó wọ́n ní ó fọkàn balẹ̀ àwọn ò san gbogbo ẹ̀pọ̀ wọn nígbà tí ikọ̀ ti transport tí wọ́n fẹ́ gbé Mohamed Salah táwọn méjèèjì tí wọ́n ti jọ sọ gbogbo ẹ̀ wọnú ara wọn. Wọ́n ní Mohamed Salah wá ń sọ fún ikọ̀ ti transport pé owó tá a jọ sọ ṣẹ́ lè san. Wọ́n ní kò fọkàn balẹ̀ èló ni èló 17 million euro tá a bá sí gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ mọ́ owó Mohamed Salah ó mọ yóò lé ní 20 million. Tó bá jẹ́ pé àwọn ẹ̀gbẹ̀gbẹ́ yẹn ó padà wáyé bóyá bí ìfigagbága tó bá gbá góò tó bá mì bóyá tán bá gba líìgì ẹ̀ irú àwọn ẹ̀gbẹ̀gbẹ́ yẹn ṣùgbọ́n basic salary Mohamed Salah gangan bíi 17 million ni. Mohamed Salah wọn bí wọ́n lè rè pé ṣé lè sanwó ìwọ ni ṣé transport náà wá kéré tó bẹ́ẹ̀ yẹn ni. Líìgì orílẹ̀-èdè tàwọn náà ò kéré lóòótọ́ lè gbéṣẹ́ gbé àwọn EPS ṣùgbọ́n àwọn lè san mèye tẹ́yìn góòmù wa ni bẹ́ẹ̀ ṣe fẹ́ darapọ̀ mọ́ wa yìí. Wọ́n ní Mohamed Salah ni kò sí wàhálà. Ó dáa náà tó bá jẹ́ pé ẹ lè san owó yìí tòótọ́ nínú owó tẹ fẹ́ fún mi lọ́dún ọ̀tọ̀rọ́dún méjì ló tọwọ́ bọ̀. Wọ́n ní Mohamed Salah ni sẹ́ ẹ lè san iye báyìí lẹ̀ ẹ sanwó lẹ̀ báyìí ẹ san lẹ̀ ń bẹ̀ yóò fi ní àrídájú pé ẹ ní jẹ mí lówó nù kọ yìí. Wọ́n ní pẹ̀lú ìyàlẹ́nu ikọ̀ ti transport wọ́n sì san àsan lẹ̀ nínú owó oṣù Mohamed Salah. Iṣẹ́ tí ò tí ì ṣe wọ́n ti san lẹ̀ ń bẹ̀ pé kó lè mọ̀ pé àwọn ò ní jẹ́ lówó scope ni o. Galatasaray náà ṣe tó ju bẹ́ẹ̀ lọ fún Victor Osimhen. Wọ́n padà ń jẹ́ lówó ni. Galatasaray ti ń gba líìgì gan. Wọ́n ń jẹ Osimhen lówó. À ń bèèrè ta sí ikọ̀ ti transport. À ń lójú ọjà ní ìsinyìí. Ṣé ẹ ti play card ṣe *347*100#. Ìtẹ́fì wọlé nù kóòdù ìtẹ́fì wọlé nù. Ìpẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal àdéhùn wo kí làwọn nǹkan tó wà nínú ti ikọ̀ Arsenal tí wọ́n tò kalẹ̀ báyìí fún Vinicius Junior. Wọ́n ti sọ fún àwọn agbẹnusọ Vinicius Junior o pé in tí wọ́n lè gbà fún yín lọ́hùn àwa ó gbà fún yín bí o. Kí ni nǹkan ọ̀hún á lójú ọjà ní ìsinyìí bá a bá dé ká tẹ̀ wájú ẹ̀ kú kalẹ̀.
1: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Òróró ìṣègùn ni mo fẹ́ ra jàre. Òróró àbúrò tí olórúkọ kẹ̀.
2: Àmọ̀ pé rántí pé ìfà máa fani lákòóyá o.
1: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìṣèbẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ ni ò parọ́.
1: O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká.
2: Mo sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
1: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
3: Chai, my head oh! Oga landlord, why you dey shake like ceiling fan? My village people don come again oh! This one wey your body hot so, you don do test?
4: Yes, see result oh!
3: Oga landlord, no be your village people oh! Na malaria, you need Luther. Luther na better medicine. We dey knock down malaria. Oya see am, take am.
4: Thank you, Oga Luther. I don't dey can't pay.
5: Luther, brand of Artemeta and Lumifantrin, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
6: Everybody say thanks, Luther. Malaria's in big trouble.
7: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
8: Baba, you have to save me, oh. Somebody they do me, oh. If they do me with
7: you. You say waiting?
8: All my goats and chickens don't finish. Guy, he do me. Then my business don't bafuka. Chai, he do me.
7: I see.
8: My pikin where they do well before don't start for school. The witch do me, oh. And I even sick self. I think say him give me HIV.
7: No.
8: What do you mean, Baba?
7: No way anybody fit use witch give you HIV. They did not they fly for air. If anybody tell you that one, now lie them talk. Because witch no fit give person HIV.
9: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft. I see the-

0: ànfààní lápòyà o.
1: Ọ̀rọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
0: Ọ̀rọ̀rọ̀ Devon Kings ló yẹ kó ra. Ó jẹ́ ọ̀rọ̀rọ̀ ìsebẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Ọ̀rọ̀rọ̀ ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ni, ò parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká, o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi ọ̀rọ̀rọ̀ náà ṣe.
1: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

kaabo pada latoju oja. Ikoni ti splash splash 105.5 ele to kale sinu ogba le fufu balawo lagbegbe felele ni le Ibadan ta lo ta le to tin tesi waju lapa bi o tan je ope ni ogbodo voice out e ba wa share ni Facebook ku lo fa ni Facebook wa splash 105.5 Ibadan ni te fi wole si benu tabi ni TikTok at Tijani Oloko Dana Sport Actor Deborah Oyebanji nbe ni TikTok bayi eni ti n bi mi lere pe se Tijani Oloko Dana gangan loko mi ni abi se Tijani gangan loko mi ni abo Oloko Dana ewo ni surname ewo loko mi nbe Tijani loko mi surname lo Oloko Dana surname lo Oloko Dana Eja tesowo waju se ti yin ka se ati sumo bi ati yi ko to bayi o star 347 star 1004 star 1 hash inte iwole nu eja tesowo waju awon agba bolu fun iko ti Barcelona to je omo bibi orilede ti Spain won ni won tin yo Rodri lenu bayi pe alaye ki le fe lo se Madrid ki le fe lo se ninu ko bi agba bolu ti Madrid pe odo wa ni e wa iko Barcelona le wa o ni e mo bo awa ti yin eyin na wo star ibi te tin bo e wo star national team te ngba bolu fun e wo star ipe bi agbabolu ti Barcelona eyin na sa kiyesi pe nkan kan na ni ibi te nlo yen papa julo iko ebi agbabolu ti iko ti Real Madrid gangan star won yato si star te ngba ini en to je oluko ni Madrid gangan o se mo ri o star ti e tun yato si star te mo gba eje mo bonu ko ti Barcelona egbon e mo bonu ko iko yi dun ife nbe nu ko yi ajosepo nbe nu ko yi isokan unity nbe nu ko yi itesiwaju progress na nbe nu ko bi agbabolu Barcelona e mo bo Madrid te nlo yi awa wi ti afun yin o egbon o awon agbabolu iko Barcelona to je omo bibi orilede ti Spain àwọn ni wọ́n sọ fún Rodri bẹ́yẹn o pé bàbá ẹ mọ́ bọ̀ wọ́n ní tí pedro bá pè tán nìsín pablo javi náà ó tún pè pé alaye ẹ̀gbọ́n ti a ibi ni bá a ṣe ń ṣe kínní yẹn national team spain ẹ jẹ́ kájọ mọ́ ṣe gbogbo ẹ̀ náà papọ̀ ẹ̀yin náà wo midfield spain yẹn ẹ̀ rí pé yẹn àtàwọn agbábọ́ọ̀lù ikọ̀ barcelona náà lẹ́jọ́ lubẹ̀ pa mélòó agbábọ́ọ̀lù ikọ̀ madrid tó jọmọ ibi orílẹ̀-èdè spain lẹ́jọ́ ń gbá ààyè yẹn bẹ́ẹ̀ bá dénú kọ Barcelona bá ṣe ń ṣe kínní yẹn national team yóò mọ tẹ̀ wájú nú kọ Barcelona náà lami yamá náà ó tún pè pé alaye ṣé pedri ti pè yín ó ṣe pè mí tán ni ìtàn sọ fún yíyan ni kẹ́ ẹ gbọ́ ẹ̀gbọ́n o ẹ máa bọ̀ ń bí báyìí o làlígà sùọ́ ń bí o a dẹ̀ máa ṣe dáadáa champions league náà ẹ máa bọ̀ ń bí ẹ̀gbọ́n wọn ní tí wọ́n sọ fún rodrigo nìyẹn tó dẹ̀ ń dádì yẹn dúró ni pé owó ilé tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ba Madrid tí wọ́n fẹ́ san ikọ̀ Man City ò fẹ́ gba owó yẹn Man City ń dúró pé kí Madrid kówó wá nínú owó tí Madrid bá kó wá yẹn chẹ́ńjì díẹ̀ làwọn fẹ́ fi kún káwọn lè fi gbé agbábọ́ọ̀lù ikọ̀ ti Lille tá a bá sọ nípa Ayew Buhari kò sí owó ńlẹ̀ púpọ̀ torí financial fair play báwọn bá lọ gba sikini mọ̀ni lọ́wọ́ ikẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid owó táwọn ò fi kún owó yẹn láti fi gbé Ayew Buhari owó yẹn máa pọ̀ bí nǹkan ṣe rí nìyẹn lápá ibẹ̀ yẹn ẹjẹ́ á tẹ̀sọ́wọ́ iwájú ṣùgbọ́n ká tó lọ jìnà mo fẹ́ ká wo nǹkan tí agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Liverpool tá a bá ń sọ nípa Jamie Carragher eléyìí tó sọ nípa Mohamed Salah pé
Mohammed Salah yà òun lẹ́nu o pẹ̀lú ikẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Trabzonspor ilé tó lọ lórílẹ̀-èdè Turkey pé líìgì yẹn kéré fún Salah. Líìgì yẹn kéré fún Salah pé n tóun ní láníyàn ni pé bí Salah ṣe fẹ́ kúrò nínú ikọ̀ Liverpool bó ṣe kúrò yẹn láde wọn lọ́fẹ̀ẹ́ bóyá kó lọ sínú ikọ̀ bíi AC Milan àbí Juventus ìyẹn lórílẹ̀-èdè Tàló ó wá lọ sínú ikọ̀ ti Trabzonspor ìyẹn ní orílẹ̀-èdè Turkey pé líìgì yẹn kì í ṣe pé líìgì yẹn náà ò tóbi òun ò disrespect Turkish league o ṣùgbọ́n Mohammed Salah ju líìgì yẹn lọ. Ẹ jẹ́ á bá bí wọlé.

0: ẹsẹ̀ yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì wọ́n ní Vinicius Junior àwọn ṣetán láti máa fún ní £20 million lọ́dọọdún eléyìí tó ṣe dédé €24 million nìyẹn o ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta ibẹ̀ yẹn gangan ló wúwo jù wọ́n ní Vinicius Junior Madrid sọ fún ọ pé àwọn òjò máa pín image rights ní àbí lọ́dọ̀ tiwa Arsenal àwa fún ọ ní gbogbo ẹ̀tàn yẹ́nyẹ́ 100% gbogbo image rights o bá kó 5 million image rights wọnú kọ Arsenal gbogbo tó bá gbà ń bẹ àníyọ̀ kankan bẹ̀ máa mú gbogbo ẹ̀ lọ ẹjẹ́ àwo ìgbésẹ̀ tí ìkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Arsenal gbé báyìí ìgbésẹ̀ tí Arsenal gbé Madrid sì ni wọ́n sọ pé wọ́n ti sún owó yẹn kúrò ní 22 million wọ́n ti sún sí 24 million euro báyìí ṣùgbọ́n wọ́n fi àfikún sí wọ́n ní 24 million euro yẹn o kìí ṣe gbogbo ẹ̀ ní pé yóò gba 24 million pé àwọn bonus lórí ìfigagbága tó bá gbá iye àwọn tó bá mì ó ló máa mú 2 million kún 22 yẹn wọ́n sì sọ fún agbẹnusọ ẹ̀ nínú ìpàdé pé in tá a wá sọ fún yẹn dákun ẹ mọ̀ jẹ́ kí reply yẹn pẹ́ pé ẹ̀ ń ronú sí ni ẹ fún wa lésì pàápàá ẹ jẹ́ àwo in tí Vinicius in tán fi lọ Vinicius Junior yìí ojú ìtèrè Arsenal ṣé wọn ti gbé ọmọ báyìí.
1: Nbo wọn ti gbe.
0: Pẹ̀lú tí ń bẹ ń lẹ̀ yìí.
1: Àwọn tó lọ ọmọ náà náà ni wọ́n ṣì ní ọmọ.
0: Láwọn kọ́ wọn
1: ní. Tá a bá wo owó tí o náà nǹkan tó demand fún 30 million euro. Lọ́dọ̀ àwọn alákòóso òun sọ pé òun fẹ́. Mo dẹ̀rù pé 20 ni wọ́n fi ń lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó di pé yarí gbogbo náà ti ń kú sí ó ti ń wọ 25 lọ. Lápọ̀dọ̀ tèmi tá a bá wo ikọ̀ Arsenal láti bi 2 seasons nìgọ́ ká sọ pé sáà tó kọjá lọ ó fún wọn ní ẹ̀mí ìgboyà láti ṣerú nǹkan báyìí àkọ́kọ́ nǹkan tó ń lé ọwọ́ wọn ti bà so ó rọrùn fún wọn láti kojú agbábọ́ọ̀lù kan láti ibikíbi wípé agbábọ́ọ̀lù yà nílò ẹ̀ bákan náà dẹ̀ ni pé nǹkan tí wọ́n pa wọlé ó wà lára nǹkan tó fún wọn ní àwọn ìgboyà yìí ṣùgbọ́n tá a bá wò tí ó bá ṣeé ṣe tí wọ́n bá fẹ́ tó bá yẹ pé ó ṣeé ṣe tí wọ́n bá lọ fagbábọ́ọ̀lù tó bá accept oríṣiríṣi nǹkan òní yóò mú wá sí inú ọkọ̀ ti Arsenal tí àwọn nǹkan tó lè jẹ́ bí àkóbá níbẹ̀ tó rírú ẹ̀ lè mú wa náà ni pé àwọn agbábọ́ọ̀ kan wà tó jẹ́ pé by the time táwọn náà bá fẹ́ rí new contract wọn mo rò pé àwọn náà béèrè fún nǹkan tó máa jọjú ni pẹ̀lú gbogbo nǹkan tán promise Vinicius Junior yìí tá a bá wo task nílẹ̀ gẹ̀ẹ́sì tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní yọ task àfàìmọ̀ kó má fẹ́ ṣe kòǹgẹ àwọn nǹkan kan tí kò fẹ́ accept lórílẹ̀‐èdè
0: spain bówó yẹn ṣe pọ̀ tó
1: bẹ́ẹ̀ náà ni táàkì náà tó bá di pé wọ́n mú owó orí wá tí wọ́n torí pé lára nǹkan tí wọ́n fi ń ṣọ̀rọ̀ ajé jù nílẹ̀ gẹ̀ẹ́sì ò nìyẹn so èmi ròyìn pé
0: petro tí wọ́n ni táàkì níbẹ̀
1: so Vinicius Junior ó ní í ṣe pẹ̀lú pé kí ni nǹkan tó ń gangan kí ló wà lọ́kẹ̀ ṣé ikọ̀ yìí ti sú ni ṣé ó náà ṣé ó nídìí ìpèníjà tuntun tó bá yẹ pé ó nídìí ìpèníjà tuntun òkè ó nílò láti sọ pé òkè kò ń wá sínú ikọ̀ Arsenal but tó bá jẹ́ pé torí owó ni to me èmi á prefer kó ṣì wà nínú ikọ̀ ti Real Madrid mo á ṣì prefer kó wà nínú ikọ̀ Real Madrid torí pé ìṣọwọ́ yọ owó orí náà nílẹ̀ gẹ̀ẹ́sì ó yàtọ̀ sí torílẹ̀-èdè spain àwọn náà ń ṣe o ṣùgbọ́n ilẹ̀ gẹ̀ẹ́sì ó fẹ́ má lè sí ọgbọ́n kankan tí wọ́n ń rí dá sí tabawu ṣàṣà agbábọ̀ lórílẹ̀-èdè spain ni wọ́n agbábọ̀ àtolùkọ́ni ni wọ́n fi ẹ̀sùn pé wọ́n pádìn owó orí
0: wọ́n lè lẹ́lòmíì lọ́dún bíi mẹ́wàá
1: láti bí ọdún bíi mẹ́wàá sẹ́yìn pé kò san tí wọ́n á lọ wú kéèsì yẹn jáde ìyẹn ò ṣẹlẹ̀ nílẹ̀ gẹ̀ẹ́sì wọ́n ráyè escape ẹ̀ so lápọ̀ ọ̀dọ̀ ti tèmi tó bá yẹ pé ó sì ń wá pé kó máa gbá bọ́ọ̀lù ó ti béèrè fún ẹ̀tọ́ ẹ̀ mo rò pọ́n dẹ̀ ti dùn nínú díẹ̀ nínú ikọ̀ ti Real Madrid èmi ò bá ní kó sì dúró síbi tó wà.
2: Ní ọ̀pọ̀dọ̀ tèmi fún Vinny ó depend lórí personal ambition ẹ̀ inú ikọ̀ Real Madrid tó wà yẹn ó ti ṣe dáadáa ń tòótọ́ tó dẹ̀ ṣe kínní ọ̀dọ̀ gbogbo nǹkan tó ń béèrè fún yẹn wọn lè fún bẹ́ẹ̀ tá a bá dẹ̀ wo ikọ̀ Arsenal wọ́n lè fún bẹ́ẹ̀ ṣùgbọ́n another addition tó ṣeé ṣe kí tí.
0: Ẹ̀lú ẹ̀ káàsán o.
3: Ẹ̀lú.
0: Hello, Kasan. Láti Splash FM la ti pe yin lori ka se. Ki lo ko yin adugo le wa yi?
3: Ademola Yomide, adugo Gbaremu.
0: Gbaremu idi obi.
3: Ore meji. Beni sir.
0: Awa na mo badan die. Gba ole ti play ka se?
3: O ti pe sir.
0: E ti je gan o.
3: Mi te ti wa je kakari.
0: To, e ti je 50,000 losan yi.
3: Ope o.
0: Kon so ma ke wa ma pe yin se gbo ma.
3: Okay sir.
0: Bo yin se ma te yin lowo emergency phone yin wa pe yin o. Ogbeni James e te waju.
2: Ge mo yin so lo. Package tas na fun Vini. Koda eyan le so pe ohun lo se daada ju ni history. History ati gba ti Arsenal tin gbe player to tin se. So addition ti o se se ki Vini ni to ba dara po mo iko Arsenal ni pe apart from being the face of Arsenal gangogo friend. O se se ko pe ngo lo ma je face EPL. Koda di yen gan le je one of the biggest transfer in EPL kin se in terms of boya owo sisan bi kini but in terms of ire yan ti Vini je Vini sin yi to ba to boy we are dey tutun to continue ko si gbogbo nkan to ba fe se a fe si dabi igba to ye pe boya bi igba to won ati Mbappe bi igba to o ni o the same competitor ninu team to wa sugbon to ba wa ninu league mi to de wa ninu ko mi to de n se dada awon numbers yen ma hard up papa ni iru league bi EPL yen koda ati chance ati gba Ballon d'Or o ma rugogo ju inu iko ti Real Madrid lo so lapado tem o ni ohun fun ara o ni lati determine to ngangan ni lo se okay ko hun lo fun another competition ni abi ko hun ra wa bi to hun wa ko hun de continue nbe
0: to the city ni awa mo lo the city ni awa mo lo titi igba mi ta to lanfani ati pade ni ikanni yi na ikanni splash 105.5 lori eto ta lota Desmond Adegboye ga gba wo lo je ke lanfani ati je pe ke gbo wa daada lapa abe yen oga wa tudi olawo lo loto eto Alex Ferguson ti jade loko dana loko mi e se te npo ikanni splash e se o dabo
4: awon ti ni splash fm la wa fe ma gbo splash fm o wa fe ma gbo
5: splash 105.5
6: fm here is
7: 105.5
8: quick charger 240
9: hot news cool vibes sports and more on the integrity station

0: kú bàbá a kàn rìn látàárọ ni ó ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́ ó yà wò ó ń rè é.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
2: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń lálàá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀? Mo ti Káṣíẹ̀.
3: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
4: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
5: Òróró ìṣẹ́bù ni mo fẹ́ ra jàre.
4: Òróró àbúrọ̀ tí olórúkọ kẹ̀.
5: Àmọ̀ pé
4: rántí pé ìfà máa fani lákòóyá o.
5: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìṣẹ́bẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
5: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká. O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà sè.
5: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, Devon Kings. Òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: Here is 105.5. 105.6. One station, all the hits.
7: 105.5. Splash.

0: àgbà wo kí ló ṣe ẹgbẹ́rẹ́ yẹn ni.
1: Ẹgbẹ́rẹ́ ọ̀pẹ̀lẹ̀ ó tún dé.
0: Ó dé bí ṣe rẹ̀.
1: Gba risk.
0: Ọ̀pẹ̀lẹ̀ tí ò gba ẹgbẹ̀kẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀.
1: Ọmọ ọlọ́mọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kọ. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹta ni, ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹjì ni.
0: Ẹgbẹ̀ nọ́nsẹ̀nsì. Ẹgbẹ̀gbẹ̀ nọ́nsẹ̀nsì wa máa ń pè ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ fún àwa mi
1: ra. Àwa ò ní gbà, àwa ò ní gbà.
0: Nítorí wípé èdè tí ó jẹ́ irinṣẹ́ pàtàkì tí Elédùmarè fi jíǹkì ẹ̀yà kọ̀ọ̀kan nú ayé ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó sì jẹ́ nǹkan ìdánimọ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Bí àbá tiẹ̀ wá wà àtúnṣe sí i.
1: Nítorí pé
0: ọgbọ́n rẹ̀ wájú sí i. A wà á lo nǹkan tí wọ́n ń pè ní làákàyè mọ́. Tí ò fi ní jẹ́ pé a máa pe àwọn ará wájú àwọn ará àgbàní ní òmùgọ̀. Torí wípé àwọn ará àgbàní gbọ́n.
1: Wọ́n gbọ́n.
0: Bẹ́ẹ̀ sì ni ọgbọ́n wọn ìgbàani. Ó yàtọ̀ sí ọgbọ́n ọdún níwé rẹ̀ míì tá a máa sọ
1: o. Irọ́ o, irú ọgbọ́n ni nǹkan o.
0: Torí wípé ẹ sọ fún mi, láti ìgbà wọn ti gbọ́ngbọ́n pípé oúnjẹ ní àmàlà, pípé oúnjẹ ní iyán. Kí ni ohun míì tẹ ẹ rọ fún?
1: Tọ́.
0: Tẹ́ ẹ bá sọ pé ọgbọ́n ọdún níwé rẹ̀ míì. Kí ni iyán orúkọ mi wo lẹ̀ ń pe iyán? Orúkọ mìíràn wo lẹ̀ ń pe ẹ̀wà tó gbajúmọ̀ bí ẹ̀wà?
1: Tàbí ẹ̀bà.
0: Àbí ẹ̀bà. Gbàgúdá tó tiẹ̀ jẹ́ pé kì í ṣàwa gan la ní láti ìpìlẹ̀ gan.
1: Bẹ́ẹ̀ni.
0: Tá a sọ dẹ̀gẹ́ tá a ń pè ní pákí tá a fi ń rọ gàárì rọ ìlùbọ́. Orúkọ mi wo lẹ rí pèlùbọ́ o.
1: Tọ́.
0: Àwa nítorí pé ayé.
1: Wọ́n lè pe ìlùbọ́ ní afẹ́fẹ́ gáàsì ṣe pé. Ẹgbẹ́ tábìlì náà àga ni.
0: Nígbà abìrì lọ́wọ́ ẹnìkan pé kí ni jẹ́ sìmẹ́ǹtì. Ó bá ní ìyẹ̀fun kọ́lé. Mo ní omi construction powder.
1: Oh my God.
0: Ìyẹ̀fun kọ́lé. Ohun tá a bá ti ní nílẹ̀ wa, a ṣe àyálò èdè rẹ̀ ni.
1: Ó ti yé wọn.
0: Níbi wọn ti gbé ni.
1: Ó ti yé wọn.
0: Kọ̀ǹpútà ni, kì í ṣe ẹ̀rọ ayára bí àṣà.
1: Kọ̀ǹpútà.
0: Ṣé kọ̀ǹpútà nìkan ló lè yára bí àṣà ni?
1: Àwọn ẹ̀mẹ́yẹ̀ǹkan míì tó tún yára ju kọ̀ǹpútà náà lọ. Ayára bí àṣà sì ti wọn.
0: Ayára bí àṣà. Tẹ́lẹ̀ pé tẹlifíṣàn ní amóhùnmáwòrán. Àwọn kan ò tiẹ̀ lo tẹlifíṣàn mọ́ nílé wọn báyìí. Fóònù wọn ń lò. Torí móhùn ó sì máwòrán.
1: Ẹ̀rọ léwọ́ sí ni.
0: Ẹ̀rọ léwọ́ sí ni. Ẹ̀rọ náà lè ti tún pe lẹ́rọ léwọ́. Ṣé òní kan sì lẹ̀rọ tó ṣe é mú léwọ́?
1: Irọ́ o, àwọn nǹkan míì náà wà.
0: Fóònù ni fóònù ń jẹ́.
1: Àbí.
0: Torí kò sí nínú ìmọ̀ àṣà ìmọ̀ ẹ̀rọ Yorùbá, àwa kọ́ là ń ṣe fóònù, àwa kọ́ là ń lọ.
1: Àwa kọ́. Wọ́n mú wá fún wa láti ilẹ̀ òkèrè ni.
0: Àbí wọ́n rò pé tẹlifíṣàn yẹn gan, ẹ rò pé dé Gẹ̀ẹ́sì ni.
1: Wọ́n mọ.
0: Ǹtẹ́ ẹ̀ mọ̀nú ẹ̀ bó ti rínú.
1: Ó sì yẹ kí mo wá farabalẹ̀. Kò sí tó burú jù ń téèyàn ò bá mọ̀. Téèyàn bá gbọ́ ẹ̀kọ́ rẹ̀ lọ́dọ̀ ẹlòmíì.
0: Bẹ́ẹ̀ni, pẹ̀lú àlàyé
1: tó kún rẹ́rẹ́.
0: O ní sọ pé.
1: Tó sì wá ń ṣe àmúlò rẹ̀ fún àwọn èèyàn rẹ pé tó bá ìlàròpọ̀ orí tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n gbà tá a rí àwọn tí wọ́n mọ ti fún tẹ̀dọ́ rẹ̀. Wọ́n jẹ́ kó yé wa pé báyìí ni o.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò sí ní tó burú nú ẹ̀.
0: Kò sí ní tó burú nbẹ̀.
1: Ojoojúmọ́ lèèyàn ń kẹ́kọ̀ọ́ sí.
0: Bẹ́ẹ̀ni.
1: Pàápàá jùlọ tá a bá mọ̀ nípa rẹ̀. Èdè tá a bá mọ ojúlèjà rẹ̀.
0: Tá a bá ní ìmọ̀ ìpìlẹ̀.
1: Ẹ tó àwọn
0: tó mọ ojúlèjà rẹ̀ lọ. Àbí.
1: Àwọn eléyìí wọn fẹ́ gbẹ̀kọ́ nù.
0: Torí pé ẹ ṣàfẹ́ ẹ rò pé ẹ lè fi lókìkí. Ntẹ́ bá sì sọ ó ti múlẹ̀.
1: Àìrọ̀ wa
0: àìrọ̀
1: ń bọ̀ irọ́ o.
0: Odo.
1: Àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀jìnì ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ ti fún tẹ̀dọ́ èdè tá à ń sọ nípa rẹ̀ yìí
0: gan. Bẹ́ẹ̀ni.
1: Bí a bára ń gbá.
0: Rámbá jogún. Ẹ káàsán, ẹ káàbọ̀. Èmi ẹ̀mọ̀ sí ilé. Ẹni pẹ́ láti Jábìsì ṣe ìyàwó. Èmi ò sí ilé.
1: Jábìsì
0: mọ́ jáde. Wọ́n ṣe ń wí mi ni. Gbàkọ́gbìrò ìlágbédé lọ́sàn-án tòní ní Kọ́ni Splash 105.5 FM The Integrity Station Promoting Right Values. Agbétàná dànù agbé tuntun dé. Ọláníwájú Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùnsì lorúkọ mi, Elephant Solo ọ̀kan ṣoṣo àjànà kútẹ́gbà àgbòjì ẹ̀fọn papọ̀jọ G Square Arco Sky Giran Global Radio King of Scorer Continental and Intercontinental Ẹkú Kalẹ̀.
1: Ó dá láìfi àkókò ẹ̀yìn èèyàn wá ṣòfò gbáǹkọ́gbèrò yìí ti dé sẹ́tì gbọ̀nyìn báyìí o. Ẹ jájọ mọ Kawasaki Onikestro Level náà lọ̀rọ̀ ọ̀hún ò bá lẹ́jọ́ ná. Ó ti gbìnà yánu ìyá. Adini yin na ni o.
0: Bẹni.
1: Aminat Adetun Badmus oloruko temi o. Motala yin eleyi to se be nkan mama.
0: O ngbegeji.
1: Mama.
0: Aletile.
1: Mama.
0: O ti bu se gada.
1: Mama o.
0: Iya seri.
1: Mama.
0: Oko seri.
1: Mama.
0: Mama lata.
1: Mama.
0: Lojo Sunday.
1: To se dada.
0: O se normal.
1: O
0: ya gba nkan gbiroyin. Ko ma sere gede se bi omode gbe tun fulu dani bayi lori woro ni woro ti woro ti woro ni koro ju koro ko ma to pinpin Bangkok gbiroyin must show o ya wa yo re wa ma deyin so tori won mu bread bo and ready today ala tele ke ni fila to iroyin re punch lo gbe akole re re Bangkok gbin to si mu jade re won ni to owo osikun olopa tun ti te ni afurasi kan lori iku to pa akeko gboye ti ile eko fasiti Jos kan ti ile eko fasiti ti nbe ni Jos ti Sololu ipinle Plateau won ni akeko gboye kan na ni won ran lo si orun Asante o awon kan si ni won tin fura si owo tin te won bayi owo tun ti te elomi
1: o de o tin to pinpin bi o lo fa fa ni woro si woro ni woro si woro ni o e mo pe gbanko gbiroyin tosan toni ogbodo farahan dandan ni won ni awon osise ologun meji kan re o le to je pe owo ti ba won ile ise ologun le ina lo mu won le barajo gan nje bo loro won se je won ni be la bi ni o ebe ranti pe pela ti javis seyawo le ni jo meta ye won ni awon osise ologun meji ta so nipa won ye won wa lo be la je pe ile ise ologun lo ran won se tenu won ba lo ni ona wo gan ni egba ti e fi de be kini ti an lo re se nbe eyan mo gbo losan toni o ti gba nko o si regbi mo won lowo
0: won si so pe atenu ki se omi battery
1: eyan
0: le gbenu si
1: ibo
0: e fa ma fa nla po ya
1: o ma je jo
0: si na mi yo bi o ni nice o da punch na lo tun gbe eleyi jade losan toni o nibi ti won ti ni owo osikun olopa ti te awon ajeran gbe mokan la ototo ajeran gbe ajeran gbe ze ajeran gbe ni an ze bo nibi ti ka ma jima alu gbe ka ma ji ibaka se gbe ka ma dikata katara kun mi gbe nise ti won
1: eni eleni
0: be si re o adupe o ogoji nu awon eranko ti won ti ji gbe ohun na ni won gba ominira ni ipinle Jigawa ni isele yi ti sele Bangkok gbiroyin lo gbe nikan ni omo luabi ekunrere re nbo laipe o
1: o de omo odun merindin ni ogun kan re le to je pe omo okunrin ni o ha omo lagbara bayi o ese re yegere o bonu alagba lugbo omi eja o si se be dagbere faye pe o digbo se bo gan ni sele o se wa waye to fi n digba nkan gbe osan ile lanfani ati gbo o ba koko re ba tito
0: mo fe bere bere kan ni o kini ato laarin omi eja ati odo eja
1: odo eja mo fe o bere o omi to ro eja mo jo mo bere
0: gba mi
1: o se o ku la kai
0: o se o da to Daily Post na lo tun gbe eleyi lodo temi nbi awon lopa lo se lalaye ona ti won gbe gba to fi je pe itakun awon eni bi ajinigbe to fe lomo agbe oloko ojise olorun kan ati en ti se adari ile eko kan ni ipinle Delta ti oju oloko won fi to ti won fi mu ada ti won si fi han sogan o se wo atata ka tun ma gbo ti ijinigbe nle yi ipinle Delta leleyin be won ti so o se wo fun awon ajinigbe o eyi na ni bi asiri won se tu ti akara tu se po Bangkok gbiroyin Daily Post to yato si Daily Pot ohun lo gbe lati Unipot
1: e gbagbe nkan ti mo se okan
0: na foriji
1: o da to ba ni be ja lo taratara si inu iwe iroyin The Nation le to jade fun ta osan toni o won ni ijeje mo pe awon eyan meje kan eleyi to ja wi pe ha ninu isele jambo oko eyi to waye ni opopona morise to wa lati enugu wo ilu Port Harcourt won ni mo ti dagbere faye podigbo se o isele to lagbara gba ni awon eyan kan na tun re ile to je pe meji ninu won fara sise o enikan dagbere faye podigbo se isele jambo oko na tun le leye ipinle Eko lo ti waye bo gan lo se sele to fi di gbanko gbe oba to ni wa yo ma fa abo ebu wa ni o egbo ba koko re ba titun
0: bi asiko ba to be na le egbo Bangkok gbiroyin yi ni ekunrere sugbon e kokko gba akole re Daily Post lo gbe jade nibi ton ti so pe ile ise ajo eleto abo are ni labolu o na ni won ti kede ibawi to gbopon fun mokandini ogorin awon osise labe ajo na 79 personnel lori iwe pe kini lórí pé wọ́n ní wọ́n ṣìwàhù lẹ́nu iṣẹ́ misconduct nù ìṣìwàhù lẹ́nu iṣẹ́ àìbìkítà fún tí òfin àti ìlànà iṣẹ́ sọ won ni be si ni owo ti awon meji la mi awon meji la wo bawo ni ti won se je e gbo nigba ti asiko ba to Daily Post lo post ye
1: o da leyin osu mefa ile ti eni won ti je ogo ara awon eyan kan gbe ni ipele Kwara oro n pada bo pe de o o bayode tori pe won ti gba idande won baye awon melo gan o na ni ajigbe ni nkan bi osu mefa seyin awon melo ni ti gba idande won gbankogbi to sokale layo ni o e gbo ba koko re ba ti to amose score won ni ile ise olopa won mo ti sawari awon korokondu ibi ti awon oniwo daran kan e ti n fara pamọ si le ti won ni awon eleye kanan jogban iko ako nana to lagbara ni won won wa lo re wa awon gbo oba kan e ti n be ni ipile plateau ipile bauchi ibe gan o na ni won awon olugbo la mo pa won yun olugbo ni won fara ninu gbo ni n fara ha si gbogbo aye n gbenu awon n gbenu gbo awon atawon ebora na won jo n se ah awon nkan jo buku buku ni ati gbalẹ lowo won bayi o bo lowo sese ya eyan mo gbo losan toni gbankan gbero igba ni
0: ikanni omo luabi na lewa ikanni splash 105.5 fm the integrity station promoting right values nibi ti gbankan gbero yin ti n tesiwaju èyí gangan sì ní ìkànnì ẹlẹgbẹlẹgbẹ olùfẹ tí ó lóhùn kà rárá o punch ló gbé ìròyìn yìí jáde níbi tí wọn ti ní ọwọ ṣìkún ẹka elétò ìlera ti ìpínlẹ kánò ní ìfọwọsowọpọ àti ìṣiṣẹ papọ pẹlú àjọ alákòóso fún àwọn iléeṣẹ tó ń mójútó ètò ìlera tó jẹ ta ládàáni wọn ní náà ni ọwọ wọn ti tẹ àwọn kọsọńgbò òṣìṣẹ elétò ìlera kan àwọn tó jẹ ayédèrú gbà rọgùdù àgbélẹ gbìdà nínú àwọn tí wọn ń pera wọn ò fege tí wọn ń pera wọn ní elétò ìlera tí wọn ò sì jámọ nkankan níbi kankan tẹni kankan ò sì mọ wọn dèbí pé wọn ò tiẹ ní ìwé ẹrí kankan o wọn ni wọn ní àwọn ààyè gbogbo tí wọn ti ń ṣiṣẹ ẹbí wọn tí wọn ń rò pé àwọn ń ṣiṣẹ ẹrẹ tí ọpọ rò wípé wọn ń ṣiṣẹ ẹrẹ fún àwọn fáráyé irọ ni o wọn fi wọn gbowó ayédèrú oògùn ni wọn ń lò wọn fi wọn gbowó ayédèrú abẹrẹ ni wọn ń gún wọn àti báhùn lọ níwà ìbàjẹ tí wọn ń hù ọpọlọpọ ẹmí ni ó ti tara arú àwọn èèyàn bẹẹ ṣòfò bẹẹ bá pè wọn lápá àyàn kò sí ní ti fi ṣe ni pọnchì ló pọnchì ẹ gbáǹkan gbìròyìn ó gbé ní ẹkúnrẹrẹ o.
1: ó dà ní ìpínlẹ̀ katsina àwọn ìkọ̀kan lè tó jẹ́ pé elétò ààbò làwọn náà wọ́n ń gbógun ti àwọn ìwà àbàjẹ́ hisbah lámọ̀ wọ́n sí o wọ́n ní wọ́n ti pàṣẹ fún àwọn èèyàn wọn àwọn òṣìṣẹ́ wọn pé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí bẹ́ẹ̀ bá gbàṣẹ láti ilé ẹjọ́ tàbí kẹ́ ẹ gbàwé láti lọ rèé yẹ nílé onílé tàbí kẹ́ ẹ lọ yẹ ilé ìtura wò ẹ gbọ́dọ̀ yábo bẹ̀ mọ́ o ẹ gbàṣẹ gbòǹtẹ̀ kẹ́ ẹ tó wọlé ìtura pé ẹ fẹ́ mọ ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀
0: ẹ má lọ fojú kó jáde
1: bó o gan lọ̀rọ̀ ọ̀hún ṣe wá lọ gbákọ́gbì tó yẹ kẹ́ ẹ gbọ́ ni ẹ gbọ́ lọ́sàn-án tòní àmọ́ṣẹ́ kọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ bauchi ní ẹ̀mọ̀ ti náwó gan arákùnrin kan o ẹni ọdún 35 years old suspect wọn ni mímú tí ẹ mú òrùlé-èlé eléyìí tó já wípé owó rẹ̀ ó tó 2,000,000 òun náà mọ̀ ni wọ́n ní ó jí gbé o ní ìpínlẹ̀ bauchi bó o ló ti gbé gan ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní bákòókò rẹ̀ bá ti tóni o.
0: èyí àti ọ̀pọ̀lọpọ̀ gbáǹkan gbìròyìn ní bẹ lọ́sàn-án tòní àmọ́ ẹnìkan jẹ́ kílẹ̀ fẹ́ ọmọdé kan ìdáná kó pé kí tẹ gbé òun má jò yìí náà ni ó sì gbé wa lọ tààrà báwọn sójú ọjà látọ̀dọ̀ àgbáwo nígbà tá a bá lọ tá a bá darí dé ìgbà náà lẹ́ẹ̀tọ́ a máa gbọ́n tó ń
1: ṣẹlẹ̀.
2: Babe, why are you frowning for me now?
3: Woman, make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: American Open University, Nigeria. The new dawn in Open University education in Nigeria. Licensed by the National Universities Commission, NUC, all our courses are fully accredited. Study from anywhere and earn a future-ready bachelor's degree with no UTME required.
6: Serious?
5: Yes, you don't need UTME for admission. Apply anytime using WAEC, NECO, or NAPTEP. Whether you're a fresh secondary school graduate, a direct entry candidate, an HND holder, there is a pathway designed just for you. Choose from our industry-focused degree programs, including business administration, software engineering, cybersecurity, business information technology, and many more. American Open University offers 70% scholarship to the first set of intakes. Admissions are open all year round. Apply today at www.aouniversity.edu.ng, 0807-840-5282 or 0812204-4014. American Open University Nigeria, shaping future-ready leaders.
7: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
9: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
10: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
11: Ekule o. Ah, ebi n pa ka si nkan si mi la.
12: E kaabo iya mi. Ki le wa je bayi o.
11: Ah, iwa na, mo fe unje to yeruku lala to si ta lenu.
12: Hmm.
11: Mo fe ko lo tirin, ko ma si se meyen meyen.
12: Hmm.
11: Mo fe ko sokutu o.
12: Hmm.
11: Ko gba yagi yagi.
12: Hmm.
11: Mo si fe ni kia kia. Se le se sa.
12: Be ni iya mi. Golden Penny Noodles lo le se.
13: Golden Penny Noodles bi o se fe lo se ri. Je gbadun ojulo wa dun Golden Penny Noodles.
11: Mm. Se won ko mi. Bi mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi.
12: Iya to ya yi to si mo tojo omo ni.
13: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi.
14: Irigina lairabu ke okere ba
0: so e kaabo pada lati oju oja ati lo ati de na nu ikanni omoluabi le ngbo yi
1: yes ken
0: ikanni elegbelegbe olufe ti o lonka
1: be ni o
0: to agada ma daru kikan ma fashion san imu iwe royen punch lo gbe ile jade ati mu akole re lekan wa yi o egbo ekun rere o won ile se olopa to nbe ni ipinle plateau na ni owo sikun won tun ti te eni afurasi kan e tun ni o le sai ni kan se pe ko le sai ni kan se pelu ibinu ikolu ati idemi akeko gboye kan legbodo akeko gboye ti ile ekan nla fasiti ti Jos eni ti oruko ya ma je Ibrahim Mbaya won ni ile se olopa sapojuwe mimu sikun eni afurasi otun yi gege bi aseyori nla kan ninu igbese iwadi eleti o nlo lowo lori isele to bani lokan je ohun to si mu ki opolopo gbara tatan leyin isele iku eleti o ti koko waye ni ti o je wipe eni kan na to je akeko ni ile eko ti fasiti ti Jos ohun ti won ni won lu eleyi na ni alupa pelu esun ti won fi kan wipe o le loja agbenuso ile ise olopa ni ipinle ti plateau lohun SP Alfred Alabo lo se alaye oro yi lekunrere fun awon niroyin to si filede ni ojoru Wednesday tana ni Jos gege bi o se wi won ni awon osise otele mu ye ti ile ise olopa ona ni o je pe okan ojo kan awon sini gbere papo ati itanu lobo ni won sise le lori o lowo sikun won ba te Yusuf Christopher Beskeni ti o je okunrin eni odun 24 si ni pelu lori esun ti won ni onise pelu igbemi eniyan hun ogolopa won soro wipe awon apile se iwadi ati eri ma germany so ti won gbajo ni kopẹ ko jina laipẹ laipẹ yi o na ni o fi han wi pe eni afurasi na ni pa nla kan ti o ko nibi isele ele to lodi si ofin ti o fi so eni leni di ero orun o wa tesi waju pe best kenny na ni o kopa ninu bi won se so mbaya mo opo nigba ti awon eyan ti inu bi sire ti awon eleyun bere si ni diya je gidigan ni ikolu e to buru jojo to se pada se sababi iku to pa onitohun iyun ibrahim baya oni ile ise olopa fi kun oro wipe eni afurasi ohun o na ni o nbe ni akulo awon olopa o to si n seran lowo nla pupo fun awon oluforowani ni fun wo toje olopa otelemuye nigbati akitiyan gbogbo si n lo lati tubo ri wipe awon afurasi bi ti e to ku won o de ni ti won gbe tori pe won ni won ti mu scrubi o won fe gbigba mole won ti japa won ni en ti se adele commissioner olopa ni ipinle ti plateau dcp usman sheikh adamu na tun mo da awon molebi olugbe na loju ati gbogbo omo bibi ipinle plateau wipe e gbo idajo ododo na la wa duro fun labe bo ti le okori idajo ododo ti idajo ododo na ni o si se la fi mule punch lo gbe iroyin kilode se bo fin ti wa wipe be ba muyan be ti e fura si e fa won lolopa lowo idajo owo idajo ese kese idajo oju ese
1: oda
0: o lodi si ofin be si ni eledumare gan ko ko da eni te ba ti mu te ba fura si po ni n to se to buru jojo e fa won le awon alase lowo
1: be ni
0: tori pe nu iwadi ta le pada mo o se se ko ni ton ko ma mowo ko si ma mese nipa esun ta ka si won lorun tan wa le bi tan le se lorun be ba pa la ise ha e ti eru ta tu bo tan eru tojo keyin eru tinu sari
1: o da to ba ri be wa ja lo tara tara sinu we royin the nation ele to jade photo ni o won ni ile ise ologun tori le de wa nigeria ni amo ti nawo gan awon osise won meji kan o le ti eni okan lara won ona soya ife oluwa ati keje eleyi toruko re nje upai onyeche nje bo ni tan mejeji se je won ni be la bi ni o won ni jeje mo pe awon mejeji tan je omo ise ologun ye o na ni amo lo o si bi igbeyawo abibu amzati en ti gbogbo eyan mo si pela atohun ati yawo re jafisi eleyi to waye ni leki ni ipinle eko lopin ose to koja ni won ni awon ise ologun mejeji ye eleyi ti ani awon mejeji ibi ti an pele pin won si leki won ti ma sise won o na ni ilewosan ti ilese ologun eye to wa ni obalende iyen ni ipinle eko nigbati agbenuso ini fun owo kankan le ni 80 ilese ologun eye ti o mo soro ogagun musa yayanu o fi doro na mule leyi to nse lalaye pe se ri awon mejeji ta so nipa won ye ojo osegun tuesday ose yi ni won mu won leyi ta si wa ni akata ilese ologun nibi ti a ti se apatenu jawo bayi o nigbati o tesowo waju o ni jeje mo pe awon mejeje o na ni fana mo gbe won o nibi ti a ti ni won tele awon alejo o wole won tele won jade be na ni won si ndabo bo awon eyan e ti nbe nibi igbeyawo na won tesi waju ninu awon oro le ti e gbe kale o pe e wo ogba ti fana nbo de bayi kaluku awon eyan be si ni so le fana na lori ni o pe e wo awon mo se ologun ile de wa nigeria ta lo pe han wa bi kini ti an se nbe un bo yan se di eni tin lo tin bo tin da bobo awon eyan ni bi igbeyawo eleyi ti won se won wa tesi waju pe ko da gan fọran ta so nipa re yi o safin awon mo se ologun won o ni bi ti an ti ni gbaju gbaja enikan eleyi to je pe itakun ejera tiktok lo wa avana ni apo ko re won ni bi ti nbo bayi won sa so nto ni won gadi e lowo waju won gadi e lowo eyin won wa tele titi to fi wonu ibi ti an ti se igbeyawo na lo won ni se re eleyi ti won lo se yi ko bo fi mu ni tori pe ileise ologun won ran won se eleyi ti an lo re egun le ise ti o bo fi mu o ni won si lo re se
0: a
1: mejeji bayi won ti wa o lakata ileise ologun nibi ti an ti ni won wo koi koi
0: ni akobi ijimeri
1: banko gbiroyin nu o lọ́sọ̀ tòní.
0: ó dáa tó gbáńkọ́ gbìròyìn tẹ̀síwájú ọjàre lọ́dọ̀ tèmi náà ń bí tí ìwé ìròyìn punch tó gbé jáde o. wọ́n ní tọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ jigawa nawo sikun won ti te awon afurasi mokanla ototo kan afurasi gberan gberan koda gan won ni omorile ede olominira Niger yun Nigerian nationals meji na ni won be lara awon ti won mu o goji eranko ti won jigbe pelu won na si ni won tun ri gba pada lowo won odindi ijoba ibile merin ototo ni ipinle Jigawa ni won ti sise bi jeran gberan baba ta ni segbe gberan bo ba sobirin kan rugberuba okay orike awon kan ni nle Yoruba won ni iwe iroyin punch to je tori aye lu jara won na lo gba iroyin jo bi pe e o gbo o bi pe sikun ti owo ti awon mokan layi aseyori be o na lo ni se pelu iko kan ile ti o je pe o waye ti won le o to le waju iko ti awon lopa to sele ni gbiwa Adijia, Gwaram ati Taura. Awon bi te gbon won ni joba ibile merin ni won o. Won ni bi ti awon lopa ti won ti je ko ye won pe bi rin ba kan rin okan te fun kan ni. Won sise papo pelu awon eso eleto abo ti ese kukunbe ton je figilante. Be si ni awon itanilolobo to duro re ati ipe gbamigbami eleti o je ooto. O na ni won gun le ti won fi sise ti won fi rise se. Agbẹnusọ ileṣẹ ọlọpàá ní ìpínlẹ̀ Jigawa SP Shisu Adam ló fìdí sìkún tí ọwọ́ tẹ àwọn mọ́kànlá náà múlẹ̀ nínú ọ̀rọ̀ eléètò wáyé ní ọjọ́rú Wednesday ní Dúsè tí ṣolú ìlú ìpínlẹ̀ Jigawa ò tó sì sọ̀rọ̀ wípé ikọ̀ ọlọ́pàá náà ni àwọn jọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àtìlẹyìn àwọn elétò ààbò tó jẹ́ ti ẹsẹ̀ kùkú níbẹ̀ náà láti rí i wípé gbogbo ìwà ọ̀daràn àti ìjẹran gbé gbogbo lóríṣiríṣi yóò máa di nǹkan ìkọlù sí àwọn táwọn ó máa ṣe sí àwọn ẹni bí wọ́n ni tí wọ́n bá ń rúfẹ́ ìwà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Jigawa ni ìyún Shisu Adamu bó ṣe tẹ̀sọ́wọ́ iwájú ó ní àwọn ẹni afurasí ọ̀hún náà ni ọwọ́ tẹ o bẹ́ẹ̀ ni kó tó di ẹ̀dí wípé lẹ́yìn ìgbà náà ẹ̀wẹ̀ ni àwọn ẹran tí wọ́n jí gbogbo làwọn tún lọ rèé kó wọn níbi tí wọ́n wà ogójì ni Adam sọ̀rọ̀ pẹ̀lú ikọ̀ tó léwájú wọn tí wọ́n fi lọ rèé gba ìdáǹdì àwọn ẹranko ọ̀hún àgùntàn 37 sheep ewúrẹ́ 10 goat àti màálù 3 cows èyí tó kó gbogbo ẹ̀ papọ̀ lóǹkà tó di ogójì ó fi kún un wípé àwọn ẹranko ọ̀hún òun náà ni àwọn afurasí wípé jíjí ni wọ́n jí wọn gbé tó sì jẹ́ pé wọ́n ti wà ní àkàtà àwọn ọlọ́pàá fún ìwádìí tó péye báyìí àwọn ọlọ́pàá bákan náà ni wọ́n tún rí ọkọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n gbàgbọ́ wípé ó jẹ́ ti àwọn afurasí ọ̀hún tí wọ́n ń lò láti máa fi jí ẹran ẹlẹ́ran gbé o ìdálu ní ìṣèlú kò lè fi bẹ́ẹ̀ yé gbogbo àwa tá a wà lápá bí wọ́n ṣe ń sin ẹran tó fi jẹ́ pé àwọn kan ó kàn débì kan ó kó ẹran sínú ọkọ̀ wọ́n sì máa kó lọ onírúurú olè ní ń bẹ fọ́lẹ́fọ́lẹ́ olè ń bẹ olè gbẹran gbẹran wà olè gbọmọ gbọmọ ń bẹ olè tí ń kówó ìjọba olè náà lòun
1: náà
0: gbéwìrì ni.
1: Ó dáa tó bá níbẹ̀ wá já lọ sínú ìwé ìròyìn punch ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó lágbára gbá ó mọ̀ wáyé o wọn ní ọ̀dọ́mọkùnrin kan ní ọdún 15 eléyìí tí orúkọ tiẹ̀ ní Isa Muhammad òun náà mọ̀lẹ́sẹ̀ rẹ̀ gẹ̀rẹ́ o ó yẹ̀ ó sì rèé sínú odò ẹja kan ètí bẹ ní òpópónà dísínà tó wà ní dúṣe ní ìpínlẹ̀ Jigawa ni wọ́n ní ọgbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ báyìí kálukú àwọn èèyàn tí ń bẹ́ ńbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ni o pé eléyìí gan ni wọ́n ń pè ní gbáńkọ́ bíi torí pé ìṣẹ̀lẹ̀ alágbára ni nígbà tí àwọn akọ̀ròyìn ìwé ìròyìn punch ó mọ̀ ṣe àkọsílẹ̀ ìròyìn ọ̀hún wọ́n ṣe lálàyé o pé ẹni tí í ṣe agbẹnusọ ìní fún iléeṣẹ́ abẹ́rí làbòlú eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Jigawa agbẹnusọ wọn bẹ asc badarudeen tijani òun náà ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn pé ẹ wò gbàǹkangbì ìṣẹ̀lẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ti ń béèrè òun náà láàmà ṣe àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tìjani tẹ̀síwájú o pé ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ó wáyé ìyẹn ní nǹkan bíi 4:00 ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday léyìí tí kálukú ń gbàdúrà pé ká ṣẹ́gun ọ̀tá kárẹ́yìn odi wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ọgbà tí ẹsìn arákùnrin ọ̀hún ré sínú odò ẹjọ́ ọ̀hún òun náà ni wọ́n ti ké sí wọn níléeṣẹ́ ààbò ẹni làbòlú o kí wọ́n lè ràn wọ́n lọ́wọ́ láti dóòlà arákùnrin náà ó nígbà táwọn débẹ̀ ẹ̀yin kọ́ ẹ̀yìn èèyàn wa lóòótọ́ ló ti ré sínú odò ẹja náà ṣùgbọ́n ṣé àwọn gbìyànjú láti fa arákùnrin náà yọ wọ́n níbọn ti ń fà á yọ báyìí eré tètè ó di ilé ìwòsàn ni o wọ́n nígbà táwọn gbèdé ilé ìwòsàn general hospital èyí tó wà ní dúṣe ní ìpínlẹ̀ jigawa wọn ni dókítà onímọ̀ṣègùn òyìnbó èyí ti ń bẹ lẹ́nu iṣẹ́ ó yẹ wò ó ó pé ẹ mọ́ ti gbé wọlé o níbi tẹ́ lọ rè é gbé sórí ibùsùn ẹ mọ́ gbé wọlé wọn ni ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló ṣẹlẹ̀ wọn ló ṣe lálàyé pé kẹ́ ẹ tó gbé débí o ti dákẹ́ ìṣẹ̀lẹ̀ tá a sọ nípa rẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì ni o léyìí tó jẹ́ pé ní kété eléyìí tí dókítà onímọ̀ṣègùn òyìnbó ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ òun náà ni àwọn ẹbí isa muhammed ti tẹ́wọ́ gba òkú rẹ̀ kí wọ́n lè lọ sí ní ìlànà ti mùsùlùmí ẹni tí wàá ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ ààbò ẹni làbò lù ú eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ jigawa ìyẹn muhammed kabiru ngawa nígbà tóun sọ̀rọ̀ ń tiẹ̀ ó ní kò sí méjì tá a sọ báyìí o bí kò ṣe ká bá àwọn ẹbí eléyìí tí wọ́n pàdánù ọmọ wọn isa muhammed kẹ́dùn torí pé ọ̀dọ̀ ọlọ́run la ti wá ọ̀dọ̀ rẹ̀ là á sì padà sí ìwé ìròyìn punch ló gbé lónìí o gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
0: ọkàn ṣoṣo ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ máa rán méjì ni wípé a ó padà lọ́jọ́ kan
1: bẹ́ẹ̀ni
0: béèyàn ní lọ ẹ jẹ́ ká mú kúrò nú
1: èrò
0: ṣùgbọ́n kí la ṣe ká tó padà la ní láti mójútó a ti wáná dandan sì ni ká lọ kí wá láwàá ṣe ká tó lọ ìyẹn ní bùkátà kan ṣoṣo tọ́lọ̀ fẹ́ ká gbọ́nu o nínú gbogbo àájẹ èèyàn
1: a lówó
0: kí la ṣe
1: sọ́wọ́
0: fẹ́ lu jìbìtì lówó ni ló fẹ́ lu jìbìtì kọ́lé ìwọ́ fẹ́ lu jìbìtì ra mọ́tò máa ro ààyè yẹn àárín yẹn náà ni
1: kí ló ṣe ṣé wọn fẹ́ máa fi ipò rẹ ní ọmọ làkejì rẹ lára
0: àwọn tó gbọ́dọ̀ máa rò tó gbọ́dọ̀ wà nù rò rí rẹ nu pé torí ó ti mọ̀ pé lọ́njọ́ kan ǹjẹ́ ntọ́ ọ̀nà tó fẹ́ bá lọ yìí ṣé ọ̀nà tó rọ̀ ọ̀nà ẹ̀yẹ ni àbí ọ̀nà gbòòrò ọ̀nà jàǹnà mọ̀.
1: ọ̀nà tó rọ̀ ọ̀nà iye ọ̀nà gbòòrò ọ̀nà jàǹnà mọ̀.
0: ọ̀nà tó rọ̀ ọ̀nà iye. ó dà tó o daily post ló gbé gbàǹkangbì ròyìn eléyìí lápò ọ̀dọ̀ tèmi ń bí o níbi tí wọ́n ti wí pé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ delta lọ́hùn náà ni wọ́n tún ti ṣe àṣeyọrí o láti dẹ́kun ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan tí ìbá ti wáyé òjíṣẹ́ ọlọ́run kan ni wọ́n fẹ́ jí gbé o àti ọ̀gá àgbà tó ti jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀gá àgbà nílé ẹ̀kọ́ kan ní ugeli wọn ni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ delta sp bright edafe náà ló sọ̀rọ̀ yìí di mímọ̀ ní àná ọjọ́rú wednesday wípé ní ọjọ́ kọkànlá ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù agẹmọ ìyún oṣù kẹjẹ tá a lò kọjá nú ọdún tá a wà yìí o òun náà ni ikọ̀ ọlọ́pàá tó jẹ́ ti ọwọ́ kínní wọn ní ugeli ń bẹ̀ léyìí tó jẹ́ pé lórí ìtanilólobó kan àná ni wọ́n ń ṣiṣẹ́ lé lórí wọn ni wọ́n dẹ́kun ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan tí ìbá wáyé wípé jeremiah ẹni ọdún 34 ṣùgbọ́n tí wọn ò forúkọ bàbá rẹ̀ kún òun náà ni ó ń gbìdánwò láti gba ẹnìkan sí ibi iṣẹ́ ìjínigbé kan eléyìí tí wọ́n fẹ́ ṣe o lójúpọ̀nà àtijọ́ òjíṣẹ́ ọlọ́run kan àti òṣìṣẹ́fẹ̀yìntì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ òṣìṣẹ́fẹ̀yìntì kan ni ogeli gbé o wọn ni ọ̀rọ̀ òun náà ni wọ́n gbọ́ tó ta sí wọn létí ta ti wèrè ń tèkútè ilé abiamu onígbẹ́kun ọmọ rẹ̀ kó má ta ti wèrè la kàsìmàgbò onígbẹ́kun ọmọ rẹ̀ kó má ta ti wèrè wọn ni náà ni wọ́n ṣiṣẹ́ nípa ní wàràǹṣẹ́sà èyí tí wọ́n sì fi tẹ ẹni afurasí ọ̀hún ní ugeli wọn ni ìwádìí ìgbìyànjú lóríṣiríṣi láti jẹ́ kí ó di ìrọ̀rùn láti mú àwọn ẹni ibi ọ̀hún kọ́wọ́ fi lè tẹ́ òun náà ni wọ́n ti ibẹ̀ ni wọ́n ti ṣàwárí odindi ìbọn kan o àti ọta ààyè tí wọn ò tiẹ̀ tí ì lò ó sọ̀rọ̀ pé ẹni afurasí ọ̀hún náà ni ìwádìí sì ń lọ lọ́wọ́ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ pọ́n fún un kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ delta cp yẹmi oyeniyi náà ni ó gbóṣùbà kárí láì fún ikọ̀ ọlọ́pàá tí wọ́n ṣe àṣeyọrí o pẹ̀lú ìfìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn tó máa tẹ̀síwájú láti ṣiṣẹ́ àwọn gẹ́gẹ́ bí iṣẹ́ ni àwọn ò ní sùn wàrà ro slonjo slonjo àbí tẹ̀tì nígbà kọ̀ọ̀kan láti fi rí i dájú pé ibi gbogbo tí àwọn ọ̀daràn tí wọ́n bá ń wà tí wọ́n mórí mù sí náà làwọn ti máa yọ wọn ṣó gan o jìgá làwọn sì máa yọ wọn bí ẹ ń yọ jìgá náà láàrin ọmọ ọ̀ka ẹsẹ̀ àfipáwowó wọn yìí kádún àfi wàràwọ́ làwọn yìí kóṣù gbogbo títí wọn ò lówó wọn ò jẹ èèyàn ń bẹ lábà tí í jẹ̀sùn iṣu gbogbo títí ọ̀rọ̀ yọ gbogbo yọ padà wọ́tọ́ ni bá a bá ń ṣe sùúrù tá a sì ń ṣiṣẹ́ táwọn sì fi lédùn máa rè sílẹ̀ nígbà kọ̀ọ̀kan wọ́n á rọ gbogbo ẹni tí ń bẹ ní agbègbè ọ̀hún pé ẹ túbọ̀ máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ni ẹ túbọ̀ máa ràn wá lọ́wọ́ nípa fífi tóni létí ní àsìkò ní yàjò yàjò bẹ́ẹ̀ bá ti ṣe ń ní ìfura wípé àwọn ẹni ibi kan rìn láwọn agbègbè kan láwùjọ yín o bẹ́ẹ̀ bá rí nǹkan ẹ máa wí nǹkan.
1: If you see something, say something.
0: Say something. The Daily Post náà ló gbé.
1: Ó dáa tó bá níbẹ̀ wá já lọ tààràtàrà sínú ìròyìn kan eléyìí tó jẹ́ wípé ìwé ìròyìn Daily Post ló gbé lónìí o. Wọ́n ní ìjọba wọn ní ìpínlẹ̀ Kwara náà ló mọ̀ ti kéde o pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn kan eléyìí ti hàn jígbé ní ọjọ́ kẹta oṣù kejì ọdún tá a wà nínú ẹ̀ yìí léyìí tí wọ́n ní wọ́n kọlù wọ́n ni o ní agbègbè kan eléyìí tí wọ́n pè ní Woro àti Nuku eléyìí ti mẹ́níjọba àbílẹ̀ Kaihama ní ìpínlẹ̀ Kwara. Wọ́n ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí hàn jígbé yìí òun náà lọ́nà mọ̀ ti ṣe é torí pé wọ́n ti gba ìtúsílẹ̀ wọn kúrò lákàtà àwọn ikọ̀ burúkú eléyìí tí wọ́n jí wọn gbé o. Ìkéde ọ̀hún eléyìí tó fojúbàdé ní ìtàkùn ayélujára ìbánidọ́rẹ̀ẹ́ Facebook eléyìí tí a gbé síbẹ̀ ní àná ti ṣe ọjọ́rùú Wẹ̀sẹ̀ ni o. Wọ́n ní ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ ìròyìn gómìnà wọn ní ìpínlẹ̀ Kwara ìyẹn Abdulrahman Abdulrazak lórúkọ gómìnà wọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ńkọ́ Ọláyinka Fáfolúyì ìlú ọkọ̀ tí í jẹ́ o. Nígbà tó òun ó pàbí tí ó sì mọ yabìdún ọ̀rọ̀ ó ṣe lálàyé pẹ́pẹ́ yẹn bá ní alhamdulilayi ọpẹ́ fọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ o. ó lẹ́yìn táwọn dúpẹ́ fọlọ́run tán à ń tún wá dúpẹ́ o lọ́wọ́ ẹni tí ṣe àìlólédè wa nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọpẹ́ àwọn olópin ó lọ tààràtàrà sẹ́kẹ̀tà àwọn òṣìṣẹ́ elétò ààbò gbogbo eléyìí tí wọ́n ṣiṣẹ́ takuntakun àti gbogbo àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé ipa tí wọ́n kó kéré ó ní gbogbo wọn pátápátá báyìí òun náà ni àwọn dúpẹ́ fún o. wọ́n tẹ̀síwájú nínú àwọn ìròyìn léyìí tí wọ́n gbé kalẹ̀ pé àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n jí gbé yìí àwọn afurasí ikọ̀ burúkú Boko Haram èyí tí wọ́n ní wọ́n lọ́sẹ̀ mọ́ àwọn èèyàn kan tó jẹ́ pé alákatakítí ni wọ́n. wọ́n ní ìyàbọ̀ agbègbè Woro yìí o àti agbègbè Nuku wọ́n ní bí wọ́n ti ń yáa dé báyìí tòrótòrò ni o lórí ọ̀kadà èyí tí wọ́n gbéde. wọ́n ní bí wọ́n ṣe ń dé báyìí wọ́n dá wàhálà lẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣa àwọn èèyàn àbígbà téèyàn bá hera ẹyìn ńlẹ̀. wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ o pé ìjẹ́jẹ́ mọ̀ yìí pé àwọn èèyàn tí wọ́n kó lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń wí o igba òun náà ni kó wá wọn ṣe. wọ́n wá tẹ̀síwájú pé ìjẹ́jẹ́ mọ̀ pé bí wọ́n ti kó wọn báyìí wọ́n balẹ̀ wọn jẹ́ wọ́n gbọ̀nà wọn jẹ́ gbogbo ibi tí wọ́n fara ẹ́ sí gbogbo okòwò wọn òun náà ni wọ́n sọ di àkúrẹ̀tẹ̀. obìnrin kan eléyìí tó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n ṣá tó ní ẹwọ́ aṣáàtìdúpẹ́ wọn ti dóòlà wọn o. wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé láti ọjọ́ kẹta oṣù kejì ọdún tá a wà nínú ẹ̀yìn náà ti jí àwọn gbé kó tó di pé àwọn tó gba ìdáàdé wọn nínú oṣù yìí. ìwé ìròyìn Daily Post ló gbé o gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
6: wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
15: ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
6: ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. ìtọ́wò ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
16: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
16: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
17: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
18: Here you go there.
19: Mom, you didn't add milk.
18: No need to. Taste it and see why.
19: Wow, but how?
18: Is it milky?
19: Yes.
18: Is it creamy?
19: Yes.
18: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
19: I love it, Mommy.
20: Give your kids Milo 3-in-1. Milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
21: Milo!
22: It's the Life Mate Nationwide Shopping Festival. Don't miss this incredible opportunity to transform your home with beautiful, quality furniture from 3rd to 31st August. Enjoy up to 80% discount on selected products at all Life Mate showrooms nationwide. Whether you're furnishing a new home, upgrading your living room or office, this is the shopping festival you don't want to miss. Visit your nearest Life Mate showroom or call 081 2000 6000 for more inquiries. Life Mate. Your life mate forever. Terms and conditions apply.
23: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
24: Mommy in the kitchen cooking rice.
25: It's Mama Dog.
24: Chicken in the pan looking nice.
25: It's Mama Dog.
26: Keep your voices down.
24: Smells yummy. Everywhere is smelling so, so nice.
25: It's Mama Dog.
27: Our neighbors will soon come and start knocking.
28: Good food starts with good oil. Mamado Oil brings out the delicious flavor your family loves. Mamado Oil is available in stores near you. Use Mamado Oil today.
29: Bangkok Biroyin. Biroyin. Agbosogbanin.

0: tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà gbáǹkọ́ gbìròyìn rèé tó ń tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí ìkànnì splash 105.5 FM ìkànnì ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ olùfẹ́ tí ò lóǹkà
1: olóǹkà o
0: ẹni ẹ bá rí ẹbí
1: o yẹsùkẹ́
0: daily post ló gbé ìròyìn yìí jáde lọ́sàn tòní lára àwọn ìròyìn tá a ti mú àkọlé rẹ̀ ni wà yóò ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wọn ni iléeṣẹ́ àjọ elétò ààbò ara ẹni láàbò ìlú nigeria security and civil defence corps nscdc náà ni wọn ti kéde o ní pàtó báyìí o wípé tọ iṣẹ ti bẹrẹ ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ máa ń sọ pé irin kú mọ̀gúdú fi jẹ ẹfọn kú mọ̀gúdú fi jẹ
1: mọ̀gúdú wa ń kọ́
0: kò rí èèyàn fi jẹun mọ̀gúdú gan jẹrẹ wàyí o
1: tọ
0: nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ máa wípé bóyá ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ó mọ tòdù ọ̀yá kì mọ́lẹ̀ ajá gan kí ọmọ rẹ̀ mọ́lẹ̀ báyìí ó sì ń bá a wí gidi ni níbi tí wọ́n ti sọ pé 89 àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àwọn tí wọ́n ń gbàbọ̀dè lẹ́nu iṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ ṣe náà ni wọ́n ti báwí o bẹ́ẹ̀ sì rèé agbẹnusọ fún àjọ ọ̀hún àyùn tí orúkọ rẹ̀ máa jẹ́ babawalé afọlábí sọ̀rọ̀ níbi ibi àtẹ̀wọ́de kan tó bòde wípé àjọ ti elétò ààbò ara ẹni láàbò lù ọ̀hún náà ni ọwọ́ ṣìkún wọn tún ti tẹ àwọn 12 afurasí kan tó yẹ pé wọ́n ní wọ́n ní ṣe pẹ̀lú àwọn ìwà ìbàjẹ́ ọ̀bàyé jẹ́ ká máa ba dúkìá àjọba jẹ́ ká sì tún máa ṣòwò àwọn nǹkan lónìrànràn tó yẹ kó jẹ́ ti ohun ìdáàbòbò àwọn àwọn elétò ààbò gbogbo tí à ń bá lọ́wọ́ wọn bíi ká tàbọn kárabọn ká ṣòwò ìbọn lónìrànràn gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe bóde ẹni tí ṣe ọ̀gá àgbà káàfọ̀tà fún àjọ elétò ààbò ara ẹni láàbò ìlú ahmed abubakar audi náà ló ń fìdí rẹ̀ múlẹ̀ o wípé ẹ ò gbọ́ gbòrò ti ke o lọ́dọ̀ tàwọn èyí ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mẹ́ẹ̀sì làwọn ò ní fi ààyè gba ìwà ọ̀lẹ ìwà tó ní ṣe pẹ̀lú gbígbàbọ̀dè fún iṣẹ́ ètò ààbò aráàlú sì ṣe pàtàkì bẹ́ẹ̀ sì ni kò gbérégbè làwọn ò jẹ́ fún gbogbo ẹni tí bá ń gbàbọ̀dè wọ́n sọ̀rọ̀ wọn ni lẹ́yìn ìwádìí eléyìí tó péye tí wọ́n ṣe lábẹ́ ti àjọ náà eléyìí tí ó ní ṣe pẹ̀lú ìtanáwádìí ọ̀rọ̀ lórí àwọn tá a bá ń fura sí lẹ́nu iṣẹ́ ọba pé wọ́n ń ṣiṣẹ́ ṣe wọn ni òun náà ni wọ́n ti rí o wípé 75 àwọn òṣìṣẹ́ ní abẹ́ àjọ elétò ààbò ara ẹni láàbò ìlú náà ni ọwọ́ tẹ̀ wọ́n ní àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí nínú wọn náà láti rí ẹni tí í ṣe igbákejì ọ̀gá àgbà àti àwọn méjì míì náà tí wọ́n jẹ́ igbákejì àwọn méjì kan jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún adarí ọ̀gá àgbà káàfọ̀tà àti àwọn méjì míì náà tí wọ́n jẹ́ igbákejì pàtó bẹ́ẹ̀ sì ni a rí àwọn 35 tí wọ́n tún jẹ́ àwọn ọ̀gá àgbà ọ̀hún lẹ́nu iṣẹ́ o àti àwọn ọmọọṣẹ́ gan pẹ̀lú tí wọ́n jẹ́ 37. Nínú ohun tó jáde látara àtẹ̀jáde ọ̀rọ̀ ọ̀hún fi léde náà ni wípé lára àwọn tá à ń wí yìí o wọ́n ni gbogbo ìwádìí àti ìgbìyànjú bùṣe ní 18 oṣù èrèlé nínú ọdún tá a wà yìí o lé tó sì jẹ́ wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó jẹ́ ti rafin ní agbègbè ti rafin gabas ní ìjọba ìbílẹ̀ ti kòkónà ní ìpínlẹ̀ nasarawa lé tó padà ṣe fa sábàbí ìṣẹ̀lẹ̀ ikú tí ó pa ọ̀gá àgbà kan bẹ̀ tí ó ń bẹ ní ẹ̀ka ti ìwakùsà new levy agada wọ́n sọ̀rọ̀ wọn ni ìwádìí lóríṣiríṣi fìdí rẹ̀ múlẹ̀ o wípé méjì nínú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọ̀hún osia habila àti jibril labaran ni wọ́n lọ́wọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó níṣe wọ́n ṣe wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn tí ó jẹ́ pé wọ́n jẹ́ arúfin awakùsà tó sì jẹ́ pé àwọn nǹkan ìdìhámọ́ra náà ni wọ́n lò láì gba àṣẹ lílo bẹ́ẹ̀ wọ́n ni àwọn méjèèjì ọ̀hún ni wọ́n ti yọ kúrò lẹ́nu iṣẹ́ báyìí o tó sì jẹ́ wípé bí nǹkan ṣe ń lọ yìí wọ́n ti dá a lábàá wípé àfàìmọ̀ kí ọ̀rọ̀ wọn má di ti ìgbénire ilé ẹjọ́ kí wọ́n fi wá gbé ẹjọ́ kalẹ̀ gan ní sàn-án kí ìdájọ́ fi balẹ̀ lórí wọn gangan 89 àwọn òṣìṣẹ́ lábẹ́ àjọ ẹ̀ṣọ́ elétò ààbò ara ẹni láàbò ìlú náà ni wọ́n ṣìwà hù nígbà tí ọwọ́ tẹ àwọn 12 afurasí míì ní orílẹ̀-èdè wa nàìjíríà tí èyí ti ṣẹlẹ̀ gangan òun náà lẹ gbọ́n ìwé ìròyìn daily post o na lo si gbe royin jade isele gangan sele ni apa ipinle Nasarawa
1: o de ja lo si akata le ise olopa ile ti mojuto olulo ile de wa Nigeria lo Abuja nibi ti a tin fidi e mule pe awon karamba ni eda kele to je pe iko akonana to lagbara ni won e ti an lo re yan awon nugbo oba kan layo le to je pe ibe ni won gbe ibe ni won sun atawon atawon ebora o na ni e jo se faaji nbe o won ni awon gbo ta so nipa awon yi won awon abebora se nu won be ni ipile plateau ati ipile bauchi ninu atejade le ti en ti se agbon so fun le se olopa yen lolulu ti ilu Abuja Josephine Ade ti a fi lede nibe ni ati se lalaye pe awon iwadi alagbara kan o na lo mo fajubade o nibi ti a ti lanfa ni ati mu awon afurasi merin kan le ti ni esu ti won fi nka awon eleye o na ni wi pe nkan ja ogun buruku buruku ati awon egbogi oloro eleyi ti awon iko akona to lagbara mo mo awon eleyi gan ni won lo ko fun won ninu obuba eleyi ti won fara pamo si aje to se lalaye pe awon iso olopa eka le to ngogun ti iwa ijinigbe na ni a sise awon takuntaku o won ni ojo keji osu kejo odun ti a wa nu aye o na tun ni awon oro kan te won leti o leyi ti won se lalaye pe arakunrin kan eleyi ti a kuruko ti e ni musibau Isaaki ko ni Isaaki na ni
0: Isaaki na
1: Isaaki won ni ati na wo gan baye nje bo lo se je gan won ni arakunrin ye a igidi gan ku eleyi to je pe ohun ati awon oniwo daran o na ni won jo ni kan se laarin ara won won ni se wa ri inu gbo oberu buku ti an fara pa mo si nibe gan ni musibau ma lanfa ni ati lakara wo be o le to je pe ayin lo ayun bo nlowo ti e ma yenu bo ba ile wonu igbo ohun to awon karaba ni eda lo tori pe bo ba ide be bayi awon kan buku buku o na ni lo re ko fun won won ni se wa ri musiba o ta so nipa re yi o oni ma lo re ko ba jina tu ni buku ti fona lenu won kan lara awon afurasi ohun le ti apuruko ti e ni Rabiu Azan won ni se ri Rabiu Azan bo na ba ti gba tan lowo musibau o di wo lọ́dọ̀ bàbá Alhaji Sanusi ni wọ́n ní bí wọ́n ti mọ̀ ń pin káàkiri àárín ara wọn rèé o lẹ́yìn tó jẹ́ pé ń jẹ́ kí iṣẹ́ burúkú èyí tí wọ́n yàn láàyò kó mọ̀ ìyá ní kíákíá lákàtà ọ̀dọ̀ wọn Josephine Ade ẹni tó wá pabìyàbìdún ọ̀rọ̀ ó ṣe lálàyé pé gbogbo mẹ́rin ti wá fara pamọ́ tó nínú igbó ọ̀bẹ̀rù tá a sọ nípa wọn yìí ǹjẹ́ ẹ jẹ́wọ̀ yìí pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọ́n tan gáàsì láǹpù wọ́n rí wọn iná bó wọn lẹ̀kẹrẹgẹdẹ lẹ́yìn tí wọ́n sì láǹfààní àti fi ṣìkún òfin gbé ko wa wọn ó wá ṣe lálàyé pé ẹ ti ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn nílùú Àbújá Ahmed Sanusi ó ti ṣe lálàyé o pé àwọn ò ní jára sí mi lórí àwọn oníwọ̀ ọ̀daràn yìí gbogbo ibikíbi tí ẹ bá fara pamọ́ sí ó ń làwọn ọmọ dẹjáde jámánì láti mú ko wa wọn ìwé ìròyìn punch ló gbé lónìí gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
0: ó dáa tó ìròyìn kásọ̀ láyọ̀ ní ká pè yìí lápò ọ̀dọ̀ tèmi ń bí wéré the nation ló sì gbé jáde o níbi tí wọ́n ti wípé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lánàá ti gbé tán fún àwọn ẹ̀ṣọ́ elétò ààbò wa léyìí tó jẹ́ pé wọ́n gba ìdáǹdè àti ìdóòlà àwọn tí wọ́n tó ọdúnrún ó lé mẹ́jọ tí wọ́n jí gbé ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jí gbé ní igbó ọba Kanji tí wọ́n jí wọn gbé o ààrẹ tinubu sọ pé àṣeyọrí ńlá gbáàlè yìí lára ìfitànbalẹ̀ sì ni wípé lóòótọ́ bá a ti ń kojú oro tá à ń gbógun ti ìjínigbé náà là ń ṣẹ́gun ẹ̀ o bẹ́ẹ̀ náà ló tẹ̀síwájú o wọn ni ṣe ló tún na yẹ ìkansára ọ̀hún ti àwọn ẹ̀ṣọ́ elétò ààbò wa gbogbo wípé ẹ káre láyé ẹ sì kú àfọmọnìyàn ṣe oníṣe bẹ́ẹ̀ mọ̀ pa ti ń sọ ti pẹ́ ìkìlọ̀ ńlá sì ti ń wà láti ìpìlẹ̀ wípé àní gbogbo ohun tí ó máa fa àwọn onírúurú ìṣẹ̀lẹ̀ bí èyí náà la ò ní fààyè gbà mọ́ bí ti wù kó mọ̀ iṣẹ́ ńlá sì ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n ń bẹ lágbègbè àti àwùjọ wa láti máa ràn wá lọ́wọ́ ààrẹ bákan náà gbé tán fún iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà ẹ̀ka ti ọlọ́tẹlẹ̀múyẹ́ ti dss

0: Báyọ̀ Ọ̀nànúgà ni àwọn tí wọ́n gba ìdáǹde wọn yìí. Níbẹ̀ náà la ti rí àwọn 63% 163% tí wọ́n jí gbé láti abúlé ti Wòró ní ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara àti àwọn 75 míì 145 tí wọ́n jí gbé o ní ìpínlẹ̀ ti Niger. Àwọn tá à ń wí tí wọ́n jí gbé àwọn tí wọ́n padà gba ìdáǹde tó jẹ́ pé ajá wọn relé ẹkùn ọbọ̀ ẹkú oríire o ẹkú ewu odò láì farabami ni. Wọ́n ní òun náà ni wọ́n kó wọn lọ sí inú igbó ọba Kanji nígbà tí ìṣẹ̀lẹ̀ aburú ìkọ́kọ́ fi ṣẹlẹ̀ èyí tí mẹ ní ìjọba ìbílẹ̀ New Busa ní ìpínlẹ̀ ti Niger. Ààrẹ Tinubu gbé tán fún ẹ̀ka iléeṣẹ́ elétò ààbò gbogbo fún ìjẹ́ akin wọn àti jíjẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tó lóòrìn gbíngbìn àti ìfọwọ́sowọ́pọ̀ eléyìí tí wọ́n jọ ṣe tí wọ́n sì ṣe àṣeyọrí láìmọ ṣorogún òwò ṣorogún iṣẹ́ lásìkò ìgbà náà. Ó ní èyí fi hàn wípé lóòótọ́ ká fi ọwọ́ wẹ ọwọ́ nípa ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà a máa mú kí ọwọ́ ẹni ó mọ́ danindanin. Wọ́n ní tọ́ àwọn tí wọ́n wá gbàdáǹde wọn ọ̀hún náà ni wọ́n ń gba ìtọ́jú alákọ̀ọ́ṣe o tí èèyàn máa gbà bí èèyàn bá ti fojú winá àwọn ìrírí burúkú bá wọ̀nyí bẹ́ẹ̀ sì ni wọ́n ń gba ìtọ́jú lóríṣiríṣi míì bẹ́ẹ̀ ni ibùdó ọmọ ogun ti wáwá lọ́dọ̀ wọn lọ́hùn-ún. Iléeṣẹ́ ààrẹ sọ̀rọ̀ wọn ni kò ní pẹ́ kò ní jìnà tí wọ́n fà wọ́n lé àwọn ìjọba ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ gbogbo tí wọ́n ti wá o níbẹ̀ náà ni wọ́n sì tún ti gbé wọn lọ sí àwọn ààyè kan fún ìsọmọdọ̀tun àti ìsopọ̀ mọ́ ẹbí wọn léyìí tó jẹ́ pé lẹ́yìn tí wọ́n bá ti gba ìtọ́jú tó péye táwọn dókítà àti elétò ìlera gbogbo yòókù sì ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ara wọn ti balẹ̀. Wọ́n fà wọ́n lé tó kọjá bí ó ti jẹ́ fún gbọ́ngàn gbìròyìn ní ọ̀sán tòní nìkànnì ọmọlúàbí ìkànnì splash 105.5 FM ìkànnì ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ olùfẹ́ tí ò lóǹkà bí ó ṣe jẹ́ náà nù gbọ́ngàn gbìròyìn tún di ọ̀sán láago 2:00 ètò gbogbo ń tẹ̀síwájú ní kété tí àwọn bá ti dìde. Bẹ́ẹ̀ ni ọlọ́rẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì lorúkọ tí mò ń jẹ́ Elifan Solo oníire ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà àgbòjì ẹfun papọ̀jọ mò ń kíyín ní ti kíkí ẹ̀yọ̀ lérékùṣù Èkó. Èsùà.
1: Ó dá dúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ́ bá rin àjò ròyìn lọ́sàn-án tòní ó ti ró pe fún tòní náà. Ẹ já pàdé bó bá di ní ọ̀la fún àkọ́tun ròyìn ti fún tẹ̀dọ̀ láago mẹ́sàn-án sí mẹ́wàá. Aago méjì sí mẹ́ta náà ni gbàǹkangbì yóò wáyé o títí wá dìgbà náà. Ìyá àdínìyìn náà ni o. Aminat Adetun Badmus lórúkọ tèmi. Wọ́n tẹ̀lé ayé eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́.
2: Ó ń gbẹ́gẹ́ yìí.
1: Mọ̀mọ́ o.
2: Ayé ti rẹ̀.
1: Mọ̀mọ́.
2: Iye àṣẹ rí.
1: Mọ̀mọ́.
2: Ọkọ ṣẹ rí.
1: Mọ̀mọ́.
2: Dàgbàjẹ́ rẹ̀ fún.
1: Mọ̀mọ́.
2: Mọ̀mọ́ kíkà lọ́jọ́ Sunday.
1: Lọ́jọ́ Sunday.
2: Lọ́jọ́ Sunday. Agbáwo ó dàbọ̀.
3: Ẹni abálábà ni bàbá. Orí lórí ó máa jẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ làárí.
4: Ajíṣe bí Ọ̀yọ́ làárí.
5: Mo sún omo jèrè. Ìwà tọpọlọ ló ń lò.

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé. Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, abeg go see your doctor or physician.

0: Jenna Dodogu, only the best.
1: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
2: Òróró ìṣègùn ni mo fẹ́ ra jàre.
1: Òróró àbúrò tí olórúkọ kẹ̀.
3: Àmọ̀ pé
1: rántí pé ìfà máa fani lákòóyá o.
2: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
1: Òróró Devon Kings ló yẹ kó ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀ ni ò parọ́. O lè ra ìwọ̀nba tí ọwọ́ rẹ bá ká. Mo sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
2: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ̀ àti iyọ̀.
5: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí. Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
6: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
7: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
6: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó, sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀sìjọ wà.
7: O lè fẹ́ ní kòyàwó ẹ lẹ́nu.
6: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gba ti ẹni ilé ìtajà tó súnmọ́ ẹ.
8: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
9: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
10: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
11: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
8: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
12: Mo tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
13: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
12: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
14: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
12: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
14: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.

0: àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn.
1: Òróró ìṣẹ́bù ni mo fẹ́ ra jàre.
0: Òróró àbúrò tí olórúkọ kẹ̀. Àmọ̀ pé rántí pé ìfà máa fani lákòóyá o.
1: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí.
0: Òróró Devon Kings ló yẹ kó ra. Ó jẹ́ òróró ìṣẹ́bẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká. O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
1: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
2: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóòlì kan, lásìkò kan náà.
3: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
4: Ìwọ náà kò ojúmọ́.
3: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
4: O dáná, sọ ká gbọ́.
3: Àbí.
2: Pẹ̀lú Lipton tea, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tea, ó wà fún ìṣọ̀kan.
5: Bàbá, akọrin látàárọ̀ ni. Ó ti sún mi, ibo gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
6: Arákùnrin, fọkànbalẹ̀, ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó, òun rèé, òun rèé.
7: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lájẹlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
8: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí? Ṣé ń lálàá ni? Àbẹ́ ń ṣìrànràn?
5: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Wọ́n àlá ọjọ́ gbígbé rẹ̀ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
9: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
10: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
11: Shared meals like delicious jollof and chicken.
10: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo riro, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
12: That's why we say, let's go home. There's food at home.
13: Enjoy the taste of home with a newly proved onga.

Amosunet. Amosunet ògbóǹtarìgì oògùn ibà fún gbogbo ọjọ́ orí Genit Pharmaceuticals Limited ló ń ṣalágbàtà ẹ̀ tí kò bá sí ìyípadà lẹ́yìn ọjọ́ mẹ́ta jọ̀wọ́ lọ rí dókítà rẹ kó o sì ka ìwé pélébé inú rẹ̀.

0: ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe pàtàkì, ó ṣe kókó láti sọ nípa ẹ̀ lásì tí màá ń pa. Bá a ti ń palẹ̀ mọ́ fún ètò ìdìbò ọdún 2027. Ìpínlẹ̀ Ọ̀sun náà ni ètò ìdìbò sípò gómìnà ó ti kọ́kọ́ wáyé. Ìyẹn láwa fi ṣe àtẹ̀gùn wọ ti ọdún 2027. Bí ètò ìdìbò sí ipò ààrẹ àti ètò ìdìbò sí àwọn ipò gómìnà ní àwọn ìpínlẹ̀ tí yóò ti padà wáyé. Ṣùgbọ́n lọ́wọ́ yìí, ọ̀rọ̀ ti ìpínlẹ̀ Ọ̀sun, ìpínlẹ̀ ọmọlúàbí, ǹjẹ́ orúkọ ń rò wọ́n báyìí?
1: Nàìjíríà
0: ṣé òṣèlú di bóbó pa bóbá kò bú lẹ́sẹ̀ ni?
1: Lẹ́yìn tóyìnbó ti fi wá lọ́rùn.
0: Ṣé dandan ni àfàìdán? Ohun ọwọ́ mi ò tó, àfi dandan kí n fi gọ̀gọ̀fà. Ṣé n lọ̀rọ̀ òṣèlú ni? Àwọn tá a fẹ́ ṣèjọba lé lórí, tó bá di n tí ẹ̀rù jẹ̀jẹ̀ bá ń bà wọ́n láti bóde wá dìbò, kí wá láǹfààní ètò ìdìbò náà? Iye ètò ìdìbò ní káwọn aráàlú ó jáde. Iye ètò ìdìbò ní kí olùdíje ó máa fi gagbága. Dandan náà ni ẹnìkan ó jáwé olúborí, ẹnìkan ó sì fìdí rẹ. Tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ìdìbò, èèyàn méjì jáwé olúborí.
1: Ó bí pa wá ní Nàìjíríà.
0: Ṣùgbọ́n síbẹ̀

0: òṣèlú wa jẹ́ gbó bọ́ opá bò bá kò bú lẹ́sẹ̀. Gbogbo eléyìí yóò mọ jẹ́ àṣàmọ̀ ọ̀rọ̀ fún àwọn olóṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti tẹ̀ jẹ́jẹ́. Láì wo tẹgbẹ́ kan tàbí ẹni olùdíje kankan, ẹjẹ́ àjọ tẹ̀ jẹ́jẹ́ torí àwọn aráàlú tá a fẹ́ ṣèjọba lé lórí. Pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà ni mo fi ń padà wá sílé lágbàbí tí mo wà yìí. Ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa ń bí. Ìpalẹ̀mọ́ ń lọ lọ́tún, ìpalẹ̀mọ́ ń lọ lọ́sì. Bó tiẹ̀ jẹ́ wípé ètò ìpolongo ò tí gbiná yá, ṣùgbọ́n oníkálukú ń roko ó mọ tiẹ̀ lábẹ́lẹ́. Àwọn ẹgbẹ́ òṣèlú lọ́tún lọ́sì, ó kọ̀ mí ó yọ, ó kọ̀ mí ò yọ, ó ti yẹ kó ti jáde kò ì jáde. Wọ́n ń dùú sọ́tún, wọ́n ń dùú sọ́sì. Lórí ìlànà wípé kọmọyì ó mọ farahàn, ìyẹn jẹ́ ní tí àwọn olùdíje àwọn ẹgbẹ́ òṣèlú lọ́tún lọ́sì tí wọ́n ń gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ yìí. Yálà sílẹ̀gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ni, ilẹ̀gbìmọ̀ aṣòfin Lábújá ni, ètò ìdìbò sí ipò olùdíje sípò gómìnà ni, tẹ̀dórí tọmọrí ààrẹ. Ṣùgbọ́n lálẹ́ òní, ẹ má jẹun wulẹ̀ dáyín lágara bó ti wù kó mọ. Àlejò mi gẹ́gẹ́ bá ti ṣe kéde ẹ̀ ṣáájú ìgbà yìí lórí ètò gbàgede òṣèlú. Òdú ni wọ́n wọn kì í ṣe ìmọ̀ fólóko tá a bá ń sọ̀rọ̀ nípa òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí. Ẹ̀yin ará Akínyẹlé, ìjọba àbílẹ̀ Akínyẹlé, níbo lẹ wà? Ọmọ yín ń bẹ́nu ilé agbára ń bí. Ọ̀nàrẹ́bù Kúnlé Kàrí, ọ̀pọ̀ èèyàn a máa pè wọ́n ní kéékèé. Olùdíje ni wọ́n jẹ́ látinú ẹgbẹ́ òṣèlú ti Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí. Ẹ̀ ń bi mí, ṣé ipò gómìnà ni àbí Abuja straight ni? Èmi ò tí ì mọ̀, bí mo sì ní mo mọ̀, ẹ̀yin ará ilé náà lẹ́ mọ̀ fúnra yín lálẹ́ òní. Ṣùgbọ́n àwọn nǹkan kan ò mọ jẹyọ nínú ọ̀rọ̀ tá a máa jọ fi tàkùrọ̀sọ lálẹ́ yìí látàkàtà àlejò mi lórí ibi tí wọ́n ń ṣàfojúsùn sí àti ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà gan-an. Ẹ jẹ́ wọ́n á fà kókò yìí fi kí àlejò mi káàbọ̀. Ọ̀nàrẹ́bù Kúnlé Kàrím, ọ̀pọ̀ èèyàn mọ̀ wọ́n sí kéèké. Ẹ kaalẹ̀ sà.
1: Atọ́kùn, ẹ kaalẹ̀ gbogbo ilé Akin o, ẹ kú etí gbọ́ a kú iṣẹ́ ọ̀nà.
0: Àjàre, ẹ ṣeun gan púpọ̀ pé a ti ẹ̀ pè yín lórí ètò gbàgede òṣèlú nìkan ni ọmọlúàbí Splash. Ẹ̀yin náà sì láǹfààní àti jẹ wà lórí ètò. Lákọ̀ọ́kọ́, ẹ jẹ́ mú béèrè mi láti agbọn ẹgbẹ́ òṣèlú yín, ẹgbẹ́ òṣèlú Accord Party ìní ẹgbẹ́ tí ẹ ti jáde, bó o lẹgbẹ́ òṣèlú yín báyìí? Ṣé awuyewuye sì ń bẹnu ẹgbẹ́ òṣèlú Accord Party àbí ohun gbogbo ti jẹ rodò, ó ti lọ mumi nínú ẹgbẹ́ òṣèlú Accord Party?
1: Ẹ ṣe Atọ́kùn, ẹ kú iṣẹ́ ìlú.
0: Ẹ ṣeun.
1: Ilé-iṣẹ́ iná dẹ̀ ni àbọ̀ Ọlọ́run máa dájú lórí ẹ̀, àtẹ̀yìntàn ṣiṣẹ́
0: bẹ́ẹ̀. Àmì o àtẹ̀yìn náà.
1: Iṣẹ́ náà ní bàjẹ́.
0: Àmì.
1: And ọmọ ẹgbẹ́ Accord ni mí ní Ọ̀yọ́ State, tí mo dẹ̀ tún jẹ́ olùdíje lọ sí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Ojú wa tó ẹgbẹ́ dáadáa.
0: Ojú yín tó ẹgbẹ́ dáadáa.
1: Ẹnu wa dẹ̀ gbà láti sọ nípa ẹgbẹ́ Accord tòní ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo ìlú ló gbọ́ pé awuyewuye wà nínú ẹgbẹ́ Accord. Ilẹ̀ mí òkè kíkan, but a dúpẹ́ lónìí wípé gbogbo ẹ ti jẹ rodò, ó ti lọ mú mi. Àti rí ọmọ ẹgbẹ́ àwọn ọmọ òye wa látorí gómìnà lọ sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà, ilé-ìgbìmọ̀ aṣòfin kékeré ní Àbújá, àti àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a mọ̀ sí House of Assembly. Orúkọ gbogbo wọn ti jáde ní INEC portal pátápátá, èyí tó túmọ̀ sí wípé àlàáfíà ti wà ní inú ẹgbẹ́.
0: Orúkọ àwọn ọmọ ẹgbẹ́ yín tí wọ́n jẹ́ olùdíje, ó ti jáde lórí INEC portal. o tun mo si pe eyin gege bi enikan o ko yin ba jade nu
1: ni agbara olohun mo je kan ara awon olodije ti oruko e jade ni Anne Porter
0: sugbon egbe oselu Accord Party awon kan igun mi nbe ti inu nbi lotun igun mi nbe ti no nbi lo si se oro ni di bi pe o ko to ti wa lori Anne Porter won tun gbera won lo ile ejo atun fa yo ku nbe
1: e se atokun oro egbe Accord oro oselu opolopo ni oselu oye ojeluwa oseluwa e ri pe awon ojelu lo fe ba egbe Accord je
0: awon wo lo jelu yi
1: won farajo oselu but ojelu ni won
0: se ninu egbe Accord abi
1: ninu egbe Accord
0: awon ojelu wa ninu egbe Accord
1: ojelu wa ninu egbe Accord oselu de wa ninu egbe Accord awon ojelu lo fe ba egbe Accord je
0: atanpa ko oju yo kan mo ndirin o so bi toro ba lo
1: o ti ju yo already o ti ju yo already
0: awon wo lo jelu ninu egbe oselu Accord
1: e se yoruba ma npa owe kan pe eni abalaba ni baba but ti alejo ba de di to ba jalejo kanka a ma bori onilu beni ti alejo kanka olokiki kan ba de ilu kan tawon to wa nilu yen o ba mura dada alejo kanka yen yo gba ilu mo lowo nipa ola ti olodun fi sara re e ri pe itan egbe Accord lana lataye baba wa kabiyesi olubadan toni his excellency and oba Rasheed Adewolu Ladoja nigba ti won wa ni gomina ipinle oyo ni around 2023 to 27 a ma ri pe after ti won kuro ton to fe kun idije
0: ile kan
1: a ma ri wi pe egbe Accord ni awon lo mu wa si ipinle
0: oyo be ni
1: and won de se daadara won fi dibo ngba yen won ni awon mo oye ti won wole si ilegbimo asofin kekere ni Abuja awon de tun ni awon mo oye ni ilegbimo asofin ipinle oyo
0: yes
1: won lo bi meje nipa wi pe won se daada won de fi ilana riri won fi lele sugbon lati igba ti baba wa ti won ti dagba si ninu ise ilu la ri pe egbe Accord ti mehe
0: so egbe Accord
1: ana
0: o yato se pe Accord oni
1: oni lo ti bo sawo awon ojelu ati igba na la Accord ti ni lo siwaju mo to ti wa loju kan bi adagun omi ko to di pe oga wa okiki Oriyomi Hamzat ti gbogbo aye mo ti won darapo mo egbe Accord lati inu egbe Oyo npeo pe awon na fe fi DJ lo si gomina ipinle Oyo ni 2027 a ma ri pe structure tan ko bo lati Oyo npeo in la ko wa ko da ba structure kankan la Accord
0: ṣùgbọ́n yin gẹ́gẹ́ bí ẹnìkan ẹ̀yin náà wọlé sínú ẹgbẹ́ òṣèlú Accord ni ẹgbẹ́ òṣèlú kan lẹ ti wà tẹ́lẹ̀ kẹ́ tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ti Accord ìdarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord yín pẹ̀lú Oriyomi Hamzat tí òun jẹ́ olùdíje sípò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú Accord ẹ rí bí àjọṣepọ̀ tí yóò dédé gbéra gbìm lẹ́ẹ̀kan náà
1: ẹ ṣe atọkun ẹgbẹ mo sọ pé òṣèlúwà ọjẹlúwà ọjẹlú ti rò pẹlú òṣèlú inú ẹgbẹ kan lèmi náà wà tẹlẹ kí n tó kúrò nígbà tí mo rí pé ọjẹlúwà ń pọ ju òṣèlú lọ and ẹyẹn ló mú mi wú.
0: ìyẹn jẹ́ bá yín nínú ẹgbẹ́ òṣèlú tẹ wà tẹ́lẹ̀.
1: bẹ́ẹ̀ni.
0: wọ́n mú yẹn jẹ́ bá yín.
1: ọjẹlú ó ti pọ̀ ju òṣèlú lọ
0: nínú
1: political system tó wà lóde báyìí. And àwọn òṣèlú náà ló dẹ̀ máa ma correct ọ̀jẹ̀lú ara correction yẹn lẹ́rí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ Accord tòní torí Accord ti wọ ẹ̀wù tuntun ó dẹ̀ omi tuntun ti rú ẹja tuntun dẹ̀ ti wọ bẹ́ẹ̀. so
0: ẹ ń rí ẹgbẹ́ òṣèlú Accord gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tí ó ta kàngbọ̀n nípínlẹ̀ Ọ̀yọ́ àbí.
1: gbogbo ayé ti gbọ́ wọ́n dẹ̀ mọ̀ pé ẹgbẹ́ Accord ẹgbẹ́ tó lámìlaka lọ́wọ́ tòní tó dẹ̀ dúró kakaraka tó fẹ́ dìbò
0: mímí kan ò ní mìyìn
1: lágbára ọlọ́run
0: adúró ẹrù sì bá yín
1: ẹrù òbodò ẹrú ibùdó ẹrú bá wa a dúró kakaraka a dẹ̀ mọ̀ pé tiwa lọ́lọ́run á ṣe.
0: Nínú ẹgbẹ́ òṣèlú Accord.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà ẹ jẹ́ kí n dé ẹ̀ka ìpolówó ọjà ní kété tí mo bá dé láti ẹ̀ka ìpolówó ọjà padà màá láǹfààní láti tẹ̀síwájú lórí ètò gbàgede òṣèlú gẹ́gẹ́ bí ẹ̀yin olólùfẹ́ wa àti ẹ̀yin náà sì ń bá wa bọ̀ lórí àwọn ìfọ̀rọ̀wérọ̀ lọ́lọ́kan òjọ̀kan ọ̀nàrẹ́bù Kúnlé Karim tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí KK àwọn náà ni àlejò mi láti ìjọba ìbílẹ̀ ti Akinyẹlé wọ́n ń lọ láti lọ ṣojú ẹkùn ìdìbò ti Akinyẹlé constituency 2-1 nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ ń bọ̀ mi ti ìdí ẹkú kalẹ̀.
2: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, abeg go see your doctor or physician.
3: Say after me, millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ìtẹ̀síwájú ètò gbàgede òṣèlú orí ìkànnì ọmọlúàbí gangan splash 105.5 àlejò mi ń bẹ ní ilé agbára pẹ̀lú mi ọ̀nàrẹ́bù kúnlé kareem tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí kéèké.
1: Ọmọ Nàìjíríà.
0: Kí àkọ́kọ́ dúró fún Kúnlé, kéèkejì dúró fún Kareem. A wà wọnú òṣèlú gan ní pàápàá báyìí pẹ̀lú àlejò mi. Ìjọba ìbílẹ̀ Akinyele lẹ̀ ń ṣàfojúsùn lọ́ọ̀kan láti lọ ṣojú wọn pàápàá jùlọ constituency one. Tí a bá wò ó pẹ̀lú bí Akinyele ti tó àti bó ti gbẹ̀rẹ̀gẹ̀dìgẹ̀ sí, ǹjẹ́ wo ṣàkan wípé bí nǹkan ti ṣe ń lọ Lákínyẹlé, kí ni tí ó dùn wọ́n jù Lákínyẹlé, asin tí oyè ó ti wà tí ò sí nínú tá a bá ń sọ̀rọ̀ nípa òfin láti lọ ṣojú àwọn èèyàn abẹ.
2: Ẹ ṣe atọ́kùn, Akinyele jẹ́ local government tí ó tóbi tó dẹ̀ gbajúmọ̀ ní àárín àwọn akẹgbẹ́ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Akinyele dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn àti àwọn èèyàn kọrin-kọrin tí wọ́n jẹ́ olóṣèlú àti àwọn tó jẹ́ èèyàn kọrin-kọrin láàrin àwùjọ. Ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè ló wà ní Akinyele.
0: Bẹ́ẹ̀ni.
2: Lọ́wọ́lọ́wọ́ báyìí tí ìjọba ti ṣètò rẹ̀. Ṣùgbọ́n Akinyele ọ̀pọ̀lọpọ̀ wa la mọ problem tó kọ́kọ́ ní. Àkọ́kọ́ ni security. Ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan gbòógì fún Akinyele. Àrà tí a bá wò ọ̀rọ̀ ètò ààbò, Akinyele ó mẹ́hẹ púpọ̀ jù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ń ṣẹlẹ̀ bí kán jiyàn gbé bí ké wàhálà ṣẹlẹ̀, ẹ má rí pé kinní yẹn milẹ̀ ń gbà kan gan. But a dúpẹ́ lọ́wọ́ àwọn ètò aláàbò wa pé wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun láti reduce àwọn kan yìí. Àkọ́kọ́ náà, ilé Akinyele nídi ètò ààbò tó pé and iléeṣẹ́ ọlọ́pàá tó wà ńbẹ kò tó torí pé lẹ́sìtì ni. Ó súnmọ́ ìgbèríko and ó dẹ̀ ní ilẹ̀ tó pọ̀ tí àwọn èèyàn burúkú lè máa
0: fi farapamọ́ sí
2: láti farapamọ́ sí and tí ọ̀pọ̀lọpọ̀ divisional headquarters tó bá tún wà ní Akinyele káàkiri ẹsẹ̀ kùkú àwọn ibi tó bá jẹ́ igbó a tún ran ètò ààbò Akinyele lọ́wọ́. Then àwọn ẹ̀ṣọ́ aláàbò
0: bíi
2: Nigeria Civil Defense àtàwọn other paramilitaries láti rò wọ́n lágbára àti àwọn àdáni
0: àwọn aláàbò
2: àdáni tiwa-tiwa so àwọn náà need the support. Ọ̀pọ̀lọpọ̀ tẹ bá ń sọ̀rọ̀ ọlọ́pàá gan èmi gan personally ó ti ní ìgbésẹ̀ tí mo ti gbé lórí ètò ààbò.
0: Mo ṣì ń bọ̀ lójú apá abẹ yẹn.
2: Ó ti ní ìgbésẹ̀ tí mo ti gbé lórí ètò ààbò Akinyele torí pé ká tó sòsà láti ń sòsà. Nígbà tí mo ti wà gẹ́gẹ́ bí ipò olú ọmọ ọ̀fà Akinyele ni mo ti ń contribute sí ìdàgbàsókè Akinyele àti àwọn nǹkan tó ń affect ẹ̀.
0: A jẹ́ pé kí n kúkú fẹ̀ kan béèrè gẹ́gẹ́ bí ìbéèrè wípé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan odún níyẹn iṣẹ́ àìmọ̀fọlọ́kọ Lákínyẹlé tá a bá ń sọ̀rọ̀ nípa nínú àwọn olóṣèlú ẹjẹ́ ni gba ojúmọ̀ ńbẹ̀ kí ni àti máa ṣe bọ̀ tí ó bí àbọ̀ wá bá ṣe mọ̀ wípé oore ní máa tọ oore wá kí ni tí ẹ ti gbìn lẹ̀ tẹ́ wò wípé eléyìí ó máa jẹ́ nǹkan èrè fáwọn èèyàn ìjọba ìbílẹ̀ Akinyele.
2: Ẹ ṣe atọ́kùn. Gàǹbarí jẹ díẹ̀ ló bí kéyín tó pọn. A máa ń sọ pé ẹni tó fẹ́ sojú ìlú kí ni ìwọ gangan fún rẹ ti ṣe fún
0: mi. Torí ẹni tí ó fún ni lásọ.
2: Tààrẹ̀ láwò kí ni ìwọ gangan fún rẹ kí ló ti ṣe kí ni contribution sínú ìlú yẹn sinu agbegbe to fe soju kini pa to ti ko ti o mama toka si pe yes asoju ere ni e ana opolopo nkan ribiribi lati gbe se nbe latori eto abo yen ka se to se oselu akinle rara lati contribute si dagba soke akinle ati eto abo re and ogolopa to retire IGP Okero retired emi ni mo invite won wa sakinle lati wa
0: single-handedly
2: ti mo de invite awon traditional rulers ti won jo joko nigba ti wa la yen to po ajiyan gbe nbi won pa yan lola won se gba so won jo joko
0: enikan fund yin lati se yen gba yen ni
2: rara o ape awon
0: apara yin na le tin yowo
2: apara mi ni mo ti se gbo nkan e a de bari bi to lapere wipe the police post wa ninu kara e kon ba upgrade e si division even na gbewe yen abade waju IG but en ti won so fun an no ngba na ni pe manpower ko si manpower so and ibi ti agbara wa de de niyan but we ibe lati
0: pelu wipe e ti je asofin re
2: be ni ibe lati wo gba won kini ipa wo la le ko lati boost eto abakinyele nitori pe nta tin ba lo ni ta ba de be ona wo la fe ba boost eto eko a ri pe eto eko ijoba to wa lode nipinle o mehe pupo ju especially lori primary education so o mehe
0: iye ijoba tin be lode lowo bayi
2: to wa lode lowo ni ijoba ibile mi awon ileiwe to wa ni awon oko yen opolopo ileiwe yen egere mi tin ni won panpe ku ni won
0: abi tori wipe e je oloselu lati egbe alatako le fi wo wipe ijoba ti nbe lodi osito
2: sori agbodo so ododo mi criticize government reality ni mo so se bi constituency mi ni mo de ni right lati so awon nkan pe nija to ba wa ninu constituency mi gege bi asoju rere mi gbodo beru rara tori eri wa to daju so ko nse nkan to pamo na nkan ta na ta le lo sabewu ta de ri pe kini se ba omo to wa nbe awon omo wa ni won awon omo e lo ma de gomina lo ma de
0: so eto eko ijoba abile akinyele mehe
2: o mehe pupo ju te ba da won school yen awon classroom mi ti emi oni roof le lori even ni 2023 mo awon school kan wa ni ona arulogun emi mo renovate bi two classrooms to gbe floor la ko si floor ile le lasan won la omo yen tin emi mo floor classrooms yen ibo la won mo se le ma keko ni ru nkan ba then school kan ni Omilabu primary school emi mo se aga fa won mo ile yen ton bi njoko ngba ti mo visit ile we yen mo ri pe lele ni awon akeko na njoko si o se mi lanu pupo ju mo lati lo seto aga ijoko ati tabili ton ma ma fi ko iwe mo lati produce e fun won teri to daju to wa awon mo ti mo fun ni scholarship ni ibile akinyele lati ran awon odo wa lowo lati support won at least won o kere ni 200 igba awon ti mo facilitate under professional council o wo bi almost 600 to 700 opolopo won ti pari nd awon mi wa school of nurse and other schools even mi ma won mi mo ton ba pade mi won na e mo wa te fun scholarship this and that
0: okay
2: tori pe te ma fi legacy rere lele oruko re oni pare aimoye awon adugbo kan wa ni constituency mi won pe be ni dagbolu
0: adagbolu
2: be yes ibe yen lo awon lo o awon residents won wa me won ni access si local government because ibe almost adjacent local government dey no jagbe oja ti won ma na
0: oja agbe
2: won ise lo gba express emi ni mo ba won se bridge yen mo se
0: bridge to le oja agbe
2: yes so am tolerable now ti mo to n gba be
0: bridge titi oja agbe ikan na oja agbe ma oja agbe te nso yi oju taye ma lo wa
2: so awon community yen sin won ti access direct ta o kada ba fe gbe won le tele bi ko sona so gbugbo yen aba won se won pe oja kan ni ina awon oja to amonia a ri pe oro many owo and ona wo la fe fi ran eto abo lowo
0: se be ni alaga ijoba abile
2: ale lalaga se mo wi pe ototo leyan ojeluwa oseluwa opolopo
0: ojeluwa tori opo nti e so yi iṣẹ́ alága ìjọba ìbílẹ̀ ni.
2: O lè jẹ́ ṣalága ni mo sọ lẹ́ẹ̀kan síwájú pé ìwọ tó fẹ́ sojú gan kí ni ipa tí ọ̀gùn ti kó nínú àwùjọ tó ti fẹ́ sojú. And àwọn ọjà tó wà ní inú agbègbè ìjọba mi mo ṣe iná solar síbẹ̀ lálẹ́ pé ìyẹn tún reduce bí wọ́n ṣe ń já shop àtàwọn ìwà ìbàjẹ́ tí wọ́n wù nínú ọjà. And a ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn obìnrin àti ọkùnrin so bí wọ́n ṣe ń ṣe àdírẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọwọ́ tí wọ́n dẹ̀ fún wọn ní certificate ìjọba ta facilitate. And wọ́n pe ọjà kan ní ìsọ ẹran ní mọ́níyà. Ìsọ ẹran yẹn gangan àwọn mọ́níyà gangan ìsọ ẹran yẹn gangan ni òun ni ìpìlẹ̀ mọ́níyà gangan orí odò ẹran yẹn abáwọn sẹ̀dẹ̀ so project ńlá ni but ọlọ́run fún wa ṣe. And ọ̀pọ̀lọpọ̀ nǹkan eré ìdárayá fáwọn ọ̀dọ́ láti support wọn àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan ribiribi tá a ti ṣe tí a lè kà àwọn tó jẹ́ yàwúsá náà a ṣe ọ̀pọ̀lọpọ̀ dáadáa pẹ̀lú wọn so thus kò síbi tí ẹ ti mọ dárúkọ kéèké níjọba ìbílẹ̀ Akínyẹlé lónìí tí àwọn èèyàn ní máa fohùn rere kàn wá. So ilé
0: ìmọ̀ àwọn pàtàkì pé àwọn ará Akínyẹlé àwọn ará ìjọba ìbílẹ̀ Akínyẹlé ò jẹ́rìísí lálẹ́ yìí.
2: Bẹ́ẹ̀ni
0: tora ṣojú òpólẹ̀ ẹni tí ò bá sì parọ́ ni ó ní ẹlẹ́rìí òun ti bọ́ sí Alkiama. Ẹgbẹ́ òṣèlú yín tí í ṣe ẹgbẹ́ òṣèlú Accord ẹni ó tó gbangba sùn lọ́yẹ́
2: ní agbára Ọlọ́run
0: ẹ sì rò wípé pẹ̀lú tí ń bẹ ńlẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tó kù ẹ ṣe tá à ti figagbága tó bá di jọ́ọ̀bù.
2: Ní agbára Ọlọ́run
0: aláwòfokò ọ̀lẹ́hàn.
2: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
0: Ọ̀rọ̀ gboyà lẹ́ ń sọ yìí.
2: Olódodo kì yóò láyà bí kìnní ń.
0: Ó da yín lójú débẹ̀.
2: Ẹrù bodò ẹni tí ò wẹ́lẹ́rù ń bá. Ìpàdé dọjọ́bù.
0: Bó tiẹ̀ jẹ́ pé kàǹpé ò tí bẹ̀rẹ̀ ṣùgbọ́n tẹ́ ń sọ yìí bí ìdánilójú wípé Accord parties ẹ̀.
2: Antecedent oníkálukú ni ó fi aláwòkọ ọ̀lẹ́hàn oníkálukú ṣe jẹ́.
0: Àbí torí olùdíje sípò gómìnà yín.
2: Rárá o èmi ní tèmi òun náà ní tiẹ̀ plus ni. So
0: ó ran ara wọn lọ́wọ́.
2: Ó ran wọn lọ́wọ́ ni igi súnmọ́gi lọ́bọ́ fi ń yọ. Ọbọ̀ kankan ò ní skill. So gbogbo àwa tá a jẹ́ kárírè Accord. Gbogbo àlá ní skill àdẹ̀kódá ní kàkàràkà ni.
0: 070-6969-493000 070-6949-3000 àti 070-144-75770 070-144-75770 ẹ̀yin tí ẹ wà níjọba ìbílẹ̀ Akínyẹlé ọmọ yín bẹnu ilé agbára pẹ̀lú mi báyìí ọ̀nàrẹ́bù Kúnlé Kareem KK àwọn làlejò wa ọmọ ẹgbẹ́ òṣèlú Accord party òun náà ni wọ́n sì jẹ́ mo mọ̀ wípé ẹ fẹ́ ló nǹkan tàbí méjì tí ẹ̀yin náà tí
3: ẹ fẹ́ sọ. Hello
0: ẹ kalẹ̀ o.
3: Ẹ kú ọ̀lẹ́ sá o ẹ kalẹ̀ o.
0: Yes sir.
3: Ahmed Wahab látàdí Ọ̀yọ́ ìfẹ̀tù Nìbàdàn lèmi ni mo ti mọ̀ ní ti o.
0: Ẹ ṣeun pápá pàdé ẹ bá ń ṣe.
3: Mo látàdá mo kí àlejò àtọ́ mi. Àkọ́kọ́ ná tí a bá pe oríṣi àwọn ẹgbẹ́ ó ní PDP party APC party ó ní ọjọ́ àwọn kan pé mo mọ̀ pé àbẹ́ mo mọ̀ dákọ̀ kí Accord party pé Accord lásán ni kí ló kí ni tó wọ́n fi pẹ́ṣẹ́ mo mọ̀ pé Accord party yẹn nọmba wà nù. Nọmba tù tẹ́líbò tí ń bọ̀ yìí inú ìwà ní pòṣẹ́ láti gbákẹ́tẹ̀ nìkan kan ẹ̀rẹ́ nìkan owó àbẹ̀ nìkan wọlé kárùkù ló gbìyànjú ni àmọ́ àjọ àtẹ̀mí pé yálà fẹ́díà ni o fẹ́ẹ̀tì ni o lókà ni o ẹ̀ jọ́ wúlò fáwọn ọmọ mẹ̀kúnnù lọ́wọ́ ìdìbò tó lágbára ọlọ́run.
0: Àmì ò ṣe ń gan sà mo dúpẹ́ ẹ jẹ́ kí n tún wo ẹlòmíì tó wà lójú òpó ń bí. Hello ẹ ti wọlé o padà bí ẹ bá mọ̀ pé ti wọlé.
3: Hello sir ẹ kalẹ́ sir ẹ kú ètò.
0: Ọjà rí ẹ kalẹ́ o.
3: Ẹ̀sà.
0: Ọ̀nàrẹ́bù Kúnlé Kareem. Hello Ọ̀nàrẹ́bù Kúnlé Kareem àlejò mi ń bẹnu ilé agbára wọn sì ń gbọ yín.
3: Ẹ kalẹ́ sir.
0: Yes sir.
3: Ẹ kalẹ́ sir ẹ kú ètò sir. Bọ́lájì Ìdúrọ̀nù sọ̀rọ̀ láti ṣe ara kí akéde nígbà.
0: Ok. Ẹ
3: jẹ́ mi fẹ́ sọ ni pé mo kí ẹ̀ẹ́dẹ́gbẹ́ rí gómìnà ẹ̀ẹ́dẹ́gbẹ́ oríyẹmí àwọn èèyàn nípẹ̀ wọn gan àwọn mi tó pọ̀ láti fi ẹ̀ ń tó ta.
0: Àgbọ́yé
3: yìí, wọ́n kó rọra ìdí tó pọ̀ fẹ́ ṣe ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rù yóò dìbò jẹ́ pé tó yin orí ẹni tó fẹ́ dìbò. Àmẹ́yìn náà ẹ fi fẹ́ sọ ọkọ̀ àwọn tó ń kẹ́ iṣẹ́ tọ̀ bẹ́ẹ̀ mọ́ wòran wọ́n mọ̀ bí látẹ̀yìn ẹ̀bùn ìjọba jẹ.
0: Àmì ẹ ṣeun gan púpọ̀, ẹ jẹ́ kí n tún ìpè wọ̀. Hello.
3: Ẹ kú ẹ̀ ló sọ.
0: Ẹ mà kalẹ̀.
3: Ìyá Kútú gan sọ. Ìbéèrè mi ni fún wọn ni pé kí ni wọ́n ṣe yàtọ̀ sáwọn tí ń ṣàkóso tẹ́lẹ̀ láàrin ìṣẹ́jú kan.
0: Ẹ ṣeun gan púpọ̀. Ẹ gbọ́ ọ̀nàrẹ́bù Kúnlé Kàrí. Wọ́n ní kí ni tí ẹ fẹ́ ṣe yàtọ̀ sí táwọn tí ń bẹ́ẹ̀ tí ń ṣe bọ̀.
2: Ìyàtọ̀ gbọ́dọ̀ wà because òṣèlú tá à ń ṣe ní Nàìjíríà ojú kan náà la ṣe wà. Kò sí ìlọsíwájú torí pé iṣẹ́ ibi ipò tèmi tí mo fẹ́ lọ fún ilé ìgbìmọ̀ asòfin ni. So and mo dẹ̀ mọ àwọn ẹ̀tọ́ mi àtojúṣe mi gẹ́gẹ́ bí asòfin. Ni mo fi sọ yí pé ọ̀jẹ̀lú wà, òṣèlú wà, àwọn ọ̀jẹ̀lú iṣẹ́ tí wọ́n ní kán lọ ṣe owó ni wọ́n máa wá. So ibi tí wọ́n bá ní
0: kán ṣe àtọ́ba tẹ́lẹ̀ kó tó jọba lẹ́yìn.
2: Ní agbára Ọlọ́run ààyò àlà àṣàgbé ṣùgbọ́n ilé ìta ní ànítẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀. So iṣẹ́ because mi gbọ́dọ̀ máa jánu nǹkan tí mi ò lè ṣe, mo ti ń kópa nínú àwùjọ tí mo fẹ́ sojú kó tó di pé mo sojú. Tí n bá sojú màá ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí aṣòfin láti ṣe ẹ̀tọ́ ẹ̀yìn ìbúra ilé ìjọba wípé màá ṣe òdodo, màá jẹ́ olótìtọ́ ènìyàn, màá dẹ̀ sojú àwọn ẹkùn constituency mi tí mò ń sojú dáradára débi wípé tí n bá dé wọn á kí mi káàbọ̀ pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere.
0: Lágbègbè tí ẹ ti wá ti ṣe ìjọba àbílẹ̀ Akinyele, bó lẹ ṣe rò wípé ìtẹ́wọ́gbà yín jẹ́? Bẹ́ẹ̀ náà ni wọ́n tẹ́wọ́ gbà yín.
2: Èmi kọ́ ni wọ́n tẹ́wọ́ gbà, antecedent mi dáadáa mi tí mo ti ṣe ni wọ́n tẹ́wọ́ gbà. So because àwọn aráàlú náà wọ́n aláwọn mòye káàkiri inú ẹgbẹ́. So and tó bá tó àsìkò àti àgbẹ̀ fura lanu àríṣe láríkà àríkà ni bàbá rẹ̀ tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tán nílọ́la. Ipa tó ń kálukú bá ti kó náà ni ó sọ. Àwọn èèyàn ó dẹ̀ wò pé ta la lè tẹ̀lé tó lè mú ìyàtọ̀ àti ìdàgbàsókè wá sínú ẹkùn ètò ìjọba.
0: Hello.
3: Hello.
0: Hello sir.
3: A mọ̀ kú sẹ́ńbẹ̀ ń o.
0: Ẹ mà ṣeun, orúkọ yín o àti ibi tí ẹ ti ń pè.
3: Orúkọ mi Comrade Babalọla. Mo ń pè láti inú Ìbàdàn South.
0: Ok.
3: Kéèké ọ̀dọ́ ni ìṣe mo lóko. Yàtọ̀ fún consent tó ti fẹ́ jáde láti yẹn ní àmọ́ láàrin ìlú. Alábàárìkè èèyàn ni. Ẹni tó máa ń ṣe dáadáa ni. Ẹni tí ń sọ̀rọ̀ sí máa ń ṣe bẹ́ẹ̀ ni. Kódà táyè bá gbà wá láti dìbò ń jọ́ dìbò pé àlelọ́ dìbò Làkínyẹlé ni ó ní gbogbo wa ìbá dìbò. Tọ́ra pọ̀ tá a mọ kéèké tó sì ṣe dáadáa fún yìí. Gbogbo tó sọ bó ṣe rí nu àwa ń gbà ládàá pé lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run ọba wa gbé dé tó ga sí lọ. Tó bá sì débẹ̀ ká mọ̀ pé tí ò lè gbá yẹn tẹ̀ máa ni. Gbọ́ bí ẹnìkan ti sọ lẹ́ẹ̀kan ẹ̀dákun ẹ̀yìn àkọ́pá ti ẹní
2: ṣẹ́
3: fún ẹ ṣiṣẹ́ orí àwọn ẹ̀dìmọ́ àwọn àdìmọ́ dẹnigbẹ́rù ọ̀dà pàtì yòókù tẹ bá tò ẹ ṣiṣẹ́ kárakára o ẹ jáde káàkiri ọlọ́run ó jẹ́ kó rí bẹ́ẹ̀ oríyọmí náà tó jẹ́ ṣe gọ́ọ̀nà ní ìlú fẹ́ ọlọ́run ó jẹ́ kó rí bẹ́ẹ̀ fún un náà àti máa ṣe bọ́ ní kálukú fẹ́ wò lọ́tẹ́ yìí yàtọ̀ fún ẹ̀mí ni ẹgbẹ́ ẹgbẹ́ mi lẹgbẹ́ aláwọ̀ mi lẹgbẹ́ kòkò àti máa ṣe bọ́ ní kéékèèké kí pátì kan máa rúru gbogbo ìlú ọmọ ọdún káàkiri bí ayé bàbá aládọjà lápẹ́ tí mẹ̀kún náà lè bá a jèrè ìlú
0: ẹgbẹ́
3: tẹlẹ́tẹ́ ní wàá dominate ìlú
0: ẹ̀ṣin ẹ̀ṣin ẹ̀ṣin
3: ẹ̀ṣin wọ́n ń kúlẹ̀ àgbèrè o
0: ẹ̀ṣin ẹ̀ṣin gbọ́nú
3: ara wọn ni o.
0: Ẹ̀ṣin ẹ̀ṣin gbọ́ púpọ̀ mọ̀dúpẹ́ ẹlòmínà tún ti wà lójú òpó ń bì. Ẹlọ́hún ẹ mà ká lẹ́sà.
3: Bàbá owó ni bátìrì ẹ̀mí ní pé
0: yàn. Owó ni bátìrì ẹ̀mí.
3: Bẹ́ẹ̀ ni
0: o. Ọ̀dà àwọn ọgbà
3: o.
0: Àmì
3: o. Bẹ́ẹ̀ ni ẹ ti ń dẹ́wájú yìí o. ọmọlúàbí pandemic.
0: Ọmọlúàbí ni wọ́n.
3: Gbogbo tó fi inú sọ kò fi kún kò sì yọ dànù. Kò sì purọ́, kò yọ bá purọ́ àjà.
0: Ṣé ìjọba àbílẹ̀ Akínyẹlé lẹ́yìn wà?
3: Pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run. Ọmọ mi ga
0: ni na. Ẹ̀yin náà mọ kéèké dáadáa.
3: Lágbára Ọlọ́run.
2: Ṣé
3: rí ọyọ yàtọ̀ sí àwọn tí wọ́n fẹ́ jẹ gómìnà ní ìsìn tí wọ́n ha ọkọ̀ tí wọ́n láti máa ṣe bọ̀ kankan. Àwa táàtì ń gbẹ́nù láàgọ́ agbọ́n àwa náà mọ́ bí a ń lọ láti ẹ̀mà lásìkò yìí àti àwọn ọgbà.
2: Ẹ ṣe gan sọ.
0: Àmì o 0706949 3000. 0706949 3000. Ati 0701447570. 0701447570. Olùdíje láti inú ẹgbẹ́ òṣèlú ti Accord, Honorable Kunle Karim, ti ọ̀pọ̀ èèyàn mọ̀ sí KK, láti ìjọba ìbílẹ̀ Akínyẹlé Constituency 1. Àwọn náà ni àlejò wa lálẹ́ òní. Ohun tá a sì ń jíròrò lérí pàápàá jùlọ ohun tó rọgbà yíká òṣèlú bí ètò ìdìbò ṣe ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. Ǹjẹ́ àwọn òfin tí àwọn tí wọ́n ti lọ ń ṣojú yín níjọba àbílẹ̀ Akínyẹlé nílé ìgbìmọ̀ aṣòfin, ǹjẹ́ ẹ ti rí àwọn òfin tí wọ́n ti ṣe tó ṣe àǹfààní dé ẹkùn àkàtà ọ̀dọ̀ yín níjọba àbílẹ̀ Akínyẹlé àbí in general? Ẹ sá láwọn aṣòfin tó ti lọ ṣáájú tẹ fi wò wípé bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ ẹ̀yin ó ṣe jù báyìí lọ.
2: Ẹ ṣe àtọkùn. Gbogbo ohun tó ń kálukú bá ṣe kò sí àṣepamọ́ kankan. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi tí ì rí àwọn aṣòfin wa òfin tí wọ́n ṣe tó mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá ẹkùn Akínyẹlé. Tẹ bá tiẹ̀ wo àwọn aṣòfin tó wà lọ́wọ́lọ́wọ́ ńbẹ̀. So bàbá sọ pé ni wọ́n.
0: Bàbá òun bàbá sọ pé kíni.
2: Bàbá sọ pé ni wọ́n. We all know na.
0: Bó lẹ ṣe kí ló mú kí ló rí tiẹ̀ fi sọ pé bàbá sọ pé. Baálé ilé mọ̀ làwọn tí wọ́n wà ńbẹ̀ yìí.
2: Wọ́n lè jẹ́ èèyàn tó kójú òṣùwọ̀n. Ṣùgbọ́n ẹni tó bá jẹ òdodo kò ní sòdodo. Wọ́n ti wà lọ abẹ́ àkóso bàbá sọ pé. Torá wò ráwọn òfin kankan. Àrí bill kankan tí wọ́n sponsor láti ìgbà tí wọ́n ti wà ńbẹ̀. Àbáwọn motion tó taripo benefit constituency wa. And ráwọn oversight function of executive sáré sọ pé ok nǹkan tí wọ́n ti ṣe lélẹ̀. Ní tó ń kálukú bá ti ṣe ni a ó ròyìn. Wọ́n ní ẹni tá a bá ṣe là ó ròyìn ẹ ṣe èrè kó dára ẹni ayé mọ̀ ẹ ṣe èrè. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Owó àtán ọmọlúàbí la ṣẹ́kù. Àwọn tàná tán ṣe dáadáa orúkọ wọn ṣẹ́kù. Bí àwọn chief Ọbáfẹ́mi Awolowo, chief Bọ́lá Ige àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn Murtala Mẹ́mbẹ́ níjọba ológun orúkọ wọn wà bẹ́ẹ̀. Umaru Musa Yadua àsìkò wọn orúkọ wọn wà bẹ́ẹ̀. Ọba tó jẹ tí ìlú tó rò orúkọ rẹ̀ ò ní parẹ́. Ilé tó dẹ̀ jẹ tí ìlú dàrú náà orúkọ rẹ̀ ò ní parẹ́. Antecedent oníkálukú
0: ló máa sọ
2: orúkọ kẹrìngbé ló máa sọ.
0: Àtúkùnbọ̀
2: ẹ̀zálẹ̀.
0: Ọ̀dà ẹ ṣeun gan púpọ̀ Honorable Kunle Karim. Bí ẹ ti bá wa lálejò lórí ètò gbàgede òṣèlú lálẹ́ yìí, a nígbàgbọ́ wípé nígbà tí wọ́n bá ṣíṣọ lójú ìpolongo òbò ní sàn-án, a padà tó gbìyìn wá sórí ètò táwa bí láwọn béèrè gan ní sàn wípé tọ̀ kí lẹ ní faraàlú kí lẹ ní fún àwọn èèyàn ìjọba àpínlẹ̀ ìjọba àbílẹ̀ Akínyẹlé. Ṣé ohun là á mọ́ fàfà ìdígi náà lèèyàn máa pa á mọ́? Ṣé káràlú mú yín lóhùn dání káwọn èèyàn ìjọba àbílẹ̀ Akínyẹlé ṣé kí wọ́n mú yín lóhùn dání wípé bó bá rí bẹ́ẹ̀ o èyí báyìí ntẹ́wí wípé ẹ fẹ́ ṣe leléyìí tí ò bá rí bẹ́ẹ̀ bó ni ó ṣe rí? Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ nígbà tí a bá ṣí gbaga lójú ẹ̀ tán yányán tó ti di wípé tọ̀ kí polongo òbò kó bẹ̀rẹ̀ ní sàn-án. Àdúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tí ààyè tẹ fílẹ̀ láti wá sórí ètò gbàgede òṣèlú lálẹ́ òní. Bákan náà mo kí olùkú mi èèyàn mi dáadáa brọ́dà mi dáadáa Ọládàpọ̀ Sàlám ẹ ṣeun gan púpọ̀ púpọ̀ àti gbogbo àwọn tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú wọn lálẹ́ òní. lagbara lọwọ Ọlọrun ajinde ara yin yo ma je o
2: amen
0: Ọlọrun o si ba ni wa pele yin na nibi na lati ma senu ni dede sibi lori eto gbagede oselu foti ale yi awon ko eto yi won be ninu ile agbara pelu mi Olayinka Mr. Bubble oun be ninu ile agbara pelu mi Damola Akanbi omo iye olobi o na be ninu ile agbara lase lowo Ọlọrun ojo mejo na latujo pade sugba o ba go mokanla to ba ti lo e pade Lukman Tijani lori eto irin ajo eda number to jasi akata odo mi te ba lo nkan tabi meji te fe ba mi so e pe sori 08034701911 08034701911 oni number to jasi akata odo ti mi ojo mejo ni e tun ja ajo pade lase lowo Eledumare kunle oma ni fowo se mo je e ku kale
4: Flash FM 105.5
5: God is good all the time.
6: The program you are about to listen to is the Moment of Inspiration, sponsored by Anglican Christian Fellowship, St. Anne's Church, Molete, Ibadan. The preacher, Venerable Engineer BBO Obaweya. God bless you as you listen.
7: Good evening, people of God. You are welcome to your program on radio. Moment of Inspiration. Last week, we continued looking at our topic, Following in Christ's Footsteps. And we said one of the characteristics of Christ was that, or is that, he has power. And we say it is that power that makes the difference. We saw in Acts 10:38 how he was anointed with the Holy Ghost and power and went about healing all those oppressed of the devil.
8: As the name is our apostle,
7: and we said in 1 Corinthians chapter 4 verse 20, the Bible says the kingdom of God is not in word but in power.
8: As you told you name it, we currently can return yes and go we pay the job alone could say no.
7: And we ended by saying we should pray as Christians, both for ourselves and for the church of God, that the power that makes the difference will be restored to our lives.
8: As you see, I could tell you, you don't have to pay. Gege bi Christiani ki a mo gbadura, gege bi Christiani, gege bi olori jori, gege bi ijo. Pe ki Ọlọrun da agbara re pada sinu ijo.
7: These are the days that people are stage managing miracles as if the power of God is no longer possible.
8: Awon akoko ati iran to je wipe awon eyan dogbon si ise iyanu to wa dabi eni pe agbara Ọlọrun o si mo.
7: But I can tell you, people of God, that God is the same yesterday, today and forever. His power remains the same.
8: Eje so fun yin eyin eniyan Ọlọrun, Ọlọrun wa yi ni okan lana loni ati titi aye raye, agbara re si wa sibe.
7: If we are ready to pay the price,
8: ti a ba se tan lati se to ye ka se.
7: We are ready to be committed,
8: ta ba se tan lati fi ara wa je.
7: The power is available.
8: Agbara na si wa nle ni se pe fun wa.
7: Before I continue, let me tell you a short story.
8: Ki to ma tesi wa ju eje so kan kekere kan fun wa.
7: A man of God was so concerned many years ago, he went to the mountain to pray.
8: Ilese Ọlọrun kan wa to je wi pe o faraje fun opolopo odun seyin to si lo si ori oke lo gbadura.
7: He was concerned that the power of God was no longer in church.
8: O to si wa kan ni wi pe dabe n pe agbara Ọlọrun si ninu ijo mo.
7: And he spent many days crying, where is the God of Elijah?
8: Lo si wa lu opolopo ojo wi pe Oluwa nibo ni Ọlọrun Elijah wa?
7: Where is the God of Elijah?
8: Nibo ni Ọlọrun Elijah wa?
7: The story says, on the third day of his prayer and fasting, he heard a loud voice from heaven, where are the Elijahs of God?
8: Nigba to si wa lu opolopo ojo nigba to wa ya ni nkan fo lati orun wa wi pe on be bi pe olorun elija da nebo ni awon elija akoko yi na wa.
7: The question is, are we ready to pay the price?
8: Ibe ni wi pe nja wa na se tan lati se nto ye ka se.
7: If we are ready to pay the price, my God is ever ready to baptize us with power.
8: Ti a ba se tan lati fun ni nkan to gba olorun wa se tan lati se iribo agbara fun wa.
7: May God give us that grace to tarry in his presence in Jesus name.
8: Olorun fun wa ni ori ofe lati ma wa ni waju re ni oruko Jesu.
7: Let's continue. We saw that Jesus had the characteristics of power. Number two, Jesus walked in the path of purity. He walked in the path of purity, or if you like, holiness.
8: Only ne oju ona iwa mimo.
7: First Peter chapter 1 and verse 15.
8: Iwe Peteru kene ori kene ese terebo.
7: First Peter chapter 1 verse 15.
8: Iwe Peteru kene ori kene ese terebo.
7: But as he which has called you is holy, so be ye holy in all manner of conversation.
8: Gege bi ele to pe yi se je bi mo be ni ki eyin le je mi mo ninu gbogbo loro yi.
7: Verse 16 says, because it is written, be ye holy, for I am holy.
8: Ese kere dilogo so wi pe e je mi mo nitori ti emi je mi mo.
7: People of God, power becomes very, very dangerous without purity.
8: Eyin eniyan Olorun agbara je nkan to lewu lai ni iwa mimo.
7: We live in a time where power is exalted above purity.
8: A wa nibi ti o wa je aye to je wi pe a gbe agbara ga ju iwa mimo lo.
7: People only concern themselves with seeking for power. They do not concern themselves in living a life of purity.
8: Àwọn èèyàn wá fi ara wọn jìn láti máa wá agbára. O tó kàn wọ́n, o ní agbára nìkan wọn ò wá ìwà mímọ́.
7: But people of God, this attitude is very dangerous.
8: Ìgbẹ́yìn ènìyàn Ọlọ́run irú ìwà báyìí ó léwu púpọ̀.
7: If you are going to follow Christ,
8: tí ìwọ bá fẹ́ tẹ̀lé Kristi.
7: If you are going to be where he is,
8: tí ìwọ bá fẹ́ wà ní ibi tí ó wà.
7: You must follow his example, not only of power but of purity.
8: Ó gbọ́dọ̀ máa tẹ̀lé sísẹ̀ntẹ̀lé àpẹẹrẹ rẹ̀ kó ṣe nínú agbára nìkan, ṣùgbọ́n nínú ìwà mímọ́.
7: In Matthew chapter 7,
8: nínú ìwé ìwé ti Matthew orí keje,
7: verse 21 to 23,
8: ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣíbí èdúkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
3: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run ajínrere tí ń bolo àti fẹ́ òjò olùdarí ilé iṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
4: Ẹ jẹ́ àgbàdo à Ọlọ́run àgbàlá yìí àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní tí ẹ fún wa lónìí pé ká tó jẹ́ alábàápín àti akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ náà. Àgbàdo à fún ìṣeniyè ọ̀tọ̀. Àgbàdúrà pé kí ojú ọkàn wa kó mọ́lẹ̀, kí òye ọ̀rọ̀ rẹ tá a fẹ́ gbọ́ lónìí kó yé wa yékéyéké, kí gbogbo wa pátápátá ká di aláyọ̀, ká di alábùkún fún lórúkọ Jésù Kristì náà, Olúwa wa, amen. Mo kí gbogbo ọmọ Ọlọ́run káàbọ̀ lónìí o sí orí ètò yìí. Ẹ̀kọ́ bélì náà la pé ètò tí a gbé kalẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún ìdàgbàsókè gbogbo ọmọ Ọlọ́run pátápátá nínú ẹ̀mí ni. Kọ́rọ̀ Ọlọ́run tí à ń wò náà ni ìyànjẹ Kristì. Lánàá mo bẹ̀rẹ̀ sí sọ fún wa pé ní ìdíran o tàbí àlá tàbí ìfarahàn áńgẹ́lì kan ká tó mọ ohun tí ìrẹ́ Jésù Olúwa jẹ́. A ti ṣàkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ọlọ́run lè fi ìran han ènìyàn o. Èèyàn lè ní ìbápàdé áńgẹ́lì o. Fún àpẹẹrẹ ìṣe àwọn àpòsílẹ̀ orí kẹwàá Bíbélì sọ fún wa ọ̀sán gangan ni bí àráǹdi aago mẹ́ta ọ̀sán ni ọkùnrin kan tá à ń porúkọ rẹ̀ ní Kọ̀nílíò oríran kì í sì ni ìran torí áńgẹ́lì Ọlọ́run fara hàn. So a lè rí áńgẹ́lì Ọlọ́run máa ń fi ara han ènìyàn. A lè ríran, a lè lálàá. Ṣùgbọ́n ẹgbọ́n nǹkan tí áńgẹ́lì yẹn sọ ni áńgẹ́lì yẹn ní gbogbo iṣẹ́ rere rẹ̀ láti rí láti ọ̀run wá o. Ṣùgbọ́n ránṣẹ́ sí ọkùnrin kan tá à ń porúkọ rẹ̀ ní Símónì Pétérù. Ó ń gbé nílé ọkùnrin kan tá à ń pè ní Símónì Aláwọ ní ìlú kan tá à ń pè ní Jópa. Ó ní Símónì Pétérù yẹn yóò sọ ohun tó yẹ ó ṣe fún ọ, yóò hùwà sún ìrere fún ọ. So ẹ rí pé nínú ìfarahàn tí Kọ̀nílíò ní níbẹ̀ yẹn áńgẹ́lì yẹn ò wàásù ìrere tó tako ti ọ̀rọ̀ Ọlọ́run fún. In fact gan Ọlọ́run ò ran áńgẹ́lì láti wàásù ìrere. Ènìyàn ni Ọlọ́run ní kó mọ wàásù ìrere. Nítorí èrèdí tí áńgẹ́lì yẹn ò sí wàásù fún nìyẹn ló ṣe tọ́ka rẹ̀ sí ẹni tí ó ṣe kí ni o tí ó wàásù fún. So ẹ̀yin ìgbà náà Bẹ́lẹ̀ sọ fún ìwé ìṣẹ́ àwọn àbọ́sí olórí kẹwàá yẹn náà ni o. Bẹ́lẹ̀ sọ fún wa pé Pétérù ń gbàdúrà lẹ́yìn ìgbà tó gbàdúrà tán láàárín aago méjìlá ọ̀sán wọ́n ti gbàdúrà tán ló wá ń jókòó. Àwọn èèyàn tó wà nílé wọn ń sóúnjẹ ibi tán ti ń sóúnjẹ lọ́wọ́ tó ń jókòó pé kí wọ́n gbóúnjẹ dé. Ọlọ́run bá sí Pétérù náà lójú. So a lè ríran. So n tí mo sọ fún wa kì í ṣe pé bóyá téèyàn bá ti ríran kì í ṣe látọ̀dọ̀ Ọlọ́run. Èèyàn lè ríran látọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n èèyàn lè ríran náà tó ṣe pé látọ̀dọ̀ Sátani ló ti wá. So tí mo sọ yé wa bẹ́ẹ̀ yẹn mọ̀mọ́. So Pétérù ló bá ríran yẹn. Ó wọnú ìran yẹn ló bá rí oríṣiríṣi ẹranko oríṣiríṣi àwọn ẹranko oríṣiríṣi tó yẹ pé nínú òfin Mose pàṣẹ pé wọn ò gbọdọ̀ jẹ́rú àwọn ẹranko bẹ́ẹ̀. Ló bá rí aṣọ ńlá tí ó kó gbogbo àwọn ẹran yẹn tó kó wọn jọ pọ̀ ni ó wà gbọ́ ohun yẹn nínú ìran yẹn pé Símónì ó ní ó yá bẹ̀rẹ̀ kò pa wọn kò máa jẹ wọn. Ló bá sọ fún Jésù Olúwa torí òun Kristì ló gbọ́ nínú ìran yẹn pé ẹskísà wọn ò lè jẹ́ onírara Olúwa ó ní bẹ́ẹ̀ kọ́ Olúwa èdè Bíbélì pé nìyẹn ó ní bẹ́ẹ̀ kọ́ Olúwa torí pé wọn ò jẹ́rú nǹkan báyìí irú àwọn nǹkan àwọn ẹran àìmọ́yìn wọn ò jẹ́rí wọn ò sì lè jẹ́ ẹ̀mẹta ni Pétérù àpòsílẹ̀ lórí ìran yẹn. Ìgbà tí ìran yẹn ká lójú ẹ̀ àwọn kan ṣe kí ni o wọ́n kalẹ̀kùn nísàlẹ̀ pé ẹskísà à ń béèrè àpòsílẹ̀ kan à ń béèrè ẹnìkan tá à ń pè Pétérù ṣé bí ló ń gbé o èsì o. So ìgbà tí Pétérù sì fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ló wá rí pé ọkùnrin ìríran kì í sì ṣe jù ohun tán lọ́hún fẹ́ kó yé mi ni wípé wọn ò gbọ́dọ̀ pé ohun tí òun bá ti pè ní mímọ́ tí òun bá ti sọ di mímọ́ wọn ò gbọ́dọ̀ pèlé àìmọ́ torí ó gbọ́ ohun yẹn náà nínú ìran yẹn. Lẹ́lẹ́kẹta ti ohun yen jade se lo wa ni oke olorun fe kin lo wa so ni ile okunrin yin ni so se ti ri pe olorun ma fi ran han eniyan sugbon ti mo n gbeyan du lati so fun wa ni pe so connect kan sele nbe yen olorun connect peteru ma cornelio so inu isa wa po se lori ke wa yan na bakan na peteru lo sibe o de salaye fun se cornelio pe ah olorun call mi lekan kan o kin to wa sibi bi pe ah won gbodo foju tembelu enikeni pe tori pe ohun so mo lede shelter bo nseju ki mo wa so fun so olorun yen lo ran mi si o si be si salaye fun peteru pe jesu oluwa o akan magi o iwe tabi ese 38 yen o ni ani jesu ki ti si nasereti en ti olorun da ma ti agbara le lori ohun kiri sore ohun se da gbogbo awon ti esun pon loju tori olorun wa pelu re so o se se yanu sugbon ki se se yanu yen ki se to eredi to fi wa niyan o ni ohun ni gbogbo awon woli jeri si pe ese 43 niyan o se awon apostle ori ke wa ese 43 o ni ohun ni gbogbo awon woli jeri si pe nipa oruko re lenikeni to ba gbagbo yo ri idariji ese gba o wa be se salaye so oro yen be se nje Cornelio die die lo ba gbagbo nu okan re pe lo to Jesu lo mo mo gbagbo pe on lo lugala mo gbagbo pe onikan soso lo le fun mi ni dariji ese mo gbagbo ninu oruko re pe lai si Jesu yi won o le gbara mi la ibi to ti gbagbo yen be le so pe e mo sokale laarin iseju aya e mo sokale lori sori won Cornelio ati gbogbo awon to wa nbe tan gbagbo be le ni won be si fede fo won be si fede fo be si so tele enu ya pe deru gan pe a o mo riru eleri tori pe kini o to ba je pe Olorun lo fi ran yen yo se kini o yo jora pelu oro re so enikeni to ba riran kan tori ala to lohun de angeli kan tabi jo ti eni Jesu lo nri sugbon ti Jesu yen so fun loju iran yen o yato fun ti Jesu ti so ninu bibeli e ti mo pe ki se Jesu original Jesu fake ni iso oju lowo Jesu o se se keyan lo ran angeli o ko real o fe jo pe loju aye gan lo ti ri bi iran yen bo se lagbara to sugbon ko se ise ri oro enu angeli yen la fi mo pe boya Olorun lo ran tabi emi esu kan gangan langeli yen so ni beli se so Paul apostle we galati ese ti mo fi han wa lana galati ori kini yen o ni bi enikani tabi angeli kan o ni to ba ti eso kale wa latorun galati ori kini ese kejo o ni lati wasu irere miran fun yin ju eyi ta ti wasu re lo ta ti fi iwe ma han fun yin yen o ni ko die ni fi so lana mo so kankan fun wa pe opolopo eyan lo so pa won ku won wa jinde ni boya laarin ojo meja bi ojo merin ti won ti wa lojibitu ni won wa jinde won ni pe Olorun mu mo Olorun ni awon ri orisisi nkan Olorun apade ni Jesu wa ni ka won wa wasu re fa won to wa laye eje nfi kankan han wa nu bibeli tori ko si kankan be nu bibeli enikan ni be ni so injo se se keyan ri iru ifiyan tabi iran yen ko se pe odo Olorun lo ti wa o se se sugbon o kini content kini ton ti won so nu ran yen be la fi mo sugba e je nti e so fa pe lai riru iru ifarahan be gan a need e ka to mo nto ya se gege bi omo Olorun iwe Luke ori kenedi ni ogun ni Jesu Oluwa lo ti soro o so itan kan nipa okunrin Oloro ati alagbe kan ta n koruko re ni Lazaro eyin gba ti Lazaro ati alagbe yi to ku ni beli so fun wa wi pe nigba ti won papoda yen ni okunrin Olorun yen wa so fun Abraham pe Abraham ejo excuse a je ki okunrin ye je ki Lazaro pada lo saye ko lo waasu fun awon ara ile mi kan le yi pada ni ese ogbon yen o ni o si wi pe be ko Abraham baba sugbon bi enikan ba tinu oku to won lo won ronu pe wada o ni o si wi fun pe bi won ko ba gbo ti Mose ati ti awon woli o ni a ki yo yi won lokan pada bi enikan ti le tinu oku dide se ti ri o se ti pe ki se method Olorun ni lati ma sendi lati ma ran eyan lati eni to ti ku pe ko lo ma wasu fa won ti o ti ku Abraham so Jesu lo nso ro be yen o ni Abraham ni ti won o ba ti gba Mose ati awon woli gbo ti won o ba ti gba awon to wa laye gbo iwe mi ma ko sile iwe mi mo ti won o ba ti gba gbo ni won o ni gba iran kankan gbo so kini method Olorun lati so yan deni igbala iwasu ihire Jesu Oluwa lati nu oro Olorun se je mo pe opolopo lo ni o se pe ti en wasu re pe en ti o ba lo sorun bo ba jogun ijoba Olorun o gbodo wo ile o gbodo wo tohun o gbodo wo yeti o gbodo sele ki se ti be se mo pe eko yen lodi si eko bibeli ki se to mo so yan deni igbala ni yen nao kini to mo so yan deni igbala igbagbo ninu Jesu ni sugbon opolopo lo so pe awon lo sorun awon ri Jesu yen so fun pe gbogbo iran si Olorun awon ogbontagi iran ti Olorun awon gbadugbaja iran ti Olorun lodede Nigeria pe orun apade gbogbo won wa gbogbo won patapata orun apade ni wa iru Jesu wo leleyun Jesu ya lo so fun pe won gbadọ lo cream won gbadọ lo powder won gbadọ wo yeti won gbadọ wo ti e gbadọ wo fila de wo gbadọ de fila kì í ṣe jésù bíbélì nìyẹn o pé tẹ́ni tó bá ti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn kò lè dẹni ìgbàlà tàbí kò tàbí ọ̀rọ̀ àpáàdì ní lọ kò ṣe ẹjẹ́ mọ̀ pé kò sí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ nù bíbélì kò sí bẹ́ẹ̀ so ọ̀nà téèyàn fi ń dẹni ìgbàlà ni kí ni bíbélì kọ́ nípa ìgbàlà ọ̀nà wo léèyàn fi ń dẹni ìgbàlà mo sì ti kọ́ wa nú ẹ̀kọ́ yìí o pé nípa kí ni ìgbàgbọ́ nínú jésù kristi irú ìgbàgbọ́ wo sì ni ìgbàgbọ́ ọkàn ni tó bá di lọ́la wọn wá ṣàlàyé fún wa torí irú agbọ́dọ̀ mọ èso ìgbàgbọ́ yìí láti fi mọ̀ pé lóòótọ́ o mo gbàgbọ́ nínú jésù lóòótọ́ ẹ já pàdé lọ́la mọ́ mi sì ẹ̀kọ́ ọ̀tọ̀ láwọn mọ̀mọ́ mo pè ọ́ ní alábùkú fún.
3: Fún àlàyé ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 08163309793 lẹ́ẹ̀kan sí 08163309793 ẹ tún lè dáwọnlódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org ẹ̀kọ́ bíbélì jésù níbi gbogbo.

0: baba akorin lata aro ni o ti su mi ibo gan la nlo bole mu mi lo
1: arakunrin
0: fokan bale onu ati la re ni mo fe fi han e o ya wo onre onre
2: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà, àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀? Mo ti

wẹ́rù tí mọ́rùn ọ̀yàn. Ìrìn àjò ẹ̀dá ìwòsàn ẹ̀dá ìwòsàn ẹ̀dá ìrìn àjò ẹ̀dá ẹ pé lọ́kọ rẹ̀ ẹ pé lọ́kọ tó dún kó sì tó dùn tó dún létí aláwájú ẹgbẹ́ èrò ẹ̀yìn ẹ sá.

ètò tọmọdé gbọ́ tí ń ṣẹ̀bà àgbàlagbà ètò àwọn àgbààgbà tí wọ́n ń pọmọ kéékèèké jòkó wá gbọ́ oníwátẹlẹ́yìn ní pòǹgbẹ́rẹ́ bá bá pé tó dé adariwo jákàbùkàn àgbà ètò tí ń pẹgbẹ́ níjà ìrìn àjò ẹ̀dá ètò tọ́lọ́run ọba gbé kalẹ̀ gbọ́kọ́ tara mọ̀lẹ́kà yìí kọ́ wá sáyé aláàjì lukman ọmọ tìjà níjà rí o mọ̀lẹ́kà kan ni ọlọ́run ọba lọ dárú wọn lónírúurú takọ́tabo iṣẹ́ tó ní kálukú òsì òmù ó ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ó nù aláàjì lukman ọmọ tìjà ní pátápátá ọlọ́dẹ ológo korogodo ọ̀rọ̀ ọlọ́dẹ ọlọ́yàn fẹ́ wá sáyé kèé wọ́pọ̀ nínú ọmọ ádámọ̀ bẹ́ẹ̀ ẹni orí bá fẹ́ ní ṣe lógo ogun eléyìí bùyàrí ọkọjá bẹ́ẹ̀ lókè pẹ̀ tó bá ṣe ní ti ètò ìrìn àjò ẹ̀dá ọ̀rọ̀ àlùfànṣá kọ́ ni ti bẹ́ẹ̀lẹ̀ yìí o ọ̀rọ̀ àpapọ̀ bí egun gbọ́nà kọ̀ kíkọ́wọ́ gbọ́ sétí àwọn ọ̀yà ọ̀yà létí adùn ṣe létò létè oyin mọ́mọ́ ni ti bọ́ sákéyẹmí ara ẹni gbogbo ikọ̀ ńkọ́rù gbogbo ọ̀rọ̀ gbúdúgbẹ gbúdúgbẹ ètò táyé ayé tuntun kò ṣẹ̀ṣẹ̀ ní wá wínú bí mo bá lómi ń jóná àwọn náà kẹ́rù.

tó ṣe sá àfúlà nípele nípele lẹ́tọ̀ gbogbo wa tí wọ́n ń rọ́ mọ́ra bí aṣọ ìpele àkọ́kọ́ àgbéyẹ̀wò ewé ni níbi àwọn àgbààgbà ti ń sọ kúlẹ̀kúlẹ̀ gbogbo ìwòsàn ewé ń ṣe abala apá nìkejì ibi àwọn èèyàn ti ń ṣẹ̀rí àwọn ìwòsàn tewé ń ṣe tí wọ́n dúpọ́ lọ́wọ́ àwọn àgbààgbà ewé lè wọ̀ tá a mọ̀ tí ń kọ́ bá ni òun lábalẹ̀ kẹta káwọn èèyàn tó wá mọ̀ pè ní sísan tí ń bá wọn jà tí ń

0: pàápàá jùlọ gbogbo àwọn tó ti ń pè wá.
1: Ìsìn àtẹ́ntìrì I'm going to bounce away Fuji ṣe ń bá.
0: Ajé ayé lè ń bọ̀rọ̀. Ẹ káàbọ̀ sí pàdé ìtàlẹ́ yìí.
1: Ọ̀yẹ́ máa ti máa mẹ́jọ
0: ilé. Rẹ̀ ń ṣe Ọlọ́run àlàyé. Ìlú Ọ̀gíní. Kì í ṣàpérò. Ẹ káàbọ̀ sórí ètò kan ètò kan.
1: Ọ̀yọ̀ máa ń
0: ta dání wáyé ọba lè wí lè ṣe.
1: Bọ̀túwe fún jíjá.
0: Tí àánú rẹ̀ tó kọjá àfẹnusọ. Títí gbéra láti ilẹ̀ Ìbàdàn káàkiri orígun mẹ́rin àgbáńlá ayé. Láti lọ ṣiṣẹ́ ìwòsàn. Ìtúsílẹ̀. Àtọ̀nà àbáyọ fún gbogbo ọmọ adáre òrùn. Orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Ẹ káàbọ̀ sórí ètò ńlá. Ẹni tó bá pẹ́ tí ó dariwo. Àlejò ńlá tó kọjá àríwá míì. Lẹ́yìn ká fariwo ká fi pàdé. Mo kì í o. Ètò eléyìí ta gángan. Àdùn tí mò ń sọ òye. Olúwa ò ṣe. Ìjẹ́jọ́ la dágbére fúnra wa lórí ètò yìí. Ìrìn àjò ẹ̀dá àti Splash FM rèé. Ìkànnì karùnlélọ́gọ́rùn-ún tó lé kéékèèké márùn-ún. The Integrity Station. Promoting right values. Olúwa ò ṣe. Ìyẹn lórúkọ gba àwọn ikọ̀. Àjọ wa lọ́sẹ̀ ọ̀sẹ̀. Ìta ti pé ìrọ́sì ti pé. Ojú ọlá ti pé lálẹ́. Ìwà ìṣe o. Gbogbo ọmọ tọ́kàrá kó wọnú epo tó kó nǹkan rẹ̀ jáde mọ́. Májì afẹnìkan dárò ẹnìkan láburú nù tiwa. Ọ̀yà tó bá rí bẹ́ẹ̀ ń gbà.
1: Ìjọ́mọdé olóò.
0: Ẹyẹ ìyọ̀ǹda fáwọn èèyàn mi kan bẹ̀rẹ̀ sí kílẹ̀ kọ̀ọ̀kan ìje yìí. Ìkàlùkù bẹ̀rẹ̀ sí ta síra wọn. Ojú ọlá bá ti pé báyìí nǹkan ńlá ni. Abila kan sì ń bẹ láàrin wọn. Ó mú lẹ́nu bí. Abila. Àbí tí mo sọ yìí. Ó mú lẹ́nu. Ọ̀yà tó bá rí bẹ́ẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí kí àwọn aráalé lẹ́yìn kọ̀ọ̀kan ìje kẹsìn máa dárúkọ ara yín.
2: Ẹ jẹ́ ká máa kíra pé àsìkò dédé wò inú gbogbo tí wọ́n jáì káyé. Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká máa kíra pé àsìkò dédé wò inú gbogbo tí wọ́n jáì káyé tó bá ń fẹ́ dé.
0: Kí ló dé?
2: Nígbà tí ẹ̀sìn bí asinmi. Ẹ gbọ́ mi
0: asinmi bí i.
2: Asinmi. Ẹ kàn lọ́rùn. Ẹ jẹ́ ká máa kíra pé àgbọ̀ akíwà pé akáàbọ̀ sórí ètò yìí ètò ìrìn àjò ẹ̀dá olùwọ̀nba lukman ọmọ tìjáni mukhtar olóko tí mi ń jẹba sí lọkọ ọba mi tẹ́ ẹ mọ̀ sí alimadani mo ní àbùkù onídìí owó kó tó lè kànyàn bẹ́ẹ̀ ni onídìí eyín kó tó lè jẹyàn atẹyin àtàwa a ní kábùkù àbùkù òní kàn wá a ní jíyà ìyá òní jẹba ẹ wí tẹnu yín ẹ sọ̀rọ̀ ẹ wí tẹnu yín.
0: Àwọn náà ká wọn ara lè.
3: Aṣáájú wọ aṣàwo mọ́tò ni òní.
0: Aṣáájú ni orúkọ ẹ.
4: Ẹ tún kọ ajálẹ̀ ẹja kí ìjàdó àgbàlá
3: yìí. Kò sí àjá níbí o.
4: Níbi tí owó jẹ́ tó yín ètò wa.
3: Ẹgbọ́n bẹ̀yẹn owó ẹja.
4: Tó bá tún fẹ́ dé lálẹ́ ètò ní. A tún ti dé gẹ́gẹ́ bá a ṣe dé àti wá gẹ́gẹ́ bá a ṣe wá. Àwa láàmọ̀ wẹ̀ yìí láàmọ̀ bá. Ìbànújẹ́ òní kan nìkan ọ̀kan wa Vijay Muhammad Aminullah. Èmi ọmọ yín náà ni àbúrò yín olólùfẹ́ yín Ramses Talógbọ́n. Ẹ mọ̀ pé mo máa ń sọ ọmọ yàdá níkànjọpọ́n. Onílé iwájú mọ́ gbàgbé onílé apá àlàáfíà. Onílé apá àlàáfíà mọ́ gbàgbé onílé ẹ̀yìn rẹ̀ o. Ìpè wọ́n ipa àwọn àgbà tún ti mú tuntun wá. Wọ́n tún ti mú tuntun tí wọ́n tún fi ṣe wá láàánú ṣe wá lóore wọ́n tún ti mú wá o. Ó yá ẹ̀jẹ̀ àjọ gbára kàsídà kàjọ gbọ́wọ́ gẹ́gẹ́. Kéyìn sì mọ́ gbàgbé ẹ̀yin ti wa níbi ìdá ẹ̀yin tí ẹ jẹ́ tápà tẹ wà nìbàdàn ẹ̀yin tẹ wà ń kàdúná ẹ̀yin tẹ wà ní port harcourt káàkiri àgbáńlá ayé. Mo tún kí yín pé ekú bèlò ozun yín zàmì yìí sunkún.
3: Kò sí ẹni tó sunkún bí ọ sáàmì ní sunkún
4: táàbù olóṣù àdébò láàfíà
3: sáàmì ní dìbì
4: mi è ṣe mi sá ega owó yan ní egun mọ
3: má náwó sí mi
4: tún dàgbà náà
5: àmọ̀bí ó pè ní àbí
4: fojú oyin ewo mutagu ya ngalaun ti bi ayun ina n tun ani ipe naun akeji ina
5: na
4: yípe náà àjínà náà tá à ń dọ̀ gàmí ká kú ibi ó lukman tìjáni nǹkan kú ibi ó kí ìtún anírè wọ́yá ilá tẹ́kàdábẹ́ kálàmù ebi ìlú ike ìchàání ekúbẹ̀ lọ́zùn yìí.
5: Ekúbẹ̀ lọ́zùn yìí.
3: Láti ibi tí ó sọ pé Takanda ni ó mú kí ikú bẹ́lò ó sún ni. Ikú bẹ́lò kọ́.
0: Ohun tó wí kọ́ nìyẹn.
3: Kí láṣọ. Àyí sọ pé àbùkù wà ní ìwo. èyí ni ikú bẹ́ẹ̀rọ ló sùn
5: ikú bẹ́ẹ̀rọ sùn kí
4: wọ́n pe na wo eji náà kàbọ̀ wọ́n pe na wo
3: eji tó wà ní àríwá
4: gbogbo ará rẹ̀ gbogbo
3: àmọ̀ tó bá jẹ́ ara wo àbùkù ń bẹ̀ ní ìwo ni
4: kàbọ̀ pe na wo
3: eji àyè tó ń bẹ̀ ní ìwo ó ní ikú bẹ́ẹ̀rọ ló sùn ni
5: ó sì gbẹ̀rù yín pé àbùkù ń bẹ̀ ní ìwo
3: àkúbí àjú
4: gajì dàmú ọmọ nga wo eji nna mi tó kó iná kó nga da èso wa kí èyí gan
3: èmi kò gbọdọ̀ ṣàlàyé lé
4: tó ń sọ yìí wà á yí gan wo ejì ó tó kó iná
3: èmi kò ṣí ní ẹgbẹ
4: àmínà adánlá wà á yí gan ẹgbọrú bo èso nga da èso wà á yí gan
5: ẹgbọrú
4: wò ga awòkú awòkú rú wọ́ àbí
3: màmá adánlá
4: àbùkù
3: wà ní ìwò
4: sí èsùn
0: o si daruko ara e abi abukun wa ni abi o le le
4: mu to se ni o de sunna
3: oju aja se ri nbe gbo ara le emi saraye fun yin ni jejo pe awa meji to wa ri agbe mi ka feran mi aye fere bo mu ko je ki ariko asabi o
5: abajoke
3: aye fere bo mu o ko je ki ariko asabi o ra awon mi je ti sin
5: abi kilo bi bo
3: ami ko mo aruko temi ka yi para èmi kò mọ ikú bẹ́ẹ̀rọ tó sun eré àti àbùkù tó wà ní ìwo kò ṣe mi kò yé mi rà àbùkù wà ní ìwo àbùkù wà ní ìwo ajá ńlá wa gbé ọmọ ẹ tó wà mí o àbùkù mi yóò mọ ibi tó wà gbàdé ìwo o
5: àjàṣe ni àbùkù wà
3: kò sí ní ìlú
5: wa àjàṣe ló wà kódà ó pọ̀ mẹ́ gan
3: kò sí ní ìlú tí màmá tèmi ni àjàṣe ipò kò sí àbùkù rẹ ìwo gangan ni àbùkù ó forí ṣọlẹ̀ ṣe
0: o ṣe òfin bọ̀
3: orúkọ tèmi
1: kò ló ṣohun gbogbo
3: orúkọ tèmi kò ní
0: gbogbo ìlú sọ látàrọ yìí kọ
3: àjárí kẹrin
0: ok àjárí kẹrin
3: ìpàdé mi àti yín lẹ ní tòní yìí o ó máa lẹ tìkì.
1: ló ń ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka mọ́nà ló ń ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka.
0: láàmú ni ọlájì
1: kò
0: lè rí jésù tàwa ẹ̀nàdé àlò yégbà mi ayọ̀dẹ́lẹ́ fàmí mú kí yín gan látàárọ̀ lẹ ti ń dìsáìn ní platform olúwa fi ayé yín dára tí ojú ọmọ ara ìlú jù yóò fi ayé yín dára ayọ̀ tínú ẹ̀yìn náà dùn sí dọ́jú alẹ́ tọmọtọmọ ẹ ṣe é serí kí ogundípẹ̀ serí kí ọlọ́pọlọ admin tó yàtọ̀ olùkọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àdúró kì í tí ọba ń lé tí ọba lóko gba ohun tá dáni wáyé fún kálukú yín lẹ fi ń ṣàtìlẹyìn fún ètò yìí ìṣẹ̀dá ò ní padà lẹ́yìn kò ní padà lẹ́yìn àwọn ọmọ kálukú yín ọmọọba musa kaabo mò ń bọ̀ mi ò tí ì dé azeez abdullahi princess afeji sọ̀rọ̀ amina ọdún ayọ̀ adékunlé ìkànnì ọmọlúàbí la wà yín fẹ́lẹ̀ lẹ́ ńlẹ̀ ìbàdàn ọlá ìwọlá mújìdá ìwà òṣè.
1: àṣẹ̀ṣẹ̀wọ̀n olóko ló ń jẹ́ kí saniya olùkọ́ bá pẹ́ títí náà tó pé kùté.
0: ọmọọba musa ẹ̀ka alẹ́ kí ló ṣẹlẹ̀. ẹ̀lẹ́ o ẹ ti wà lórí afẹ́fẹ́ o jamadukẹ́ olúwa ṣeun.
6: ẹgbẹ́ ti sáré ilé ọ̀gá ìjọba ọmọ mi.
0: Ok, ẹ wà lórí afẹ́fẹ́ o.
6: Ẹ̀
0: dáa.
6: Ọmọ ìrìn àjò ẹ̀dá ti pé ní wàrà.
0: Ọmọ ìrìn àjò ẹ̀dá ṣe kí ni?
6: Ó ti dé.
0: Ó tún ti lé.
6: Ó tún ti dé.
0: Ó tún ti dé.
6: Ó ti dé ohun ọkùnrin ní lantilanti.
0: Lálẹ́ ìní yìí náà.
6: Pẹ̀lú ògúnlọ́wọ́ lọ́ọ̀ ní alẹ́ àná.
0: Ok, mójúmọ́ àárọ̀ yìí ti ṣe ọjọ́ Thursday. Kábíyèsí Elédùmarè atún ti bímọ. Olúwa máa ṣe olúwa ó máa wọ ọmọ náà. Èyàn ti máa jẹ́ kí ẹ̀yin lẹ́ti sílẹ̀kùn nìyẹn ti máa jẹ́ kí ọ̀rọ̀ ìdúpẹ́ talẹ́ yìí yóò máa gá yàtà màrè. Olúwa ò ṣe é. Sàwọn ìnàdí àlọ́ mo kí kálukú ẹ̀wọ̀wọ́ tá a fi wọ̀lé lálẹ́ yìí. Ìròyìn ayọ̀ lẹ́nu kọ̀ọ̀kan wo máa gbà ní báwọn gba ròyìn ìbàlújẹ́ bá tí ò kó kiri mọ́ àkànbí ọ̀làrin iwájú mo kì í yẹn káàbọ̀ láàmú ẹ̀ náà ọ̀làjì tó ń ra àwọn èèyàn rẹ ṣá. gbogbo àwọn ti ń pààrọ̀ gbólóhùn lórí gbólóhùn tí ẹni yẹn máa ń sọ wípé àbùkù ò ní ìwo abi bi eko
3: e saraye okan
0: yen ehe
3: mo ko pe sham ko wa ni di ayo sham ko wa ni di ayo
0: ah sham o si ndi ayo o gbe nti o ba ti gbere dada wa la loro won adeboye yusuf olabeji ka bo jere omo to la mo yin oluwa admin to yato olani waju mi ki omo ibile
1: mo da mi
0: adebayo opo iyemi progressive
1: ojo de ti mo o
0: wọ́n ti bẹ̀rẹ̀ sí kíra wọn ní platform wọ́n ti ń kíra wa pé ọmọ rìn àjò ẹ̀dá tún ti lé kan sí àṣẹ ìbẹ̀rẹ̀ mo sọ fún wa pé gbà tí ó bá ewu oṣù kẹjọ oṣù kẹsàn-án pàpà jùlọ ní oṣù tá a wà yìí ó ṣí fáínálì ìròyìn ayọ̀ lọ́tún lósìn lágbára lọ́wọ́ adániwáyé. Olórí ti jani Fatima kaabo. Ọlọ́run ò ṣe. Báwo la bá ti rìn tí ìbá fi yá? A ti dé sórí ètò ọkùn ọlọ́lá tí fọmọ àlùbáríkà. Aziz Abdullahi. Ẹ jẹ́ ṣe báyìí. Aran ni yáyá láti ìlú sẹ́yìn. Tún bá mi débí. Aran ni yáyá. Káì. Ẹ jẹ́ ṣe báyìí. Ká tó wá tu sílẹ̀ tán fáínálì. Ẹ jẹ́ kí Wasiu Busari. Nikki ni congratulation. Alhaji Akubra Olawuye. Olúwa ò ṣe o, ẹ káàlẹ́ ìyáwó. Ẹ jẹ́ ń ṣe báyìí ní pápápá. Ẹ jẹ́ kí n yára wọ ẹ̀ka ìpolówó ọjà, kí n gbé ìpolówó ọjà bíi méjì àbí mẹ́ta. Tí mo bá ti wá padà dé, ká kó wá fẹ̀ kàn, ká bọ́ sáàrin gbogbo ètò ọ̀hún. Ẹ kú kalẹ́ o, ẹ ṣeun, tí ẹ wà ń bẹ̀ pẹ̀lú wa.

Dr. Lukman Omotijani. Orúkọ tèmi jẹ́ ọ̀kan nínú òṣìṣẹ́ ògbóhùnsáfẹ́fẹ́ níkànnì tọmọlúàbí ní àyìn pápá jùlọ lórí ètò yín ètò àgbáyé ìrìn àjò ẹ̀dá sọ síwájú lórí ètò yìí lórí ètò yìí ládàáni wáyé tí gbéra àánú lọ́jọ́ kẹjọ láti inú kulu splash fm nílẹ̀ ìbàdàn ní àyè káànú yẹn sì káàkiri orí gun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá kò ń bẹ̀ ẹni tí ó pẹ̀kan àjànàkú ni ó sọ pé òun rí nǹkan fìrí ìrìn àjò ẹ̀dá kọjá ètò ẹlẹ́kùnjẹkùn àwọn èèyàn tẹ̀ ń ṣàǹfààní lọ́sẹ̀ọ̀sẹ̀ olúwa dáni wáyé gbogbo ọpẹ́ ti yín ní ṣe o ọlọ́run ló lọ pẹ́ adániwáyé elédùmarè ọba tó níwá ìwọ ló ní gbogbo ọpẹ pápá bá méjì kọ mrs sharon tó lọ pẹ samson ò lé ẹrí jésù ọsẹọsẹ lọpọlọpọ àwọn yẹn ń darapọ mẹtò tí wọn sì ń wá pẹlú ẹrí àtọ pẹlú ẹnu ọpẹ eléyìí tí kò kan tí ò sì ní kan láéláé ó sì gbàgbọ́ sọ ọ́ lálẹ́ yìí pé èmi lóore ayé ò bá èmi náà yọ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ mi mọ ohun tó lè jẹ́ pè níjà tiẹ́ o ṣùgbọ́n mo tún sọ pẹ̀lú ìgbàgbọ́ èmi lóríire kan ìwọ ń kọ́ ayé ó sì bá mi yọ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ ìlàgbàrò ilé ìmọ̀ ká wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ yìí slash fm 105.5 ìbàdàn life and direct lè láǹfààní àti máa wà bó ṣe ń lọ kànà ẹ̀tún láǹfààní àti wùwá lórí ìkànnì ti tiktok mr talent yanni lukman bó ṣe ń lọ lẹ́ẹ̀ máa rí dédé náà aliu abdulateef adémọlá wòlíì ìdọ̀sùn mọ́ adéwuyẹ̀ rí jésù ọkọ àtúnyẹ ó ní bàbá kí àdúrà mọ́lẹ̀ ọlọ́run á máa fún iṣẹ́ àgbẹ̀ wọ́n ní ìrìn àjò ẹ̀dá ó ti di ìtùnú ẹ̀dá ìrìn àjò ẹ̀dá ó ti di ìdùnú ẹ̀dá congratulations ọlọ́run ó wu ọmọ náà ó sì dá ọmọ náà sí thank you so much iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dòkúsà mr mi káàbọ̀ abiola akínwálé àbọ̀sẹ̀dé ẹ rí i pé látọ̀sẹ̀ tó kọjá ètò ti gbé ọ̀rọ̀ ọ̀tún mi wọ̀ now from beginning to the end of this particular program for tonight ọpẹ́ ló máa jẹ́ bá méjì sì kọ́ torí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ti jẹ́ kó yé wa pé gbogbo ẹ̀dá tí bá máa dúpẹ́ láyé oore irú wọn máa ń pọ̀ sí i hamid lupon láti orílẹ̀-èdè france nígbà tí mo sọ fún yín tẹ́lẹ̀ pé ètò àgbáyé ni lórí ìkànnì àgbáyé anchor an international doctor ọ̀rọ̀ adéyẹmi láti ìlú ẹ̀yọ́ bàmí ẹ káàbọ̀ sórí ètò fún tálẹ́yìn mọ́gàjí láàmú ní ọ̀lájí èèyàn olúwa tóbi lọ́ba padà rè mú ọ̀mọ́ra kí n lọ àdùn tí mò ń sọ òye à ń lọnú ètò wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ṣùgbọ́n akọ́kọ́ ń fira wá lé elédùmarè lọ́wọ́ adébáyọ̀ ọpẹyẹmí progressive ṣe rí i pé ṣúgà ti já ẹ wò jìnà dùn nígbà tó jẹ́ pé adáni wáyé ti kára rẹ̀ ló ń ṣètò yìí dimension tó bá wù ní gbé wọlé lọ́sẹ̀ọ̀sẹ̀ albert adétúnjì ọmọbẹ káàbọ̀ ó mà lọ́jà ídí ẹ̀ gbàmí ẹ̀ máa farasin àti fèètì silent mode èyí gbà mí ayọ̀dẹ́lẹ́ inú ẹ ní òkè ń dùn ká pa amọ́ra pẹ̀lú àràtá dáni wáyé ń dà yìí ló máa ń jẹ́ kára mi ó ya gágá
Let me share a program with you. Ma wole lo saarin gungun bayi. Eyin agbe ku kale ma binu. Eje agbo loju kaluku fa ko ijere. That is the point. Ni ko so pe mi lori ire kan

0: rò pé yóò tún jọ̀pọ̀ lọpọ̀ lójú lálẹ́ yìí. As an international presenter, one must be an utility player. I can play any wing. Demon saw ye. No, she be until you marry lower. Ó dáa tó bá rí bẹ̀ ẹ̀jẹ̀ lọ lálẹ́ ìtorí ìjọba àkókò kẹ́ ẹ̀ máa wò pé ọmọkùnrin kí ló dé ṣe wá láàkí fàájì tó báyìí ẹ̀ torí pé ohun tójú máa ń rí síwájú àkókò yìí láwọn nǹkan ayọ̀ òun ló máa ń jẹ́ kára wọ ya gágá tàbá bọ́ sórí agbègbè. Mò ń bọ̀. Ẹ jẹ́ máa kì í káàbọ̀. Adéhùnmí Aramide. Ẹ jẹ́ máa kí gbogbo wa káàbọ̀. Sí abalẹ̀ ilé ìtakùn ní àròjinlẹ̀. Ní abala tí àwọn àgbàlagbà ti máa ń ṣiṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ eléyìí tó yakin. Èyí tó gàga àrá. Èyí tó ga yàtà. Kódà èyí tó kọjá àfẹnusọ. Nípa àwọn ìṣẹ̀dá mi ìtadániwáyé dá sókè ìpẹ́. Ṣùgbọ́n tó lè ṣe ọmọ adáre orun lóore. Ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ nípa wọn. Tàbí kí mọ̀ wọn ó kéré jọjọ. Ìdí rèé tí wọ́n fi kì í káàbọ̀ lálẹ́ yìí sí abala tá a pè ní àròjinlẹ̀. Tá a sì máa ṣe àgbéyẹ̀wò kan nínú àwọn ewé tàbí egbò tàbí epo. Kódà tó e dórí èso igíngbà mìíràn. Ẹyẹ tàbí àwọn ẹ̀dá tí adániwáyé dá sínú omi. Tàbí àwọn èyí tó ń fò lórí òfurufú. Tó e dórí àwọn tó ń bẹ nínú igbó. Gbogbo àwọn àǹfààní tó ń bẹ lára wọn. Tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀. Òun la máa ń tàn mọ́lẹ̀ sí lábala yìí tó sì lè ṣe ìwúlò fún gbogbo wa. Lálẹ́ yìí mo kì í káàbọ̀. Abala tá a máa yẹ̀wò òun náà ni ewé kan tó gbajúmọ̀ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé iná sápa mọ́ sára òkúta tiẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Kódà ewé pápásan la sọ lọ́sẹ̀ tó kọjá tiẹ̀ lẹ́gbọ́ tẹ̀wí eléyìí ò tún gàga àrá. Bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí n nà ń pọ̀pá. Tàbí ó ti ń wojú mi nà ń pọ̀pá. Ìrìn bàbá rẹ̀ jẹ̀ṣẹ́ nà ń pọ̀pá. Alákòóbá díẹ̀ nìyẹn. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú jèrè. Kí n ti kọ̀ǹgọ́ bọ̀lù kó pọ̀ tẹnu rẹ̀ jáde. Ẹ jẹ́ kí n sún síwájú. Ẹ ń bèrè pé ta ló sọ bẹ́ẹ̀. Àwọn aráàlú àwọn ìyá àjàṣẹ́kọ́. Àgbà ìyá ni ohun tó bá gbọ́ báyìí. Ó sọ tó fi di pé
1: egun gẹ́rọ rẹ̀.
2: A tó.
1: Zami ṣe egun gẹ́ẹ̀jú tó kó.
2: Èrè egun gbé egun dé ọ.
0: Ẹ má bínú ẹ̀yin ara àlejèrè. Ewé kan tó ṣe pàtàkì púpọ̀ òun la máa ṣàgbéyẹ̀wò lálẹ́ yìí. Mo tì í sọ́dọ̀ ẹ̀yin àgbà. Ewé tí wọ́n ń pè ní ọ̀rọ̀ agogo. Ọ̀rọ̀ agogo ṣé wé ni ṣá? Ọ̀kan nínú àwọn nǹkan tí ó wúlò púpọ̀ jù tí àwọn àgbàlagbà máa ń lò nílẹ̀ Yorùbá pàápàá jùlọ láti ṣe ìwòsàn fún àìsàn kan tàbó mìíràn. Wọ́n a sì tún máa lò ó láti fi wá ọ̀nà àbáyọ fún àwọn tí ọ̀nà bá dí mọ́ tí wọ́n ó sì rọ́nà àbáyọ lẹ́yẹ ọ̀sọ́ka. Ẹ má jẹ́ ń làágùn jìnà. Ẹ jẹ́ ń ṣílẹ̀kùn fún ọmọ bá mọ́nímọ́ní. Àwọn àgbàlagbà mayàmayà. Àwọn tí Elédùmarè fún ní ìmọ̀ nípa ewé àti egbò tí wọ́n sì ń lò láti fi ṣe ọmọ ará ilé ore. Ẹ jẹ́ kí n yọ̀ǹda fún ọkọ sọ díẹ̀ lálẹ́ yìí nípa ohun tí wọ́n ń pè ní ọ̀rọ̀ àgógó. Ọ̀yà o tọrọ bá àwọn àgbà gan tiẹ̀ ti ń fẹ̀ kán pè. Hello.
3: Hello, a kú oríire o.
0: A máa dúpẹ́ lọ́wọ́ Elédùà.
3: Ọlọ́run ọ̀rọ̀ àgógó.
0: Ọ̀rọ̀ àgógó rèé o.
3: Tí ìjú bá tó ìjú.
0: Tí.
3: Ìjú.
0: Ìjú.
3: Tí bá tó ìjú.
0: Tó bá tó ìjú tán káì.
3: Bẹ́ẹ̀.
0: Tọ́ta lé tọ́ta
3: bó dá. Ọ̀rọ̀ àgógó.
0: Ẹ̀hẹ́n.
3: Ọṣẹ àbùwẹ̀.
0: Ọṣẹ àbùwẹ̀.
3: Dúdú pẹ̀lú ojú dá.
0: Ọṣẹ
3: àjọ.
0: Ẹ̀hẹ́n ọṣẹ àjọ ọṣẹ àbùwẹ̀ dúdú tó jẹ́ ojú dá.
3: Bẹ́ẹ̀ni, wọ́n máa di kóńdókóńdó.
0: Tí wọ́n di kókò kóhun. Ìyẹn
3: lọ rà sí ọ̀pọ̀. Ìyẹn wà tágìrì ọ̀pọ̀.
0: Tágìrì tó bá pọ̀ kéèyàn wa pẹ̀lú ẹ̀.
3: Bẹ́ẹ̀ni, wọ́n wà wọ ọ̀rọ̀ agogo náà sí lóbi
0: okay yo wa oro agege na iyan wa ge ohun na keke
3: ke e mo be se ri bi isu owo se
0: eh eh
3: o yan patari
0: atari na pelu e
3: o gijijo
0: kojo kojo gbe papo kai
3: a ma gbajo meta
0: kon tojo tan kai
3: be
0: eyan ma sun na si niyan
3: o gbajo tan
0: o di atari kan bi
3: e ko gbo na
0: ni o ma fi mu
3: e ti o ba nidi ìdíyànbọ̀
0: tí ò bá sí nǹkan mi bẹ ìdíyàn wálẹ̀
3: bẹ́ẹ̀ ọ̀rọ̀ àgógó
0: ọ̀rọ̀ àgógó
3: irú
0: irú ó di méjì
3: ògiri
0: ògiri ó di mẹ́ta
3: àlùbọ́sà eléwé
0: àlùbọ́sà eléwé lẹ́lẹ́ẹ̀kẹrin ẹ̀
3: àbèrè
0: àbèrè sì karùn-ún
3: wọ́n gun tí ó kùnà
0: kí wọ́n gun
3: kó kùnà wọ́n bá fọṣẹ́ sí
0: ẹ kàn fọṣẹ́ kó
3: omi àgbà wọn ò fi kù odi wíwẹ̀
0: ó di nǹkan ọ̀wẹ̀ báyìí iṣẹ́ kí
3: ni ìyẹn fẹ́ ṣe
0: iṣẹ́ kí ni
3: ìyẹn fẹ́ ṣe ẹgbẹ́ ọ̀nẹ́pọ̀ ẹgbẹ́ ọmọwà ẹgbẹ́ lágbára
0: ẹ ṣeun èyí tẹ fún wa tẹ́sán iṣẹ́ kí ló fẹ́ ṣe
3: owó ni
0: aṣínà ní tara
3: bẹ́ẹ̀ni òṣèlè kàdájú
0: tó ó yé mi o
3: ọ̀rọ̀ àgógó náà bá kàn án
0: ẹlẹ́ẹ̀kẹta rèé ọ̀rọ̀ àgógó
3: bẹ́ẹ̀ni wọ́n gbé kéékèèké
0: wọ́n ó ṣe kí ni
3: wọ́n gbé kéékèèké
0: kí wọ́n gbé kéékèèké
3: wọ́n lọ ra ayọ̀ iye agolo kan
0: kí wọ́n lọ ra ọ̀sà agolo kan
3: bẹ́ẹ̀ni odidi atari
0: odidi atari kan
3: kóòjò
0: kọjú gbogbo àwọn èròjà yìí kọjú gbogbo ẹ̀ papọ̀
3: wọ́n bá ti gbé kí wọ́n nà tó fúnná ọwọ́ ayé òní tẹ́wà
0: àṣẹ ìdùmàrè káì
3: ọwọ́ àtò ní tẹ́wà
0: àṣẹ o tí wọ́n bá ti jó
3: èèyàn máa bùnú ẹ̀kọ́ kọ́ máa
0: mú kọ́ máa fi fọ́kọ́ mu tàbí kọ́ máa bùnú ẹ̀kọ́ gbóná
3: káì bẹ́ẹ̀ ni èèyàn ló tọ́ dájú
0: tí yín ò ní bàjẹ́ mo dúpẹ́ ìyàwó
3: ètò ètò ní kò ní já ṣe mọ fún wa
0: àṣẹ elédùmarè mo dúpẹ́ okún ìyá mi
3: àpò oríire lẹ́ẹ̀kan
0: mo dúpẹ́ o ọmọ tó ń bọ̀ lọ́nà tó pọ̀ lágbára elédùmarè ẹ ṣeun kó ti ṣí nìyẹn oh my god bóyá gbègbè olúwọ́dẹ gan ti ń pè gbogbo ẹ̀ ló ti ń pè mí hello ta ló wà lójú òpó yìí hello
2: ìwòlé ọ̀gíní
0: ìránṣẹ́ ọlọ́run ara ìwòlé ọ̀gíní
2: ọ̀rọ̀ àgógó
0: ọ̀rọ̀ àgógó
2: aṣínà ni
0: ẹ ṣáàwó
2: ṣe rí oje ara rẹ yẹ
0: oje tó wà lára ẹ
2: bẹẹni wọn wá fi òun mú ètùtù
0: bàbá wa ẹdá gbọ́n mi yí rédíò yẹn lọ sílẹ̀ tó ló ń dún bí báyìí kò jẹ́ agbádùn yín dáadáa rédíò tó wà lọ́dọ̀ yín yẹn ẹ yí lọ́lẹ̀ okun ìránṣẹ́ ọlọ́run mo dúpẹ́ o.
2: ṣé o ọrẹ agogo yẹ. Owó ètùtù.
0: owó ètùtù.
2: ẹ wá fi yí
0: oje ara rẹ.
2: wọn mú lọ ilé. ẹyin ìbílẹ̀.
0: ẹyin ìbílẹ̀.
2: Àti ìsátùn títún.
0: Wọ́n fi ìsátùn títún.
2: Wọ́n mú ẹyìn yẹn wọ́n á pa.
0: Kọ́ fún ẹyin yẹn sínú ẹ̀.
2: Ẹ máa fún sínú ìsátùn
0: yẹn.
2: Wọ́n wá fi ìwé ìtìtú yẹn wọ́n wá fi sí.
0: Ee.
2: Tó tẹ bá ṣe tán àti ibi àkókò. Egbò ẹ ní o, egbò ẹkọ àkókò. Wọ́n á ṣe sí, wọ́n á há sí.
0: Wọ́n á há sínú ẹ̀.
2: Wọ́n wá jiná pọ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí máa jẹ́.
0: Káì.
2: Kò sí bó ti jẹ́ ọ̀nà mi.
0: Ọ̀nà ó ṣí.
2: Ọ̀nà ó ṣí.
0: Ọ̀nà ó là.
2: Ayé ó máa là ní.
0: Ee olúwa o. Mo dúpẹ́. Ẹ ṣeun bàbá mi o. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé káalẹ́ o. Fatai Saheed Alhaji láti orílẹ̀-èdè Cote d'Ivoire. Káàbọ̀ olúwọ́dẹ káàbọ̀. Àdúpẹ́ o.
4: Ọ̀rọ̀ àgógó.
0: Ká
4: da àfọlẹ̀ tó ká da àfọlẹ̀ tí ológun ká lọ.
0: Àìgbọ́ burú lẹ́nu àgbà. Olúwọ́dẹ tẹ̀síwájú o. Kí ló ṣẹlẹ̀? Níbo lẹ wà bàbá tí network ṣe wá ìyà? Ò wọlé bá ibà tí ń gbóhùn ẹ̀ tẹ́lẹ̀. Kò ṣe tó wá wọlé mọ́. Ẹ dákun olúọ̀dẹ pè wá padà o. Ìdòwú Adams. Wọ́n ní ẹ̀kú ètò. Ọ̀rọ̀ àgógó là ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lálẹ́ yìí. tí àwọn àgbà ń ta wá lọ́rẹ̀ lórí àwọn àǹfààní tó ń bẹ látara rẹ̀. Àwọn nọ́mbà tó wọlé sílé agbára rèé o. Ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 070-144-75-770 tàbí 070-6949-3000. Àwọn nọ́mbà àti sídó láì méjèèjì nìyẹn. Ẹ̀yin àgbà ẹ lè pe nọ́mbà yẹn ẹ̀dà ó ti wà nílẹ̀ ẹ sì lè pe sí lúpọ̀nà ọmọ tìjà ń tìkalà rẹ̀. Ìwọlọ́wọlé ìṣọ́kọ̀ ti wọ lọ́dọ̀ ẹ̀ ní á ti fẹ́ gbé. Hello.
5: Hello.
0: Hello sir. Ìyá.
5: Ọmọ tìjà ni.
0: Mo kì í yín o.
5: Màá fún ètò yìí.
0: Olúwa máa ṣeun.
5: A ṣe mí pẹ̀lú òkú lọ.
0: Àmì Elédùmarè.
5: A máa kó ìwọ ọmọ tuntun.
0: Olúwa máa tún ṣe àmàdúpẹ́. Àdúpẹ́ àbímọ tuntun. Àmì.
5: Àní kíra wa kó ìbànújẹ́.
0: Àṣẹ Elédùmarè.
5: Ọlọ́run tọmọ àjọ dáyìí náà sí pẹ̀lú òkú náà.
0: Àmì o.
5: Èrè ayọ̀ bẹ́ẹ̀bù ní ọlẹ́ gbogbo wa.
0: Àmì o.
5: Láfáwọ́ ni wọn kò wọ́tá.
0: Ilà bílà lè là sí.
5: Orúkọ mi ni Afáṣe Ìkẹ́ pẹ̀lú Yẹ̀rọ. Láti ìlú Mọ́sáyé.
0: Ẹ káàbọ̀ bàbá. Ṣeun.
5: Ọ̀rọ̀ àgbogbo. Iṣẹ́ tó gbé Ayata ni iṣẹ́ tẹ mú wáyé.
0: Ẹ ṣá wo àwa gan fẹ́ gbọ́.
5: Ṣùgbọ́n bí ọ̀rọ̀ àgógó ṣe ní àǹfààní tó. Yé ọmọ tìjà ni.
0: Mò ń jẹ́ o.
5: Ẹni tó fẹ́ lọ sídìí ọ̀rọ̀ àgógó kó múra dáadáa.
0: Kẹ́ni tó fẹ́ lọ di ọ̀rọ̀ àgógó tó fẹ́ lọ já tàbí kó múra dáadáa.
5: Ètò tá a gbé kalẹ̀ yìí. Ìwòsàn ẹ̀dá la pè é.
0: Bẹ́ẹ̀ni. Ìdùnnú ẹ̀dá.
5: Àwọn ìtura wa lẹ̀ nínú òde ayé ni.
0: Bẹ́ẹ̀ni.
5: Àní wọnú òde tọmọtọmọ.
0: Àmì ẹ̀ṣẹ̀ Ìdùmarè.
5: Ẹni fẹ́ lọ di ọ̀rọ̀ àgógó nítorí ìgbà tá a bá sọ àǹfààní tó dáa nínú ẹ̀. Tá a bá sọ jàǹbá tó lè mú wa.
0: Ká pè wọ́n ṣàkíyèsí àwọn ewu tó wà lára ẹ̀ bákan náà. Kò lákàyè.
5: Mo ṣe ní àǹfààní tó pọ̀ ọ́nú tó. Ó ní àbàwọ́ kan tí ó ní agbára.
0: Ó ní tẹ̀yẹ gbọ́dọ̀ pera yẹn ṣàkíyèsí lórí ẹ̀.
5: Àkíyèsí yẹn jẹ́ ìsáré pè wá sí.
0: Ọ̀ya.
5: Tá a bá lọ sídìí ọ̀rọ̀ àgógó a máa ń kí ìsara tó pọ̀. Nítorí tá a bá ti gbé ọ̀rẹ́ àgógó ládàá pa ò. Tá a ṣá òun máa ń sáré sojú wàràwàràwàràwàrà ni. Oje tọ́rọ àgógó ń ṣe yìí. Yẹ́ kò gbọ́dọ̀ kọ́ síyàn lójú.
0: Kò gbọ́dọ̀ kán síyàn lójú.
5: Ọmọ tìjà ni.
0: Mò ń jẹ yín o.
5: Tó bá ṣe ni state tàdẹ̀gùn fẹ́ tó ra fẹ́ síbi ẹyin síbi ata síbi ìdẹ́gbẹ́ ojú lásán tó kó síyàn lójú. Mi ò rí bàbá aláwọ̀ ayé tó lè lajú náà mọ́ o.
0: Ó lágbára tó bẹ́ẹ̀.
5: Òjì ẹ yára à ń fọ́ni lójú tààrà.
0: Ẹ ṣeun tẹ pàmò yẹn ṣàkíyèsí.
5: Èyí tó wà lọ ẹ̀ ni.
0: Ẹ ṣeun.
5: Èyí tẹ̀mí ọ̀wà máa wá.
0: Bí àǹfààní.
5: Ọ̀rọ̀ àgógó. Tó jẹ́ àǹfààní tó pọ̀. Tó ní nínú. Tá a bá rí ọ̀rọ̀ àgógó. Òjọ́. Orí ọká.
0: Odì méjì.
5: Òjọ́.
0: Mò ń jẹ yín o.
5: Èso wéré dídí.
0: Odì mẹ́ta.
5: Agolo kan. Ọmọ tìjà ni.
0: Ó wà pẹ̀lú yín.
5: Ọkà bàbà. Agolo kan. Ọmọ tìjà ni.
0: Mo jẹ́ o.
5: Ọ̀gá àbílẹ̀ ti wá. Tó jẹ́ tó yẹ. Nítorí ọ̀rọ̀ àwọn ọ̀gá ti poríṣiríṣi ọ̀gá mọ́là wà. Ọ̀gá mọ́là bẹ́ẹ̀ dún sí ọ̀dọ̀ ẹ̀ láti nídọ̀lá ó lè má pààrọ̀ aṣọ.
0: Ọ̀gá sì ló kọ́ tiẹ̀ náà.
5: Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ga ọ̀dọ̀ bàbá ti wá. Láàrin ìṣẹ́jú kan ó ti má sọ tèmi ó ti mú ti yín. Ó ti mú tẹnì kankan tó bá wà ńbẹ.
0: Kò
5: yẹ tiẹ̀ náà. Pẹ̀lú àtàrí òdìdí kan. Ọmọ tìjà ni.
0: Mo ń dà yín lóhùn.
5: Èyí ó máa wá fi iṣẹ́ yìí. Èyí jẹ́ ìlàjì tó kù a máa fi omi ayé lù ká tó sọ̀rọ̀ síyàn ní ìdájí
0: lọ́wọ́ ìdájí kùtù háì
5: pẹ̀lú ògùn ọlọ́run a máa ṣàdúrà sí ó ní ohun tó pọ̀ ṣùgbọ́n torí ìjọba àsìkò
0: ká
5: bá ohun ẹ̀sìn ni ò sọ pé kò ní dáhùn
0: kásá ti wúre sí
5: kásá tó àsìn nǹkan tá a bá fẹ́ a sì ní tọrọ ọkọ sí kó má ṣe
0: kò làákàyè
5: ọwọ́ àgógó yìí tí mo tá à ń sọ yìí ọmọ ti dání ohun tá a bá parí àwọn ṣẹ́kùn àtàwọn ṣẹ́kùn tán wireless tó gá yàtà ni ibẹ̀ kọ́ là ń lọ
0: wireless tún lò náà
5: wireless yẹn ní agbára táwọn bàbá wa lò mìíní wí jù bẹ́ẹ̀ lọ
0: ó ti dá bá wọn orí afẹ́fẹ́ làwà
5: èyí tó jẹ́ àǹfààní ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tá a bá mú ọrọ̀ agogo mrs àlè pé jù bẹ́ẹ̀ lọ nídà yìí tí gbogbo wa mọ̀ tó máa jáde lára nígbà mi
0: bàbá àgbà
5: bẹ́ẹ̀ ni tí èèyàn bá gun ọrọ̀ agogo lọ́sẹ̀ tó ń jó sí bárigun kan nínú ilé tó máa ṣe kófìrí irú bẹ́ẹ̀ àtọmọdé àtàgbà àti bàbá àti ìyá kí wọn máa lọ bú bárigun bí tí wọn kàn máa bú ẹ ó gbọ ní wàrà ṣiṣà ní kíákíá tàbára gbígbóná tàbórí fífọ ó gbọ.
0: ẹ kú làákàyè.
5: ẹ ta ma bí tó bọ.
0: mo dúpẹ́ ẹ ṣeun àmì àṣe ìdùnmàrè okùn bàmí nǹkan ṣe ọyá ẹ gbogbo àwọn fóònù tó ti ń wọlé lọ́sùn lọ́sùn yẹn rú pé kí ni ìwọ sọ.
6: arúgbogbo tí.
0: arúgbogbo kọ.
6: arúgbogbo rán ni.
0: arúgbogbo ni tiẹ. ẹ kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú arúgbogbo.
6: arúgbogbo yẹn
0: ọ̀dà ṣe sóru mò ń bọ̀.
7: ẹ̀lẹ́ o. wàá jẹ́ wọn ti jẹ́ ní
0: ẹ. ẹ kàlẹ́ o.
7: ọ̀dà tó gbà.
0: oh my god yes sir.
7: àbúrò àgbà.
0: àmì ìlẹ́jùmọ̀rẹ́.
7: àwọn àgbègbè.
0: kí ló ṣẹlẹ̀. sá.
7: ọrọ agogo.
0: ọrọ agogo.
7: èpo ọbọ.
0: ó di méjì.
7: ìlànà. àgùntàn.
0: ga ẹhẹn.
7: àgùnmọ̀ ọ̀ṣẹ́. àwọn akókò náà kò pàdé. àwọn akókò ní ìjọ mẹ́ta.
0: a ṣe kí ni.
7: a fún níjọ mẹ́ta ní kòkó ajé.
0: a fún níjọ mẹ́ta.
7: ní kòkó ajé. tó bá dé ìjọ mẹ́ta a kò wẹ̀wẹ̀ mẹ́ta pé ń bẹ̀. tó bá fún ogún ìyá ẹ̀ ló ń ṣe tó bá lè ariwo. ẹ̀dùn sì ló ń gbọ́ láti bí ìjẹ̀bù gbó.
0: láti jẹ̀bù gbó. mo lè ṣe pẹ̀lú náà ọ̀yà gbà. ṣe ẹ wá ti kúrò bẹ́ẹ̀ o.
7: ẹ tó jọ.
0: mo dúpẹ́ ṣe kí ẹ ṣe ká o náà máa yàgò lọ́mọ ẹlọ́wọ́ ẹ ṣeun. ẹ dá gbogbo ẹ̀yin àgbà tẹ́ ń pè mo ti rí olúwọ̀de àwọn náà ti ń pè padà àwọn bàbá musa ológo ara miki náà ẹ sá máa gbé ẹ mọ ìyí tó bá ti wọlé ẹ máa gbé kálukú máa gbé ṣe dákun.
6: miki.
0: ní pápá àpálẹ ẹyin àgbọ̀ wà bá mi ṣe tó ráwọn yẹn pọ̀ lójú òpó. ẹ káàlẹ́ baba adúpẹ́ o aṣẹ́ ìdùnmọ̀rẹ́.
8: miki ọmọ ìbílẹ̀ láti àbájá ganga.
0: ẹ ṣeun bàmí.
8: mo kí gbogbo àwọn àgbààgbà tí wọ́n ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọ kí n yá díẹ̀ nínú ọ̀rọ̀ tí àfọ̀pẹ́ ló yẹrù sọ kí gbogbo nǹkan ló ní àkíyèsí dáadáa. ẹ̀wọ̀n èso wẹ́rẹ́ ń yege. ẹni tí ò bá mọ ojúnàjà tó bá gun tí ò bá fọwọ́ dáadáa òun ọjọ́ méjì á sì máa kún ojú ni tó bá lọ fọwọ́ yẹn bọ́jú. torí tí ọba fẹ́ lọ wẹ́rẹ́ ń yege tí ọba lọ èèyàn gbọ́dọ̀ fọwọ́ mọ́ dáadáa tí ò bá fọwọ́ mọ́ tó bá lọ fọwọ́ yẹn yí ojú. ọjọ́ kan sọ́jọ́ méjì á sì máa yí ojú yẹn.
0: olúwa o.
8: mo gbọ́dọ̀ fẹ́ pa àwọn èèyàn sí àkíyèsí fún ọ tó bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn.
0: ẹ ṣeun.
8: gẹ́gẹ́ bí nǹkan tí àfọ̀fẹ́ ló yẹrù sọ ọ̀pọ̀lọpọ̀ wọn ní dàrú.
0: àmì ìlẹ́lùmọ̀rẹ́.
8: nípa tẹ́ mú wá ní àṣálẹ́. kíkọ́ra sọ wọn bá ní ṣókí torí ẹ̀yìn tó wà lẹ́yìn ọ̀fà wọn lójú ìje lọ.
0: bẹ́ẹ̀ ni àgbà ti sọ nìyẹn.
8: àwọn náà bá lẹ́nu wọn ni àjálù ni. nípa ọ̀rẹ́ agogo àwọn tí wọ́n bá sọ fún nǹkan kan ní lára àwọn káàkiri àtúmá ń lóru iṣẹ́ àtúmá lò fún ọlá àgógó alákọ̀ọ́kọ́ àti
0: arigiṣẹ́gi
8: tá bá fẹ́ lò rà gbọ́dọ̀ ni pé ó sì ní ọmọ ó sì wà nínú ilé ẹ̀ bí kì í ṣe gbàǹtí ẹ̀yọ̀ náà gbélé ẹni ẹ lọ́wọ́
0: tí ó rìn jáde táwọn náà rí báyìí
8: tọ́nà bá rí tẹ́fún tó bá ti fẹ ojú òun yẹn báyìí wọ́n mọ̀ igbó wà nínú
0: ó sì bẹ̀ nínú ẹ̀ kì í ṣe pé ó ti kú síbẹ̀
8: bẹ́ẹ̀ni ọ̀rá àgógó àti
0: arigiṣẹ́gi
8: pẹ̀lú ṣàwùrọ̀ ẹyẹ kan
0: ó di mẹ́ta
8: bẹ́ẹ̀ni a tún ti di atari kan
0: orílẹ̀ atari òun lẹ́ẹ̀kẹrin
8: àwọn kò kí ni sínú agbára ìjó tó bá ti jẹ́ ẹ̀kú tó bá ti fún ọ dáadáa kí wọ́n lọ ọ̀nà mẹ́ta la lè gbà lò ẹni tó bá lè lo ọtí ìbílẹ̀ kàn dà sínú ọtí kọ́ máa mú ní àárọ̀ àti alẹ́ ẹni tó bá wà lè lo ọtí kàn dà sínú epo pupa torí epo pupa iṣẹ́ ọ̀rọ̀ tó tó láyé yóò sí ẹni tí ọmọ bá mú kẹrosíìnì á ní kàn lọ fún epo mu
0: bẹ́ẹ̀ ni wọ́n ní kàn fún lépo
8: tó ó dá ká máa mú epo láràárọ̀ òdìgbà tá a bá fẹ́ fi lo iṣẹ́ tó ó máa ń jẹ́ ẹ̀rọ fún nǹkan ara
0: ó dá
8: lọ́wọ́ lo epo àti lè lo àdéhàyàn bẹ́ẹ̀ tá a bá ti wá bẹ́ẹ̀ bí sí a máa lá láàárọ̀ àti alẹ́ fáwọn tí ọfà bá ń bẹ lára tí
0: wọ́n ti mọ̀ ọ́
8: torí ọfà gbàgbé pé ádàbí pé èkó ló ń rìn lára ọba tí wọn dẹ̀ ní rí nǹkan yẹn
0: olúwa o
8: tí wọn máa ń lo iṣẹ yìí fún un
0: ẹ ṣeun
8: tó mo débi mo dúró
0: mo dúpẹ tí yín ò ní bàjẹ́ a ṣe ìdùnnú rẹ mo dúpẹ o ẹ láìpẹ àwa náà retí yín hello hello tó wà ológun ara ọmọ adeleke lẹ́bàá mi ọjọ́ nǹkan lálẹ́ yìí o ẹ mà dúpẹ olóyè adédọkùn bẹ lójú òpó olóòdẹ náà bẹ lójú òpó adúpẹ o. A ṣe ìdùnnú rẹ mo dúpẹ bàmí.
9: Sọ́rí ó náà ní igun mẹ́rin.
0: Bẹ́ẹ̀ni.
9: Sọ́rí igun mẹ́rin ènìyàn tí yẹn bá fa.
0: Igun ẹ̀ nìkan.
9: Èèyàn fi ọ̀ bẹ́ẹ̀ fa igun mẹ́rin ènìyàn. Ìyẹn wà gan pẹ̀lú ẹ̀rùn ẹ̀là ìyẹn tó ṣe kú. Ẹni òṣìṣẹ́ bá dájú gbóná ẹ̀ ti pọ̀ tó fọmọdé.
0: Ẹ̀hẹ́. Ẹ̀yin
9: máa tuntun wọn lára yẹn.
0: Ẹ̀hẹ́.
9: Ẹ̀yin máa mọ́ṣẹ́ yẹn wẹ̀ ẹ̀yin sọ bí ẹ̀ fi náà tí. Àtàgbàlagbà àtọmọdé tó bá jẹ́ ń wọ ọ̀sán yẹn yóò máa gun tinú ọtí yẹn níwọ̀nba ọ̀bá yẹn máa fi para. Àràdúgbò náà ti lọ.
0: Kò rọrùn kó ní kàwé wa dákíní padà. Wọ́n ń sùn ní bí ó ṣèjì náà.
9: Hello.
0: Hello, àmì ojàre, ẹ ṣeun, a wà pẹ̀lú yín o.
9: Àràdúgbò náà yẹn ti lọ bẹ́ẹ̀ ni.
0: So, gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ṣe, igun mẹ́rẹ̀ẹ̀rin tí ọ̀rọ̀ àgógó ní kí wọ́n fa papọ̀. Kan wá gun pẹ̀lú ẹ̀rùn ẹ̀là. Kọ́ fọṣẹ́ kó. Ẹ ṣeun mo dúpẹ́.
9: A sọ sẹ́yìn díẹ̀ sínú ọtí. So a máa fi ìyókù wẹ̀.
0: Ẹ̀la
9: máa mu sínú àmàlùkùnrin ẹ̀pàrà yọ̀ bá mi.
0: A ṣe ìdùnnú rẹ̀.
9: Wọ́n rí dábà dá ọjà gan náà. Ṣé ẹ bá ní ọjà tó wọn kò rérò. Àwọn ìlú òkè ń báyìí làwọn kí ni ẹ kàn wà ní. Yẹ́rí àṣà. Àti ògiri. Pẹ̀lú ọrọ̀ agogo yẹn. Ìyẹn wàá gun lọ́ṣẹ̀. Tàbátí wàá gun lọ́ṣẹ̀ a kò sínú a lè fi àwo lóríta.
0: A wà pẹ̀lú yín à ń gbọ́ yín a farabalẹ̀ gbọ́ yín ni.
9: A lè kó sínú ẹ̀. Tàbátí wàá kó sínú ẹ̀ ìyẹn máa fi wẹ̀. Ọrọ̀ ló ní ọrọ̀ wà ògiri ló ní ẹ̀dá girigiri wá. Ń bẹ ìwọ̀n kì í tán lé aláṣà. Àwọn kan
0: pọ̀. Ológun ara ọmọ adeleke lẹ́bàá mi gbélé iná gbègbè má sùn lọ yé èkìtì àbí olóko tiwa.
10: Àmì awa láti Agòní.
0: Hello.
10: Akele.
0: Kẹ́ ṣe.
11: Ọ̀pẹ lóye ọ́.
0: Bàbá olórí. Lóye ọ́.
11: Ọlọ́run ọba.
0: Ọ̀sán
11: ayẹ́ ọ́. Ṣé o bàbá.
0: Ẹ kú làákà ìbá mú kí yín.
11: Mo gbé ìyá ìgbélé àdúgbò fún láti ju ẹdẹ.
0: Bàbá dókítà ni ẹ káàbọ̀ sórí ètò.
11: Dókítà. Ẹ máa yin Ọlọ́run lógo.
0: Olúwa ò ṣe mo dúpẹ́ o. Olúwa o ṣe adúpẹ́ o.
12: Ọlọ́run bẹ̀lẹ̀ yìí bẹ̀rẹ̀ ìbò wa.
0: Ah, Ọlọ́run ṣeun.
12: Ọlọ́run ṣe kú wa. Àárùn láyọ̀.
0: A sì ń sọ̀rọ̀ láyọ̀.
12: Àgbéyàwó.
0: Ah,
12: tàwa tọpẹ́ o.
0: Olúwa o ṣe o. Kódà ń fọmọ lọ́kọ.
12: Ọrọ̀ agungu.
0: Ẹ ṣeun bàbá.
12: Ọjọ́ ti lọ.
0: Ẹ̀hẹ̀n.
12: Ẹnu rédíò kan máa sọ pé ẹ̀yin olórí rẹ̀
0: Aware o.
13: Aware.
0: Aware o. Aware.
12: Ọba gbogbo. Àwọn àgbà yọ ní sọ́dọ̀ tó sọ̀wọ̀n nípa àyẹ̀yẹ̀ wa.
0: Àmì àṣẹ ìdìmọ́lẹ̀.
12: Wọ́n ní ká lọ mú ọrọ̀ agogo.
0: Àwọn àgbà sọ pé ká lọ mú ọrọ̀ agogo.
12: Àwọn àgbà sọ pé.

0: ta lọ wa met gbugbe ka wa gbo pọ mọ ọsẹ àwa fẹ lu àdúgbò tán ìta kan bẹ jáǹtò ní ife ìgbì ògì mẹrin ni méjìlélógún ọ̀nà mẹrin àwọn ògbà láàpọ̀ òkúta ìgbà ọkọ ìgbà ọlọ́mọ rí bàbá àfẹ́ ní gbogbo kókó káàdé ní ìgbà àwọn àgbà fẹ́ wípé ká wá lọ sí ọpọ yorùbá táàmù yorùbá yìí ìmí lágbájá ọmọ lágbájá ìpọ́n náà ọmọ sìgá ni
1: I'm not going to be able to do it.
0: Ọ̀rọ̀ agbókútù ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọ́ àrọ̀ òbẹ̀rẹ̀ wá sọ́dọ̀ ìmúlá fẹ́jọ̀ ìjọba yá ọ̀ká ọ̀sùn mílà ló máa bá mi ara jà ní ọmọ ti rẹ̀ láàárọ̀ láti bẹ̀ ní ìtajà wọn.
1: Lọ́ba tán.
0: Dọ́tọ̀.
1: Bàbá mi.
0: Ọlá ọmọ tuntun ọjọ́ òṣìṣẹ́ ọ̀lẹ́sẹ̀ lọ́rùn ọjọ́ wẹ́ẹ́dẹ́gì.
1: Mo dúpẹ́. Ẹ ṣeun.
0: Àwọn
1: àgbà sọ wípé. Mo dúpẹ́ wọ́n yá gbé ìpè olúọdẹ tí wọ́n náà ti wà káwá lọ ṣe àdúrà àgọ́ méjìlá ti lò. Hello.
2: Ẹ̀kọ́
1: ètò. Ó ga bàbá mi. Kí ló ń dé? Bí ẹ ṣe àfikún àjàṣẹ́ ló fẹ́ dá wàhálà lẹ́yìn.
3: Àbùkù ìwò rè.
1: Kí ló olúọdẹ ṣe ló tó báyìí?
3: Ó gbé àbùkù ìwò síwájú ni.
1: Hello.
2: Nẹ́tíwọ̀kì ibi tí mo wà ní
1: ọ̀rẹ́ta. Mo ti rá pẹ̀rẹ́ bẹ́ẹ̀.
2: Lẹ́gbọ́ mi.
1: A wà pẹ̀lú yín.
2: Ìtẹ́mi ìfẹ́ láyé mi ni pé mo sà. Ká má kú kéèké ká máa dábàá ká máa dògbò.
1: Àṣẹ o.
2: Ṣé à ń pe ọwọ́ alẹ́ tẹ̀ wá sà?
1: Ọ̀rọ̀ adẹ́tẹ̀ wà.
2: Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ àgógó wà, ọ̀rọ̀ adẹ́tẹ̀ wà.
1: Ọ̀rọ̀ adẹ́tẹ̀ ọ̀rọ̀ agogo èyí àtàrí kan.
2: Káńsà ni máa ṣiṣẹ́ fún jẹjẹrẹ.
1: Tinú àbí títa.
2: Ẹ máa fi wẹ̀ ni. Ṣùgbẹ́ ẹni yẹ tí ó bá ṣe ń kọ̀ lé ṣe ń gbọ́ mi. Ó lọ gún fámìlì àsúnlẹ̀ ọ̀nà. Lógún ọ̀rọ̀ àgógó ọ̀rọ̀ adẹ́tẹ̀.
1: Ọ̀rọ̀ adẹ́tẹ̀.
2: Ìwà tàrí ká pẹ̀lá sáré ká. Ó lè ṣe kó pọ̀ yóò àmà fi wẹ̀. Ká ní káńsà o.
1: Kò lè ní káńsà.
2: Kò ní ní tí ì kú.
1: Tó bá sì ti ní tẹ́lẹ̀, yóò wòsàn.
2: Kò lè ṣiṣẹ́ wò.
1: Ìdènà lílé yẹn wà fún.
2: Ọdẹ yẹn parọ́ o. Ó ṣe é wa o.
1: Mo dúpẹ́.
2: Ọ̀rọ̀ agogo.
1: Ọ̀rọ̀ adẹ́tẹ̀.
2: Ọ̀rọ̀ adẹ́tẹ̀. Ìdèjì ni. Bí ìmọ̀ wa gùn. Ṣé ẹ̀gbọ́ mi?
1: Àgbọ́yé.
2: Wọ́n ń pe ewé kan ní ewé sáwéré pépé. Tó bá gún mọ́sẹ̀. Kọ́ máa fi gbẹ̀.
1: Ṣé
2: ẹ̀gbọ́ ni bá fi ń wẹ̀? Ká má sọ̀rọ̀ lẹ́yìn o. Ẹni yóò lògùn rẹ̀ mọ́gò ni o.
1: Ló bá tán o.
2: Tó máa dúró tún bẹ̀rẹ̀ ọjọ́ tí ẹni yẹn bá kú lóògùn ti jẹ́ yóò jáde láyé.
1: Àtìdá. Ẹlẹ́kẹta rèé, ọ̀yà.
2: Ọ̀rọ̀ àgógó. Ṣé ẹ̀gbọ́ mi? Àpò ṣiṣẹ́ fún jùlá.
1: Ìjú.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀ṣẹ̀ àwò báwo láti ṣe lò.
2: Ó lóje. Ẹni tó ní ìjù yẹn yóò wà lọ́bẹ̀. Kò ṣeé fọwọ́ mú o. Kí ni wí?
1: Kò ṣeé fọwọ́ mú.
2: Yóò wàá fi ọbẹ̀ jẹ́ ń pè ní olúkòǹdò. Bàbá mi rà lóko tí máa gbọ́ báyìí. Ìyóò fi pa oje yẹn tó twice as a pattern. See my you want me to feel like on it.
1: You feel
2: you feel like
1: you feel like yeah, you feel like on.
2: If you need it to bring to that junior be a look on you.
1: Hmm.
2: Okay, I'll be there. But I feel like on it, you are getting a jacket. You are doing the attack. Tomorrow.
1: Kolo joko lo di atare
2: ti le ba wo 5 meter sem bo mi yo bi bi o ma ni o
1: leyin igba to ti ge oro agogo yen to ti foje re to ti fi ra ikun
2: e to de yen o ni ke yo ti ke mi yo ge to do fi ra kon
1: eh
2: si ma yo ti wa ke mi
1: eh
2: yo wa to
1: Hmm. You be junior ege bi omo ni.
2: Ah. I don't know Sunday mara.
1: Well, ni tan lori le. Mo dupe. Okun ba mi. E seun eku ohun lataro. Akoko to ye ka lo se iwuri la wa yi. Sugbon mo ri awon number meji ka Alhaji Ramon ni Olorun sugun won pe. E gbe number eleyi na mo ri pe ni tin pe tipe. Ti se n go. Don't you hear about my jazzy? What I believe? But to body phone, Obi. Hello? Do you need by Jeva Baba Lajo? Yes, sir. Oh, yeah.
2: Hmm.
1: Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm.
2: Hmm.
1: Hmm. Hmm. Hmm. Hmm.
2: Hmm.
1: Hmm.
2: Hmm.
1: Hmm. Hmm.
2: Hmm.
1: Hmm. Hmm.
2: Hmm.
1: Hmm. Hmm. Hmm.
2: Hmm. Hmm.
1: Hmm. Ẹṣeun.
4: Aya ọkùnrin ni kúrò ní ajú òpó. Aya kúrò ní ajú òpó yìí.
1: Ẹ yọ kúrò lójú òpó.
4: Aya ọkùnrin yìí.
1: Kí ló ṣe fún yín?
4: Kà gbọ́rọ̀ bòrò. Kà kí ń gbọ́rọ̀ bòrò.
1: Kì í gbọ́rọ̀ bòrò.
4: Bàbá yìí ó pariwo títí pé arúgogo kan. Àpòbò kan.
1: Arúgogo méjì ẹgbẹ́ ẹyọ kan náà.
4: A ti jápo. Arúgo àṣà pé. Aru agogo
1: kan. Ati yi ti o gboran dada. Ati yi ti o sise dada.
4: Ati
1: iyato wo ni nbanu emi
4: ni. Awuro awa se pe ka tupa. Ka tupa. Ka se yin. Afila to gba sori pe agbe kini lo.
1: Eja lo gbadura.
4: Ase dare baba.
1: Ago meji lati.
4: Adiju.
1: Aya eje ka sun si abala to kan lori eto yi. Ah fun ti asiko ni won gba ti ago meji la to ti koja aseju mo kan din ni aseju mesan bayi.

oríire kẹ́ńbà ojúmọ̀ tìnílà. Adániwáyé ẹ̀yìn lè pàṣẹ pé láti inú kulu ìkànnì ti Splash FM. Mú gbogbo ọjọ́ kẹjọ bí eléyìí. Àánú ń gbéra láti inú kulu yìí. Ó sì ń rìn káàkiri àgbà ńlá ayé. Àwọn èèyàn wá ń bọ́ kúrò nínú ìdè. Ìbànújẹ́ ọjọ́ tó pẹ́ bẹ̀rẹ̀ sí í dayọ̀ látara fẹ́fẹ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ìrìn àjò ẹ̀dá. Kádániwáyé gbé kalẹ̀ tó gbélé àwọn àgbà lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹkún táwọn èèyàn ti sun fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ó wá ń já sí ẹ̀rín ó ń dayọ̀ ó ń dọpẹ́. Oh my God! Mo ti bó ní reyè, mo ti bá láyọ̀ dúpẹ́. Mo ti bá láyọ̀ yọ̀, mo ti bó ní re dúpẹ́. Èmi ni Reka, èmi lo.

níbi tí kálukú bá fọlọ́run ọba rẹ̀ sí ni ó ti bá ó sá ti gbọ́ lórí ètò ìlọ́sẹ̀ tó kọjá arábìnrin tí àdúrà rẹ̀ gbà kò níbi sí olúwa sì dáhùn ilẹ̀ jẹ́ pé èyí tí ó bá kalẹ̀ adániwá yóò ṣe ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí mo gbà pọ́nà ti ṣí mo ríire tá a fi bẹ̀rẹ̀ ètò lálẹ́ yìí pẹ̀lú ọmọ olókìkí tó dé sínú ayé láyàjọ ọjọ́ ìjẹta mọ́júmọ́ àná sọ bẹ́ẹ̀ orin tó mọ aráyé ò ní lè fọwọ́ bò kó dàbí wọn gan bá fẹ́ pa á mọ́tò ò fẹ́ pò kìkí ẹ̀ orin tí pò kìkí ara rẹ̀ tààrà nínú ayé ọlọ́run ò àtẹ̀mí àtàwọn ọmọ tèmi àtẹ̀mí àti ìran mi kódà tí ìran mi kan ò gbárù àánú bẹ́ẹ̀ rí tí wọn ò ṣe oríire bẹ́ẹ̀ yẹn nínú ayé. lẹ́ẹ̀dùnmá rẹ̀ ṣe fún mi láàárọ̀ yìí àti lọ́jọ́ ayé mi gbogbo mo ti ń kóra àwọn ọjọ́ méjì mẹ́ta ọlọ́run rẹ̀ dà kí láǹfààní àìsùn tí ń ṣe kí ni wọ́n mú bọ̀ mbẹ́ àní ẹ̀yà àgbàdo àkẹ́tì bọ̀ wọ́n lẹ́nu gbogbo àwọn tó di wọ́dísẹ̀ sínú tí mò ń wò lọ́ọ̀kán yìí bó o ti ṣe tarábìnrin yìí tọmọ wá wáyé lọ́jọ́ ìjẹta látọ̀sẹ̀ yìí lọ látọ̀ní yìí lọ tí ó bá dìwò yìí ọjọ́ mẹ́jọ tá n padà bọ̀ lórí ètò ìjẹ́ká wá dúpẹ́ tààrà nípa ọmọ bíbí ni ó dé àwọn tó jó níbi sí tí ò tiẹ̀ tí ìròyún ní àìsùn tàṣálẹ̀ yìí ọlá ìdájí tèní ẹ joshua ayọ̀ ó lé fáwọn náà lójúmọ̀ tòní ni kálẹ̀ ayọ̀ sọnu kálukú wọn níwò yìí ọdún tó ń bọ̀ káwọn náà gbé tiwọn dání ìmọye ọjọ́ orí tán jẹ́ kán jẹ́ a ti rọ́mọ ọgọ́rin ọdún tẹ padà sọdọ́lámọláyé.

kan gbọwọ lọwọ náà ni wọn kan lọ ṣọọbù náà ni ṣá bó ṣe lọ ló bọ ìpín débà látàárọ yìí lọ ẹlòmíì ti ṣàgbẹ fọpọlọpọ ọdún kódà oko tó ń ro gan ilẹ ibẹ gan ti ṣá kò sì yọ lára tiẹ ọdọọdún ni wọn dáko ọjọ tí wọn bá yáwó tí wọn dáko rẹpẹtẹ ọjọ náà lẹgẹ òní ta ọdún yẹn lẹgẹ òní ta. Ẹlòmí ò ná kan tán kò ríṣẹ́ mi ìgbà tọ́rọ̀ ò bá kọ́bọ̀ jí adániwáyé bá wa fi òpin sí látòní lọ tọ́wa náà máa tinú owó mọ́ kára ó tẹ̀ wá kára ó tù wá

jáde kúrò nínú ilé. Ó rọrùn fún ọmọ ẹlòmíì láti máa padà bọ̀ nílé ni. Ó lọ bẹ́ẹ̀ ni kò rí nǹkan kan mú. Àní látòní lọ gbogbo àwọn olólùfẹ́ ìrìn àjò ẹ̀dá. Tá a jọ ń ṣàìsùn yìí tó jẹ́ pé ó ń bẹ ní ìdálẹ̀ ṣùgbọ́n tó ṣe wípé ìdálẹ̀ wọn tó wà kò tí ì sọ́nà Àbáyọ. Látòní lọ. Gbogbo tó bá rí kó máa dènà ayé wọn ẹ bá wa já ogun náà ẹṣẹ ogun yẹn láṣẹ wọlẹ. Gbogbo ń táwọn òbí ti ń ran kàpó ti wà nílẹ̀ òkèrè kò ní pẹ́ máa fi nǹkan ránṣẹ́. Tó wá jẹ́ ròyìn ìbànújẹ́ náà ń gbà látọ̀hún. Tọrọ ò bá kọ́bọ̀ jí lọ́mọ aláàrọ̀ lọ́wọ́ ọmọ ẹlòmíì. Ó ń bẹ nílẹ̀ òkèrè ó burú ju ẹni tó ń bẹ nílé lọ. Ó jégun ìdílé. Ó jẹ́ ẹ̀ṣẹ̀ kan ni. Kódà kó jẹ́ pé àyànmọ́ tiwọn ló le tó bẹ́ẹ̀. Èwo lágbára ti yín ò jù lọ́nù gbogbo ẹ̀. Tó bá jégun ìdílé ẹ lè ṣe ẹ dànù. Tó bá jẹ́ṣẹ̀ àwọn òbí àbí tiẹ̀ náà ẹ lè foríjì wọ́n. Tó bá sì jẹ́ pé àkọọ́lẹ̀ tiẹ̀ ló lé ẹ lè rọ̀ ọ́ nà. Èwo lọ́lọ́run ò jù lọ́.

0: báyìí mo yọ ọdọ obìnrin àti ọdọ ọkùnrin ọmọ 20 ọmọ 30 ó dà tó edúrí ọmọ 40 ó rẹ ní kejì nínú ayé ọpọlọpọ èèyàn ò bá sọrọ wàá lóbìnrin pọ tó bẹẹ gẹ àfi bí ìgbà tí wọn ń fẹsẹ rọ wọn títì àwọn ọkùnrin kan sì ń bẹ tó jẹ pé wọn dákọ ó dà àwọn iṣẹ aláàbò ara kò wá rí single kò rí dọ́bù ọ̀rá dé lébọ̀ kò rí opó àyẹ̀mọ́ mà kò oríṣiríṣi o gbogbo àwọn tó ń sunkún ẹnìkejì inú ayé ó lápẹ́rẹ́ ọlọ́run nìkan ló nílò ẹnìkejì torí kò sí ohun tó fi ṣe gbogbo ẹni tó ń sunkún ẹnìkejì yálà obìnrin tàbọ́kùnrin ẹ̀wọ̀ lákọ́lé ọjọ́ ti tòní tá a wà ńbẹ̀ yìí ẹjẹ́ àwọn náà gba oore ńlá ẹ mú wọn pàdé ẹnìkejì wọn nú ayé àríwá ló wà ní gúúsù ìlà oòrùn tàbí ìwọ oòrùn gbogbo ẹni tó ń sunkún ẹnìkejì pátá ẹjẹ́ wọn bá fún àti wọn ẹjẹ́ wọn bá pàdé nú ayé kó má pẹ́ kó má jìnà ká wọn náà máa pè sórí ètò yìí kí wọn ó dọlọ́mọ láyé bẹ́ẹ̀ ni kò rí gbogbo ohun tó bá rí kó máa jẹ́ ìdènà láti yọ ọdún wọ̀nyí wá ẹ fòpin sí látàárọ̀ yìí ẹ wọ lápẹ́ yín jù bẹ́ẹ̀ lọ.
1: ọlọ́ni kọ́tà kájẹ́ wá mi wá ojúmọ́ tún ti máa lọ ní ọba
0: ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ló ti parí ìwé lọ́pọ̀lọpọ̀ ọdún
1: tún ti máa lọ ní ọba
0: ẹ̀. inú àwọn òbí ń dùn níjọ́ tó ń ṣe.

ni wọn ṣe ru lọ lé ọgá láàárọ wọn tún gbé lọ lé ọgá ọsán tari mọ náà ni ọkọ ò tí ì fiṣẹ yẹn ṣe nǹkan ayọnu ayé owó kálukú ń tá a jìyà fúnnú ayé ẹjẹ padà jọ lọ rẹ lẹnu iṣẹ tọmọ aráyé mọ wàá mọ yìí ẹjẹ á jẹ èèyàn bẹẹ kálàkálu ká jẹ èèyàn nú ayé.

la haula wala quwwata illa billah li yule asim e fashe ni te fin ji olo e fi ba wa te lori be. All right. Ọjọ́ keje nínú oṣù kẹjọ ọdún 2026 ojúmọ ayọ̀ ni ó jẹ́ fẹ́ni kọkàn wà lágbára ọ̀la. Gbogbo àti wọn ó bá rántí wá sí rere aláàánú tó jìnà àtẹ̀yí tó súnmọ́ wá jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì ó àfẹ́ ti fóònù ti wá o. Gbogbo ẹ̀yọ fáìlì ẹ̀ dànù má jẹ́ wọn ó wá bí ṣe ń jọ́ náà lọ́hùn-ún gbogbo ọjọ́ táwọn ó ṣoríre inú ayé má jẹ́ kọ́ta ó dènà oríire tẹnìkọ̀ọ̀kan ìpín tí wàá fi lé wa lọ́wọ́ nu ayé.

0: tẹ̀síwájú torí ìjọba àkókò.
1: Tó bá ti bẹ̀rẹ̀ wájibẹ̀.
0: Ẹja máa sún ká máa lọ sí abala tó kàn lórí ètò abala tó dẹ̀ kan náà níbi tá a ti fẹ́ lọ ṣàgbéyẹ̀wò láì ní dènà pẹ̀lú. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gba ìpè lórí àwọn tó fẹ́ dúpẹ́ lórí ètò. Èmi gan lọ́pẹ́ lọ́dọ̀ tèmi bí tó pọ̀ tara ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ gba tara lé ká tó máa sún síwájú ní pápákọ̀. Ọ̀yá ẹ já padà sẹ́nu iṣẹ́. Abala ta fẹ́ bá àwọn yẹn dúpẹ́. Kẹ́ni ó lè ṣe mí olódùmarè ẹ ṣe ara tẹ́ ń torí ètò yìí dá ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ tá a bá lẹ́gbẹ̀rún ahán kò tí ì tó fẹ̀mí ìmoore hàn. Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ mà káàárọ̀ ta ló wà lójú òpó ìyẹn káàárọ̀ sà.
2: Adúpẹ́ fọlọ́run.
0: Ọlọ́run ò ṣe o. Àyè gbà mí Ayọ̀délé.
2: Orí pé ọyẹ ká dúpẹ́ ká máa dúpẹ́.
0: Ní tààrà.
2: Àti àkọ́kọ́ dúpẹ́ pé akọ́kọ́ bímọ ti tún
0: náà. Ọlọ́run ṣeun. A tún dúpẹ́ ńjọ́ mẹ́jọ. Káì ti ṣí ni àmì àti àmì.
2: Tẹ̀wárí ọpẹ́ tèmi tún dáǹsì ìfẹ́.
0: Òun
2: ni pé ọjà tọ́lọ́run bá ti dá. Ẹ̀dá kan lè tú.
0: Ó ti jẹ́nu.
2: Adúpẹ́ fọlọ́run.
0: Olúwa ṣé o.
2: Bí ìṣe máa ń wí lọ ẹ̀rọ ẹgbogún jọ́ mẹ́jọ. Mo bá o dúpẹ́ mi náà tó bá mi dúpẹ́.
0: Èmi náà bára mi dúpẹ́ bàbá mi. Ẹ ṣeun.
2: Pàpá ní ọ̀pìnlẹ̀ pé òní lọ́jọ́ ọjà.
0: Tọ́jú ó sì ọjà tèmi ti rèé lóko ọjà wa. Àbí òní sì ń ti wádìí re.
2: Ẹlòmíì ò pé ọjọ́ máa ní ojú ọjà.
0: Rárá o ojoojúmọ́ ni. Òní gangan gan.
2: Kọ́ wá jí ká máa dúpẹ́ ní ọtí ti ọjọ́ ayé.
0: Àmì ìlédèmàrè mo dúpẹ́ bà mí.
2: Ọ̀rọ̀ mi jẹ́ kò ní dẹ̀kẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọ tí wọ́n ń gbóúnjẹ fún tó wọ́n ní kí lọ́ọ́ fẹ́ jẹ́ tẹ̀lé bí ń pa.
0: Àmì.
2: Wọ́n wá ní kí lọ́ọ́ fẹ́ jẹ́ sùpàjẹ́tì ló ń fẹ́ jẹ́. Wọ́n wá ní kó ń ṣe odidi kan fún òun. Wọ́n wá ṣe fún tákọ̀ wá lè jẹ tán.
0: Ní
2: ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ sí ń lò. Pé kí lóore tí ògbẹ́ tán ní ṣé wọn wo orúkọ tí ń bẹ láàrin.
0: Ajẹ́tì ni. Àmì ó ṣe bà mí. Àmì ìlédùmarè Ogundélé bàbá. Àmì Ogun ọ̀sẹ̀. Ọjà ńlá lẹ mà dálẹ̀ ìmọ̀ mà dúpẹ́ ó ṣe bàbá mi. Láti lu làlá tẹ̀. Mo ní sunkún lórí yín lágbára
2: Ọlọ́run. Mo tún bá àwọn bàbá wa àgbàlagbà yẹn náà dúpẹ́. Nítorí pé a rí wọn pè.
0: Wọ́n sì
2: àwa rí àǹfààní jẹ́ lára wọn.
0: Tó pọ̀ tààrà.
2: Ọpẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé àwa náà wá tún ráyè jíròrò.
0: Nǹkan kan ò ṣe wá.
2: Ìwọ náà wá tún ráyè sọ̀rọ̀.
0: Olúwa ṣeun dúpẹ́ bá mi.
2: Sọ́wọ́ ẹ ká dúpẹ́ àbí ẹ ká
0: dúpẹ́. Ọ̀dàn ọpẹ́ wa pọ̀ rẹpẹtẹ ni o.
2: A máa dúpẹ́ lọ títí ọjọ́ ayé
0: ni. Mo dúpẹ́ o ẹ ṣeun o.
2: Ọlọ́run á ní jọ ká fi ọṣà wá tì ọ.
0: Àmì ẹlẹ́dùnmarè sí bàbá mi.
2: Ẹnìkan ni kíkọ́ má pa láàánú rẹ.
0: Òun kọ́.
2: Kí ló dé tí òkú ti kú ọmọ polú òun tó ń já láàánú.
0: Àbí àtúntò tí wọn ó ṣàánú fún.
2: Pẹ̀lú ògbóná gba ikú òní pa fún wa.
0: Àmì o àtẹnìkọ̀ọ̀kan yín náà o.
2: Bàbá wa àgbàlagbà yẹn pátápátá.
0: Àṣẹ o mo dúpẹ́ o.
2: Kò wá nípa àwọn tí ń gbọ́ ohun rẹ ní òkè òkun lọ́nà.
0: Àmì o.
2: Má lè máa gbọ́ra wa ló dáadáa.
0: Àmì o.
2: Wàlékún
0: sàtúlẹ̀ àbárakàtú lẹ́bà mi mo dúpẹ́ o. Mo dúpẹ́ ṣeun gan Ayọ̀ láàsì máa wà. Mo dúpẹ́ o ṣé bàbá mi mo dúpẹ́ o. Àríra tán lópin ọ̀sẹ̀ agbára lọ. Àríra lópin ọ̀sẹ̀ orí bẹ́ẹ̀. All right. Ok ọ̀kan ti wà bẹ́ẹ̀ lóò.
3: Àbákò ní dá fọ́sà mi ní
0: ọ̀rọ̀. Ọ̀sà nìkan kọ́ ni ò ní dá fún mi ọ̀rọ̀ dédúró yìí. Mo ń gbádùn yín bà mí o.
3: Ó gbó nǹkan ni ò ní dá. Tí ò bá ti dáná ara.
0: Kò ní dá fún.
3: Pẹ̀lú bàbá yìí, àwọn àgbààgbà àtẹ̀yìn náà, Ọlọ́run máa kọ yín mọ̀ sí
0: i. Àmì ẹlẹ́dùnmarè bá mi.
3: Ẹ̀mí dáàmù tẹ́ fi jáde láyé.
0: Àmì àtẹ̀yìn náà ò tọmọtọmọ o. Àmì ẹlẹ́dùnmarè.
3: Ẹ̀sìn pé Ọlọ́run ó bá wa wò.
0: Àmì ẹlẹ́dùnmarè. Àmì o.
3: Ọkùnrin àti
0: ami
3: inu ijire to tun jere ilu
0: ami ile ma esiu baba mi esiu hmm mo dupe okun baba mi hello ta lo wa loju opo yi e kaaro
4: e ajoda
0: olorun lo maye iya wa
4: e ni sisi
0: ami boya baba wa si ni
4: gbogbo awon agbagba yen na won la lo barika
0: ami iya mi esiu
4: gbogbo ma to tara won jade won ni ka da wo
0: ami ati ami
4: gbogbo nase se wa lanu gbogbo na awon mo no awon mo ti no mo ara na
0: ba gbogbo ami o ami o
4: mo ri eni mi na n tele mi na le ri
0: ah oya
4: bi iwe kaba
0: eh eh
4: so mo wa go
0: Ọkùn
4: àwọn èèyàn pẹ̀lú ọ̀sà.
0: Tó.
4: Gbogbo àwọn èèyàn tí mò ń fún ní àkàtà ń dúpẹ́ sí.
0: Mo ń dúpẹ́ fẹ́ lédùá.
4: Mo ń dúpẹ́ lọ́dọ̀ ẹ̀yìn àgbà. Èmi náà wàá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn àgbà.
0: Àwọn àgbà ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
4: Ẹ̀ẹ̀ni ṣíṣe.
0: Àmì àmì àmì.
4: Ẹ̀ẹ̀ni ṣíṣe lágbára Ọlọ́run.
0: Àmì àti àmì ẹ̀ṣẹ̀.
4: Ó ti ń dá fún yín láàárọ̀ báyìí kò ní bàjẹ́ fún yín lọ́jọ́ alẹ́.
0: Àmì o àtẹ̀yìn náà tọmọtọmọ o. Odupe.
4: Ẹ dákun ẹsàn náà mi, ẹsàn náà mi ni gbọ́dọ̀ àkọ́kọ́ nàmbà wà ní wípé níjọ́ tí mo fẹ́ wá sí tí mo fẹ́ wá sí lè ṣe yín níjọ́ tó rí níjọ́ náà mo wọ ọkọ̀ dìbàdà mo wá bí èsì wá pe ọkọ̀ ọbẹ̀yẹn nígbà tí mo dé ìwé òdu ní ẹ̀mọ́ mo wá nàmbà yín títí títí nígbà tí ọ̀wà lẹ́ka mo wá tán padà láti wo ọmọ jẹ́ sọ̀rọ̀.
0: Ìyá kílẹ̀ ṣé kí ẹ wá fẹ́ sọ̀rọ̀ sórí afẹ́fẹ́ ni àbẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ létà.
4: Wa ba yen ni
0: ojo ise maju address wa se mbi te so
4: challenge
0: o ti da o okay sir ta lo ti wole soju opo yi ami aleikum salam sir e ma kaaro
5: e baba mi
0: ti yin o ni baje
5: amo ke ore ni ra ni sheta ni
0: elesi meta baba
5: ani boro ba ja ro ani Ọkọ̀ tó kù sí ẹ̀rẹ́ àdúrà ni ó wọ̀ ọlọ́run ló fẹ́ ìrírí àṣẹ olóògbé
0: ṣàdúrà yé.
5: Dókítà ló kún mẹ́rù ọmọ tìjà ní ọlọ́run ló wù ló fi ẹ̀ ṣàdúrà ẹbí ló fi ẹ̀ ṣàdúrà ara ló fi ọ̀sà lóòrùn mú. Sọ̀bùnrin àlàmì ìlà ọ̀bẹ ẹ̀dá dákun mọ́ fáyé ìdààmú rẹ̀.
0: Dẹ́kun máa ń fààyè ìdààmú àwa. Ọlọ́run máa ń fààyè ìdààmú.
5: Máa fààyè ìdààmú
0: rẹ̀.
5: Ọlọ́run
0: máa fi wà dààmú àwa. Àmì bàbá mi, ẹ ṣe.
5: A mọ̀ ló pẹ́ fún
0: lọ́run
5: ni. Àwa bẹ̀ lọ́run wọn àgbàlagbà ní òkè àti wọn wọ́n ní kí tọ́tọ̀ ìpẹ́ ń wò.
0: Bẹ́ẹ̀ni.
5: Báwa wá bẹ
0: lọ́run.
5: Ọba tó ṣe ọ́ nígi tọ́tọ́. Ọlọ́run jẹ́ ọpẹ́.
0: Àmì àmì àmì.
5: Fọ́ ọpẹ́ lórí ìlàáfíà.
0: Àmì àtẹ̀yìn náà àmì. Fọ́
5: ọpẹ́ lẹ́mìí kíkọ̀.
0: Àmì ìlédùmarè.
5: Fọ́ ọpẹ́ láràṣẹ Ọlọ́run.
0: Àmì Ọlọ́run. Àmì
5: àkúrẹ́ àrùlé àṣẹ.
0: Àmì bàbá mi.
5: Ọlá àtijọ́ mi Ọlọ́run.
0: Àmì ìlédùmarè.
5: Ọlá àdúrà sí àlàáfíà
0: mọ̀ kẹ́ lẹ́sùn mẹ́ta ń ṣe fún
5: ó ti ń lọ bí ọdún mẹ́tàdínlógún ní èsì orí fífọ́ ni
0: orí fífọ́
5: ìgbìmẹ̀ báyìí ní ilé inú ìtàn rẹ̀ náà ni àwọn àgbàlagbà olórí irin ni wọ́n ti sọ ọlọ́run sí gbàdúrà.
0: Òdúpẹ́ òdúpẹ́
5: àdúrà tó ń ṣe ń jẹ́ náà lọ́run pé kó ní káàpù pọ́ pé wọ́n lè lẹ́ka àríwáyé lálàmì sí àkọ́kọ́. Kó tó nípa àṣeléyá. láti jọ náà dàárọ̀ ìwà ìlà ìfẹ́ǹsìkì àdúgbò lò.
6: Orí ò sì fọ́ wọn mọ́.
5: Orí ò sì fọ́ wọn.
6: Ogun yẹn ṣẹ́ kò tún ó ti ṣe kò tún gbórí mọ́ lágbára Elédùmarè.
5: Bàbá rẹ̀ ni tó bá sọ gbàdúrà rẹ̀ ọ̀pọ̀ ní kò gbórí wá kò fún mi
6: nílùú ẹ̀lẹ́. Bá a ti mọ̀ ní ṣe àbá mi mo dúpẹ́. Àmì àti àwọn yòókù náà. Ah, mo dúpẹ́ bàbá mi. Àmì Elédùmarè bàbá mi. Ah, àwọn àgbẹ̀ ẹlẹ́sìn mọ́ta ò ń bọ̀. Oh my God. Mo ń bọ̀ má ti gbé kọ̀. Olúwa ẹ̀ ṣe. Bàbá àgbà ẹlẹ́sìn mẹ́ta. Ẹ̀yin lókun tẹ ìdílé ẹlẹ́sìn mẹ́ta mú. Agbo ilé ńlá nílé ẹlẹ́sìn mẹ́ta. Ìran ikú ọ̀wọ́wọ́. Òfò àti àdánù. Àbámọ̀ rú kí n tún lè yí. Kó má ṣẹlẹ̀ sílé ẹlẹ́sìn mẹ́ta. Kó má ṣẹlẹ̀ sílé tèmi. Àti gbogbo àwọn tó ń gbọ́ wa lágbàńlá ayé ni wákàtí yìí. Lóòótọ́ ọ̀rọ̀ àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá lọ̀rọ̀ tẹ́ ẹ kọ́kọ́ sọ yẹn. Ṣùgbọ́n nínú àwọn igi tó tọ́ tó sì pẹ́nu ayé. Igi ọ̀pẹ jẹ́ kan nínú wọn. Ọ̀pọ̀ ọdún ọgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún ni. Nínú àwọn igi tó tọ́ tó sì pẹ́nu igbó. Igi àgbọn jẹ́ kan nínú wọn. Ọ̀pọ̀ ọdún ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún ni pẹ̀lú àǹfà.

0: àkọsílẹ̀ láàárọ̀ yìí. Bèèrè lọ́wọ́ ọba tó láṣẹ gbogbo nǹkan pátá tí òkun síbì kankan. A ti bèèrè fẹ́mi tó gùn. Àlàáfíà tó lágbára. Àrísìkí tí wọ́n fi ṣe ayé. Iyì tẹ́dà á lò látàárọ̀ dá lẹ́gbẹ̀rẹ́. Ó dà tàárọ̀ ọmọdọ́mọ ó tún rí lònú ẹ̀.
1: Alájì ìyàgbà mọ́ tún gbé kan yọ.
0: Adániwa yóò sì fi ta wa lọ rẹ̀. Gbogbo ẹni tó bá mi ṣàmí láàárọ̀ yìí. Ẹ dẹrù àròkánú ayé
1: o.
0: Ẹ sì ní báwọn lò ó piti. Báwa náà ò ṣe ní lò ó piti.
1: Mo
0: dúpẹ́ o. Ẹ má bínú ẹyin tẹ́ ń pè tí mi ò tí ì gbé ìgbé. Olúwa bá ti sọ̀rọ̀ ẹ̀dá dayọ̀ bí eléyìí. Àbí ohun tí bàbá mi yẹn sọ ò yé wa ni. Ẹ̀fọ́rí ọdún mẹ́tàdínlógún sẹ́yìn. Ṣé nínú oṣù kẹrin oṣù karùn-ún la ṣe léyá. Láàrin àkókò péréte lẹ́yìn iléyá. Sásìkò yìí. Àlàmí ń sin àkọ́kọ́ lẹ́yìn iléyá. Àdáni wáyé sì gbọ́ ọláyìn àgbàlagbà. Ọláyìn ọmọdé. Ọlá ọkùnrin. Ọlá obìnrin. Ọlá ẹni táwa dámọ̀. Àtàwọn tá a tiẹ̀ dámọ̀ àtẹni tí ò rí ọmọ tìjà ní sójú rí. Ṣùgbọ́n tẹ̀mí wá so papọ̀ lórí àdúrà pẹ̀lú ìgbàgbọ́ ẹyọ kan ṣoṣo lóru ọjọ́
1: náà.
0: Ẹ̀fọ́rí ọdún mẹ́tàdínlógún. Àkúkú gbowó fún
1: wọn.
0: Kódà mi mọ̀ àjọ sọ tẹ́lẹ̀ mi mọ̀ kó wọn sọ ohun tó tó yìí. Ìyá wa náà orí òtún orí burúkú òtún fọyín mọ́nú ayé. Kò ní fọyín kò ní fọ àwọn ọmọ kò ní fọ àwa náà lágbára ilédùmarè. Kódà kò ní fọ bàbá wa. Ìyẹn ti dà fí ẹ̀yìn tó gún fi sọ́nú ayé yín nìyẹn. Ìwà ò ṣe é. Ẹ wá ní Májòkì Máyọ̀. Ìṣẹ̀dá má fọwọ́ ìnira gbá wa mú. Orí bá fọ yẹn fọjọ́ kan lásán. Ohun tí wọn ò béèrè lọ́wọ́ ẹni yẹn yóò sì máa fẹnu ara rẹ̀ sọ. Ọ̀nà àtádáni wáyé tún gbélé yìí gbà wọ́n wá wọn ò rí ni.

0: e melhoria cá. Alô, alô, de opo, é caro. É caro, sá. Oju yo sa ka se ma royin ni abi ko ri dada abi bawo
1: o ma ro mi yo a pon
0: bi eye na
1: lati gba yen mo lo kini e ti laarin bi ojo merin bayi wa la yo kini e pada
0: oju yin ba mo pada
1: ni e mo pada
0: ni riro ba kuro nbe aya la toke o se ba lanfani ati pe pada mo fe gba ti o ati daaye ta ma dupe ta lo wa loju opo ye ka ro
2: hello
0: hello ma
2: e ta ro
0: se fe dupe ni ya wa
2: yeah.
0: Oya
2: ati mo ka taranta
0: aratita
2: yeah. Okay epo jebo ti
0: epo jebo ti tu
2: ati
0: poporo ona
2: ati ata fata energy
0: eti olorin dodo pupa ara tita o ta won bawo ni won ti se won re ni fun anfani awon ti ru ko be nse so won mu epo jebo yen eh eh
2: awon gi wewe
0: eh eh
2: won wa se se no bot water
0: eh eh
2: won ti poporo
0: won fi poporo ona sinu e okoro baba won ko sinu e
2: won re sinu
0: won wa mu elerin dodo lomi osan won ro le lori
2: won wa mu
0: won ba yo mu ngba ti won e lo fun bi osu kan
2: ah ko je ko kan o ti lo
0: o ti lo ara tita te nso yen tin se won to se melo ko to di pe won se igbese yen
2: o pe je
0: o to se kan
2: o ni lo se
0: eh tara yen tin ta won bo tele ka so ke bi ose meji seyin o de ti lo bayi ilu wo le tin pe yin
2: ibadan
0: ibadan ni ogun to se nu aye won ni para sodo ti yin ko ni para soye lo ti wa na e seun ti kantin ni te wa loju oko mo dupe lowo yin ipa won yen sha tin dupe gan ni platform won tun kira won be ti kan lodo ti e na be wi abi abukun bole hello yes mi yawa ha kashi oluwa seun
3: wa en wa na
0: ami olorun
3: je pe lo baba one kali mo se gan
0: ami olorun
3: se gan
0: ki le ndupe le lori
3: ah
0: fibroid
3: Awọn
0: agba.
3: Bẹ́ẹ̀ni,
0: ẹ bí fún mi.
3: O ti lọ
0: báyìí. Ẹ ní fibroid tẹ́lẹ̀, Obi? Bàbí mu. Ẹ ní fibroid tẹ́lẹ̀ mà. Fibroid tá à ń sọ yìí, ó tó ọdún mélòó àbí oṣù mélòó tó ti wà lára yín. Bi osu melo o ni di o ni mo fe fa yo nbe ko to di pe wa sodo wa yen fibroid yen to su melo to ti wa lara yin o ti wa lara yin bi odun meji te tin lo ile iwosan ti won ya aworan re ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ẹ yọjú sí wa tán tí aláǹfààní táwọn àgbà bá yín dá sí fibroid ti lọ ẹ ti yàwò rẹ lẹ́yìn ìgbà náà kò sí nǹkan kan nínú yín mọ́ kò dẹ̀ dà yín láàmú kò sí wàhálà kankan mo mà bá yín yọ o ẹ nà tó mílíọ̀nù lọ́dọ̀ àwọn àgbà o kásábà yín dúpẹ́ mo bá yín yọ ìyá wa a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò. Ẹlòmíì tún ti wọ ọpẹ́ là ń dá o àyè ọpẹ́ là wà báyìí ẹ káàárọ̀ sà. Ta ló wà lójú òpó ẹ káàárọ̀?
4: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ bà mí.
4: Ẹ̀dẹ̀ mi ní mo sọ̀rọ̀
0: pẹ̀lú sáà.
4: Ẹ̀dẹ̀ mi ní mo sọ̀rọ̀ pàjápàjá owó fún
0: yín. Ẹ sọ̀rọ̀ pàjápàjá owó.
4: Bẹ́ẹ̀ni tí mo pè é láàárọ̀ àná.
0: Ok, o ti dà pàjápàjá owó àwọn ẹyẹ kọ́lẹ̀.

0: ta lo wa loju opo e kaaro eh ba mi
1: emi na lo pe ni
0: awu ye gbe gbe opo yi ka ba yin da ki la wa nse lowo ah yin tun wo ni mi si to si ah ki lo de ki le so
1: o be sure fun mi
0: e fe sure fun mi
1: se ni sa
0: e ma sure ko si wahala
1: abi ayin gba
0: ami
1: ori gbe tin fe o
0: ami ledumare
1: atawon agba e
0: ami
1: e se fa tin du ko ba ko bo se la pe aye ni won ko se si eni ba ti ni ni awon ori ka ni ko se won agba yi e te ka ni won
0: se o
1: aye ni won ti ni ti lo
0: se o
1: pẹ̀lú ara gbígbóná tí ó tẹ̀lé sí ọkàn sẹ́yìn àti ọlọ́run tí kò tó.
0: Lórí ara gbígbóná.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí lẹ ṣe? Iṣẹ́ wo lẹ lò?
1: Ewé wọ́n ní ká lọ ewé
0: dẹ́ngẹ̀ lélẹ̀. Ewé kí lẹ pé? Ewé rírin. Ẹlọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ fi po sí ẹ wá fi pa ọmọ lára.
1: Bẹ́ẹ̀ni.
0: Lára gbígbóná bá lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé mo yé mo dúpẹ́ bà mí? Gbogbo bẹ́ẹ̀ ti wúre fún wa bẹ́ẹ̀ ni òrìfẹ́ yìí náà. Ṣé mo yé èèyàn tí confusion nínú àwọn ọmọ kéékèèké tó ti rán padà sọ̀rùn alákejì ṣá. Látara para àwọn gbóná àgbòdì tí wọn ò sì rọ́nà àbáyọ. Nígbà tọmọ mi ò fi délé ìwòsàn ti wàyín pọ̀. Ó ti padà pa òbí ẹ̀ lẹ́kùn. Ẹ̀yin àgbà mo sọ síwájú tẹ́lẹ̀ pé ẹ ti kọrúkọ sínú ìwé ayérayé tórúkọ yín ò lè pààrẹ mọ́ mò ń bọ̀. Mí kì í ṣe sùúrù fún bọ̀ bàbá mi, mí kì í ṣáà ṣe sùúrù fún mi o.
2: Aládùn
0: Mickey
2: ló kọ.
0: Hello sir. Hello, yes sir.
3: Owo ta ti so ni mo se ri daddy daddy mi.
0: Okay.
3: Eni ni mo le ogun ti mo lo ogun oju ti mo n salaye fun
0: be. Eh, te n ba laye bo pe to e lo ogun soju eh eh oju to pon.
3: Omo Olorun ti mo ma ro ogun lowo e ko da o ti ju lo si ibi ti ma lo fun. O ni ko won ba mi pe won.
0: Pe to. O ni
3: ko ba ti pe won pe.
0: Patient kan gbudu mo.
3: Bẹ́ẹ̀ni, orí kọ́ máa ṣe pé wọ́n kó jẹ́ kí n ṣe kínní kan tí wọ́n ju ìwé mi ní. Mo wá ṣe kínní ẹ̀rẹ́ mọ̀ fún ìjọ mẹ́ta ni wọ́n lè ó fi lẹ̀ fi.
0: Bẹ́ẹ̀ni.
3: So mo ṣe kínní ẹ̀ odijọ́ kejì ni mo ṣàlàyé fọ́mọ ẹ̀. Mo wá ní kó jẹ́ kí ni mo fi ní.
0: Káṣẹ̀ ríbọ̀ sílẹ̀ ẹ̀ náà.
3: Bẹ́ẹ̀ni, bó ti dọjọ́ yẹn ni, mo bá lò lálẹ́ ẹjọ́ Monday. Ọjọ́ Tuesday mo wá ojú mi lẹ́fọ̀ ó kó lọ sí jáde gidi ó sì di mọ̀sálù rẹ̀ ojú ẹ̀ kò sáàrò mímọ́ ní ìjọ ẹ̀fẹ̀ tí ó sì pẹ́ ó ti pẹ́ kejì náà mo tún lò rẹ̀ tàbí máa fi lò ó ẹjọ́ mẹ́ta báyìí ojú yẹn kí àtàdà ni àti eré ìrọ̀lẹ́
0: kí àkóró mẹ́. Kábíyèsí Elédùnmarè.
3: Ẹ dákun kíní kẹni bàbá wa ni wàá mu ni wọn sọ ní ìjọ níjẹjọ.
0: Kí ni nǹkan náà?
3: Wọ́n ní sọ̀rọ̀ àníjìní yẹn. Wípé yẹn ò fi síbi ilé.
0: Kí ni wọ́n pè é?
3: Nígbà tí wọ́n wà ń sọ ní ẹ̀rọ nẹ́tíwọ́ọ̀kì yẹn wá dàrú àgbọ́ ọ̀rọ̀ ẹ̀yọ̀kẹ́ ń bẹ̀.
0: Ẹ̀wọ́n ní ìṣọ́ra.
3: Ewé pápásan ni wọ́n pè é.
0: Ewé pápásan.
3: Bẹ́ẹ̀ ni wọ́n á gbìn àpò sínú ìgbò. Kò wọ́n láà fi ẹ̀sùn mọ́ sí.
0: Ẹ̀yẹ má ṣe yọnu, wọ́n á bá yín parí ìyókùn láìpẹ́. Ẹ̀ má wọlé ó ti yé mi. Mo ti mọ ibi tẹ̀ ń lọ. Ẹ dákun bàbá wa. Ok. Bàbá tí ó fi iṣẹ́ yẹn lẹ̀ lọ́jọ́ ìjẹ́jọ́ ẹ dákun iṣẹ́ ìṣọ́ yẹn. Ẹ dákun ẹ bá mi parí ẹ̀ fún wọn ní. Ó rẹ̀ gbé tìmí kì ń gbà náà mo rò pé àwọn aráalé nìkan. Hello.
3: Ẹ ṣeun sà.
0: Yes sir. Yà. Ó yẹ ìbàdí bẹ́ẹ̀ ká gbọ́.
4: Ìjà àkọ́kọ́. Lára àwọn tó jáwọ́ àgbààgbà ọmọ ọba Musa Anabi Ọjọ́
0: Anabi
4: tó ná ọmọ ẹ nú. Ọlọ́ba láàánú yóò ṣọmọ náà ní báńtálẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ọmọ ẹgbẹ́ ìrìnàjò ẹ̀dálẹ̀ ni ẹni tí ó wá jẹ́ sábàbí tó wá sórí látara ọmọ ẹgbẹ́ ìrìnàjò ẹ̀dá ìwò kì í ṣe ọmọ ẹgbẹ́ ìrìnàjò ẹ̀dá. Ìjẹ́tajọ́ Tuesday ni mo rí mẹ́sẹ̀jì yẹn. Ó ṣẹlẹ̀ pé ọmọ ẹgbẹ́ ìrìnàjò ẹ̀dá tájọ tó jẹ́ mọ́ ọmọ ẹgbẹ́ ìwà gan òun ló wá sọ́dọ̀ mi nínú Ramadan tó lọ yìí. Ẹni ẹ wá tẹ̀lé wa ìgbà tí mo tá a ṣe iṣẹ́ fún ẹ tó jẹ́ ọmọ ẹgbẹ́ ìwà yẹn. Mo wá sọ fún arákùnrin yìí pé ṣé tí máa ń gbé bó ṣe nǹkan báyìí ṣé ó lè ṣe wá ní kí n sọ. Máa ní bí mo ṣe ń wò ó nídìí kó bọ̀ ṣẹ̀dá ẹ̀. Bẹ́ẹ̀ pé òun gbìyànjú ó dẹ̀ padà níjọ́ kẹta. Kò mo ní kó lọ rẹ yẹ tù kó ní kó lọ agbọ̀nkàn ẹ̀wá ọdẹ lọ rà. Fún ìyàlẹ́nu ìgbà tó wá dìjẹ ta yọ túùzè. Ẹni tó wá jọ ọmọ ẹgbẹ́ wa tó wá sọ̀dọ̀ mi. Mo á bèrè pé ẹni yìí ń kọ̀ oníbogun ṣe ń jẹ́ tọ́ Ọlọ́run onípò sí Nàìjíríà.
0: Ó ti tírábùlù.
4: Mo kọ́ Ọlọ́run ọba tó lé ẹ̀mí mo fi búra.
0: Ó jẹ́ ń wọ orin kan tó bada.
4: Ó wà ní Portugal báyìí. Ó wá ní pé òun ò ní nọ́mbà mi mọ́ pígbà tó òun ń lọ sọ pé fóònù òun ó ti sọnù ṣá tó ń tẹ̀sẹ̀ wá gẹ́ẹ̀tì fóònù mi ló fi wà
0: ń bẹ̀rẹ̀. Nọ́mbà tá a fi ránṣẹ́ sí yóò rí gan lójú oorun kò sí wá ní nọ́mbà mọ́. Portugal. Olórí ọ̀dọ́ ẹ ti léèyàn Portugal. N bọ̀ Olúwa ti ṣeun ni olórí ọ̀dọ́ ni. Ìrìn àjò ẹ̀dá ni o bẹ́ẹ̀ ni àwọn àgbà ni o.
4: Gáúsù pèdèpèdè.
0: Ọlọ́ni.
4: Àgbọ̀mọlà tá.